herbal capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀ ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí lọ́hùn-ún níbẹ̀ yẹn, ariwo Figocap herbal capsule ló gbàgbóró kankan. Tewétegbò ilé wa ńlá fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbédógbédó, Figocap herbal capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Ilé-iṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 080-3860-6858 Vigocap Herbal Capsule. Ìròyìn ẹ ti gbàgbóró kankan lẹ́nu àwọn ọkùnrin.

0: ọdọọdún náà ni ṣètì tún jáde.
1: Yíyan ni kábíyèsí asín.
0: Máa fi ṣọdún ìjẹ ṣòtì lọ́dọọdún ní ìlú ọ̀ka.
1: Yẹn ní Sátidé tó bá kẹ́yìn oṣù kejì.
0: Monday July 2026.
1: Lè tó tọdún yìí máa bẹ̀rẹ̀.
0: Pẹ̀lú environmental sanitation.
1: Ní gbogbo ilẹ̀ kílẹ̀.
0: Àṣẹ kábíyèsí asín nọ̀pọ̀nà yẹn dé.
1: Àdúrà kan.
0: Ìyẹn di Tuesday.
1: Látàgọ́ mẹ́jọ àárọ̀.
0: Ní ṣọ́ṣọ́.
1: Ọ̀nàká odò ìjọ ìbílẹ̀.
0: Tẹ̀lẹ́gún.
1: Àtàwọn onímọ̀lẹ́ di Wednesday.
0: Àwọn ìdúlà yóò máa gba ṣọba.
1: Àárọ̀ Thursday.
0: Nígbà yìí ni finance.
1: Àfúnmọ́ tó lérò.
0: Football tournament yóò máa wáyé.
1: Rẹ́ pápá Holy Trinity Anglican Primary School ìwárọ̀ ọ̀gá.
0: Látàgọ́ méjì ọ̀sán.
1: It will be Airline Summit
0: by 10 a.m.
1: on Friday.
0: Ìyá Rúmọ́gbò Festival.
1: Yóò máa wá gbòde kẹrin.
0: Látàgọ́ kan ọ̀sán.
1: Ládùúgbò ọwá kì.
0: Ìjò máa service.
1: Yóò sì máa lọ.
0: Ní ìwárọ̀ ọ̀gá Central Mosque.
1: Ǹjẹ́ Sátidé.
0: July 25.
1: Fáìbẹ̀ sí asín ọ̀gá.
0: Ṣáájú gbogbo ọmọ mo tè lérò.
1: Lọ́gbàdúrà ọ̀dọ́ọdún.
0: Lójú oúnjẹ.
1: Ìyẹn láyé òkọ rẹ̀.
0: Ìdùnnú lẹ́tà àlejò.
1: Máa wá pápá.
0: Lójú ayò orí kádùn.
1: Sọ̀kalẹ̀ látẹ̀sẹ̀
0: wá sí ìlú ìwárọ̀ ọ̀gá.
1: Kété lẹ́yìn èyí.
0: Ìgbàlejò lórí pápá Holy Trinity Anglican Primary School.
1: Ìdúgbò ọdún di àwàlídí of Good Counsel College.
0: Látàgọ́ mẹ́sàn-án àárọ̀ Sunday.
1: Ògúnlẹ̀yẹ.
0: Chapetima.
1: Chairman Planning Committee.
0: Adiru Victor.
1: General Secretary of the Committee.
0: Sir PM Alẹ́rúwà.
1: Community Chairman.
0: Elder Jerome Tolonlogo.
1: EPC Chairman.
0: Ìṣúyá Majesty.
1: Ọba Sa.
0: Fayọ̀sọ mi yíjọ lákòókè.
1: KSDI Ajabaluko the first.
0: Àfihàn kan.
1: Royal host.
0: Àwọn náà ló ń pẹnu pọ̀ wípé.
2: Àkùnmáwòrán.
3: Ẹ̀rọ.
2: Ní kí ló fi ń ṣe èèyàn? Àti gbogbo ọmọ àkùgbà ń dé lóko. Lọ́dọ̀ balẹ̀ ta àná fẹ́lẹ́fẹ́lẹ́ fórí adé.
4: Ìgbìnrin bí àtẹ ilẹ̀kẹ̀.
2: His Royal Majesty.
4: Ọba ẹsẹ̀ kan ṣe ní adú.
2: JP.
4: Agure wa.
2: Ọ̀dúdú àsọdún dẹ̀rọ̀.
4: Alálẹ̀ ọ̀fà àkùgbà àkókò kingdom.
2: Aláyélúwà.
4: Pádùn kan.
2: Lórí ìtẹ bàbá ẹ̀.
4: Gbogbo tọmọ
2: nílùú
4: àgbà
2: ìlú
4: àkùgbà
2: Gori oye,
4: the chairman,
2: Akuba community,
4: initiative council,
2: ati baba wa,
4: Eda Dele Yakubu,
2: the chairman,
4: Akuba day,
2: 2026
4: planning committee,
2: ọjọ́ kẹ̀dọ́gbọ̀n,
4: oṣù kẹjọ ọdún yìí,
2: igangan ma sọ,
4: nígbà tí àwọn ọlọ́wà lọ́ba náà,
2: kò ní gbẹ̀yìn,
4: ọdún kan tí ìpè,
2: kí ẹ ti jòyè,
4: tó mẹrẹmẹrẹ àfojúrí ti wọ̀ lákùúgbà àkókò,
2: kábíyèsí,
4: kẹ́ ẹ pẹ́ lórí ìtẹ́ baba yín kan rí kéṣe,
2: irú kẹ̀dọ́ dọ́kíní,
4: gbogbo
2: Alálẹ̀ ọ̀fà àkùgbà àkókò kingdom.
5: Kéde. Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀ kan lásán, ara yín kan kò sí lẹ́yìn ẹ̀.
6: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
5: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
6: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

0: ọgbọ̀n
1: o tún kẹjẹ ọdún yọ ọ̀rọ̀ ayé yìí ọ̀chàdúà mama yọ ọmọ sí fìdáwó prayer
0: kàchálàchì ara lépo
1: ọmọ àti kóbẹ̀
0: ojú ọmọ gbẹ̀yìn yémi
1: àtàwọ̀pọ̀ náà mama ọ̀ka yóò bẹ̀ yẹ wẹ̀rẹ̀
0: bẹ̀rẹ̀ o yémi
1: ọmọ ara lépo elébù
0: ọmọ ajé mẹyin sọ̀kò sóru lì
1: ọmọ ìsú ilé yọ ọ̀hún yé dé
0: àbá ìmọ̀gún
1: ọlọ́jà odò
0: amóyin rẹ mọ
1: ọmọ tó jọ gbà ńlá
0: òtùpà látàdó wá
1: akọ́dasúlẹ̀ tàìgbọ́ntà ìgbọ́n
0: ọmọ amóyin dé kà ńlá ya ẹ̀jẹ̀
1: ọjọ́ kẹjọ jáde mi rí rẹ o mama
0: ẹ̀ náà fọ́dí ń kárẹ̀ ní nǹka mu lọ
1: ẹ sátidé yọ chokú mama
0: aichi
1: ọba ju ayé
0: adé gboyè
1: ògùn fọ́dí ń kà mu lọ
0: ọlágbá elédùnmá nìkan mẹ́tọ́ ayé wa tù wá jiye ká níwọ̀n ó dà o.
2: Ní gbèní tá a fi dádí owó orí náà ní gbèní tá a fi tẹ̀pá àlẹ̀kẹ̀ orí tó gbé ọba aláyélúwà alálẹ̀ tìlú àkùngbà àkókò tí wọ́n fi dórí àpèrè baba ńlá wọn náà ló tún gbé wọn tí wọ́n fi pé ọdún kan báyìí lórí àpèrè baba ńlá wọn gbogbo èèyàn ẹ̀ wọ́n bá ń ṣe kábíyèsí fún alálẹ̀ tìlú àkùngbà àkókò. His Royal Majesty Oba Isiaka Oseni Adu Agure Kini Odudu Asodedero Tilu Alale Tilu Akungba Akoko Odukan reye ti igba yin san wa sowo somo sai ko ti se bale oro nilu Akungba Akoko Adura wa ni wipe ke pe ke gbo ke to ke fowo pawu ke si ferigi jobi kiru kere o gbo kodo kini lowo yin His Royal Majesty Oba Isiaka Oseni Adu Agure Kini Odudu Asodedero Alale Tilu Akungba Akoko mo Royal Family Ole Ruling House of Falale Tilu Akungba Akoko Lonkede
3: Akọ́nà Ọlọ́run bíi ti gbani tó ń ṣiṣẹ́ agbára ti sọ̀kalẹ̀ bí ọ̀wọ̀ àràjò sínú ìjọ Revelation for Nations Evangelical Mission ní Fire City. Ti so onirobinu je di alayo ti so alaini doloro bi awon eto wa se lo ninu ijo Revelation for Nations Evangelical Mission ni Fire City re ni gbogbo ojo isegun every Tuesday ni ago merin role ni titu oro Olorun fun gbogbo omo Olorun ki e wa darapo mo iranse Olorun ti Olorun ti fun ni oye oro re
4: Apostle Onoja David Angel
3: ni gbogbo ojo kini osoosu ni akanse eto ti emi mo ma n gbowo iranse re sise eri lolokun ojokan ti osu yi ni yo waye ni ojo kini osu kejo ni dede ago meje owuro akori ipade olosoosu yi ni a pe ni Fire must change life. Tire ni wipe ki o wa gba eri tire ninu ijo Revelation for Nation Evangelical Mission ni Fire City Ipele. Ni ojo kini osu kejo odun yi, e le pe iranse Olorun sori ero ibanisoro yi 0708165751 0708165751. Wa lati kwajo adura ti osu kejo yi,
4: gbogbo ijo ni olukede.
5: Communications tun bo na arayo odun ni won ki saimo loko ta ba nsoro nipa computer laptop nile yi ma laagun jina odon won ni ko ma bo ma fowo to laagun ko tori tun ran ti o da o gbogbo eyin obi ati alagbato ati iwo to nilo computer laptop ma bo ni Frank Communications ko wa roju lowo laptop to fini lokan bale to tun lalope tun gbo o gbogbo computer laptop to bara lodo won bayi edinwo lo bade pelu ebun computer laptop bag digital mouse computer laptop stand ati charger Frank Communications ti ko computer laptop wole biba iru eyi to ba fẹ́ nbẹ̀ lọ́dọ̀ wọn okòwò nbẹ̀ lórí kọ̀mpútà láptọ̀pù wà ra tiẹ̀ kò tún kẹ́kọ̀ọ́ ìdókòwò lórí kọ̀mpútà láptọ̀pù gbogbo ẹ̀yin òbí àti alágbàtọ́ ẹ̀yin akẹ́kọ̀ọ́ oníṣẹ́ ọwọ́ oníṣòwò òṣìṣẹ́ ìjọba gbogbo yín lẹ nílò kọ̀mpútà láptọ̀pù lásìkò yìí ó tún gbọ́ o àǹfààní san díẹ̀ díẹ̀ tún wà ó yà wọ́n náà máa bọ̀ ní Frank Communications tó wà ní Frank Complex 7 Okemeso Street lẹ́yìn Unity Bank telephone 0906123333 tàbí 0803353400 Frank Communications computer laptop tó dáa tó fini lọ́kàn balẹ̀ ọ̀dọ́ wọn ló ti ríra.
6: Ẹgbẹ́ pàtàkì kan bẹ nílé àkókò
7: ọ̀kà odò ìwárọ̀ ọ̀kà lọ́lọ́rọ̀.

0: 88.9 FM. Àwọ̀lú sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀tán wà lórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé òṣèlè rí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí ìṣẹ́ ìlú wa máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
1: Ẹ ní tòótọ́.
3: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
1: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀ kan ṣo níbi tí CDK wà?
4: Èmo ló tún jẹ́ CDK báyìí.
1: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
3: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
5: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe
6: 07074833 51. Jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o, tó fi dórí àwọn apps tí ó lò. Gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀, ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
7: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
6: Ṣé mi ò sọ fún ẹ?
7: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
6: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
7: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.

0: ẹgbà mi ẹra mi kalẹ ọrọ kọ mi yi ma ti sun mi ise lo n pariwo ẹyin didun ara riro ẹ wo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni koda ti e kan sun lo ni
1: aba ajo ko ti igbo ni nipa 24/7 aba make sure koranjo gbogun bile tawon okunrin bire fun gba gbogbo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo tin nu rara o kagu ẹyin didun ara riro afogede gede idoti ara danu logo lomo okunrin aba duro to ti o si ma sise akori lodun lolufe re iwe atebo la fi pelu re ajo nafdac phone te gba o da lagu ara 24/7 aba make sure lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062253 oruko money janu omo 24/7 aba make sure gbugbu iga ijawa ija osi always guide me
2: aje ki ama ki gbogbo eyin ololufe wa nibi kibi te wa te tin anfani ati ma gbo wa yala nile yi tabi nile okere oloyinbo ma so nkankan wi pe agbara ni afin toni je iyen ni pe information is power ti eyan ba mo nipa awon nkan tin lo eyan kan ma padanu awon anfani loloko ijokan tin lo kaakiri ni sugbon lasiko yo pon se to ti sun iyala o fe ra nkan ilonu le tabi phone aborisirisi nkan wa so pe ami iluwo lowo mi o le ri kini ira anfani alailegbe kan ni o tun de bayi lati le je ki wonu di en ti o ni awon duki ata mo si properties daada lai se yipo lagun ile ise kan wa ti en pe ni cdcare kini won ki e fun gan kini won duro le lori jo e la fi ni asoju cdcare ni inu yara agbara pelu mi ogbeni abdulakim okunla e ba mi ki gbogbo awon ara ile
3: eku dede woyi o eyin ara ile oruko mi ni abdulakim okunla gege bi olotu se daruko application asiriola oni agbua ba ti a mo si CDCARE application ni je pe ti e ba ti ni ori phone yin ni anfani lati wo ati ra ati san die die gbogbo nkan elo nu le phone ni o laptop ni o mattress ni o kettle pot ni o
2: gas
3: be fe ra aga o wa nbe be fe ra moto o wa nbe te de mo sanwo die die lai ni ele kankan ninu ati wa mo fun awon onibara wa ni daniju wi pe ki won lo si oju oja ti won lo wo pe elo ni won ta
2: kini yo ko ma se pe fe gbe won ma ra o
3: ni ti won lo wo ko to di pe won wa ni anfani pe o da je mo sanwo kini ni odo wa anfani si wa fun won lati sanwo lati osu meji ti de osu meji la so awon kan to wa ta ri pe osose ni won fe lanfani lati mo sanwo anfani na wa fun won lati sanwo lati osse meji titi di 40 weeks ogoji osse lati mo sanwo
2: mo be bi n pe se won kokko so iye kan le ni won wa gbe oja won wa mo so yoku die die bawo won se se
3: e seun olotu seri bi a se gbe kale ni wi pe anfani osu meji titi di osu meji la ta gbe kale ti won ba tin ra ta ba tin sanwo de idaji osu tan ba mu la mo gbe oja yi fun won ti won si mo fi ni anfani lati mo san yoku fun apere ti won ba mu osu meji ta ma ti sanwo alakoko kale o tun mo si wi pe a gbe oja yen fun won won sanwo yoku ni osu mi ta bo si ta ba mu osu merin anfani won fun lati san ikini keji ta ma ti san tan a wa gbe oja yen fun won won a mo san iketa ikeni leyin gba ti won ba tin lo ikini lowo ati osu mefa ati osu mejo ati bebe lo bo se wa niyan sa
2: ikini idi ti e fi se ba n pe kawon yen kokko san owo le die ke to di pe e gbe oja fun
3: e seun olotu se ri nkan ta se ni wi pe a wo pe gbogbo en to ba tin se ise o ye ko ni anfani lati ra awon kan to si le mo sanwo die die so eni ti o mu osu merin to sanwo kini keji fun okan wa ti bale lori pe
2: eleyi
3: yo le mo sanwo lo ti olotu en ti wa si fe pe mo fe sanwo kini tan le kan na ni anfani wa ko san ko si mo gbe nkan re lo a si gbe wa si ile re bayi ni lai ni da alamu rara rara sa
2: se awon ni won lo na kini oni won lo ra nkan ti e ba fe ni abi eyin le ra fun
3: se ri gbogbo nkan ti won fe ra patapata bi phone ati eronu la pe ti gbogbo e patapata awa ti ni gbogbo eleyi nile se wa ri toni moto de a mo fun won lanfani ki won lo wo ru moto tan ba fe color tan ba fe iye tan ba nta kan so fun awa wa lo sanwo re idi ni pe olotu a ti ri orisisi pe moto ti awon people ra fun mi ko da nkan kan ko ni je pe moto ti a ra fun ya je pe moto te lo wa fun ara yin gege bo se je niyan te fi lanfani lati mo sanwo re lai ni da yin laamu rara rara
2: nibo ni office yin
4: office wa wa ni Exodus filling station formerly Tota opposite Factor Chief Pharmacy Oluwatuyi Quarters Akure Ondo State
3: oluleṣẹ wa si wa ni number 6 Ike Asogua Anthony Leku ni ilu Eko be ni olotu
1: e pe CDCare sori number yi 070-7454-2995 lekan si 070-7454-2995
5: 9-5.
2: Ẹ ṣeun olóòtú. Ọ̀rọ̀ lẹ́tígbọ́n láti ẹnu ọ̀gbẹ́ni Abdulhakeem Okola jẹ́ aṣojú CDK. Ìwọ náà má gọ́ra ẹ lónìí kó o lè bàdẹ tí ó ní dúkìá.
6: Ọ̀rẹ́ wa, kí ló dé tó rojú kókó báyìí?
7: Wo ọ̀rẹ́, ó sún mi ó jẹ. Ìyá ìṣẹ̀ṣẹ̀ pẹ̀tàn lórí fóònù ni. Ó ní gbogbo abọ́ ọ̀dá náà wa ní ń jò. Gáàsì sílíńdà wa náà ti fẹ́ jẹ tán. Gbogbo ẹ̀lẹ́tírónìkì wa ló ti dẹnu kọlẹ̀. Owó ni ò sì ṣarajọ yìí.
6: Ara ń tà ń wúnu. Ṣọ́pọ̀ ọ̀gbọ́ nípa CDK ni.
7: CDK, kí ni ń jẹ́ bẹ́ẹ̀?
6: CDK, CDCARE, Application Àṣírí Ọ̀la ni. Níbi tó ti rẹra gbogbo tó fẹ́, tó sì máa sanwó díẹ̀ díẹ̀ bí oríṣiríṣi gadget, electronics, tó fi dórí ká ọkọ̀ ayọ́kẹ́lẹ́, kò sì lélẹ̀ lórí o. Iye ọjà tó bára lọ́ máa dáwọ́ ẹ̀ padà. O lè sanwó ohun èlò tó bára fódìdì oṣù méjìlá tàbí ogójì ọ̀sẹ̀.
7: Irọ́ ni o.
6: Òótọ́ tó hàn ni. Gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí CDK ni mo ti rà wọ́n. Kódà iPhone tó wù lọ́wọ́ mi yìí, mi ò sanwó rẹ̀ tán.
7: O sì rírú èyí, o sì fi pamọ́ fún mi láti jọ yìí.
6: Ìwọ ló béèrè, ṣùgbọ́n ní báyìí tètè download CDK lórí Google Play Store àti iOS App Store. Kíwọ náà máa jáyé CDK ní wẹ̀lẹ̀mù. Ra ohun tó nílò kó máa sanwó wẹ́rẹ́wẹ́rẹ́ láì ní èlé kankan lórí. Ẹ kàn sí wẹ́bsáìtì wa cdk.app.
8: CDK, make life easier.
9: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa fanilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
10: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
9: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
10: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
11: Ọmọ ti dé o, ó ti kó wọ̀lú. Part and part, oríṣiríṣi sọ́là ló kọ́dé. Part and part.
12: Bẹ́ẹ̀ni, part and part tún ti dé pẹ̀lú the best solar energy supplier. 201,999 naira. Ẹ̀wọ̀ ara sólà tó máa gbé gbogbo ilé yín. Àti TV àti fan àti iná táwọn ọmọ máa fi kàwé pẹ̀lú gbogbo èròjà alẹ́ tó kù bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni, o ní 310,999 tún bẹ́ẹ̀. Tó máa dáhùn èròjà yín fún wákàtí tó pọ̀. Bẹ́ẹ̀ sì lèyí tó ń gbé freezer ń bẹ pẹ̀lú just 1,000,000 naira and above. Bákan náà ni part and part tún dé pẹ̀lú CCTV. Léyìn tẹ́ bá máa fi wo ilé, wo ọ́fíìsì, wo ibi iṣẹ́ tàbí gbogbo àdúgbò. Lórí fóònù yín for security purpose. Ewu o, promo ń lọ lọ́wọ́ báyìí o. Just 53,999. Fún tòní 2 camera. Ṣùgbọ́n just 32,999. Fún tòní camera kan. Ẹ máa bọ̀ ní new ọ́fíìsì part and part. Tó kalẹ̀ sáàrin Yellow House, Rekabi, àti Weber Bank ló bá Adéṣídà Road Àpẹrẹ. Telephone 070-6642-3064. Tó ẹ kú dédé àsìkò yìí. Ibi fífi o là ti bá igi ọ̀gá wó. Ibi ṣàkátá para láti bá àwọn ọ̀rọ̀ àgbàṣanko. Gbogbo àwọn nǹkan tó ṣe pàtàkì tọ́mọ ènìyàn ń lò ní sáàtà wáyé. Ní pàtàkì ọ̀rọ̀ sólà àti fóònù àti frísà àtàwọn nǹkan míì tó ṣe pàtàkì. Torí ẹ̀ la ṣe wá gbé part and part tó jẹ́ olóòtú fún gbogbo nǹkan wọ̀nyí wá sórí ètò láti wá sọ àwọn nǹkan tí wọ́n tún kó dé fara ìlú.
13: Ilé tí a kó dé ni pé tí a bá ṣe ń ra laptop àti fóònù bí Samsung, bí Itel, bí Tecno, Infinix, lẹ́wọ̀ máa ma gba fans lọ́fẹ̀ẹ́. Laptop tó bẹ̀rẹ̀ látòrí bí 80,000 naira, that is 79,999 sí 120,999 sókè sókè bẹ́yẹn. Àtàwọn brand new phone tó bẹ̀rẹ̀ látòrí 85,999 sí 101,999 sókè. Ẹ̀wọ̀n máa gba fans sí ní ọ̀fẹ́.
12: Ọbẹ̀ máa ní ẹ̀.
13: Ani laptop, ani printers, ani gbogbo computer materials. Tẹ bá fẹ́ látòrí accessory phones dí gbogbo ẹ̀ ló wà. Ẹ máa bọ̀ ní part and part. Lákún street light dé láti enhance security materials. Láyẹ̀ka ilé yín, àwọn street light yẹn bẹ̀ látòrí 27,999 sí àwọn bíi 30,000, 40,000 gbogbo ẹ̀ ló wà lọ́dọ̀ wa. Ìyẹn ò tún wá tán sí ibẹ̀ o. A ní solar CCTV cameras látòrí 25,999. Àwọn solar CCTV cameras. Single lens, double lens, triple lens, four lens, gbogbo ẹ̀ ló wà. Àgbẹ̀ solar ice block machine wa. Gbogbo package tó máa lo battery. Kí a tó máa fi sọ bíi ní bíi 1,999,000. Tó máa ṣe bíi 50 blocks, 80 blocks, other blocks tó ń lo oòrùn directly. Ní the NEPA. Lórí àwọn solar systems wa, a ní ilé alábọ́dé tó jẹ́ fáwọn students tó jẹ́ pé a ní 150,000 naira. Tí wọ́n lè lo fi gbé laptop wọn, wọ́n fi lè gbé fan wọn. A tún wá ní tó yẹ pé ó tún ní bulb kò sí pọ̀ mọ́ ń lọ lé. ìwé kò níná kò tún lè yọ lọ library wọn lè gbé kiri so kò sí ss pé mi ì ríná kàwé mi ìyẹn 150,000 naira àtúwá ní ẹlẹ́ tó yẹ pé myself and my family oní 250 wà oní 300,000 wà oní 500,000 wà ní solar ní láti dúró de normal part and part multipurpose multipurpose lórí laptop lórí solar lórí phone.
12: Ẹ jẹ́ kí àwọn èèyàn mọ ibi tẹ́ kalẹ̀ sí.
13: A wà ní number 49 Obade Shida Road ní Part and Part Complex. A wà láàrin Wema Bank Obade Shida àti Yellow Upstairs tó ń jẹ́ Rika Beam tó jẹ́ Former Laco ẹ ti rí wa mẹ́.
12: Kí làwọn nǹkan míì tẹ́ tún ní báyìí.
13: Photocopier machine, printers, freezers.
12: Hey, ó wá dàbí Leventis dàbí Shellerance Lékòó nìyẹn.
13: Kì í ṣe ìyẹn nìkan o. Gbogbo ẹni tètò lè lè ti mọ solar materials látòrí controller látòrí ion tó jẹ́ ti solar tó tún lo NEPA láti orí fluorescent light tó máa ma lo iná kékeré eléyìí tó wá yàm lẹ́nu jù wọ́n á lọ foye bí iye gba mítà ẹlòmíà tún ní ọ̀nà ọ̀dà generator nígbà tó yẹ pé
12: tó jẹ́ pé owó tí ó fi ra mítà tàbí máa ná lórí ẹ̀ tàbí repo generator yóò ju ìlọ́po ìlọ́po owó tí ó fi ra solar.
13: Eléyìí tó wá ṣe bàbá rẹ̀ pé tó bá tún wá lọ ní freezer ó wà ó depend lórí site freezer yẹn ìyàn tó bá ń lo freezer méjì ó lè lo ṣe ilé ìtagbé freezer kan ẹ rí oní 1,000,000 naira ẹ rí oní 800,000 tó máa gbé freezer yín even ẹ máa rí oní 600,000 tó gbé freezer yín tó bá dọ̀dọ̀ wá a ó sọ fún yín bẹ́tà tẹ bá ní ìṣù pẹ̀lú solar yín ẹ lè kàn sí wa a wá bá yín wò ó a mọ àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe a tún máa ń ṣe swapping a ń ṣe upgrading ẹlòmíì tè lè ra solar kan tẹ́lẹ̀ tó wá ń lo tí ò gbé tó bá pè wá a wò ó a ó ba upgrade ẹ̀ a ò dówó kékeré mọ́ a fi gbé ńlá gbogbo nǹkan tó ń sọ̀rọ̀ yìí àtòrí laptop àtòrí solar àtòrí phone even tẹ bá fẹ́ ṣe repair phone yín laptops yín ẹ máa bọ̀ tó ara wọ́n bá yín ṣe ní number 49 part and part complex tó wà láàrin Wema Bank branch àti Rikabi Mouse ó jẹ́ yellow upstairs Obade Shida.
12: Tó kò ní ju báyìí lọ fún ti àkókò yìí tó mọ̀gún olúbùnmi ló kọ tèmi ẹ ṣe pípọ̀.

0: misleading the church from Jesus. When the theme of this program said the return of the church. Who took away the church? Where did the church go? Let's see the Bible.
1: Jeremiah 23.
0: I read it from verse 28. Why the church went astray. And they need to return back. Jeremiah 23. I will read from verse 38. The prophet that hath a dream, let him tell a dream. And he that hath my word, let him speak my word faithfully. What is the chaff to the wheat, saith the Lord.
1: Woli na ti o lala je ki o ro. Ateni ti o ni oro mi je ki o fi oduro soro mi. Kini iyogbo ni se ninu oka ni Oluwa wi.
0: Well, God did not say there are no dreams, there are no prophetic dreams, revelations, even like the one we are hearing here yesterday. But above all, God's word must be elevated.
1: Olorun ko so wi pe ko si oro latinu ala tabi iran sugbon won ti olorun gbiyanju ni pe sibe o oro gbugudo jo olubori.
0: The Bible say, is not my word like as a fire, said the Lord, and like a hammer that breaketh the rock in pieces? Therefore, behold, I am against the prophets, said the Lord, that steal what? That steal my words, everyone from his neighbor.
1: Nitori na sawo emi doju ko awon emi ko doju ko awon woli ni Oluwa wi ti o nji oro mi enikini lati owo enikeji re.
0: That is, they don't give the people the word of God, they are replacing the word of God with something else.
1: Yet must we kaka ko fun awon eniyan Olorun ni oro re. Won fi nkan miran dipo oro Olorun.
0: They are replacing the word with dreams, prophecy and revelations.
1: Ala iran ati ifihan lo sa fi to fi dipo oro Olorun.
0: They are using the word, I mean other things, to replace the word which is most important to God.
1: Won fi awon nkan miran dipo oro Olorun to je gbogi gan si Olorun.
0: Verse 31. Behold, I am against the prophets, said the Lord, that use their tongues and say, he seeth. Behold, I am against them that prophesy false dreams, saith the Lord, and do tell them, and cause, look at where I'm going now, and cause my people to do what? To err, to go astray, to go away from Jesus by their lies and by their lightness. Yet I send them not, nor commanded them. Look at the last thing God said there. Therefore, they shall not profit these people at all.
1: Sawo,
0: say the Lord,
1: emi o doju ko awon woli ni Oluwa wi ti won lo ti won lo ahon won ti won si so jade wi o wi pe sawo emi doju ko awon tin so asoto leke aleke ni Oluwa wi ti won so oro won ti won si mu eniyan mi sina nipa eke won ati nipa iran won sugbon emi ko ro won emi ko si pase fun won nitori na won ki yo ran awon eniyan won yi lowo rara ni Oluwa wi.
0: How many people have been duped by prophecy and dreams and revelation?
1: Awon mi awon yi awon to je pe ati du GBT nipa oro pe mo riran si e mo lala si e yi
0: prophesy
1: mo so asotele si e
0: see 20 people
1: ori awon ogun eyan
0: that stars are shining
1: pe ogo won tan.
0: If they can come forward with 20,000
1: wait de ba le wa pelu egberun lona ogun
0: before the end of this month,
1: the
0: glory will shine. And gullible people, ignorant people, who doesn't know that God doesn't sell star? God doesn't sell glory. They will go and bring the hard earned currency to go and buy glory which God will never sell for them.
1: Owo to je pe won se lala ko to ri wa wa lo pa lo fi rogo ti Olorun ko ta fun won.
0: feeding false prophets.
1: Àwọn wòlíì èké tó ń bọ́ wọn pẹ̀lú ọ̀rọ̀
0: ẹ̀. Wọ́n ń bọ́ wòlíì èké.
1: Àwọn tó ń bọ́ wòlíì èké.
2: Àwọn àti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
3: Ó bẹ́ẹ̀ làábí ni ìṣòro iṣanra iná ọ̀mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí iṣanra yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú. Mo rọ́nà báyọ̀ oje. Ayé ọ̀hún ti ẹ̀ wá sú mi.
4: Agbóhùn ìṣe ló ṣì ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògò ni? Ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹ̀gò sọmọ ara ayé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògò lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògò, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣe ìwòsàn.
5: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kí yín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi, pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064 60 6419 07064 60 6419. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gba àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lórí? Àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíì a máa rí pé tóun bá sùn báyìí, tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀, ìṣòro ni ó jẹ́ fóun, torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíì a máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrádì òun débi ẹsẹ̀. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíì ò lè dúró pé. Ẹlòmíì a máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíì ó máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ, tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun, tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sun rẹ̀, ìṣòro ni. Ẹlòmíì bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì, tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà, ìṣòro tún ni. 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí, tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí, ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jà wora wa níran. Ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́, tàbí kó pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064 60 6419 07064 60 6419. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì, ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá, ẹlòmíì ò lè dágbé. Bẹ́ẹ̀ ni ẹlòmíì bá fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí, kò lè dá jáde, àfikọ́ mọ́ fà jáde, tàbí kẹ́lòmíì máa fi ọ̀pá sí kẹtẹ ẹsẹ̀. Bẹ́lòmíì bá ń lọ báyìí, yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tì wọ́n síwájú ni gẹ́gẹ́gẹ́. Bí èpò òun fẹ́ ṣubú, ẹ̀yin ẹ̀ wà wọn bàbá wa, ẹ̀ wà wọn bàbá bàbá wa. Ẹlòmíì wọn lọ ọgọ́rùn-ún ọdún, wọn lọ ọgọ́fà ọdún pẹ̀lú sí àṣekára. Ẹlòmíì ń ṣe sí àgbẹ̀, ẹlòmíì ń ṣe sí ọdẹ. Bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kẹ́bẹ́kẹ́bẹ́. Ṣé bí ewé àtegbò yìí náà lè wọ́n náà lò? Nítorí ẹ̀ mo fi lọ kó ewé àtegbò èyí tó wúlò fún ọkùnrin, tó wúlò fún obìnrin, mo kó wá láti ìlú Ṣẹ́yìnrò. Àwọn ewé ajíṣẹ́ dáadáa, àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa, tá a bá lò, táwọn náà máa rí, tá a bá máa ta kẹ́bẹ́kẹ́bẹ́ náà, mo máa fi sọ pé ọdẹ ni mí, ọdẹ ni bàbá mi. Èyí náà mọ̀ pé àwọ ọdẹ, a lè rìn ní 30 ìṣẹ́jú, a lè rìn ní wákàtí kan, a lè rìn ní 40 ìṣẹ́jú. Tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa, bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa. Ṣé bí ewé àtegbò yìí náà làwa náà lò? Ìwọ náà wá jàǹfààní ewé àtegbò lọ́dọ̀ èmi bàbá òkè ògùn tí mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07064 60 6419 07064 60 6419. Àlàáfíà ara wo ni bí fi abia ojúbọ.
6: Wọ́n tún bẹ̀rẹ̀ kú o lè ṣaláìmọ́ pani lẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. o ti e da o ti gbogbo won ni fe si ni mo nse o na ni ami danimo mi ti se Maggi native jollof rice itowo e kan lasan are kan ko si leyin e
7: Maggi star ta se latare wa soya alubosa adu chili ati konofuru
6: onje ale ti dele e ma bo jeje tabi ke ma wa rara
7: Maggi star yo so gbogbo onje ta se do

0: Matthew jẹ orúkọ mímọ fún Ọlọ́run. Nínú rẹ̀ ni gbogbo ìró tó ń dún wa. Bírọ̀ òjò, ìró rẹ̀ láti inú híù ni. Àti ti ẹyẹ àti ti atẹ́gùn. Tí o bá kọ híù lónìí, mọ̀ wípé lára àwọn orúkọ mímọ jùlọ fún Ọlọ́run ni. Gbogbo olùfẹ́ Ọlọ́run ni a fi tìfẹ́tìfẹ́ pè sí ibi ìpéjọpọ̀ láti ṣàlàyé ní ráńpẹ́ àwọn ẹ̀kọ́ tí ẹ̀ka ń kà ń kọ́ ni pẹ̀lú àkórí ní ìrírí ìyanu Hill tí yóò wáyé ní ọjọ́ Sátidé ọjọ́ 15 oṣù kejì ọdún yìí ní ààyè gbangba tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé ìjọsìn ẹ̀ka ń kà tó wà ní ojúlé kejì àdúgbò Odúfùwà ní àjípowó tí a yà sí láti ibi ìdúró bọ́ọ̀sì ti Custom àtijọ́ ní pọ́pọ́nà tó lọ sí Òǹdó Lákùrẹ́ ní ìpínlẹ̀ Òǹdó. Bẹ̀rẹ̀ láti déédéé agogo méjì ọ̀sán lẹ́ẹ̀kan sí ọjọ́ náà ni Sátidé ọjọ́ 15 oṣù keje ní ààyè gbangba tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé ìjọsìn ẹ̀ka ń kà lájípowó Lákùrẹ́. Gbogbo yín la fi tìfẹ́tìfẹ́ pe o. Àbọ̀ padà ní báyìí ẹ ti lè máa pè wọlé láti béèrè àwọn ìbéèrè yín lọ́kan òjọ̀kan lórí gbogbo nǹkan tí ẹ ti gbọ́ lénìí tàbí tí ẹ ti gbọ́ lẹ́sẹ̀yìn rí lórí ètò yìí nípa ẹ̀sìn ẹ̀ka ń kà. Ẹ lè máa pè wọlé sí 08162519991 lẹ́ẹ̀kan sí 08162519991 ẹ ṣe tí ẹ ń pè wọlé. Hello.
1: Ẹ̀kàrọ̀.
0: Kí ni orúkọ yín bo lẹ ti ń pè?
1: Ayọ̀dẹ́lẹ̀ Michael láti Abalúkú.
0: Ẹ jọ kí ni ìbéèrè yín? Pápápá.
1: Ní ìgbà kan wà tó tó ti bá fẹ́ lọ ṣiṣẹ́ owó tí mo fẹ́ lọ ṣiṣẹ́ yìí bá dẹ̀ lálàbẹ̀ 4-1-2-1. Wọ́n nísìnyí kò wá rí bẹ̀ mọ́.
0: Kí wá ni ìbéèrè yín?
1: Ìbéèrè mi ni pé ṣé ìgbà wọ̀nyẹ pé mo béèrè lọ́wọ́ àlùfáà kan ó ní ẹ̀sẹ̀ ìlú pọ̀ jù ó ní ènìyàn kékeré lálàbẹ̀ ṣiṣẹ́ mọ́.
0: Ok. Ẹ ti ń lálà tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹ lálà bẹ́ẹ̀ mọ́ kò wá rí bẹ́ẹ̀ mọ́. Kí wá ló fà á àbí?
1: Kí wá fà á? Ẹ tẹ́lẹ̀ báyìí bá láti ṣe mo fẹ́ gba contract Labuja ibi tí bá jẹ́ ọ́fíṣà nílé yẹn bá jẹ́ kí nítorí contract Bricla má dẹ̀ gẹ́tì ẹ̀ má dẹ̀ rí iṣẹ́ yẹn má dẹ̀ dé fún mi. Bá jẹ́ àgbọn mẹ́rin ló wà ń bẹ bá jẹ́ ọ̀pọ̀ mẹ́rin gbogbo bí sáìtì yẹn ṣe rí mo máa mú.
0: Ok ṣùgbọ́n kò wá rí bẹ́ẹ̀ mọ́ báyẹn. Ẹ ṣe. Ẹ ṣe ẹ ṣe aya alùpogun ìran mo rò pé ẹ gbọ́ ìbéèrè yẹn kí lè rí sọ̀sì.
2: Kì í ṣe pé ẹ̀ṣẹ̀ ni ò jẹ́ kí o máa lálà nígbà tí o máa ń lálà yẹn kí ni àwọn àkíyèsí ẹ tí o fi máa ń lálà ṣé bó ṣe ń gbàdúrà nígbà yẹn náà ló ṣe ń gbàdúrà nísìn bó ṣe ń fi ọkàn sí Ọlọ́run nígbà yẹn ṣé bẹ́ẹ̀ náà ló ṣe tún fi ọkàn sí Ọlọ́run sí ṣe àyẹ̀wò ara ẹ̀ ìwọ ni o lè dáhùn ìbéèrè náà fúnra ara ẹ̀ tó o bá ti ṣe àyẹ̀wò ara ẹ̀ dáadáa wà á mọ ìdí tí o fi ń lálà bó ṣe ń la tẹ́lẹ̀.
0: Ẹ ṣe púpọ̀ aya alùpogun ìran a ṣe retí ìbéèrè yín o ẹ lè máa pè wọlé ní ọkọ̀ òjọ̀ kan. You can also call in English language to ask Solomon your question is waiting here for you. Call on to this number 08162519991. Hello.
3: Hello, Ẹ̀kàrọ̀.
0: Ẹ̀kàrọ̀ what's kí ni ìbéèrè yín kí lorúkọ yín? Ẹjọ́ ẹ bá wa gbóhùn sókè.
3: Daniel láti Làjẹ́bí.
0: Ok, kí ni ìbéèrè yín?
3: Mo fẹ́ bèrè ènìyàn òun ìṣẹ̀dá ìṣẹ́ àtọ̀tọ̀.
0: Nọ́bà yín yẹn. Nọ́bà yín yẹn ń bírèkì o. Ìlà yín yẹn ń bírèkì.
3: Hello.
0: Hello.
3: Mo ní kí èèyàn bá rí pé òun ṣe ẹ̀sìn láàrin àwọn èèyàn fífun nígbà tó ń wà léwe.
0: Ok.
3: Tó bá wá pẹ́ títí tó tún yẹ kí nǹkan yẹn ti wá sí ìmúṣẹ.
0: Ok tí n bá gbọ́ yín yé tí èèyàn bá rí lójú àlá pé òun ṣẹ̀sìn láàrin èèyàn funfun pé kí ló wá lè ṣe láti mú wá sí ìmúṣẹ. Ẹ ṣe púpọ̀ aya alùpogun kí lè rí sọ sí èyí.
2: Nígbà èwe lẹ sọ àbí bẹ́ẹ̀ kọ́.
3: Bẹ́ẹ̀ni.
2: Ẹ rí i pé ẹ ń ṣe ẹ̀sìn láàrin àwọn aláwọ̀ funfun.
3: Àwọn.
2: Ṣùgbọ́n kò wá wá sí imuse e wa nwa bo se le wa si imuse eyin na ni e wa kun irin eseyin ti e ba gba adura be se mo gba ke e bere lowo Olorun mo ti lala bayi ni gba kan ri sugbon mo wa ke alai ko wa si imuse mi o si ti ri apere imuse te ba ti wa bere lowo Olorun Olorun a se atona fun yin sugbon gaga bi awa elesin ekanka ti iru nkan be ba sele ta fe ko wa si imuse a bere lowo olori esin wa Mahanta the living egg master is the dream master a korin hiu a wa jowo gbogbo e fun Olorun ki o to wa lona bawo loro yi se ri bawo lo se ri ninu ala wa a to wa lona a fi han wa bi a se fe rin bi a se fe gba ti oro yi ko le wa si imuse o je alaye ti mo le se fun
0: e se pupo ni ranpe boya si le gba ipe kan ka to ma lo ti a ba ri ipe kan 0816251 9991 ni ranpe 0816251 9991 Solomon, if someone picks up money on the ground while walking, does that mean that he will be a rich man in the dream state if he picks up money?
4: It doesn't necessarily have to be mean that he's going to be a rich man. Like I've earlier said, you know, the symbols are different. The what a particular thing means to A will not be what it means to B.
0: E ka ro kini bere yin papapa akoko wa ti lo e gbo un soke Solomon e ma ba ibere papapa.
4: So it doesn't necessarily mean that way. Like I earlier said, the symbols are different and the circumstances and situations are different. So the person only needs to study a dream and also look at the happenings around him and how he's connected to finances or things like that. So it doesn't necessarily mean he's going to be rich.
0: Thank you very much, Solomon, for that brief answer. Akoko wa ti lo nibi de a ma fi adagba etoto ni rosi mo dupe gidigidi lowo awon alejo mi mejeji Adebimpe Ayalupogunrin ati Solomon Igbinoba. Solomon Igbinoba, thank you for coming on this program.
4: Thank you, moderator, and thank you, listeners out there. I just want to quickly use this opportunity to invite you to our program today. We have a program by 2 p.m. at Ekanka Center, 2 Odufuwa Lane, Ajipowo Estate.
0: Thank you very much. Adebimpe Ayalupogun, e se pupo te wa sori eto yi.
2: Mo dupe pupo lowo yin atokun fun gbogbo ba ti se nseto yi lataro. Mo fe ba eyin ara ile soro pe ni eni anfani pupo anfani nla wa fun wa lati wa bere ibere ti a fe nitori pe a ni apero ni ogba ile ni ile kanka ni Ondo Road ni Ajipowo ni Odofuwa Lane. Ti e ba wa o nbere ni leni ni o nbere ni ago meji osan
0: e se pupo mo dupe gidigidi
2: awon bere ti
0: mo dupe lowo amoju ero akede eto ati olotu eto ye to pade wa lose to nbo fun eyi ti e raye pe wole ile ma pe 0803-726-7996 emi Olusola Adeyeye lo nki yin pe o dabo ki ibukun Olorun ma wa.
5: Lopo iba awon eyan ki mo bi data won se mantete joton emi gege bi ero ibanisoro alagbeka wa je kin je si bo ti se man sele gan kete ti olowo mi ba ti sun ni ma ti ma se ohun ti ko ni mo to ba si mo apere kin sare se auto update niyan ti orun ba ti wo lara ise bere niyan ma se cloud backup to ba ti wa fi orun re si gear 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹ gbọ́ ohun tó máa ń wí
6: Yeah, mo gbe o. Data ti mo sese se ma ti tan.
5: Se mi o so fun e.
6: Jara e. Ma je ki phone e ma fi data re se oble. Se akiyesi auto updates. Pa awon apps ti o ko ba nilo nigba ku gba.
5: Ero ibani soro la so le mi o. Kokoro tin je data ni je ku je fun eni ti o ba se amojuto data re.
6: Je igbadun data re ni wele mu. Leave it 100 MTN.
7: Are you an attending health worker? The surest and fastest route is getting admitted into Rehoboth College of Health Technology, Akure, a government-approved health institution that trains would-be health workers. It's currently admitting students
8: for 2026-2027
7: section. Students with O-level results can apply to study community health extension workers, junior community extension worker, dental health technician, medical laboratory technology, and aesthetic technician course, health information management, environmental health technology, career giver, and many more. Minimum of 5 credit in SSC or GCO level at not more than 2 sittings, including English language, mathematics, physics, chemistry, and biology. Obtain your application form at the registrar's office, Rehoboth College of Health Technology, Alaba Layout, Ofuta Southgate, on payment of 10,000 naira only through the school bank UBA account number 102-5685067. 102-5685067. The completed form must be returned with photocopies of credentials and bank teller before the date of exam, which will be communicated to you. For further inquiries, call 003-821-4452.

0: ìwòsàn ọ̀fẹ́ lọ́dọ̀ Jésù ló wà. Ìjọ Holy Dice Bible Church aka Jesus Generation Ministries ń pè yín síbi ètò ìsìn ìwòsàn tí àkòrí rẹ̀ jẹ́ àǹfààní ìgbìyà Jésù lórí àgbélébò lọ́jọ́ ìsinmi ọjọ́ 16 oṣù kejì ọdún 2026 ló máa wáyé nílé Ọlọ́run Holy Dice Bible Church 91 Akọ́ṣílẹ̀ Lane Ìsọlọ̀ Àkúrẹ́. Aago 8 àbọ̀ àárọ̀ ni òjíṣẹ́ Ọlọ́run Pastor Silas Wumi Akinlaja ó ń dúró dè yín láti fọkọ Jésù ṣèwòsàn ọ̀fẹ́. Wọ́n á gba ìwòsàn kó bọ́ lọ́wọ́ ogun ayé, kó bọ́ lọ́wọ́ fòníkúfọ̀lá dìde. Wọ́n á gbàlùyọ àti ìtúsílẹ̀ pátápátá kí olómìnira nítan. Kó yayọ ìgbàlà káde ọlámùrè nínú Kristi. Kó ní ẹ̀kúrẹ́rẹ́ ìlera àtàlàáfíà balẹ̀ ọ̀rọ̀. Ìgbàlà kò ní gbẹ̀yìn nínú ọ̀rọ̀ rẹ o. Máa bọ̀ nílé Ọlọ́run Holiness Bible Church aka Jesus Generation Ministries lọ́jọ́ ìsinmi ọjọ́ 16 oṣù kejì ọdún 2026 ní déédéé aago 8 àbọ̀ àárọ̀. Ìgbìmọ̀ ìjọ ló ń kéde.
1: Ìjọ Christ is mine.
2: Covenant Church of all nations.
1: Tí a túmọ̀ sí Jésù tó fún mi.
2: Tìfẹ́ pé gbogbo ènìyàn sí àjọ̀dún ọdún karùn-ún.
1: Tí òdodo Olúwa lórí ayé wa.
2: Àkòrí àjọ̀dún ti ọdún yìí
1: ni. Ebenezer.
2: Ní ìní Olúwa ràn wá lọ́wọ́ dé.
1: Samuel kìíní orí keje ẹsẹ̀ kejìlá.
3: Ebenezer wa rẹ̀
2: ètò àjọ̀dún yóò mọ bẹ̀rẹ̀ ní ọjọ́ Wednesday
1: ọjọ́ 22 títí di ọjọ́ Friday
2: oṣù keje ọdún 2026
1: ọjọ́ méjì àkọ́kọ́ wà
2: ètò ìyìn àti ìrọ̀lẹ́ agbára.
1: Tó bá di ọjọ́ Sunday èyí tí ń ṣe ọjọ́ 16
2: ní dédé agogo 10 òwúrọ̀ la ó mọ ṣètò ìdúpẹ́.
1: Àwọn ètò wọ̀nyí yóò mọ wáyé nínú ìjọ wa
2: ní number 11 Owode Street off Adegbola Àkúrẹ́ ní ìpínlẹ̀ Ondo.
1: Àwọn olórin wa ni
2: Evangelist Fagite Elizabeth,
1: Evangelist Ilesomi Mayowa,
2: Lady Evangelist Jumoke Omodele àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
1: Àwọn ìránṣẹ́ Ọlọ́run tí Ọlọ́run yóò lò fún wa lọ́jọ́ náà ni
2: Pastor Dr. Oluwole Ojumo
1: àti Pastor Mrs. Rose Ojumo.
2: Tí ṣe olùgbàlejò ọjọ́ náà.
1: Fún àlàyé tàbí ìbéèrè ẹ pé nọ́mbà yìí
2: 08034720243.
1: Ẹ wá bá wa ṣàjọyọ̀.
2: Jésù lolúwa.
4: Ọlọ́gbọ́n obìnrin fi ọwọ́ ara rẹ̀ kọ́ ilé ara rẹ̀ ṣùgbọ́n òmùgọ́ obìnrin fi ọwọ́ ara rẹ̀ túká. Èyí ni ó mú kí gbogbo obìnrin rere tí ìjọ The Gospel Faith Mission International Ìgbọ́kọ̀dá District Èbúté Aláyọ̀ Zone tí ó wà ní ìlú Èbúté Ìpárẹ́ ní ìjọba ìbílẹ̀ Ìlàjẹ́ ní ìpínlẹ̀ Ondo máa pe gbogbo ènìyàn sí ibi àjọ̀dún àwọn obìnrin rere wọn Good Women Anniversary tí wọ́n pe àkórí rẹ̀ ní Ìjàkadì Ogun Ìpínlẹ̀ lórí ìdílé Kristẹni tí a ó rí nínú ìwé ìfihàn orí 12 ẹsẹ̀ kínní títí dé 17 tí yóò wáyé ní Monday 20 títí di Sunday 16 oṣù keje ọdún 2026. Àlàkalẹ̀ ètò rẹ̀ rèé Monday 20 ni ẹ̀sìn ìbẹ̀rẹ̀ pẹ̀lú àdúrà tí ó gbóná janjan ní déédé agogo 5 ìrọ̀lẹ́ Tuesday 21 ni wákàtí àsọyépọ̀ wa lórí àkọlé gbangba bí kristẹni ṣe lè borí ogun bẹ̀rẹ̀ ní déédé agogo 4 ìrọ̀lẹ́ Wednesday 22 ni àṣálẹ̀ gbígbé ogun ìpínlẹ̀ mi Thursday 23 ni ìdánilẹ́kọ̀ọ́ lórí bí a ti ń ṣe òróró ọṣẹ àzá bleach àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ̀rẹ̀ ní déédé agogo 4 ìrọ̀lẹ́ Friday 24 ni wákàtí ìtúsílẹ̀ pẹ̀lú ààwẹ̀ àti àdúrà Saturday 25 ni títú àyíká àti ilé olúwaṣe Sunday 24 ni àjọ̀dún bẹ̀rẹ̀ ní déédé agogo 8 òwúrọ̀ Sister Taiwo Ẹwàjáde Moderator Sister Kainde Ogundeji Choir Coordinator Dickiness Fọkànsí Ogundeji Matron Dickin John Gabriel Women Coordinator Pastor Mrs. A.O. Elebiju Pastor M.O. Elebiju Pastor Incha Dickiness Esther Dada District Women Coordinator Pastor Gabriel Kayode Dada District Pastor Pastor E.O. Abina General Overseer àwọn àti gbogbo ìjọ lóní KMC Oyesko máa kéde ẹ̀.
5: Holy Flock of Christ Church Agbomimo Christi ti pe àádọ́ta ọdún. Hallelujah. Flock of Christ Church Agbomimo Christi Akure Branch invites children of God across the globe to a golden jubilee celebration titled New Life Igbe Aye Titun. Àwa gẹ́gẹ́ bí ènìyàn láti wá fi ẹ̀mí ìmoore hàn fún Ọlọ́run fún ọ̀pọ̀lọpọ̀ oore àti iṣẹ́ ìyanu rẹ̀ lórí ayé wa. Láàdọ́ta ọdún yìí we come as a people to express our gratitude to God for his faithfulness over these 50 years. The event is slated for Sunday the 26th of July 2026 at the church auditorium Tọpẹ́ Ọlá Aya Street off Araromi Street Akure and time is 10 a.m. Gbogbo ènìyàn ńlá pé láti wá bá wa dáwọ́ ìdùnnú yọ̀ ṣẹ̀ṣẹ̀. Expected at the event are Holy Spirit, our fathers and the Lord, Prophet Dr. Badero, HFC, Ebute Meta Lagos, and Prophet Elijah Evinemi, HFC, Lokoja. Elder Amuleya, Church Coordinator, Most Venerable Oshumbowale, Spiritual Leader, Holy Flock of Christ Worldwide. Announcers.
6: Ọba Eti.
7: Ọba Eti.
8: Ọba Eti. Ọba Eti. Ọba Eti. Ọba Eti. Ọba Eti. Ọba Eti. Ọba Eti. Ọba Eti. Ọba Eti. Ọba Eti. Ọba Eti. Ọba Eti. Ọba Eti. Ọba Eti. Ọba Eti. Ọba Eti. Ọba Eti. Ọba Eti. Ọba Eti. Ọba Eti. Ọba Eti. Ọba Eti. Ọba Eti. Ọba Eti. Ọba Eti. Ọba Eti. Ọba Eti. Ọba Eti. Ọba Eti. Ọba Eti. Ọba Eti. Ọba Eti. Ọba Eti. Ọba Eti. Ọba Eti. Ọba Eti. Ọba Eti. Ọba Eti. Ọba Eti. Ọba Eti. Ọba Eti. Ọba Eti. Ọba Eti. Ọba E
6: ọdúnmọ̀dé tí jọ o kètíkétí ọmọ ọba ò lé lúlé lóko àti ló dálẹ̀ tẹbí tẹ̀rẹ́ àtọ̀rẹ́ atọ́lójò mi ò dojú ògún káyà bá adélé ọba rẹ̀ princess adu adéfolúkẹ́ agúnbẹ́ adépàgbọ́n tọdún ni èyí ni ilé jọ tuesday ìjọ kejìdínlọ́gbọ̀n oṣù kejì ọdún ni 28th of July 2026 kàti arìnrìn mọ́jú péré káàkiri àpapàrà rodé ní kètíkété ọ̀sán ìjọ ọ̀hún mo yín o mọ́ bọ́ o oyin mo toro mọ́ oyè oyin mo toro mọ́ oyè orin ilà àgbà kí a mú kọ̀ọ̀tsàkà sóde ìkété òlú kà á mú jósi àtọ́bá àtijọ́yè kàmọ́sẹ̀ rájó pẹ̀lú ojú àjòmọ́jú lùdọ̀ ọ̀bà olé lakure north àmọ́ra amọ́dún ó di o àmì balẹ̀ club usa lọ́fọ̀ kí mi ṣọ̀kan yìí.
7: ọdún ìjẹ́ṣu ọdún ìjẹ́ṣu ọdún ìjẹ́ṣu gbogbo àwọn ọmọ òkun àkànbíyẹ̀rìtì ìpín àkókò nílé lóko ń fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ọdún ìjẹ́ṣu 2026 tó bá wà láyé èyí tí yóò wáyé ní ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù keje ọdún yìí 25th July 2026 a sì kí ọba aláyélúwà kábíyèsí olúpè akí alága ti ọdún yìí honorable mt àgbà ilẹ̀ jp àwọn àlejò pàtàkì ọjọ́ náà ni honorable engineer jude ọmọlẹ́yìn ayégbọ́ alága ìjọba ìbílẹ̀ gúúsù ìlà oòrùn àkókò south east local government chairman pẹ̀lú honorable fẹmi kure adeforiti former education secretary superb aṣèyíṣàmọ́dún nicholas paul ọláyẹmí akọ̀wé ìgbìmọ̀ àti olórí bámigbóyè alága ìgbìmọ̀ ló ń kéde lórúkọ ìgbìmọ̀ ìjẹ́ṣu fún òkun àìpè community.
8: Center for Distance Learning Joseph Ayo Babalola University Ikeji Arakeji Osun State Nigeria request admission of prospective students into Bachelor of Science in Accounting Computer Science and Public Administration admission requirement 100 level category minimum of 5 O level credit 200 level category ordinary national diploma 300 level category first degree in related discipline application fee for the 3 level of categories is 5000 naira only for Masters of Business Administration MBA requirement a minimum of 5 O level credits and first degree in any discipline the area of specialization apply application fee is 10,000 naira only. Center for Distance Learning Joseph Ayo Babalola University also offer postgraduate diploma in insurance and risk management, religious studies, diploma in library information science and French. Choose Center for Distance Learning Jabo, the first approved private university center of distance learning in Nigeria. Telephone 080-606-25223 or 080-231-82895 and 080-776-1154 or visit www.cdl.jabo.edu.ng. Director Center for Distance Learning Joseph Ayo Babalola University Ìjàrákejì announcer.
9: Ó máa ti dáraba ó káríráyé o.
10: Ní iṣu dáraba ó gbọ́nà tún yọ.
11: Ìwọ ní ìwà darapọ̀ pẹ̀lú àwọn gbajúmọ̀ àti sẹlẹ́bírítì tí wọ́n gbé jáde wọn lárugẹ látọ̀dọ̀ ní iṣu. Gbogbo suit àti shirt àti trousers àti shoes àti bẹ́ẹ̀. Àti sandals and slippers ó jẹ́ ti Turkey, Italian tàbí Spain. Àtọkùnrin ní tobìnrin lọ́mọdé àtàgbà. Olúwan t-shirt, jeans and chino, pants and joggers, wristwatches, eyewalker, senator dressing, resource control. Ní iṣu. Ọ̀tàgbà tàgbà tó ta gbẹrẹgẹdà síbi gbẹrẹgẹdà nígbàgede ọ̀gbẹ́gbàbù yẹkẹtẹ níbi táwọn ọ̀gbẹ́gbà ti rí gbá ọjà pàtàkì kalẹ̀ sí. Oh my God! Bí odindi ọjà ìlú kan lókè òkun ni. Military and paramilitary accessory. Àwọn officers boot. Ní ti civil defence, soldiers, police, peace corps, àtàmọ̀tẹ́kùn. Àti bẹ́ẹ̀ àti fìlà àti láyàdì wọn ní bẹ́ẹ̀. Gbogbo schools ni kò tètè wá máa order for uniform container and sanders. All sales price dẹ̀ làwọn ọjà wọ̀nyí. Ìbẹ́ ìṣe léyọléyọ tàbí dọ́sí dọ́sí. Èyí tẹ́ ẹ fẹ́ kọ́ṣẹ́ láti di aṣẹ bàtà. Àyè wà fún yín àti ibi tẹ́ ẹ máa gbé. Ó yá ní nọmba 85 ọba Adéṣidà ní dojúkọ táwọn ọ̀la kúrẹ́. Telephone 080-3452-0455. Ní Yéṣù, abíbàtà kókó ká.
12: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
13: It's about to go down.
14: What?
15: Aww. My love, what did happen?
14: Before I marry you, the TV where you promised, the fridge, Nko, where is it? Washing machine, Nko, will I be using my hands to wash clothes in 2026?
15: Cancel this wedding.
16: Relax, everybody. Who said I must buy everything once? Are you CD Care?
15: CD Care?
16: Yes, so I dey pay small, small. Fridge, washing machine, even solar system. Now CD Care.
14: So all those things don't already dey house?
16: Abba, since last month.
14: Ah, first off, continue the wedding.
17: Yay! Walk God up, talk together.
16: Stress yourself. Get phones, TVs, solar appliances, furniture, and more on CityCare. Pay small, small. Zero interest, normal market price. Download CityCare today.
18: Visit us at Danco Plaza, at Jilosun, beside Olu Motors, opposite Maria Assumpta Catholic Hospital, Ikerio Road, at Doikiti. Please call 0707 484 3351.
19: CityCare. Pay small, small. níbíbí.
20: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣaláì máa fanilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
21: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
20: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
21: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

bẹ́ẹ̀ni ìjáwá ìjà ò sí always guide náà ni ṣe wá rí gbogbo ẹ̀yìn tí ẹ bá fẹ́ jẹ́ alágbàtà fún ilé iṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 abamixo yìí nọ́mbà yìí òun náà ni kẹ́ ẹ mọ́ pé 091-60-62-62-53 ẹ jẹ́ ń pè lẹ́ẹ̀kan sí 091-60-62-62-53 tó ó tún dìgbà míì náà tá a tún mọ́ pàdé

0: Kivo 3-in-1 ó mímí kọlọ́kù kò fi kun.
1: Kivo Dairy Mix.
2: Wọ́n tún bẹ̀rẹ̀, n ò lè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílẹ̀ mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
4: Ẹgbà mi, ẹrà mi kalẹ̀, ọ̀rọ̀ kọ́ mi yìí, máa ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe kan sùn lọ ni.
5: Abba, aṣọ òkú tí ìgbọ́ ni nípa 24/7 Abba Make Sure. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé. 24/7 Abba Make Sure. Kò lọ́tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó dá alágbó ara. 24/7 Abba Make Sure. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-62-53. 091-60-62-62-53. Orúkọ mọ́ni ìjánu ọmọ. 24/7 Abba Make Sure.

0: Remix.
1: So èyí la fi ń kí gbogbo àwọn èèyàn tán wà lórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí ìṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹ̀ ní 2026.
1: Ní tòótọ́.
3: Kájà sọ pé o ò tí ì rẹ̀ wọ́n àbí?
1: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀kan ṣo níbi tí CDK wà?
4: Èmo ló tún jẹ́ CDK báyìí.
1: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
3: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
5: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe
6: 0707-484-3351.
7: CDK, sọ́rí ẹ̀díẹ̀ ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
8: ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. ìtọ́wọ́ ẹ̀kan lásán ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
9: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
8: oúnjẹ alẹ́ ti délẹ̀ ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
9: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀ yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.

0: Wow, 3-in-1. Omi ni koloku ko fi kun.
1: Kivo.
2: Dari mix.
3: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa fanilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adò, chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

Ǹjẹ́ bójúmọ́ bá ti mọ́ ọ̀yẹ́ àlà pérégede ojúmọ́ kan kò ní máa kọ́wọ́ ọmọ rúbẹ ẹnu bẹ́ẹ̀ lójúmọ́ kan ò ní máa kẹ́sẹ̀ ọmọ yẹn náà. Ojúmọ́ tó mọ́ ni lónìí kọ́ mọ́ jójúmọ́ owó ojúmọ́ tó mọ́ ni lónìí ojúmọ́ ayọ̀ ni yóò jẹ́. Ìránṣẹ́ kẹrẹ kan kò ní báwọn rùdé ìbànújẹ́ ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní jẹ́ tẹnìkọ́ọ̀kan lé tẹ́ ẹ ti ń gbé wa. Ẹ kú ojúmọ́ ẹ tún kú ojúmọ́ ọmọ láàárọ̀ tòní. Lórí ètò ètò yín mélòó níbi tá a ti máa mú àwọn ìròyìn tó jáde nínú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa tá a ti máa mú wá fún yín lọ́kọ̀ọ̀kan èjèèjì. Ọ̀pẹyẹmí jọ ọ̀dà òun náà ló kọ tèmi jẹ́ òun. Ìròyìn àkọ́kọ́ tó wà lọ́wọ́ mi ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu nínú ti ké sí àwọn tó jẹ́ onímọ̀ ètò ìlera nílẹ̀ Nàìjíríà tí wọ́n gbé ní òkè òkun wípé kí wọ́n padà wálé láti wá rí dájú pé wọ́n tún ẹ̀ka ètò ìlera orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n tún sọ bí ẹni sọgbá. Ọ̀gbà bẹ́ẹ̀ ni igbákejì ààrẹ ilẹ̀ yìí Sẹ̀tímà ló ní àsìkò ti tó báyìí fáwọn orílẹ̀-èdè nílẹ̀ adúláwọ̀ kí wọ́n gba ipò wọn padà nínú ètò okòwò lágbàáyé. Lórí ètò òdìbò ọdún 2027 àjọ elétò òdìbò wọ́n ṣèlérí wípé ètò òdìbò tí ò ní ní kọ́nùkọ́ òun ni wọn yóò ṣètò rẹ̀ bẹ́ẹ̀ ni Abdulsalam lọ́ba rọ àwọn èèyàn orílẹ̀-èdè Nàìjíríà káwọn náà kí wọ́n jáde dìbò.

0: Ìròyìn eléyìí láti ìpínlẹ̀ Ọ̀ṣun náà ni ó jẹ́ pé Adeleke ló ti ké gbàjarè sí àwọn tó jẹ́ orílẹ̀-èdè nílẹ̀ Gẹ̀ẹ́sì àti ilẹ̀ Gẹ̀ẹ́sì àti àwọn orílẹ̀-èdè lágbàáyé jàre tí wọ́n jẹ́ àwọn òǹwòye ìbò kí wọ́n tọpinpin ètò ìdìbò eléyìí tí ó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun dáadáa. Lórí ọ̀rọ̀ ètò ìdìbò ìpínlẹ̀ Ọ̀ṣun náà ni ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ nílẹ̀ Nàìjíríà ni wọ́n ti pè fún kí wọ́n ti àwọn iléèwé gíga pa nípínlẹ̀ Ọ̀ṣun lórí ọ̀rọ̀ ètò ìdìbò eléyìí tó ń bọ̀ ọ̀hún torí pé kí ni ọ̀rọ̀ ètò ààbò ó ṣe pàtàkì gẹ́gẹ́ bó ti ṣapá kan jà mọ́ nípínlẹ̀ náà lọ́wọ́. Ìròyìn eléyìí ni àjọ elétò ìdìbò ni wọ́n tún ti fohùn jáde wípé ẹ wo ọlá òde yìí títí ọjọ́ ìsinmi ó ní pinpin yóò pin ò lórí ọ̀rọ̀ à ń forúkọsílẹ̀ fún káàdì ìdìbò. Dígbí ni mo sì wà nínú ẹgbẹ́ òṣèlú PDP èmi kọ́ ò yìí ṣe ni Bọ̀dé George ń lọ ṣèlérí pé kò sí tó lè lé ń kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP bó sì lè wù kórí. Ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ondo wọ́n ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ eléyìí tí ó jẹ́ ìgbìmọ̀ pẹ̀tùsáwọ̀ nàbá ni kò sí ẹpẹ́ kankan láàrin wọn. Ìròyìn eléyìí náà láti ìpínlẹ̀ Èkìtì ó ń lọ́jọ́ pé ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ náà ni wọ́n ti ń sọ̀nà ìṣọ̀kan lẹ́yìn tí ilé ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ Nàìjíríà fòǹtẹ̀ lu ìdíje Oyèbánjẹ. Ọmọ ọdún 42 kan ni wọ́n ti fi kélé òfin gbé báyìí lórí bó ṣe ti ń fẹrú pera rẹ̀ lọ́mọ tó ìtún gbìyànjú láti fipá bá èèyàn lájọṣepọ̀ nípínlẹ̀ Bauchi. Àwọn ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà fi kélé òfin wọ́n fi gbé àwọn ajínigbé 5 wọ́n tún rí àwọn ìbọn gbà lọ́wọ́ wọn ní ìpínlẹ̀ Yobe. Ààrẹ Trump ó ti ṣèkìlọ̀ fún orílẹ̀-èdè Russia àti China wípé kí wọ́n mọ̀mọ́ kó àwọn nǹkan ìjagun fún orílẹ̀-èdè Iran. Èyí àtàwọn kókòrò yìí míì òun náà lẹ́ láǹfààní àti gbọ́ láàárọ̀ tòní ẹ wá nǹkan kẹ́ fìdílé ẹjẹ́ àtúnjọ jẹ̀gbádùn ẹ̀ à ń padà bọ̀ ẹ kú kalẹ̀ náà.
1: Dádì Júnior Jọ̀ Jẹ́nsùn má jí mi kalẹ̀ gbogbo ẹ̀ náà òjùṣẹ́jú méjì lọ.
2: Àmọ́ mi Junior má yẹ̀yẹ́ mi mo ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀.
1: Fi mi lẹ̀ jàre.
3: Bigo tap abakasu ló tún ṣe kọ́.
1: Yéè má pa mí jàre jẹ́ ń ṣe ìyá àwọn ọmọ mi.
2: Bó ló ń sá lọ?
1: Rúná Dádì Junior ọgbọ́n wo ló dá sí.
2: Èmi náà kọ́ ìṣọ̀wọ́ Bigo tap abakasu ni oògùn tá a fi mọ ìjìnlẹ̀ pa ewé àti egbò ilẹ̀ wa papọ̀ lọ́nà ìgbàlódé fún àwọn ọkùnrin ajẹ́bí idán ni. Bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi alówó lé ló fún mi. Ó wúlò fáwọn ọkùnrin tó ń rẹpẹ̀tẹ̀ dọwọ́lẹ̀ bí ewé ọ̀gẹ̀dẹ̀ tá a fi iná pa lójú iṣẹ́. Èwo ni kóúnjẹ ó wà ńlẹ̀ láti jẹ kọ́kùnrin ó máa wòkè finú ká bí ó ṣe bòkèlè káì. Bigo tap abakasu irú kan ṣọ̀wọ́n láwùjọ òkúta iléeṣẹ́ Ayo Aba Health Limited ló kó pọ̀ fáwọn ọkùnrin nìkan. Ẹ lè rírà ní chemist àti pharmacy fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé 0803-860-6858 lẹ́ẹ̀kan sí 0803-860-6858.
4: Bàbá wa pa ebè lálàdé ṣùlù òjò táwọn èèyàn ń pè ní bàbá ejù. Ó mà ti lọ sinmi o nígbà tó pé 101 years. Ó dàárọ̀ our loving and caring daddy.
5: Ó máa pọn mi òbẹ̀rù tòdò olóore lọ.
4: Ní ọjọ́ Friday 31st of July 2026 yìí ni làá ṣe ètò ìsìn ayẹyẹ ìkẹyìn fún bàbá ní St. Peter's Anglican Church Ògbéàfò ní Àkókò. Bẹ̀rẹ̀ láti 10 a.m. lẹ́yìn èyí sì wá ní ayẹyẹ gbígbàlejò ní St. Peter's Primary School Ògbéàfò. Àwọn máa tàtà pẹ̀lú grand and great grandchildren pẹ̀lú ẹbí rere ló ń ṣẹlẹ́dì lẹ́yìn rẹ̀ o bàbá. Ọmọ wẹ̀lẹ̀wẹ̀lẹ̀ jìnnà bẹ́ẹ̀ ràwé. Ilé-ike mo ṣe jù aṣàgálàmọ̀ tata. Ọmọ olókè yóò mọ̀ kì gígùn ọmọ aṣògèrè obìnrin òjijì rẹ̀. Ó yẹ ìyẹn náà bá mi dá sí.
6: Ọmọ olúgbé mọ̀lẹ̀ y yomana san omo olugbe mo le yomana juku omo afira we sajaji na omo ajaja jaja kofun re lorojo omo olugbe mo le yajoji mawo omo agbose kan lobirin de ogiri fi imole jumo
4: le sere baba wa pa ebe lalade sulojo baba iju nilu igbe afo akoko o ma ti lo o daro
7: Baba, egba mi, era mi kale, oroko mi yi, mati sumi, ise lo pariwo, eyin didun, ara riro, ewo, mo se mo pe, ko le mu oko lo oko mo ni, o se suke suke, da towo re le ni, koda, se kan sun lo ni.
8: Aba, ajo ko ti igbo ni, nipa 24/7 aba make sure. Koro jogogo bile tawon okunrin bire fun gba gbogbo. Akanse gogi bile, ta gbe kale lona ti gba lode. 24/7 aba make sure. Ko lo ti nu rara, o ka gu eyin didun, ara riro, a po gede gede do ti ara danu. Logo lo mo kori agbaduro to ti o si ma sise akori lodun lolufe re iwe atebo la fi pe lo re ajo nadak fun tedugba o da lagu ara 24/7 abamission lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062253 oruko money janu omo 24/7 abamission gugu iga ijawa ija osi always guide me
0: e kaabo pada lati oke lohun iroyin akoko ile to wa lowo mi oni are Bola Ahmed Tinubu nnu ti ro awon to je dokita omo le Nigeria ti won gbe ni oke okun atawon osise leto ilera mi wi pe ki won pada wa si orilede Nigeria ki won wa lo iriri won lori awon atunto eka eto ilera eleyi to je pe isejoba re to nse lowo Tinubu ohun lo je pe o fon ipeye lana nigbati o n gba lejo awon iko egbe awon onimo eto ilera loke okun eyi ti en to je oludari office ajo torin si oro awon orilede Nigeria to n gbe loke okun abike dabre rewa ti o le iwaju won wa yin se ni are no je pe omo riri wi pe orilede Nigeria nilo awon to ni opolo to si ni iriri daada ti won ti bale lapare papa julo ti won wa ni oke okun ohun lati wa se atunto lori oro eto ilera orilede Nigeria Tinubu ohun no je pe o ni o fi lede bi pe iri won ohun o lo se pataki bakan na lo tun fi ipinu isejoba re mule lati je ki eto ilera ko tun bo duro ri si iwe iroyin these days onugbe jade laaro ni Igba keje are orilede ye Kasim Setima lana lo ti kede re wipe o ti to akoko bayi fun awon orilede nile Adulawo ki won pada gba ipo won pada bayi nipase awon ohun alumoni ati eto kowo eleyi ti Olorun Oba to fi jin ki won yin se ni oni fun die yi oni awon orilede ohun nile Adulawo o lo ti to akoko bayi ki won jigiri ki won si lo awon ohun ti Olorun Oba to fi jin ki won Setima no soro ye ni lokutunu ni ile bene ye gebi o se ti lewaju awon gomina ipinle lolede Nigeria lo se abewo sibe o soro danoju wi pe ni won gba ti are Bola Ahmed Tinubu to si gba je o are orilede Nigeria lowo oni ko si ekun kankan eleyi to je pe won party lori oro idagbasoke gege bi o se ti wi oni are Tinubu isejoba re pelu ifowosowopo awon ijoba lekanka ina je pe won ti won o fina sori orilesun ti won si mu idagbasoke deba orilede Nigeria iwe iroyin this day onugbe jade laaro tuni

0: tó tó wà lọ́wọ́ mi rèé. Gbogbo ìbò tẹ́ ẹ bá dì lọ́dún 2027 òun náà ni yóò di kíkà. Alága àjọ elétò ìdìbò òun lọ sọ̀rọ̀ dánlójú bẹ́ẹ̀ fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Alága àjọ elétò ìdìbò lórílẹ̀-èdè Nàìjíríà lọ́jọ́ pé ó ti sọ̀rọ̀ ìdánlójú báyìí fún àwọn ọmọ orílẹ̀-èdè wípé gbogbo ìbò tí wọ́n bá ti dì lọ́dún 2027 lẹ́tọ̀ ìdìbò tó ń bọ̀ òun ni yóò di kíkà. Ẹni tí ọjẹ́ adarí orílẹ̀-èdè Nàìjíríà náà tẹ́lẹ̀ tó ti jẹ́ alága àjọ tó ń rí sí ọ̀rọ̀ pẹ̀tùsáwọ̀ nílẹ̀ Nàìjíríà ọ̀gágun fẹ̀yìntì Abdulsalam Abubakar ló náà bá ké sí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n ṣe àtìlẹ́yìn fún àjọ elétò ìdìbò ṣáájú ètò ìdìbò ọ̀hún. Àjọ elétò ìdìbò nínú àgbéta wọn ni wọ́n ti ní alága àjọ elétò ìdìbò ọ̀hún ọ̀jọ̀gbọ́n Joash Amukitan ló ti sọ̀rọ̀ ìdánlójú lásìkò náà tí ọ̀gágun fẹ̀yìntì Abubakar tí ọjọ́ pé wọ́n kàn sí ní ilé rẹ̀ tó wà ní Minna nípínlẹ̀ Niger níbi tí ó ti alága àjọ elétò ìdìbò ọ̀hún tó ti léwájú àwọn kọmíṣánná àwọn akọ̀wé àjọ ọ̀hún tó fi máwọn olùdarí tí wọ́n ti jẹ́ pé wọ́n ṣe àbẹ̀wò sí ọ̀gágun fẹ̀yìntì Abubakar ọ̀hún. Ń ṣe ni ọ̀jọ̀gbọ́n Amukitan ó ṣe àpèjúwe Abubakar gẹ́gẹ́ bàbá fún ètò ìṣèjọba àwarawa lórílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà ni alága àjọ elétò ìdìbò lọ́ba gbóríyìn fún lórí ipa tó ń kó pàápàá jùlọ gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ pẹ̀tùsáwọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Ìwé ìròyìn Vangard onúgbéjáde láàárọ̀ òní. Ọlá òde yìí ní pínpín ìforúkọsílẹ̀ fún káàdì ìdìbò. Òní yóò parí àjọ elétò ìdìbò òun lọ́rọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà létí bẹ́ẹ̀. Àjọ elétò ìdìbò lórílẹ̀-èdè Nàìjíríà ló ti rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n lo àǹfààní ọjọ́ péréte eléyìí tó kù báyìí lórí ìforúkọsílẹ̀ káàdì ìdìbò eléyìí tó jẹ́ pé ó ń lọ lọ́wọ́ tí wọ́n ṣe ìkìlọ̀ wípé ìforúkọsílẹ̀ káàdì ìdìbò ọ̀hún ń lọ jẹ́ pé yóò wá sópin lọ́la òde yìí tí sọjọ́ ìsinmi ọjọ́ 24 oṣù kejì ọdún tá a wà yìí. Àgbéta ọ̀hún ni wọ́n fi léde lórí ìtàkùn X wọn lánàá ní òní òde yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe ti fi léde wípé àjọ elétò ìdìbò ló tún ran àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà létí kí wọ́n lọ parí gbogbo ìlànà ètò ìforúkọsílẹ̀ wọn lórí ẹ̀rọ ayélujára náà kí ó tó di wípé wọ́n ti ojú òpó ẹ̀rọ ayélujára ọ̀hún kí wọ́n tó tìpa. Bákan náà ẹ̀wẹ̀ ni àjọ elétò ìdìbò lọ́wọ́ ran àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé kí wọ́n tún lọ sáwọn ọ́fíìsì wọn láti bèrè fún ìrànwọ́ àbí láwọn ìjọba àbílẹ̀ ọ́fíìsì wọn tó wà láwọn ìjọba àbílẹ̀ àbáwọn ibùdó tí wọ́n ti yà sọ́tọ̀ láti lọ parí ìlànà ìforúkọsílẹ̀ wọn náà. Ìwé ìròyìn Punch onúgbéjáde láàárọ̀ òní. Gómìnà Adeleke òun lọ jẹ́ pé ó ti ké sí ilẹ̀ Gẹ̀ẹ́sì àtàwọn òǹwòye lágbàáyé kí wọ́n tọpinpin ètò ìdìbò eléyìí tí ó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun dáadáa. Ikọ̀ ìpolongo ìbò fún Gómìnà Adémọlá Adeleke Ìmọ́lẹ̀ Campaign Council ìná jẹ́ pé lánàá òde yìí ni wọ́n ti pàrọwà sí ilẹ̀ Gẹ̀ẹ́sì àtàwọn tọ́jẹ́ òǹwòye ìbò lágbàáyé wípé kí wọ́n rí dájú pé wọ́n tọpinpin ètò ìdìbò gómìnà tí ó wáyé lọ́jọ́ 15 oṣù kẹjọ ọdún tá a wà yìí. Bákan náà ni wọ́n tún fi ìpinnu wọn múlẹ̀ lórí ọ̀rọ̀ Gómìnà Adémọlá Adeleke lórí ètò ìdìbò tó ń bọ̀ ọ̀hún pẹ̀lú àtọ́ka sí wípé àwọn ọmọ ẹgbẹ́ alátakò yìí ni APC ìnájẹ́ pé níṣe ni àwọn kan ni wọ́n ti ń darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú Àkọ́ọ̀dù ọ̀hún èyí tí wọ́n ní o yóò tún fún gómìnà ọ̀hún láǹfààní láti lè borí. Níṣe ni ikọ̀ Ìmọ́lẹ̀ Campaign Council náà wá ṣe ìkìlọ̀ wípé àbájáde eléyìí tí ọjẹ́ ètò ìdìbò ọ̀hún iná ni yóò tún jẹ́ ẹ̀rí máa jẹ́ mi so lórí ètò ìdìbò eléyìí tó jẹ́ pé yóò wáyé lọ́dún 2027. Ìwé ìròyìn This Day onúgbéjáde láàárọ̀ òní. Ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ nílẹ̀ Nàìjíríà wọ́n pè fún kí wọ́n ti àwọn iléèwé gíga pa látàrí ọ̀rọ̀ ètò ààbò. nínú ètò lórí ètò ìdìbò gómìnà tí ó wáyé nípínlẹ̀ ọ̀sùn. Ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ nílẹ̀ Nàìjíríà ẹkùn ti apá ìwọ̀ oòrùn gúúsù iná jẹ́ pé wọ́n ti pè fún kí wọ́n rọra ti àwọn iléèwé gíga ní ìpínlẹ̀ ọ̀sùn pa ò ṣáájú ètò ìdìbò gómìnà tí ó wáyé lẹ́kọ̀kẹ́dógún oṣù kẹjọ ọdún tá a wà yìí látàrí bí wọ́n ti ní ètò ààbò wọn ni ó sapá kan jà mọ́ kì í ṣe ni ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún ni wọ́n tún fún ná tún gbé gbèdéke ọjọ́ méje kalẹ̀ fún ìjọba ìpínlẹ̀ ọ̀sùn àtàwọn ipò elétò ààbò tó fi mọ àwọn adarí iléèwé kí wọ́n tètè bá àwọn adarí àwọn akẹ́kọ̀ọ́ náà kí wọ́n bá wọn sọ̀rọ̀ lórí àwọn ìlànà tí yóò fi já pé ètò ààbò àwọn akẹ́kọ̀ọ́ yóò dúró re lásìkò ètò ìdìbò náà nígbà tí wọ́n sọ̀rọ̀ nílùú Òṣogbo lánà òde yìí ìyẹn tó jẹ́ alámòjútó ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ ẹkùn ti apá ìwọ̀-oòrùn gúúsù yìí ni comrade Adéyẹmọ Josiah ó ní ìgbésẹ̀ yìí òun náà ni wọ́n fẹnukò sí látàrí ìbásọ̀rọ̀ eléyìí tó jẹ́ pé wọ́n ti ṣe pẹ̀lú àwọn adarí ẹgbẹ́ náà lápapọ̀ lórí ààbò eléyìí tí ó wà fáwọn akẹ́kọ̀ọ́. Ìwé ìròyìn Vangard ló gbé jáde láàárọ̀ tòní. Kò sí tó lè ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n fi ẹgbẹ́ náà sílẹ̀. Bọ̀dé George òun ló sọ bẹ́ẹ̀. Látàrí bí àwọ̀ bóyá ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party bóyá ti ń tẹ̀síwájú ẹni tó jẹ́ igbákejì alága tẹ́lẹ̀ fún ẹgbẹ́ òṣèlú ọ̀hún olóyè Ọlábọ̀dé George ni ó ti ṣèlérí pé òun ò lè kúrò nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún èyí ń náwáyé gẹ́gẹ́ bí ó ṣe ti sọ náà yìí pé ẹni tó jẹ́ mínísítà fọ̀rọ̀ olóòlo ilẹ̀ yìí Àbújá iye san wike òun náà ló jẹ́ pé ọkàn lálàní tó bá wò wípé ìgbésẹ̀ ọ̀hún ó lè mú kí ẹgbẹ́ ó lè gba àkóso ẹgbẹ́ òṣèlú ọ̀hún bákanná ẹ̀wẹ̀ ni George iná sọ di mímọ̀ wípé òun fúnra òun ó ní ńṣe ni òun wà dígbé nínú ẹgbẹ́ òṣèlú PDP tí kò sì ní sí ohun tó lè yí òun nídìí kúrò nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún rárá. Ìwé ìròyìn These Days ló gbé jáde láàárọ̀ tòní. Ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ondo wọ́n ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ pẹ̀tùsáwọ̀ tí wọ́n sì ní kò sí ẹgbẹ́ kankan nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ondo ló jẹ́ pé wọ́n ti ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ pẹ̀tùsáwọ̀ kan èyí tí ó yanjú àwọ̀ àti gúngùngùn eléyìí tó jẹ́ pé òun wáyé lẹ́yìn ètò ìdìbò abẹnú ẹgbẹ́ òṣèlú ọ̀hún eléyìí tó wáyé láti lè sánà ìṣọ̀kan ṣáájú ètò ìdìbò ọdún 2027. Ẹ̀tọ́jẹ́ alága ẹgbẹ́ òṣèlú náà nípínlẹ̀ yìí Babatunde Kọ́láwọlé òun ló kéde yìí lánàá lásìkò tí ó ṣe àbẹ̀wò sí ẹgbẹ́ olúlé ẹgbẹ́ oníròyìn NUJ nílùú Àkúrẹ́ tó sì fìlédè wípé ìyẹn ṣe ni ẹ̀tọ́jẹ́ alága àjọ tó ń rí sí ọ̀rọ̀ ìdàgbàsókè àwọn ibùdó epo yìí ni ọmọọba bíyì poróyè òní yóò jẹ́ alága ìgbìmọ̀ ọ̀hún. Ìwé ìròyìn These Days òun ló gbé jáde láàárọ̀ tòní. Ìròyìn eléyìí tó wà lọ́wọ́ mi rèé. Àwọn ọmọ ogun wọn fi kélé òfin gbé àwọn tó jẹ́ onísùmọ̀mí márùn-ún bẹ́ẹ̀ ni wọ́n tún rí àwọn nǹkan ìjà olóró ni wọ́n rí gbà lọ́wọ́ wọn. Ìṣe ni àwọn ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti fi kélé òfin gbé àwọn afurasí márùn-ún kan tí wọ́n jẹ́ ajínigbé tí wọ́n tún rí àwọn nǹkan ìjà olóró wọ́n rí gbà lọ́wọ́ wọn níjọba ìbílẹ̀ Fúnì nípínlẹ̀ Yobe. Ìṣe ni ìròyìn ló fi yé nínú àtẹ̀jáde èyí tí wọ́n fi ta nílùú Maiduguri. Ẹni tó jẹ́ olùdarí ètò ìròyìn fáwọn ikọ̀ ọmọ ogun náà Gágun Mohammed Goni òun náà sọ eléyìí dímọ̀ pé ìbọn AK-47 ìbọn léwọ́ ìbílẹ̀ kan àti àwọn ọta àbọn iná rí gbà lọ́wọ́ wọn. Ìwé ìròyìn Leadership òun ló gbé jáde láàárọ̀ tòní. Ọmọ ọdún 22 kan ni wọ́n ti fi kélé òfin gbé látàrí bí ó ṣe fẹ́rú pera rẹ̀ lọ́mọ tó jẹ́ pé ó tó gbìyànjú àti fipá báyàn lájọṣepọ̀ nípínlẹ̀ Bauchi. Mohammed Saleh èyí tó ń gbé ní agbègbè kobi nípínlẹ̀ bauchi ni wọ́n ti fi kélé òfin gbé báyìí lórí bí ó ti ń fẹrú pera rẹ̀ lọ́mọ tí ìtún ta sí àgẹ̀rẹ̀ ọ̀daràn àti pé ó tún gbìyànjú láti fipá bá èèyàn lájọṣepọ̀ ní gra ní bauchi èyí fi ni pé ọwọ́ àwọn ìpínlẹ̀ tó àbọ̀ ọlọ́pàá òun náà jẹ́ pé ọba gẹ́gẹ́ bí àtẹ̀jáde ti ẹni tó jẹ́ alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá nafil habib tó fi ìta ìwé ìròyìn nigerian tribune òun ló gbé jáde láàárọ̀ ní 08162549991 hello ẹ kú ojúmọ́ ẹ ṣeun ó yà ń gbọ́ yìí àmì ẹ ṣeun 08162549991 hello ẹ kú ojúmọ́ ẹ ṣeun ẹ ṣeun
1: orúkọ mi olùdókòwò láti ilé ìfẹ́ àkókò
0: ó yà ń gbọ́ yìí
1: onígbẹ̀ntà ló ń pẹ́ adúpẹ́ lọ́wọ́ àwọn ọmọọgùn wa nàbí ọkùnrin takuntakun ọ̀hún yóò ní ká wọn
0: ìpínlẹ̀
1: ọ̀ṣun yẹn jọ ẹni kan gba àlàáfíà aláàyè nípínlẹ̀ ọ̀ṣun yẹn wàhálà ní ṣẹlẹ̀ ní nàìjíríà.
0: Àmì ẹ̀ ṣeun ẹ̀ ṣeun 08162549991 hello ẹ kú ojúmọ́
2: ẹ kú ojúmọ́
0: ẹ ṣeun
2: ẹ kárọ̀
0: ẹ ṣeun.
2: Ọmọọ̀tún ọmọdé ló ń sọ̀rọ̀ láti ìlú Etugbo.
0: Ó yà ń gbọ́ yín.
2: Ṣé nípa tí ilé tí mo fẹ́ dá sí. Àwọn dókítà wa tó wà ní Anoda Country yẹn. Tó ń bá wa síbi àwọn ìmọ̀ tí wọ́n ti kọ́ látọ̀ ọ̀hún ó tún lè hẹ́pù wa. So a mọ̀ pé ìjọba ọlọ́run ló lè yanjú ìṣòro ayé o, kò sí èèyàn kan tó lè yanjú ìṣòro ayé. Ìmọ̀ tó ń bá débi wọ́n tún lè hẹ́pù wa.
0: Ọ̀dà ẹ ṣeun ẹ ṣeun ẹ jẹ́ àwọn ẹnìkan sí. Hello ẹ káàárọ̀ o.
3: Ẹ káàárọ̀.
0: Ẹ ṣeun.
3: A máa bà wá là akátàjálù yìí ìjọba ti mú ọkọ máa pa àwọn ọgà rẹ tí àwọn ìjọba ibi tí wọn sá pamọ sí kò sí ibi tí àwọn ìjọba ò lè mọ lórílẹèdè nàìjíríà báwo làwọn ọmọ ẹni tí Oda Country wa wọn máa bá wa jà bí dáà ní inú ìlú wọn parí ilé yìí ọ̀la wọn tún parí lọ́la ọlọ́run ń jẹ́ kárí ìjà ní orílẹ̀-èdè nàìjíríà.
0: Àmì ẹ̀ ṣeun ẹ̀ ṣeun ẹ jẹ́ mọ́ lọ ìyókù yóò tún di ọ̀la ìmọ̀ pàdé àwọn akẹgbẹ́ wa ọpẹ́ yẹmí jọ ọ̀dà òun náà ló kọ tèmi jẹ́ o.
4: AD ABA 89

0: bá ẹgbà mi ẹrà mi kalẹ ọrọ kọ mi yi ma ti sú mi ìṣe ló ń pariwo ẹyin dídùn ara ríro ẹ wo mo ṣe mọ pé kò lè mú ọkọ lọ oko mọ ni o ṣe ṣúkẹṣúkẹ dàtọwọ rẹ lẹ ni kódà ṣe kan sun lọ ni.
1: Abba aṣọ òkú tí ìbọn ni nípa 24/7 Abba Mixo kọrọjọ gbòògùn bílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì bílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixo kò lọ tí nú rárá ó kágbó ẹyin dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlú rẹ̀ àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 Abba Mixo láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091 60 62 62 53 09

0: wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n ò lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, ara yín kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

tó wà ní òkè Abuja wẹ́nu ìjẹsà nípínlẹ̀ Ọ̀sun pé gbogbo èèyàn ọmọ Ọlọ́run sínú pàdé àdúrà ìsọjí ńlá ọlọ́jọ́ mẹ́ta tí Ọlọ́run ti pàṣẹ ìdásílẹ̀ rẹ̀ fọ́dọọdún àwa fẹ́ rí Jésù lápẹta kò rí ọdún tó kọjá níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rí ti ń fara hàn ó ti yá nínú tọdún yìí tí a pe àkòrí rẹ̀ ní Ọlọ́run yóò sì nu gbogbo omijé nù ìgbàlà ìwòsàn ìtúsílẹ̀ àlùyọ gbogbo omijé gbogbo adi nínú kúrò ó yá wá pàdé Jésù aláṣepé nínú ayé àwọn ìránṣẹ́ rẹ̀ Prophet Bámiṣá yí Ọláyínká ni ó mọ forúkọ Jésù gbà wá lálejò pàṣẹ ìtúsílẹ̀ sínú ayé onípòjúpò ènìyàn tó bá nígbàgbọ́ tó sì wá pẹ̀lú ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run bíi Prophet Adéyẹmí Àrẹ́ọlá láti sí èsì Ọlọ́run ẹ̀rẹ́ Ìbàdàn Prophet Samuel Adégbémi Dìde látòrí òkè Ìdóolé nígbà tí Lady Evangelist Fọláṣadé Taiwo yóò jẹ́ olórin ẹ̀mí tí ó mọ fawọ́ Ọlọ́run sọ̀kalẹ̀ ọjọ́ Monday ọjọ́ 27 sí Thursday 30 nínú oṣù tá a wà yìí ní gbọ̀ngàn ilé ìjọsìn wa CAC Mercyland tó wà ní ọ̀wẹ́nà Ìjẹsà ìpínlẹ̀ Ọ̀sun aago méjìlá ọ̀sán sí márùn dájí làdúrà ńlá yóò mọ wáyé lójoojúmọ́ má jẹ́ ká tó fi tọdún ipá tàn fún ìwọ náà máa bọ̀ a bá Jésù aláṣepé pàdé gbogbo ọjọ́ pípẹ́ àtàìpẹ́ tí ń báyé rẹ̀ wọ̀ yá àjàkadì ó kú dànù ìwọ náà tún lè darapọ̀ mọ́ àwọn tí ó gbégbá ọpẹ́ lọ́dún tí ń bọ̀ Jésù ń retí rẹ̀.

0: Ọlọ́run yóò sì nu gbogbo omi jẹ́nu. Ọlọ́run yóò sì nu gbogbo omi jẹ́nu. Ha! Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ̀ ń gbọ́ wa nínú ilé níkànnì àdàbà tí a wà yìí. Bákan náà gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa tó jẹ́ pé orí ẹ̀rọ ayélujára lè ti ń gbọ́ wa. Akínyin káàbọ̀ ilé ìjọsìn Christ Apostolic Church Mercyland tó wà ní òkè Abuja Ọ̀wẹ́nà Ìjìṣà nípínlẹ̀ Ọ̀ṣun. Àwọn nọ́mọ́ àkànṣe ètò ìwáṣẹ́ tí ìgbọ́yin gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé ẹ̀ẹ̀kan lọ́dún la máa ń gbé ètò yìí wá 3 days powerful crusade tó jẹ́ pé ìsọjí alágbára ìṣọ́ òru ọlọ́jọ́ mẹ́ta ni a tún ti dé nítọdún ènìyàn nínú oṣù keje ọdún ló máa ń wáyé. Bàbá wa ìránṣẹ́ Ọlọ́run alàyè Bámisayé Ọláyínká wọ́n ti ń bẹ pẹ̀lú mi ilé agbára ẹ gbóhùn bàbá bàbá ó gbàdúrà fún wa láti bẹ̀rẹ̀ ètò bó sì ṣe máa máa lọ bàbá ó ṣàlàyé everything fún wa ìyẹn túmọ̀ sí pé ìwọ náà tún ti gbọ́ ni ẹ. Àwọn ẹ̀rí pọ̀ já burata àwọn tó wá lọ́dún tó kọjá àwọn tó wá lẹ́ẹ̀dúta àwọn tó wá lẹ́sì tí wọ́n ní ẹ̀rí ńláńlá ọdọọdún la máa ń gbọ́ ẹ̀rí lórí òkè yìí ìwọ náà wà á lẹ́rìí tó o bá lè darapọ̀ lórí òkè Mercyland nítọdún tá a wà yìí nítorí náà ẹ jẹ́ kí bàbá ká gbó wọn bàbá ẹ mọ̀ káàbọ̀ sórí ètò.
1: Ẹ kú lé olóòtú.
0: Ṣeun púpọ̀ bá máa sọ kí ni nǹkan tí yóò ṣẹlẹ̀ gangan tẹ́ fi wá sórí afẹ́fẹ́ nítọdún yìí.
1: A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alàyè a wá nítorí ìpàdé àdúrà tí Ọlọ́run gbé kalẹ̀ nínú ìjọ ti Ọlọ́run Christ Apostolic Church CAC Mercyland òkè Abuja Ọ̀wẹ́nà Ìjẹsà. Pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run àkórí ti ọdún yìí ni a pè ní Ọlọ́run yóò sì nu omijé gbogbo nù. Ìpàdé àdúrà yìí yóò bẹ̀rẹ̀ ní on 27 oṣù tí a wà ń bẹ̀ yìí July 27, 28, 29 mọ́jú on 30. Ọlọ́run ló níṣẹ́ òun ló ń ṣiṣẹ́ òun ló ń ṣohun gbogbo níbẹ̀ ohun èlò ni àwa jẹ́ ṣùgbọ́n bí Ọlọ́run ti ń lò wá láti àtẹ̀yìnwá táwọn ènìyàn ń lẹ́rí bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ wà ní ọdún yìí Ọlọ́run ó tún ṣe bí ó ṣe ń ṣe ní orúkọ Jésù.
0: Àmì ó dá náà bàbá tí ẹ bá fẹ́ bá a ṣe àlàkalẹ̀ tí àwọn èèyàn fi lè mọ láti dé ilé ìjọsìn wa yìí CAC Mercyland ẹ bá mi ṣe àpèjúwe àwọn èèyàn tó ń bọ̀ látọ̀nà Ìbàdàn àwọn tí ń bọ̀ láti Àkúrẹ́ lóríṣiríṣi àwọn tí ń bọ̀ látọ̀wọ̀ báwo ni wọ́n ṣe rìn.
1: Express ni Ọ̀wẹ́nà Ìjẹ̀ṣà wà ní Ọ̀ṣun State. Téèyàn bá ń bọ̀ láti Èkó ibikíbi téèyàn bá ti ń bọ̀ téèyàn bá ń bọ̀ láti ọ̀nà Àkúrẹ́ ń bí bóyá Ìkàrẹ́ Àbújá nkankan ó máa gba Àkúrẹ́ wọlé ní road block tó bá ti sọ fún driver tó ní Ọ̀wẹ́nà Ìjẹ̀ṣà lòún ti fẹ́ bọ́ sílẹ̀ kò sí driver tí ó mọ bẹ̀ téèyàn bá dẹ̀ ti bọ́lẹ̀ ní Ọ̀wẹ́nà Ìjẹ̀ṣà kò sọ́wọ́ ẹni tó ti bèrè tó bá ti ní CAC Mercyland ló ń lọ ẹni ọlọ́kadà tó bá dá dúró kò sẹ́ni tí ó mọ bẹ̀. Béèyàn bá ń bọ̀ láti ọ̀nà Èkó èèyàn ń bọ̀ láti Èkó Ìbàdàn so téèyàn bá ti gba ọ̀nà Iléṣà wọlé ọ̀nà Ifẹ̀ wá so tó bá ti sọ fún driver pé Ọ̀wẹ́nà Ìjẹ̀ṣà kó bọ́lẹ̀ ní Ọ̀wẹ́nà Ìjẹ̀ṣà Ọ̀ṣun State so kó bèrè lọ́wọ́ ẹnikẹ́ni pé CAC Mercyland ló ń lọ wọ́n á júwe ibẹ̀ fún tàbí kó gbé ọ̀kadà. God bless you sir.
0: Ẹ ṣeun púpọ̀. Ó dáa náà òkèlè onílùbẹ̀ kó má gbé nǹkan pátápátá yóò gbé kóró orú ẹ jẹ́ ká sáré dókítì kejì lọ́run tá a bá ti wá padà dé ká bọ́ sínú ọ̀rọ̀ Ọlọ́run tí bàbá fẹ́ sọ fún wa nítòní.

0: tó wà ní òkè Abuja wẹ́nu ìjẹsà nípínlẹ̀ Ọ̀sun pé gbogbo èèyàn ọmọ Ọlọ́run sínú pàdé àdúrà ìsọjí ńlá ọlọ́jọ́ mẹ́ta tí Ọlọ́run ti pàṣẹ ìdásílẹ̀ rẹ̀ fọ́dọọdún àwa fẹ́ rí Jésù lápẹta kò rí ọdún tó kọjá níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rí ti ń fara hàn ó tún ti yá nínú tọdún yìí tí a pe àkòrí rẹ̀ ní Ọlọ́run yóò sínú gbogbo omijé nù ìgbàlà ìwòsàn ìtúsílẹ̀ àlùyọ gbogbo omijé gbogbo adi nínú kúrò ó yá wá pàdé Jésù aláṣepé nínú ayé àwọn ìránṣẹ́ rẹ̀ ọ̀fẹ́ bá mi ṣayé Ọláyínká ni ọmọ forúkọ Jésù gbà wá lálejò pàṣẹ ìtúsílẹ̀ sínú ayé onípòjúpò ènìyàn tó bá nígbàgbọ́ tó sì wá pẹ̀lú ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run bíi Prọfẹ̀t Adéyẹmí Àrẹ́ọlá láti CAC Ọlọ́wẹ̀rẹ́ Ìbàdàn Prọfẹ̀t Samuel Adégbémi Dìde látòrí òkè Ìdóolé nígbà tí Lady Evangelist Fọláṣadé Taiwo yóò jẹ́ olórin ẹ̀mí tí ọmọ fawọ́ Ọlọ́run sọ̀kalẹ̀ ọjọ́ Monday ọjọ́ 27 sí Thursday 30 nínú oṣù tá a wà yìí ni ní gbọ̀ngàn ilé ìjọsìn wa CAC Mercy Land tó wà ní ọ̀wẹ́ náà Ìjẹsà ìpínlẹ̀ Ọ̀sun aago méjìlá ọ̀sán sí márùn-ún ìdájí ni àdúrà ńlá yóò máa wáyé lójoojúmọ́ má jẹ́ ká tún fi tọdún yín pàtàn fún ẹ̀wọ̀ náà máa bọ̀ àbá Jésù aláṣepé pàdé ní gbogbo ogun ọjọ́ pípẹ́ àtàìpẹ́ tí ń báyé rẹ̀ wọ̀nyí àjàkadì ó kú dànù ìwọ náà tún lè darapọ̀ mọ́ àwọn tí ó gbégbá ọpẹ́ lọ́dún tí ń bọ̀ Jésù ń retí rẹ̀ olúwa.
1: Mo kí yín káàbọ̀ láti òdìkejì lọ́hùn-ún tá a bá gbọ́ bí bàbá ṣe ṣàlàyé lẹ́ẹ̀kan bàbá ẹ dákun ẹ sọ níbì kan pé aago méjìlá ọ̀sán aago márùn-ún ìdájí báwo ni ìlàkalẹ̀ ètò àdúrà yìí ṣe rí.
2: Ní agbára Ọlọ́run Olódùmarè ní on 27 yẹn tí a bá ti bẹ̀rẹ̀ ní aago méjìlá ọ̀sán di ọwọ́ alẹ́ àwọn àkókò máa wà táwọn èèyàn ò fi máa ń sinmi ṣùgbọ́n tí a bá ti bẹ̀rẹ̀ ní aago méjìlá ọ̀sán yẹn di àárọ̀ aago márùn-ún ọjọ́ kejì la máa dánu dúró kó tó di pé a ó tún bẹ̀rẹ̀ míì ní aago méjìlá ọ̀sán. So ìpàdé àdúrà yìí tí a pe àkòrí ẹ̀ ní Ọlọ́run yóò sì nu omijé gbogbonà ìgbékalẹ̀ Ọlọ́run ni àwọn ènìyàn tá ti máa ń wá sínú àdúrà yìí ní ọdọọdún wọ́n ti mọ̀ wípé Ọlọ́run ni oníṣẹ́ fúnra rẹ̀.
3: Bẹ́ẹ̀ni
2: tí a bá sì ń sọ̀rọ̀ nípa Olúwa gbogbo wa la mọ̀ wípé ọ̀rọ̀ Ọlọ́run sọ pé fún ènìyàn ni èyí ṣòro fún ṣùgbọ́n fún Ọlọ́run
3: ohun gbogbo ni ṣíṣe.
2: Orin mi kan sọ wípé mò ń ké nínú ọkàn mi mò ń sunkún nínú ojú mi olómijé mò ń sunkún ọkàn bàbá jẹ kánú mi ò ṣe ọ gbà mí o arẹmọlẹ́kun òdodo ta ló gbọ́n bí Ọlọ́run ọba èmi tí mo gọ̀ bí ènìyàn ta ló gbọ́n bí Ọlọ́run ọba èmi tí mo gọ̀ bí àgùntàn ọgbọ́n mi ò mógun ayé mi lọ kò sì mẹ́kún ayé mi tán mo ti dọ́gbọ́n ọgbọ́n ti pin o ló jẹ́ ìwà sọ̀dọ̀ rẹ
3: Jésù
2: ọgbọ́n ti pin o ọgbọ́n ti pin o Jésù Kristi ọgbọ́n ti pin ọgbọ́n ti pin mọ́ mi lọ́wọ́ Jésù Kristi ọgbọ́n ti pin ìwọ tó ń gbọ́ mi ìwọ la rán mi sí ọba tí ń nu omi jí ẹ̀dá dànù lórí ohunkóhun lórí iṣẹ́ ni à ń wojú Ọlọ́run fún ọmọ ni fún ọkọ ni fún aya ni fún ìdojúkọ ni fún àmì wò ni fún ìlàkọjá ni ohunkóhun ìyówù ní ọ̀pọ̀ ìgbà omijé ẹlòmíì kì í ṣe ti ayé lè kíyàn lé lórí omijé ọkàn wà aya a máa sunkún lẹ́gbẹ̀ẹ́ ọkọ̀ ńgbà míì tọkọ ò ní mọ̀ ọkọ̀ a máa sunkún lẹ́gbẹ̀ẹ́ aya ńgbà míì tí ò ní mọ̀ tá a bá ń sọ̀rọ̀ nípa ẹkún mo gbà á ládùúrà ọba tó sọ fún ọmọbìnrin yẹn nínú ìwé mímọ́ wípé má sọkún mọ́ kò a sì rí àkọọ́lẹ̀ rẹ̀ wípé ọmọbìnrin yẹn padà sọkún ìwọ tó ń gbọ́ mi ayé ò ní pa ọ lẹ́kún ò ní sunkún lórí ọmọ ò ní sunkún lórí iṣẹ́ ò ní sunkún lórí ọkọ ò ní sunkún lórí aya ò ní sunkún ògo mo sọ pẹ̀lú àṣẹ ìpè gbogbo ẹni bá ń wojú Ọlọ́run fún ohunkóhun níwọ̀n ìgbà tá a ti gbà wípé Ọlọ́run ló ń ṣe ohun gbogbo ó ti ń ṣe látẹ̀yìnwá yóò sì tún ṣe nínú ọdún yìí ẹ wá pàdé Jésù Olùgbàlà ọba Kirisore nínú ìpàdé àdúrà yìí yóò tún ṣe bó ṣe ń ṣe.
1: Àmì lórúkọ Jésù ó dá náà òun lẹ ti gbọ́ yẹn o wọn ní ká wá pàdé Jésù Olùgbàlà kì í ṣe èèyàn la fẹ́ wá pàdé ìyẹn túmọ̀ sí pé gbogbo ibi tẹ́ bá ti wà tẹ́ bá ti ń gbọ́ wa ẹ jẹ́ kí àwọn òbí tí ọmọ yín bá ń bẹ́ ń tòsí ẹ jẹ́ kí wọ́n wá sínú ìpàdé àdúrà yìí bí ọmọ rẹ ò bá sì sí Nàìjíríà tàbí kò sí ń tòsí tó fi lè wá torí bí ìlú ṣe rí ìwọ náà darapọ̀ nínú àdúrà yìí mọ̀mọ́ bàbá yìí darapọ̀ nínú àdúrà yìí kẹ́ ẹ wá wo ẹ̀rí tí àwọn èèyàn ń jẹ́ sí agbára Ọlọ́run kẹ́yìn náà kẹ́ ẹ lè lẹ́rìí tí yín náà ẹ darapọ̀.

Christy Messiland tó wà ní òkè Abuja wẹ́nu Ìjẹsà. Nípínlẹ̀ Ọ̀ṣun pé gbogbo èèyàn ọmọ Ọlọ́run nínú ìpàdé àdúrà ìsọjí ńlá ọlọ́jọ́ mẹ́ta. Ṣé Ọlọ́run ti pàṣẹ ìdásílẹ̀ rẹ̀ fọ́dọọdún? Àwa fẹ́ rí Jésù lápẹta kò rí ọdún tó kọjá. Níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rí ti ń fara hàn. Ó tún ti yá nínú tọdún yìí tí a pe àkòrí rẹ̀ ní Ọlọ́run yóò sì nu gbogbo omijé nù. Ìgbàlà ìwòsàn, ìtúsílẹ̀ àlùyọ, gbogbo omijé gbogbo adi nínú kúrò. Ó yá wá pàdé Jésù aláṣepé nínú ayé àwọn ìránṣẹ́ rẹ̀. Prophet Bámiṣá yí Ọláyínká. Ní ọmọ forúkọ Jésù gbà wá lálejò pàṣẹ ìtúsílẹ̀ sínú ayé onípojúpo ènìyàn tó bá nígbàgbọ́ tó sì wá. Pẹ̀lú ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run bíi Prophet Adéyẹmí Àrẹ́ọlá láti sí èsì Ọlọ́wẹ̀rẹ́ Ìbàdàn. Prophet Samuel Adégbémi Dìde látòrí òkè Ìdóolé. Nígbà tí Lady Evangelist Fọláṣadé Taiwo yóò jẹ́ olórin ẹ̀mí tí ó máa fawọ́ Ọlọ́run sọ̀kalẹ̀. Ọjọ́ Mọ́ndé ọjọ́ 17 sí Tọ́sídé 30 nínú oṣù tá a wà yìí ni. Ní gbọ̀ngàn ilé ìjọsìn wa sí èsì Messiland tó wà ní ọ̀wẹ́ náà Ìjẹsà. Ìpínlẹ̀ Ọ̀ṣun. Aago méjìlá ọ̀sán sí márùn-ún ìdájí ni àdúrà ńlá yóò máa wáyé lójoojúmọ́. Má jẹ́ ká tó fi tọdún yín pàtàn fún ìwọ náà máa bọ̀. Àbá Jésù aláṣepé pàdé. Ní gbogbo ọjọ́ pípẹ́ àtàìpẹ́ tí ń bá yé rẹ̀ wọ̀ yá àjàkadì ó kú dànù. Ìwọ náà ó tún lè darapọ̀ mọ́ àwọn tí ó gbé gba ọpẹ́ lọ́dún tí ń bọ̀. Jésù ń retí rẹ̀.

0: bẹ́ẹ̀ni gbogbo àwọn aráàlú wa àwọn aráàbá wa yóò kì mí kú oríire bákan náà ìwọ tó ń gbọ́ mi wọ́n kì ọ́ kú oríire tó bá lè darapọ̀ mọ́ inú àdúrà láti gba àdúrà ọjọ́ mẹ́ta ni yorùbá bọ̀ wọ́n ní iṣẹ́ ọjọ́ kan ò làrú àdá ìwọ náà gbéra kó darapọ̀ nínú pàdé àdúrà yìí bàbá ìbéèrè kan ń bẹ tí ń ta wọ́tasẹ̀ o àwọn èèyàn ń pè mí wọ́n ń béèrè lọ́wọ́ mi pé báwo wá ni nípa tètò ààbò torí bórílẹ̀-èdè wa ṣe rí i pé kí ni àwọn àlàkalẹ̀ àti àwọn ìgbésẹ̀ tẹ ti gbé nípa ọ̀rọ̀ ààbò bàbá.
1: Gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé ìpàdé àdúrà yìí ìpàdé àdúrà ńlá ni onírúurú ìlú náà ti ń bọ̀ ìvò kì í ṣe lórílẹ̀-èdè Nàìjíríà nìkan láti mọ Jésù ti fẹ́ gbàlejò àwọn ènìyàn. Àwọn tó ti ń wá sípàdé àdúrà yìí lọ́dọọdún wọ́n ti mọ bí ìpàdé àdúrà ṣe rí. Ètò ààbò ọlọ́run ló ní ààbò lọ́wọ́ ṣùgbọ́n a ti bá àwọn elétò ààbò sọ̀rọ̀ ní agbára ọlọ́run lọ́jọ́ yẹn látọjọ́ tá a bá ti bẹ̀rẹ̀ prógrámù. A ti ṣètò lórí àwọn sójà wọ́n máa wà pẹ̀lú wa lọ́jọ́ yẹn àwọn ọlọ́pàá àti àwọn fijilantè wa nílùú Ọ̀wẹ́nà lágbára ọlọ́run. So ká fohun gbogbo sí ọwọ́ ọlọ́run kò sí wàhálà bí olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ wà ọlọ́run ń bẹ lójú iṣẹ́. God bless you sir.
0: Ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn o wọ́n ní bí ọlọ́run ṣe ń bẹ lójú iṣẹ́ kò sí wàhálà kò sí wu. Àwọn sójà ń bẹ ń kalẹ̀ àwọn fijilantè ń bẹ ń kalẹ̀ civil defence wà ń bẹ àwọn ọlọ́pàá wà ń bẹ ìyẹn túmọ̀ sí pé ọlọ́run gangan fún rẹ̀ ó ti di ààbò wa mú. Ẹ jẹ́ ká fi ọkàn gbàgbọ́ ká máa bọ̀ nínú ìpàdé àdúrà ńlá yìí. Bàbá bákan náà ìbéèrè tún wà o lórí ọ̀pọ̀ èrò tí ń bọ̀ yìí báwo ni ìfaralélẹ̀ wọn torí ẹlòmíì ó wò pé kò síbi tó wọn sùn òun ò lè máa sùn lẹ́lẹ̀ lásán òun ò lè sún kìnìkan báwo ni àwọn èèyàn yìí fẹ́ sùn ṣé oríṣìí àlòun wà jókòó sí ni fódìdí ọjọ́ mẹ́ta bàbá.
1: Àdúrà wa gbà lórúkọ Jésù.
0: Àmì.
1: Àkọ́kọ́ tí ènìyàn bá ń bọ̀ níbi àdúrà èèyàn ti mọ̀ wípé ọlọ́run ni òun bọ̀ wá bá pàdé. Orin mi kan sọ wípé bí mo bá wà kiri dàdà ni kí n rí. Bí mo bá kanlẹ̀kùn bàbá mi yóò ṣe. Bí mo bá wá béèrè máa rí gbà dandan ni ó dájú pé n ó láyọ̀ nínú àdúrà yìí. Téèyàn bá ti ń lọ bí àdúrà èèyàn ń lọ láti ṣiṣẹ́ ni torí àdúrà fúnra iṣẹ́ kan ni.
0: Òkè lèèyàn ń gùn.
1: Ṣùgbọ́n ibi táwọn ènìyàn ń bọ̀ kàtídrà ńlá ni àkókò tí ìsinmi bá ti wà yẹn ìdádúró àti faralélẹ̀ gbogbo ẹ̀ kò sí kò béwudé. Gbogbo orí ọ̀fẹ́ yẹn ti wà nílẹ̀ fún gbogbo ìgbà táwọn èèyàn bá fẹ́ sinmi tá a bá dáná dúró nínú àdúrà ìyẹn ìkan ọlọ́run ìkan. Eléyìí tí mo tún fẹ́ ṣe àfikún ẹ̀ tí a tún fẹ́ kí àwọn ènìyàn jìnjọ láì látara Jésù ọlọ́run ọba ni olúwòsàn òun lọ́wọ́ sì ń ṣe ohun gbogbo. Ṣùgbọ́n ní ìpàdé àdúrà àtọ̀dún yìí nǹkan kan tó máa ṣẹlẹ̀ ńbẹ̀ tó tún máa mú kí ó yàtọ̀ sí eléyìí tá a ti ń ṣe ní gbogbo ọdún. Ní agbára ọlọ́run ní ọdún yìí a máa ní oore ọ̀fẹ́ àwọn dókítọ̀ akọ́ṣẹ́mọṣẹ́ tí wọ́n ń bọ̀ ní ìpàdé àdúrà yìí ní ọjọ́ Tuesday la máa fi ètò yìí sí àwọn
0: yẹn jẹ́ ètò ìwòsàn
1: èso ìwòsàn bíi nípa ti ara bí ọgọ́rùn-ún ènìyàn la máa ó lé díẹ̀
0: lọ́fẹ̀ẹ́
1: la máa lóore ọ̀fẹ́ láti àwọn dókítọ̀ yẹn máa wọ́n á ṣe tẹ́sítì so ẹni tí títẹ̀sì bá dẹ̀ ti ń jáde àwọn tí ọ̀rọ̀ wọn bá jẹ kán ìjọmọ́ kán fún lóògùn oògùn ọ̀fẹ́ ẹni tó ọ̀rọ̀ yẹn bá jọ mọ́ abẹ́rẹ́ wọn á fún lábẹ́rẹ́ ṣùgbọ́n láti ọjọ́ Monday táwọn èèyàn bá ti ń dé ni wọ́n á ti bẹ̀rẹ̀ sí rẹ́gísítà lẹ̀ eléyìí aṣẹ́ fún ògo ọlọ́run ni bẹ̀tì tí iye àwọn tá a bá ti fẹ́ rẹ́gísítà fún ètò ìwòsàn ọ̀fẹ́ yìí
0: á tètè dé
1: tó bá ti pé kò ní sí oore ọ̀fẹ́ fún àwọn míì tí wọ́n bá dé mọ́. So ní agbára ọlọ́run a dẹ̀ ti gbogbo nǹkan ti wà nínú ètò mo gbà ládùúrà lórúkọ Olúwa ọlọ́run Ìsírẹ́lì bí o ti wá o ò ní padà bẹ́ẹ̀ lẹ́yìn àdúrà àtọ̀dún ayé máa kí ọ kú oríire àánú á kún àánú fún ọ ògo á kún ògo fún ọ ìṣẹ́gun á kún ìṣẹ́gun fún ọ ọ̀ọ́ni sunkún mọ́ yóò sì rí bẹ́ẹ̀ fún ọ
0: Jésù
1: Olúwa wa.
0: ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn o ẹ rí i pé àǹfààní ńlá ní tọdún ìtúngbé dání bá a ṣe gba àdúrà nípa tara a tún gbà á nípa tẹ̀mí bákan náà wọn ní ìwòsàn ọfẹ ó wà ètò ìlera ọfẹ ó ti wà ń kalẹ ewo àyẹwò fojú ni àyẹwò fún gbogbo àgọ ara ni tí bá ń ṣe ọ nínú ara ẹni tó bá nílò oògùn ó fún ẹni tó jẹ pé abẹrẹ ti ẹ gbà wọn ní dandan ni ẹ gbà ó dáa náà ẹ jẹ ká lọ sódì kejì.

kọ́lífì kristi mẹ́sìlán tó wà ní òkè àbújá ọwọ́ ẹnu ìjẹsà nípínlẹ̀ ọ̀sùn pé gbogbo èèyàn ọmọ ọlọ́run nínú pàdé àdúrà ìsọjí ńlá ọlọ́jọ́ mẹ́ta tí ọlọ́run ti pàṣẹ ìdásílẹ̀ rẹ̀ fọ́dọọdún àwa fẹ́ rí jésù lápẹta kò rí ọdún tó kọjá níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rí ti ń fara hàn ó ti yá nínú tọdún yìí tí a pe àkòrí rẹ̀ ní ọlọ́run yóò sì nu gbogbo omijé nù ìgbàlà ìwòsàn ìtúsílẹ̀ àlùyọ gbogbo omijé gbogbo adi nínú kúrò ó yá wá pàdé jésù aláṣẹ pé nínú ayé àwọn ìránṣẹ́ rẹ̀ prophet bámiṣe ayé ọláyínká ni ọmọ forúkọ jésù gbà wá lálejò pàṣẹ ìtúsílẹ̀ sínú ayé onípojúpo ènìyàn tó bá nígbàgbọ́ tó sì wá pẹ̀lú ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run bíi prophet adéyẹmí ààrẹ ọlá láti CAC ọlọ́wẹ̀rẹ̀ ìbàdàn prophet samuel adégbémi dìde látòrí òkè ìdóolé nígbà tí lady evangelist fọláṣadé taiwo yóò jẹ olórin ẹ̀mí tí ọmọ fàáwọ́ ọlọ́run sọ̀kalẹ̀ ọjọ́ monday ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n sí thursday ọgbọ̀njọ́ nínú oṣù tá a wà yìí ni nígbàgbọ́n ilé ìjọsìn wa CAC mẹ́sìlán tó wà ní ọ̀wẹ́ náà ìjẹsà ìpínlẹ̀ ọ̀sùn aago méjìlá ọ̀sán sí márùn-ún dájí làdúrà ńlá yóò máa wáyé lójoojúmọ́ má jẹ́ ká tó fi tọdún ipá tàn fún ìwọ náà máa bọ̀ a bá jésù aláṣẹ pé pàdé ní gbogbo ogun ọjọ́ pípẹ́ àtàìpẹ́ tí ń bá yé rẹ̀ wọ̀ yá àjàkadì ó kú dànù ìwọ náà tún lè darapọ̀ mọ́ àwọn tó gbé gba ọpẹ́ lọ́dún tí ń bọ̀ jésù ń retí rẹ̀.

Mijenu. Lórí àkànṣe ètò náà láwà tí ilé ìjọsìn Christ Apostolic Church Mercyland wọ́n wà ní òkè Abuja Ọ̀wẹ́nà Ìjèṣà nípínlẹ̀ Ọ̀sun ni wọ́n ṣe onígbọ̀wọ́ ẹ̀. 3 days prayerful crusade ni ìpàdé àdúrà ọlọ́dọọdún tó máa wáyé lọ́jọ́ mẹ́ta mẹ́ta nínú oṣù keje. Òun là ń sọ fún yín tóṣù yìí bí ó ṣe wáyé. A ti ń bèrè àwọn ìbéèrè.

0: ayọ̀ rẹ ń bọ̀ o. Mo ṣì máa lọ́jọ́ ayọ̀ lágbára bàbá mi.
1: Jésù.
0: Bọ̀tà mi fẹ́ bọ́kọ̀ o, máa lọ́jọ́ ọ̀pẹ, gbàgbọ́ wà lọ́jọ́ ọ̀pẹ nínú àdúrà yìí.
1: Amẹ́.
0: Kọ́ tó kúrò ń bẹ̀ ni wà á ti rí iṣẹ́ Ọlọ́run. Jésù Olúwa wa.
1: Amẹ́. Òun lẹ ti gbọ́ yẹn o. Jésù retí rẹ o, òun lolúwa bàbá kó torí àkókò wa. Ẹjọ́ àwọn ìránṣẹ́ Ọlọ́run tí ó darapọ̀ mọ́ yín láti ṣiṣẹ́ ìránṣẹ́, ẹ bá dárúkọ wọn káwọn èèyàn lè gbọ́.
0: Ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run ló ń bọ̀, ṣùgbọ́n díẹ̀ nínú àwọn bàbá mi tí màá lórí ọ̀fẹ́ àti dárúkọ nítorí àkókò. Bàbá mi Prọfẹ̀t Adéyẹmí Adéọlá láti CAC Òkè Agbára, bá Ọlọ́wẹ̀rẹ́ ní Ìbàdàn, wọ́n ń bọ̀. Bàbá mi Prọfẹ̀t Samuel Adégbémi Dìde láti orí òkè Ìdó Ilé, wọ́n ń bọ̀. Ọ̀pọ̀lọpọ̀ olórin náà ló ń bọ̀ lọ́jọ́ yẹn, ṣùgbọ́n ìkan lára wọn ni Lady Evangelist Fọláṣadé Taiwo láti ìlú Ìbàdàn, wọ́n ń bọ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin.
1: Ẹ ṣeun gidi bàbá, lágbára Ọlọ́run ìfàmì róró ìyàn yín kò ní í gbẹ. Lórí ètò yìí a máa dágbére díẹ̀ díẹ̀ ṣùgbọ́n kó tó di pé a lọ, ẹ jẹ́ kí n ṣe àwọn àlàyé kan fún yín dáadáa bó ṣe wà gan gan gan.

0: gangan ni. Empire Homes and Properties. Àwọn gangan lọ tagba ngbaragada. Ti mu ni don le don le pẹlu rọrun. Láti dàmú la asigbo. Kò sọ̀rọ̀ ajagun gbalẹ̀ ọmọ onílẹ̀ ni Empire Homes and Properties. Bọ́ bá ṣe ń sanwó rẹ̀ ló ma gba gbogbo òwe tó sopọ̀ mọ́rọ̀ ọlẹ̀ rẹ̀ pátá. Orí ọ̀fẹ́ ọdún kan sọdún mẹ́ta ló fi san gbogbo owó ọlẹ̀ rẹ̀. Bẹ́ẹ̀ sì ni ₦30,000 ó kéré jù lọ. Lowó tó fi bẹ̀rẹ̀ sísan lọ́dọ̀ wọn. Ìrọ̀rùn ló bá dé láì láwúrú júnú. Ibi tẹ́ bá ń fẹ́ sí láti rà nínú ilẹ̀ wọn bíi Emperor Royal City and Park àti Emperor Sun City tó wà lólókúta community Àpọnmú Ondo Road Lákùrẹ́. Ó sì ṣe Emperor Hill City àgbájọ aládé ìdánrè. Bákan náà ni wọ́n láwọn ilẹ̀ tó pọ̀ sí ìpínlẹ̀ Èkìtì ní Kings Court àti Emperor Flourish City Airport Road Lado Èkìtì. Èyí tẹ́ bá ti ń fẹ́ ń bẹ̀ ní ká ẹ tọ́ka sílẹ̀ sí wàhálà kankan. Ilẹ̀ bá dún lẹ̀ dún lé. Emperor Yo Homes and Properties. Number 34 Iromu Street opposite Echo Bank Àràkálẹ̀ àti number 2 Obanla Junction nílùú Àkúrẹ́ ń lọ ọ́fíìsì wọn wà. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àti ìbádọ́wọ́pọ̀ ẹ máa pè wọ́n sórí 08130659233 tàbí 08067346645. Emperor Yo Homes and Properties. Ibi ìrọ̀rùn fún gbogbo ẹni fẹ́ ra lẹ̀ kọ́lé Ayọ̀.
1: Bẹ́ẹ̀ni ọjọ́ Ayọ̀ míì tún la tún wọlé sí lọ́sẹ̀ yìí. Mo kí gbogbo àwọn onínáwó òpin ọ̀sẹ̀ yìí pé a kú ojúbà ayẹyẹ tọ̀sẹ̀ yìí. Lágbára Ọlọ́run mi wa tó ń ṣe ọ̀sẹ̀ yìí yóò ṣọ̀sẹ̀ tó pọ̀ láyé o. Láti iléeṣẹ́ Emperor Yo Homes and Properties ni mo ń kí yín pé ẹ káàbọ̀ sí Kànní Àdàbà 88.9 FM. Lórí ètò tí a máa mú wá sí tí gbọ́ yín lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ tí iléeṣẹ́ wa tí wọ́n ṣe agbátẹrù rẹ̀. Kí là ń ṣe iléeṣẹ́ wa náà ni pé ká talẹ̀ ká bá ní kọ́lé. Bákan náà la láwọn ilé gbogbo tí a ti kọ́ sílẹ̀ tí à ń tà lóríṣiríṣi. Òun la ṣe ni pé kẹ́yìn náà darapọ̀ mọ́ wa lórí ẹ̀rọ yìí bá ṣe ń sọ̀rọ̀ ẹ jẹ́ kí bàbá kó pe ìyá. Màmá ẹ pé àwọn ọkọ yín kan súnmọ́ wa ń tòsí bí kájọ gbọ́ orí ọ̀fẹ́ àti àǹfààní tó wà ńlẹ̀ fún yín. Ẹ pé ẹ̀rọ 08130 065 9233. Àwọn ni ẹ̀rọ tó wọlé tààràtà sí iléeṣẹ́ Emperor Yo Homes and Properties 08130 065 9233. Olúléṣẹ́ wọn bẹ ní nọmba 2 Obanla Junction ní ìdojúkojú ilé epo MRS ní Ọba Adéṣidà Road nílùú Àkúrẹ́. Ó wá sì jẹ́ pé nọmba 34 Ìrọ̀mù Street ní ìdojúkojú Echo Bank ní Àràkálẹ̀ lẹ bá lọ lókè pẹ̀tẹ́sì tí wọ́n ṣe POP materials ní ìsàlẹ̀ ibẹ̀. Ó di ọbẹ̀ náà nìyẹn. Wọ́n ní ilẹ̀ sí Emperor Royal City and Park tó ń bẹ ní Àpọnmú Olókúta Community ní Ondo Road nílùú Àkúrẹ́. Bákan náà àwọn náà ló tún ní Emperor Sun City tó ń bẹ ní Àpọnmú bákan náà. Tó bá jẹ́ Emperor Hill City ni àwọn náà ní ilẹ̀ tó ń bẹ ní Àgbájọ. Bákan náà wọ́n ní estate ńlá sí Àgbájọ gbogbo ẹ̀yìn tó jẹ́ pé ẹnífẹ̀ẹ́ sí láti ra ilé nínú estate wa. Ẹ̀yìn tẹ́ ẹnífẹ̀ẹ́ sí láti gba ilé ní estate wa. Bákan náà a tún ní ilẹ̀ sí Emperor Golden City ní Ìlaramọ̀kín. Tẹ́ ẹ bá ti débẹ̀ ọbẹ̀ nìyẹn. Emperor Flourish City àti King's Court ilẹ̀ ọba ìyẹn wà ní Airport Road nílùú Àdó-Èkìtì nípínlẹ̀ Èkìtì. Luxurious Residence and Resort níbi ìgbafẹ́ tí a ní sí Ondo Road tó jẹ́ pé tí ẹ bá ti ibiṣẹ́ dé ẹ fẹ́ pàdé àwọn oníṣẹ́ tí ẹ jọ fẹ́ dòwò pọ̀ tàbí pé ìwọ náà fẹ́ lọ fojú ẹ̀ rí àwọn èèyàn gidi tó jẹ́ pé ibi tí wọ́n ti ń gbafẹ́ ìwọ náà wàá darapọ̀ láti gbafẹ́ ńbẹ̀. Kí ìwọ náà jókòó kó o discuss business gidi tí ó máa yé tiẹ̀ náà tẹ̀síwájú. Ìṣẹ̀lẹ̀ olóògógóró lèèyàn ti ń discuss business tàyè fi ń tẹ̀síwájú. Ibi ìgbafẹ́ tátẹ́gùn mọ̀ fẹ́ sí ọ lórí. Gbogbo ọpọlọ tó ti fi ṣiṣẹ́ tí àdìsíkì ẹ ti gbóná yẹn. Gbogbo ẹ̀ látẹ́gùn ó fẹ́ sí tí ó tutù padà tó lọ́kàn àti ronú nǹkan gidi. 08130 065 9233 ńlójú òpó tí ẹ lè máa pè sí 08130 065 9233 ńlójú òpó tó wọlé sí iléeṣẹ́ Emperor Yo Homes and Properties. Níyí Adébáyọ̀ lórúkọ tèmi o, mo kí yín pé ẹ káàbọ̀. Lórúkọ àwọn lọ́gàálọ́gà níkànnìta wàá ọ̀gá wa Martins Ayọ̀lá akíyín pé ẹ ṣeun gan ni. Jùmọ̀kẹ́ Ọmọ́tọ́ṣọ́ akíyín pé ẹ ṣeun gan ni lórí ètò. Bákan náà gbogbo àwọn akéde ètò fún ti sáà àti gbogbo àwọn tí ń bẹ ní ẹ̀ka ìgbóhùnsáfẹ́fẹ́ àwọn amojú ẹ̀rọ gbogbo yín pátá náà lákí pé ẹ káàbọ̀. Lórúkọ àwọn lọ́gàálọ́gà ní iléeṣẹ́ Emperor Yo Homes and Properties lákíyín pé ẹ kú iṣẹ́ àtàárọ̀. Gbogbo àwa onínáwó lópin ọ̀sẹ̀ ẹ jẹ́ sáré já wa sí kinní kan lópin ọ̀sẹ̀ ká mọ bá ṣe ná owó bá ṣe túralẹ̀ lójú agbo túbú léjèré òde ẹlòmíì gàgàgà gàrúgántà gàrúgántà ntí ò tó tẹlòmí ò tó ní ọmọ dáwọ́ ilé tó bá ṣe lójú agbo ṣe ní ọmọ ṣẹ́wọ́ sáwọn aṣẹ́wó ọyá bọ́síbì fún mi ní 50k bó ṣe náwó lọ orí ẹ̀ tún máa wú bí ṣe ń gba bẹ́ẹ̀lì 500 naira ní ọmọ gba bẹ́ẹ̀lì 1000 naira àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ tí ó bá transfer owó ti tán nú àkáǹtì bó lọ ṣe ra búlọ́ọ̀kù bo lo si ra yanrin bo lo si fe ra le sugbon ore ofe wa nbe fun gugu yin te ba ba le se Empire Homes and Properties do wopo ni were de were kekeke ni tere tere ti sun dibu una ni ele ma sanwo yin lodo wa te no video nle do nle bawo wa ni o se ri bawo gangan le se le ma sanwo bawo le se le ra le ni Empire Homes and Properties lawon le wa ta ni gugu kaakiri ipinle Ondo kaakiri ipinle Ekiti ati ni ipinle Osun gugu bi ti a ni ile si awon na ni pe e ba ti darapo mo wa nile ise wa tabi ke pe 0813 065 9233 0813 065 9233 lodu keji lohun ta ba de ka ma riyan na kini on dada fun ra wa mo nbo.

gangan ni. Empire Homes and Properties. Àwọn gangan lọ tagban gbaragada. Ti mu ni don le don le pẹlu rọrun. Láti dàmú la asibu. Sọ́ra ajagun gbalẹ̀ ọmọ onílẹ̀ ni Empire Homes and Properties. Bọ́ bá ṣe sanwó rẹ ló ma gba gbogbo owó tó sopọ̀ mọ́rọ̀ lẹ̀rẹ̀ pátá. Orí ọ̀fẹ́ ọdún kan sọ́dún mẹ́ta ló fi san gbogbo owó lẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ sì ni ₦30,000 ó kéré jù lọ. Lówó tó fi bẹ̀rẹ̀ sísan lọ́dọ̀ wọn. Ìrọ̀rùn ló bá dé láì láwúrú júnú. Ibi tẹ́ bá ń fẹ́ sí láti rà nínú ilẹ̀ wọn bíi Emperor Royal City and Park àti Emperor Sun City tó wà lólókúta community àpọnmú Ondo Road Lákùrẹ́. Ó sì ṣe Emperor Hill City àgbájọ aládé ìdánrin. Bákan náà ni wọ́n láwọn ilẹ̀ tó pọ̀ sí ìpínlẹ̀ Èkìtì ní Kings Court àti Emperor Flourish City Airport Road Lado Èkìtì. Èyí tẹ́ bá ti ń fẹ́ mbẹ̀ ní kẹ́ tọ́ka sílẹ̀ sí wàhálà kankan. Ilẹ̀ bá dún lẹ̀ dún lé. Emperor Yo Homes and Properties. Number 34 Iromu Street opposite Echo Bank Àràkálẹ̀ àti number 2 Ọbánlá Junction nílùú Àkúrẹ́ ní lọ́fíìsì wọn wà. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àti ìbádọ́wọ́pọ̀ ẹ máa pè wọ́n sórí 0813-065-9233 tàbí 0806-734-6645. Emperor Yo Homes and Properties. Ibi ìrọ̀rùn fún gbogbo ẹni fẹ́ ra lẹ̀ kọ́lé ayọ̀. Òun lẹ ti gbọ́yẹn o, ibi ìrọ̀rùn ni fún gbogbo ẹni bá fẹ́ ra lẹ̀ kọ́lé ayọ̀. Kó tó di pé mò ń tẹ̀síwájú, ẹ̀rọ ìléwọ́ yẹn lẹ́ẹ̀kan sí ẹjẹ́ fún yín torí mo mọ̀ pé ọkàn yín wà bí tẹ fẹ́ lọ, kó má sì mọ dá yín dúró. 0813-065-9233 òun ni ẹ̀rọ ìléwọ́ yẹn kẹ́ ẹ tọ́jú ẹ̀. Ìgbà tẹ́ ẹ bá ti ráyè torí ọ̀fẹ́ báyọ̀ fún yín, ẹ pe nọ́mbà yẹn nípa àtiralẹ̀ àti láti kọ́ ilé sínú ẹ́stéètì wa ní Empire Homes and Properties. Ó dáa báwo ni ẹ ṣe lè ra ilẹ̀ lọ́dọ̀ wa? Òun la ṣe sọ fún yín pé àwọn ilẹ̀ tó wà lọ́dọ̀ wa lóríṣiríṣiríṣiríṣi ni. Ilé ìgbé lẹ fẹ́ kọ́ ni, ilé ìwé lẹ fẹ́ kọ́, tàbí ilé ìtajà. Ó bá sì jẹ́ pé ilé iṣẹ́ lẹ fẹ́ kọ́ sí orí àwọn ilẹ̀ wa. Orí ọ̀fẹ́ ń bẹ fún yín tí yín ni pé ẹ wá sí olú-iléeṣẹ́ wa. Kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀ pé ń báyìí ni mo fẹ́ fi ilẹ̀ mi ṣe o. Iye báyìí ni à ń talẹ̀ lọ́dọ̀ wa. Báwo ni mo ṣe máa sanwó? Òun náà ni pé orí ọ̀fẹ́ wà fún yín láti sanwó yín láàrin ọdún mẹ́ta. Láàrin ọdún mẹ́ta kò sí, mo rò pé kò sí tí èèyàn fẹ́ rà nílẹ̀. Láàrin ọdún méjì gan yẹ kí èèyàn ó lè sanwó ẹ̀ tán. Ṣùgbọ́n a fi orí ọ̀fẹ́ àti àǹfààní yẹn lẹ̀ fún gbogbo ẹni tí ò rọwọ́ yóò rí dáadáa torí gbogbo wa kọ́ ni ìka wa dọ́gba. Ọdún mẹ́ta la fàyè lẹ̀ fún ẹnikẹ́ni tó bá ralẹ̀ lọ́dọ̀ wa láti san owó bóyá agbára ò sí tó bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ bá sì lágbára àti sanwó yín lẹ́ẹ̀kan ṣoṣo ẹ lè san. Bó bá jẹ́ ẹ̀ẹ̀mejì lẹ fẹ́ san, bó bá jẹ́ ẹ̀ẹ̀mẹ́ta àyè wà. Ṣùgbọ́n àárín ọdún mẹ́ta ńlá fún yín lórí ọ̀fẹ́ àti ralẹ̀ lọ́dọ̀ wa. Bákan náà tẹ́ ẹ bá ti bẹ̀rẹ̀ sí sanwó yín, orí ọ̀fẹ́ wà fún yín láti gba gbogbo ìwé tó bá jẹ mọ́ ọ̀rọ̀ ilẹ̀ yín pátápátá tí ó sì wà lọ́wọ́ yín. Àti pé ẹ tún lè bẹ̀rẹ̀ ilé kíkọ́, ẹ lè máa kó àwọn materials wá sórí ilẹ̀ yín láti bẹ̀rẹ̀ sí kọ́lé yín nígbà tẹ́ bá ti bẹ̀rẹ̀ sí sanwó. Láàrin ọdún mẹ́ta yóò níbi tí lédé, yóò sì níbi tẹ́ ti sanwó yín náà dé. Ìyẹn jẹ́ bó ṣe jẹ́ 0813-065-9233 òun ni nọ́mbà tó wọlé sí ọ̀dọ̀ wa. 0813-065-9233 tó bá jẹ́ pé orí ọ̀fẹ́ wà fún yín láti lọ sí olú-iléeṣẹ́ wa, ẹ lọ sí nọ́mbà 2 Ọbánlá Junction ní ìdojúkojú ilé-epo MRS ní Ọba Adéṣídà Road ní ìlú Àkúrẹ́, tàbí kẹ lọ sí nọ́mbà 34 Iromu Street ní ìdojúkojú Echo Bank ní Àràkálẹ̀ nílùú Àkúrẹ́. Bákan náà àwọn ibi tí ẹ lè lọ nìyẹn láti rí àwọn òṣìṣẹ́ wa nílé-iṣẹ́ wa. Bákan náà ẹ lè lọ kẹ lọ wo àwọn ibi tí ilẹ̀ wa wà ní Ondo Road, ní Ìdánrè Road, tàbí ní Airport Road nílùú Ado Ekiti. Ó sì jẹ́ ní ìlara mọ̀kí náà nílùú Àkúrẹ́. Gbogbo ẹ̀ náà àwa ni Ọlọ́run fi sí ìkàwọ́ gbogbo tá à ń wí. Bó wá ni owó sísan? Ó kéré jù látorí 30,000 sókè. Ẹ lè máa sanwó yín díẹ̀. 30,000 naira bẹ́ẹ̀ ni, látorí 30,000 naira sókè ẹ lè máa san owó yín. Ẹlòmíà sọ pé owó tó ń wọlé fóun lọ́sẹ̀ ọ̀mọ̀ ju 50,000 tó òun á dẹ̀ jẹun á ṣe báṣàwo. Bẹ́ẹ̀ ni orí ọ̀fẹ́ ó ń bẹ fún ọ, ìwọ náà lè máa yọ 30,000 nínú owó yìí kó o lọ máa san wẹ́rẹ́. Kọ́dún mẹ́ta tó pé kó o tó rí ìwọ náà ti ralẹ̀, o sì dóńlẹ̀ nìyẹn, o sì ti dóńlé. Nítorí náà ẹ darapọ̀ mọ́ iléeṣẹ́ Empire Homes and Properties. Kẹ́yìn náà dóńlẹ̀ kẹ́ dóńlé lọ́dọ̀ wa. Bẹ́ bá ṣe ń sanwó yín, àwọn ajagunbalẹ̀ kò sọ̀rọ̀ wọ́n bẹ́ẹ̀ o. Àwọn ẹ fún wa ní iye owó báyìí kẹ́ tó lè gbẹ́ foundation. Iye owó báyìí la máa gbà lọ́wọ́ yín kẹ́ tó lè kó yanrìn kókuta wá. Kò sí tó jẹ́ bẹ́ẹ̀. Gbogbo ẹ̀tọ́ tó yẹ kẹ́ ẹ ṣe pátápátá àwa ti ṣe yẹn. Tí ni pé ẹ sanwó yín, ká fún yín láwọn lè
ilẹ̀ tó bá ọ̀rọ̀ ilẹ̀ yín mu, àwọn ìwé tó bá ọ̀rọ̀ ilẹ̀ yín mu, ẹ jẹ́ ká fún yín níwèé ẹ̀. Tó bá ti dọ́wọ́ yín, ẹ ti dọ nílẹ̀, ẹ sì ti dọ nílé nìyẹn. Mo wá sọ kínní kan lẹ́ẹ̀kan pé bẹ́ bá ṣe ń gba ìwé ilẹ̀ yín, ẹ lè máa kó materials wá, kẹ bẹ̀rẹ̀ sí kọ́lé yín díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀. So far tó ti jẹ́ pé láàrin ọdún mẹ́ta yẹn, ẹ sanwó ilẹ̀ yín tán. Ibi ẹ bá sì bá lédè, ẹ ti mọ̀ pé kékeré náà ni kínní kù. 08130659233 ńlójú òpó tí ẹ lè pè wá sí o. 08130659233 lórí kejì lọ́hùn-ún à ń bọ̀.

gbogbo ẹgbẹ́ wọn kàwé àwọn olórí ọ̀fẹ́ àti kàwé wọn gbà láti lọ kọ́ iṣẹ́ wọn kọ́sẹ́ ọwọ́ wọn sì mọ́ dáadáa dójú pálí dójú àmì owó sì ń wọlé fún wọn àsìkò tí wọn náà lè de nǹkan mọ́lẹ̀ rí nígbà tí àwọn ẹgbẹ́ rẹ tẹ́jọ kàwé tán bá ti ń di ps tán di ps tán di director ní sẹ́ ìjọba ìwọ tó jẹ́ pé sí ọwọ́ ni ìwọ náà kó tó di pọ́n fi sẹ́ ìjọba lẹ̀ wọ́n dàgbà ẹjọ́ darí sí ọjọ́ ogbó nílé nílùú yín ìwọ náà jẹ́ kán rí i pé ìwọ náà ti ní nǹkan gidi lẹ̀ kí ìwọ náà ti ṣiṣẹ́ ọwọ́ kó o ti de nǹkan mọ́lẹ̀ ń la ṣe ń sọ fún gbogbo safran tó ń ṣe kiri ìrọ̀lẹ́ ìrọ̀lẹ́ ẹja lọ́dọ̀ ìyá kinní kan ẹlẹ́ja ìyá kinní kan pọ̀ mọ́ ká lọ mu bíà ọmọ iye tó ń ná lójoojúmọ́ lórí bíà ṣé owó tó ń bà ná lórí ọtí mímu yìí tó bá kó lórí búlọ́ọ̀kù ṣé kò ní nǹkan tí ó ṣe nínú ayé tiẹ̀ náà pé 0813-065-9233 kí wo náà darapọ̀ máwọn èèyàn tí ó nílẹ̀ tí ó dún lé lásìkò tá a wà yìí lójú kejì lọ́run à ń bọ̀.

gangan ni. Empire Your Homes and Properties. Àwọn gangan lọ tàgbà gbaragada. Nímú ni dùn lẹ̀ dùn lẹ̀ pẹ̀lú rọrùn. Láìsí dààmú la àsìgbò. Kò sọ̀rọ̀ ajagunbalẹ̀ ọmọ onílẹ̀ ní Empire Your Homes and Properties. Bọ́ọ̀ bá ṣe ń sanwó rẹ̀ ló máa gba gbogbo òwe tó sopọ̀ mọ́rọ̀ ọlẹ̀ rẹ̀ pátá. Orí ọ̀fẹ́ ọdún kan sọ́dún mẹ́ta ló fi san gbogbo owó ọlẹ̀ rẹ̀. Bẹ́ẹ̀ sì ni 30,000 naira ó kéré jùlọ. Lowó tó fi bẹ̀rẹ̀ sí san lọ́dọ̀ wọn. Ìrọ̀rùn ló bá dé láì láwùrúdúnú. Ibi tẹ́ bá ń fẹ́ sí láti rà nínú ilẹ̀ wọn bíi Emperor Royal City and Park àti Emperor Sun City tó wà lólókúta community àpọnmú Ondo Road Lákùrẹ́. Ó sì ṣe Emperor Hill City àgbájọ aládé ìdánrin. Bákan náà ni wọ́n láwọn ilẹ̀ tó pọ̀ sí ìpínlẹ̀ Èkìtì ní Kings Court àti Emperor Flourish City Airport Road Lado Èkìtì. Èyí tẹ́ bá ti ń fẹ́ mbẹ̀ ní kẹ́ tọ́ka sí láìsí wàhálà kankan. Ilẹ̀ bá dónlẹ̀ dónlé. Emperor Your Homes and Properties. Number 34 Iromu Street opposite Echo Bank Àràkálẹ̀ àti number 2 Ọbánlá Junction nílùú Àkúrẹ́ ń lọ́fíìsì wọn wà. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àti ìbádọ́wọ́pọ̀ ẹ máa pè wọ́n sórí 0813-065-9233 tàbí 0806-734-6645. Emperor Your Homes and Properties. Ibi ìrọ̀rùn fún gbogbo ẹni fẹ́ ra lẹ̀ kọ́lé ayọ̀. Bẹ́ẹ̀ ni o, ibi ìrọ̀rùn ni iléeṣẹ́ Emperor Your Homes and Properties fún àwọn tó bá fẹ́ ra lẹ̀ kọ́lé ayọ̀. 0813-065-9233 òun ni ẹ̀rọ tí ẹ máa pè wọ́n sí. Ẹ lè gbéraká lọ sí iléeṣẹ́ wọn ní ọ́fíìsì wọn number 2 Ọbánlá Junction. Ní dojúkojú lépo MRS ní Ọbadéṣídà Road nílùú Àkúrẹ́ tàbí number 34 Iromu Street ní ìdojúkojú Echo Bank ní Àràkálẹ̀ nílùú Àkúrẹ́. Òkè pẹ̀tẹ́sì tí wọ́n ta POP materials nísàlẹ̀ ibẹ̀ gangan ni wọ́n wà. 0813-065-9233 Abẹ́rẹ́ tó lókun dì í níléeṣẹ́ Emprio wọn ò lè sọnù lálẹ́. Wọn ò sì ṣe àwọn tí ò lóòótọ́. Ẹ bá gbọ́ inú fọ́nrán wa lẹ́ẹ̀kan wọn ọ̀rọ̀ wọn bá wúrú jùdé. Kò sí pé bóyá mo ralẹ̀ lọ́dọ̀ wọn. Wọ́n wá sọ pé tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ kí n tó wá gba ìwé. Nígbà tí mo débẹ̀ tí mo fẹ́ gbà wé, a wá rí i pé ibi tí wọ́n fún mi tẹ́lẹ̀ ibẹ̀ kọ́ná tó fún mi mọ́. Wọ́n tún lọ fún mi nínú rà àbí wọ́n lọ gbé mi sórí àpáta. Ọ̀rọ̀ tí wọn ò rí bẹ́ẹ̀. Ẹ bá ti débẹ̀ ibi tí ẹ bá ti nawọ́ sí tí ò bá ti jẹ́ pé orúkọ ẹnìkan ti wà lórí pépà yẹn. Tẹ́ bá ti rí ibi tó tán fún yín tó tẹ yín lọ́rùn pé bí báyìí mo fẹ́ dúró sí. Ìwé rẹ̀ n ó kó lé yín lọ́wọ́ straight. Ẹ bá sì ti gbàwé yín dání báyìí ẹ̀yin lẹ́ni bẹ̀ títí láéláé. Tí yín ni pé ẹ ṣáà gbìyànjú pé owó wọn ẹ san. Ẹ mọ̀ jẹ́ wọ́n ń gbèsè torí tí ọdún mẹ́ta bá pé tó bá ba owó ìkù sísan ó léwu o. Tọdún mẹ́ta bá pé tó bá rí owó san ó léwu gidigidigidigidi. Òní mò ń sọ fún wa yìí. Ẹ jẹ́ ká gbìyànjú ká sípá nígbà tá pa ṣe sí. Ẹ jẹ́ ká gbìyànjú ká ṣe tó tọ́ lásìkò. Nígbà tá a rọwọ́ họ rí yìí ẹ jẹ́ a họ dáadáa ká sì rí mọ̀ pé ara dán ara jọ̀lọ̀. 0813-065-9233 ni ojú òpó tó wọlé sí iléeṣẹ́ Emperor Your Homes and Properties. Gbogbo ẹ̀yin tó jẹ́ pé iṣẹ́ ìjọba lẹ̀ ń ṣe tó jẹ́ pé oore ọ̀fẹ́ ò yọ fún yín láti máa lọ sí site. Tẹ́ ẹ bá ti ralẹ̀ lọ́dọ̀ wọn ẹ bá wọn dúnàádúrà pé mo fẹ́ kẹ́ ẹ bá mi máa mọ́nítọ̀ site mi sà. N báyìí báyìí ni mo fẹ́ kọ́ sórí ẹ̀ pẹ̀lú quality materials. Ẹjọ́ ó dọwọ́ yín èlò ló máa ná mi. Gbogbo nǹkan tí ìbá òkò jẹ́ ẹjọ́ dúnàádúrà. Tẹ́ bá ti dúnàádúrà tí wọ́n ní pé wọ́n mọ̀ fi kọ́kọ́rọ́ wá ọkiri gbẹ̀yìn ni. Wọ́n mọ̀ lé ọkiri ni pé ẹ wá gba kọ́kọ́rọ́ léyìn ti parí ẹ wá wò. Tàbí ọlọ́jà ni wọ́n ò lórí ọ̀fẹ́ láti máa.

fi ọjà rẹ lẹ arìnrìn àjò ni ó ní bóyá awakọ ọlọkadà onímàrúwá tàbí àwọn tó jẹ pé alájàpá a lọ rajà nílẹ haúsá a lọ rajà lé òkè òrè nílùú òkè òkun a padà wálé a lórí ọfẹ àti máa lọ sí sáìtì ní gbogbo ìgbà ó dá orí ọfẹ ń bẹ fún yín láti darapọ pẹlú empire homes and properties nọmbà yẹn náà ní kẹẹpẹ 08130659233 08130659233 tẹ ẹ bá ti bá wọn dòwò pọ ó dọbẹ nìyẹn ẹ jẹ kí n wá já wọn kan sí ẹ rí pé bá a ṣe ń wojú aago bá a ṣe ń wojú ọjọ tí àwọn kàlẹ́ńdà a rí mọ̀ pé ọdún ètò ti ń da gẹ̀rẹ́gẹ̀rẹ́ lọ sópin ní wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ àwọn kọ̀ọ̀kan sì ti ń gbìyànjú láti òkè òkun káàkiri orílẹ̀-èdè àgbáyé wọ́n ti fẹ́ máa wálé báyìí fún ọdún òbílẹ̀ wọ́n ti fẹ́ máa wálé fún ìnáwó ilé wọ́n ti fẹ́ máa wálé fún oríṣiríṣi nǹkan ṣíṣe àwọn ayẹyẹ wọ́n sì ọ̀pọ̀lọpọ̀ nínú wọn dẹ̀rẹ́ wọ́n ti send owó sílé sí àwọn ẹ̀gbọ́n sí àwọn ẹbí àwọn ará àwọn ọ̀rẹ́ tó jẹ́ pé owó wọn wọ́n ti fi lá nǹkan jẹ wọ́n kàn fi ń kó nǹkan jẹ ọ̀pọ̀lọpọ̀ owó tí ẹlòmíín láàgùn fún tó send sábúrò bàbá ẹ̀ ṣe lọ́kàn fowó ẹ̀ fẹ́ yàwó ní fowó ẹ̀ láta ojoojúmọ́ náà dín òkúrú jẹ lérí owó ẹ̀ tí ń láàgùn fún nílùú òyìnbó tí ń ṣiṣẹ́ láàgùn fún ní gbogbo ọjọ́ ó ń send ẹ̀ sílé àwọn kàn fi ń jẹun tiwọn ni tó bá sì tún ti ń gbìyànjú pé ń bọ̀ wálé wọ́n tún fi kinní kan bò lójú kò tún ní ráàyè wálé mọ́ ṣùgbọ́n ọlọ́run ti wá fún ọ lóore ọ̀fẹ́ àti wálé báyìí àbọ̀lọ́ fún ọ lóore ọ̀fẹ́ àti máa gbọ́ wa lórí ẹ̀rọ ayélujára ìwọ ni àǹfààní wà fún ìwọ náà gbìyànjú kó o darapọ̀ pẹ̀lú iléeṣẹ́ empire homes and properties tó o bá dẹ̀ ti dé mọ́ tiẹ̀ sọ fẹ́ nìkan kan ìwọ ṣáà ra lọ́dọ̀ wọn kó bá wọn dúnàdúrà iye plot báyìí mò ń fẹ́ o báyìí ni mo fẹ́ fi ṣe o báyìí ni mo fẹ́ kẹ́ ẹ bá mi ṣe sórí ẹ̀ yo 08130659233 òní ẹ̀rọ tó o máa pè tó bá dẹ̀ ti pé ẹ̀rọ yẹn o ò níṣòro kankan tí ẹ ní pé kán máa fi kọ́kọ́rọ́ wọ ọ́ kí mo ṣe wà gangan gan nìyẹn níléeṣẹ́ empire homes and properties bẹ́ẹ̀ bá ṣe ń wálé fún ọdún tẹ̀ ń wálé fún ọdún ìbílẹ̀ lóríṣiríṣiríṣiríṣi ẹ̀yin náà ẹ darapọ̀ mọ́ iléeṣẹ́ empire homes and properties má jẹ́ kẹ́nìkan kan fowó tó fi ìlágùn ẹ má jẹ́ kán máa fi kátá jẹ kán máa fi run bẹ̀ ìwọ náà darapọ̀ mọ́ iléeṣẹ́ empire homes and properties tí ń bẹ ní nọmba 34 ìrọ̀mù street ní dojúkojú eco bank ní àràkálẹ̀ tàbí nọmba 2 ọbanla junction ní dojúkojú lẹ́pọ̀ mrs lọ́badé ṣídà tó o bá ti lọ ọ̀dọ́ wọn ìwọ náà o ti ríbi tí ọ̀nà tí ilẹ̀ ti fẹ̀ fún ọ nu o ò ní wàhálà kankan mọ́ ìrọ̀rùn ló bá dé kò sá wúrú jù ń bẹ̀ kò sí bójúbójú lọ́rọ̀ ti wa níléeṣẹ́ wa 08130659233 ń lójú òpó tí o lè bá wa darapọ̀ sí 08130659233 mo sọ pé tó bá jẹ́ ọmọ ìpínlẹ̀ Èkìtì ni ọ́ tó wà nípínlẹ̀ Ondo lọ bá wọn níléeṣẹ́ wọn kó sọ fún wọn pé ó fẹ́ ralẹ̀ sí ìpínlẹ̀ Èkìtì wọ́n nílẹ̀ sí ìpínlẹ̀ Èkìtì ní airport road tó bá sì jẹ́ ọmọ ìpínlẹ̀ Ondo ni wọ́n tó ń gbọ́ wa ní ìpínlẹ̀ Èkìtì lọ bá wọn kó sọ pé ó fẹ́ ralẹ̀ sí ìpínlẹ̀ Ondo ìlúkìlú tí ìbá wa jẹ́ tiẹ̀ Ọ̀sun ni ọ́ ni Ọ̀yọ́ ni ọ́ ni Ògùn ni ọ́ ni tó sì fẹ́ ra ilẹ̀ sí ìpínlẹ̀ Ondo tó bá ń ṣiṣẹ́ nílùú ibìkan tó ti ń lo bí ọdún mẹ́wàá ogún ọdún ó yẹ kí ìwọ náà lè mọ̀ pé o ti ń dọmọ nílẹ̀ ńbẹ̀ ìwọ náà ralẹ̀ kó kọ́lé òun láṣẹ máa ń rí ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá náà sọ pé bàbá báyìí ó ṣaláìsí ó ní property seko ó ní sí ìbàdàn ó ní sí kinní kan irú ọgbọ́n tí wọ́n ta rèé ìwọ náà wàá bẹ̀rẹ̀ sí ta ọgbọ́n bẹ́ẹ̀ pẹ̀lú iléeṣẹ́ empire homes and properties kí ayé tiẹ̀ náà kó tẹ̀síwájú káwọn ọmọ kan máa ṣàdúrà fún ọ lẹ́yìn ikú rẹ bó ṣe wà gangan nìyẹn 08130659233 ńlójú òpó tí ẹ lè máa pe iléeṣẹ́ wọn sí 08130659233 títí di ọjọ́ mẹ́jọ tí àtijọ́ máa pàdé lórí ètò yìí níyì Adébáyọ̀ lorúkọ tèmi jẹ́ mo kí àwọn lọ́gàálọ́gà níléeṣẹ́ empire homes and properties bákan náà ni mo kí ọ̀gá wa Martins Ayọ̀ọ́lá ti iléeṣẹ́ wa ní àdàbà níyì pé ẹ ṣeun gan ni o gbogbo àwọn amojú ẹ̀rọ gbogbo yín pátá la kípé lágbára ọlọ́run irinṣẹ́ òní kọjú ìjà sí wa a kú wíkẹ́ndì tọ̀sẹ̀ tó ń bọ̀ yóò ṣojú ẹ̀mí wa wọn ò ní jí wa gbé o títí dọjọ́ mẹ́jọ ó dàbọ̀.

0: gangan ni. Empire Your Homes and Properties. Àwọn gangan lọ tàgbà ngbaragada. Tí mo ni don lẹ don lẹ pẹ̀lú rọrùn. Láì sí dàmú la àsìgbò. Kò sọ̀rọ̀ ajagun gbalẹ̀ ọmọ onílẹ̀ ní Empire Your Homes and Properties. Bọ́ bá ṣe ń sanwó rẹ̀ ló máa gba gbogbo òwe tó sopọ̀ mọ́rọ̀ ọlẹ̀ rẹ̀ pátá. Orí ọ̀fẹ́ ọdún kan sọ́dún mẹ́ta ló fi san gbogbo owó ọlẹ̀ rẹ̀. Bẹ́ẹ̀ sì ni ₦30,000 ó kéré jù lọ. Lówó tó fi bẹ̀rẹ̀ sísan lọ́dọ̀ wọn. Ìrọ̀rùn ló bá dé láì láwúrú júnú. Ibi tẹ́ bá ń fẹ́ sí láti rà nínú ilẹ̀ wọn bíi Emperor Royal City and Park àti Emperor Sun City tó wà lólókúta community àpamọ́ Ondo Road Lákùrẹ́. Ó sì ṣe Emperor Hill City àgbájọ aládẹ́dànrè. Bákan náà ni wọ́n láwọn ilẹ̀ tó pọ̀ sí ìpínlẹ̀ Èkìtì ní King's Court àti Emperor Flourish City Airport Road Lado Èkìtì. Èyí tẹ́ bá ti ń fẹ́ mbẹ̀ ní ká ẹ tọ́ka sílẹ̀ sí wàhálà kankan. Ilẹ̀ bá dún lẹ̀ dún lé. Emperor Your Homes and Properties. Number 34 Iromu Street opposite Echo Bank Àràkálẹ̀ àti number 2 Ọbánlá Junction nílùú Àkúrẹ́ ní lọ́fíìsì wọn wà. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àti ìbádọ́wọ́pọ̀ ẹ máa pè wọ́n sórí 08130659233 tàbí 08067346645. Emperor Your Homes and Properties. Ibi ìrọ̀rùn fún gbogbo ẹni fẹ́ ra lẹ̀ kọ́lé Ayọ̀.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Fún olè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, aráyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: ìgbà àwọn èèyàn kí mọ bí dé tàwọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yay! Mo gbé o. Data ti mo ṣẹ̀ṣẹ̀ ṣe ma ti tán.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jara ẹ. Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
2: Life is good on

gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò tẹtimọ́ rédíò yín tẹti gbé rédíò yín sí ẹgbẹ́ mo kí gbogbo yín bo nìkan bẹ́ẹ̀ ako Saturday ako àsìkò yìí ohun tí ó sọ lórí ètò láàárọ̀ ètò ẹ̀pọ̀ kìí ṣètò nìkan ni ó sọ current affairs gbogbo náà ni ó tún máa lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ níjọ́ olúwa ní fẹmi adébáyọ bó ní nǹkan lọdọ rẹ ń bẹ iṣẹ olúwa increase olúmúyẹwà bó ní nǹkan bẹẹ gbogbo ẹyin tẹ ń gbọ mi tí mi ò mọ gbogbo ẹyin tẹ ń gbọ mi tí ẹrójú mi bó ní nǹkan lọdọ yín o aku Saturday aku àsìkò yìí tèmi tọpẹ gentleman olódodo ọmọ olúmúyẹwà ló ń kí yín pé you are welcome.

oríṣiríṣi ìtàn náà ni òbí máa fún yín tán. Lẹ́yìn ìgbà tá a bá gbọ́ ìtàn ilé ìtàn àti ẹ̀tún máa gbọ́ ìtàn ọmọ bàbá ẹlẹ́sìn, ọ̀rọ̀ ẹlẹ́sìn àti ọmọ ẹ̀. All the man, the horse, and the sun.

bo ni bo le n gbe gbogbo ẹ gele lọ báyẹn tẹ n mú ṣe làtẹ ṣá n ṣe gbogbo ẹ tẹ n wọlé tẹ n kú jáde àmọbi tẹ àmọdé tẹ n lọ lóto ni lórí àwọn ní máréjì wọn ti ṣe máréjì wọn lánàá àwọn kọsìmọ tún fi máréjì sí ni o ọpọlọpọ òkú náà ni wọn máa ń ṣe ní sátidé nítorí náà tẹ ẹ bá ń sọ pé kò sówó ta kò sówó ta gbogbo bá ṣe ń náwó wọn èyí tá a máṣọ tá à ń ṣe gbogbo ẹ á rí i pé owó ń bẹ ń ta. ok ẹ jẹ́ ń fi yín lẹ̀kẹ́ lẹ̀ enjoy story.

pèsè fún wa gbogbo ìgbà náà ni ó ń wò wá sàn tí àìsàn bá mú ara wa bẹ́ẹ̀ ni ká dúpẹ́ lọ́wọ́ elédùmarè ìjẹ́ ìjọla dágbére pé à ń kúrò lórí ètò ó tún mú wa padà sí nípasẹ̀ orí ọ̀fẹ́ rẹ̀ lónìí kísà kan tó tó yẹn mi ò mọ́ a travel a ṣe gbogbo ẹ̀ lọ́tún lọ́sì láàrin ọ̀sẹ̀ pàápàá náà lọ́lọ́run pa ìrìn àjò wa mọ́ ibi tí wọ́n gbà kọjá àwọn kan ti gbabẹ̀ tí wọ́n ti parẹ́ ẹ gbọ́ kílẹ̀ yìí ò mú orin wọn ní ìka àkọ́kọ́ lowó ṣe ti ń gbọ́ báyìí sòrò bàbá wa number 3 àti àìkú léwé òun ló ṣe number 4 èwo lẹ́yìn ò mú mbẹ́ẹ̀.

bí nǹkan ṣe ń lọ láwùjọ lónìí kí lẹ́yìn náà ó mú a lè blẹ́mù ìyàwó owó náà ni ó mú. Gbogbo àwọn tó ń gbé nípa tí wọ́n ń gbé ni tí wọ́n lọ ń kidnap èèyàn lọ́tún lọ́sẹ̀ owó iná ni wọ́n bá débẹ̀. Wọ́n tẹ̀ tí wá sọ kidnapping wọ́n ti sọ di òwò. Ẹ ń gbọ́ o. Gbogbo àwọn tó ń tẹ̀ ń kidnap tí wọ́n kidnap lọ́tún kidnap ló sì tó yẹ pé wọ́n fi ń gba owó. Inú igbó náà ń gbé o torí pé inú igbó náà lọ̀bọ̀ ń gbé. Èmi ìbá tiẹ̀ dábàá pé kí wọ́n tún jẹ́ ká padà sí cashless policy eléyìí tá a ṣe ní ìgbà kan níbi 2023. Èyí tó jẹ́ pé àsìkò yẹn bó tẹ̀ jẹ́ pé lọ́wọ́ òṣèlú nínú tí wọ́n ṣe cashless policy. Kidnapping máa dínkù ńgbà náà. Àwọn ajínigbé àwọn sọ̀mọ̀rin adẹ́rùba ni gbogbo ẹ̀ ó dínkù lásìkò náà. Nítorí pé wọn ò ní àǹfààní láti máa gbówó rìn. Nígbà tó bá ní lọ mú 50 million lọ mú 30 million wá lọ́tún lọ́sì. Ẹni tán bá transfer irú owó bẹ́ẹ̀ sákàǹtì ẹ̀ṣẹ́ mọ̀ pé ó ṣe é dámọ̀. Àwọn sùnmọ̀ ní agbébọn èyí wọ́n sì ń tọwọ́ mọ ohun baṣọ díẹ̀ ńgbà náà. Nítorí náà owó ọlọ́mà jẹ́ kí owó wú ayé o. Ọlọ́mà jẹ́ kí owó pa wá kú. Nítorí náà màá rọ ìjọba èrò tèmi ní o ẹ jẹ́ ká padà sí cashless policy. Bó tẹ̀ jẹ́ pé ó lọ́wọ́ òṣèlú nígbà náà pé tí ò bá ti tà bá ti gbówó rìn àṣẹ àmupa ti da gbówó rìn padà. Ìgbà yẹn wọn fẹ́ ká máa gbówó rìn àtọ̀. Ohun tó bá ń dọ̀ kálukú náà ni ó sọ ìyàwó kejì ní ọmọ lòun fẹ́. Ìyàwó àkọ́kọ́ ní owó lòun fẹ́ ìyàwó kejì ní ìyàwó àkọ́kọ́ ìṣìyẹn bímọ. So ìyàwó kejì ní ọmọ lòun wà ohun òwò.

Ọlọ́run ló ní kí ọkùnrin yìí kó máa mú Àìkú léwe. Ìdí ni pé Àìkú léwe ò bẹ́nikẹ́ni ṣọ̀rẹ́. Ọlọ́run ló ní kó kó nìkan sílé. Káde kì í ṣe kókó nìkan sílé ni tó bá ṣòna kọ́kọ́ mú ó tán. Kò sẹ́nì kankan tó máa mísì ẹ̀. Ẹ jẹ́ ká ní sùúrù nínú gbogbo tí a bá ń ṣe. Ṣe ti gbọ́ báyìí, mẹ́sẹ̀jì mi tààrọ̀ yìí nìyẹn. Sùúrù sùúrù sùúrù ló dára. Ẹ jẹ́ kí ìyàwó ní sùúrù fọkọ. Ẹ jẹ́ kí ọkọ kí ó ní sùúrù fún ìyàwó. Ẹyin ọmọ ẹ ṣe sùúrù fáwọn òbí yín. Ẹni tó bá ti ní sùúrù wọn ló lóhun gbogbo. Ẹ já ń na sùúrù sí gbogbo ọ̀rọ̀ wa o.

gbogbo ohun tí a ń ṣe láyé ọlọ́run kàn fọwọ́ lẹ́rán báyìí ó ń wẹ̀dá ni nítorí ẹ̀dẹ lọ̀rọ̀ rẹ̀ a kàn máa wò wá pé ẹ̀wọ̀ arákùnrin yóò sáré kọjá kádàrá ẹ̀wọ̀ arákùnrin tó ń pọ́njú ọ̀la yìí kò sì mọ̀ pé òun máa lọ́la o bá sì ṣe ń kánjú lọ́tún kánjú ló sì yìí kò mà sẹ́ni tó fẹ́ kánjú kù gbogbo ẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi láàárọ̀ yẹ ní kánjú kù ẹ jẹ́ ká máa rọra ṣe gbogbo ohun tá a bá mọ̀ ní ṣíṣe ní dáadáa ẹ jẹ́ ká máa ṣe èmi ó tẹ ẹ̀rọ má ṣèkà nítorí tó bá ṣèkà ẹ̀sán ẹ̀ ń bọ̀ ẹni tó ṣe rere gan kò tí rí rere gbà ká tún máa bọ̀sibọ́sì wọ́n tó ń ṣèkà tó wá má jẹ́ pé ìkà náà ló fi kórè ẹ̀.

Bẹ́ẹ̀ni òbí níbi tó sọ̀rọ̀ tó pòrọ̀ dé àwa èèyàn aburú jáì. Àwa èèyàn náà lá máa rẹ́rin sí yàn nínú ọkàn wa lọ́hùn-ún tá a ti pa nítọ̀hún. Àwa èèyàn náà la máa wà tí a fẹ̀yìn funfun síta ṣùgbọ́n tó jẹ́ pé a fẹ̀jẹ̀ dúdú sínú. Àwa èèyàn náà ni a jẹ́ pé a kàn wà náà la máa ní à ń bára wa ṣọ̀rẹ́ ṣùgbọ́n nínú lọ́hùn-ún ọ̀tá là ń ṣe. Ènìyàn àbìdíyàn yàn. A fẹ́ni láàárọ̀ kórira ẹni tó bá dọ̀sán. Ojú la fẹ́ni ọ̀rẹ́ òdénú ọmọ ènìyàn.

ṣẹ̀yìn náà ń gbọ́. Gbogbo ẹ̀yin aláìda ẹ múra sí. Bùbá ẹ̀yin ayàlejìká. Ok. Ó ń bọ̀ wá lu 1 o'clock.

gbogbo eyin aláìdàmú ni ẹ jáwọ ẹ má kàn múra ṣáìdà o nítorí pé ọjọ tọwọ pálábábá tẹ yìí ẹyin ẹ jẹ ká máa wo kinní kan àwọn aládùúgbò wọn á tún gbìmọ pọ wọn á tún ní kí àwọn tí ń jiyàn gbé kan lọ jiyàn gbé ṣé ó dà bẹẹ bẹẹ ni o. Àwọn kan jiyàn gbé ní àdúgbò kan tí mo mọ̀ ní ìlú kan nítòsí ibi tí mò ń gbé bí wọ́n ṣe jiyàn gbé tí wọ́n san ransom tán àwọn tó jí gbé ní àmọ́ ẹ o àwọn aládùúgbò lónìí o ti máa ń ṣakọjọ o ti máa ń ṣahun jù wọ́n ní ká wá gbé jí ẹ gbé kó lè ná díẹ̀ lára owó tí tó ní tó fi mọ̀ wọ́n ẹ̀yin náà rí pé ènìyàn ò burú kí ọlọ́run kí ó gbà wá lọ́wọ́ ènìyàn ni o.

àdúrà gbogbo wa yóò gbà. Tẹ́ bá wojú aago ọjọ́ ti lọ lórí ètò. Ìṣẹ́jú péréte ló kù fún mi lórí ètò báyìí. Oníyan ṣe ọlọ́bẹ̀ ṣe o. Ẹ̀yin náà tẹ́ sì fi àìbínú jẹ mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ gbà mí bẹ́ẹ̀ láàárọ̀ ẹbí mo ṣe lágbára mọ́ ni. Ìwọ̀nba tá a lè sọ lórí ètò àti sọ. Ìwọ̀nba tá a lè ṣe lórí ètò náà lónìí àti ṣe. Títí dọjọ́ mẹ́jọ la tún máa múra pé a tún gbọ́ tuntun. Gbogbo àwọn tá a ti jọ ṣètò lónìí mo dúpẹ́ lọ́wọ́ yín. Gbogbo ẹ̀yin tẹ̀sí ń gbọ́ mi náà mo dúpẹ́ lọ́wọ́ yín. Alàgbà jìnà dùrá jí bò ní nǹkan bẹ́ẹ̀. Olúwa nífẹ̀ẹ́ mi Adébáyọ̀. Olúwa yín Kristi ṣe olúwa olómúyè wá. Kò síbẹ̀rù fún ẹnikẹ́ni nínú wa. À ń la ọdún yìí já lágbára Èdùmarè. Láìsí problem kankan. Nàìjíríà yìí ṣì máa dùn. Ó ṣì máa dùn. Ó ṣì máa dùn gangan gangan. Ó ṣì máa dùn gangan gidi ni.

0: iṣẹ́ tó sẹ́, tó kí, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dún bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 àdàbà FM.
1: Wọ́n tún bẹ̀rẹ̀, fún olè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá, ó ti gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wẹ̀ kan lásán, àrò yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

èmi ní gbòòrò ayé ẹ jẹ́ mọ́ kí ẹyin gangan gangan kí n mọ́ kìyín kí n mọ́ gẹ̀yìn gangan lápá bí mọ̀ káàsán ìṣègùn afternoon lápá bí báyìí ó gbogbo ibi tẹ́ ẹ bá ti ń gbọ́ mi lọ́sàn-án tòní ìkànnì àdàbà náà láwà yìí ibẹ̀ lábalẹ̀ síbẹ̀ láti ń fò bí ẹyẹ di bẹ́ẹ̀ ni òkè òkè báyìí náà làwọn máa lọ àní rilẹ̀ láéláé. Àwọn darapọ̀ mọ́ gbogbo àwọn olólùfẹ́ mi àwọn olólùfẹ́ ìkànnì yìí àwọn olólùfẹ́ tòyí ní gbogbo ibi tẹ́ ẹ bá wà lọ́sàn-án tòní. Mo darapọ̀ mọ́ yín láti gbọ́ lọ́nga nínú ayé yín o. Mo darapọ̀ mọ́ yín láti gbọ́ lọ́nga nínú ayé tèmi gan fúnra mi. Kódà gbogbo wa ní àgbàlá wa ń bí adúpẹ́ adúpẹ́ adúpẹ́ pé òkun lọ́wọ́ Ọlọ́run. Bí n bá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ta ní ìwà máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n òun nú àánú rẹ̀ náà ló ti jẹ́ ká tún padà wá lónìí. Ẹ káàsán o properly lápá bíbá àyè ṣe dáadáa mo bá yín. Báyìí sí o ṣé sí wàhálà ṣé sí yọnu kò tí ẹni sí yọnu láti ṣe ìdúmàrè. Àwa làwọn ò máa wà yín làwọn ò máa bá ibi ò ní ṣe yín ibi ò ní ṣe mí ibi ò ní ṣe nìkankan nù wa. Ǹjẹ́ mọ kí yín ká san ní gbogbo pé ibi tẹ́ ẹ ti ń gbọ́ mi lọ́sàn-án tòní o. Ètò yín ètò wo ètò gbogbo yín náà ní ètò omidan ètò arúgbó ètò ọmọ nú photos àbí kílẹ̀ yín òyìnbó mọ́ ń pè photos ṣe photos ó jọ fọ́tò lẹ́nu mi ẹ mọ bí inú ẹ mọ̀ pé wá ti jọjọ́ sátọ̀dẹ̀ báyìí òyìnbó máa ń sá lọ ni dédé àwa máa dapọ̀ dédé àwa máa rí bákan yóò máa ṣe bala blue yóò mọ yẹ́lò ẹnìkan mo sọ yẹnṣẹ́ anyway. Ó dẹ̀ mọ good afternoon jere ní gbogbo ibi tẹ́ ẹ bá ti wà jere ètò yìí náà ló tún ti gorí afẹ́fẹ́ lọ́sàn-án tòní ká máa fi ilé ẹ̀ náà ni a jọ máa dọmọ tọ́ a mọ̀ da nǹkan pọ̀ a mọ̀ ṣe nǹkan síra a mọ̀ da nǹkan mọ́ nǹkan a mọ̀ la nǹkan mọ́ nǹkan a mọ̀ ṣe nǹkan síra a mọ̀ gbé nǹkan sí nǹkan kí la wá fẹ́ gbé sí nǹkan kí la mọ̀ ṣe pọ̀ kí la fẹ́ dàpọ̀ ayọ̀ àti ìdùnnú náà ni ìtorí bó bá ṣe ń bà mí ni mo ṣe sí yín bó bá ṣe ń ṣe kí ni bó ṣe ń wa kí yẹn mìíràn tèmi náà ni ó mọ̀ wàrà àti yín bó bá ṣe ń ṣe mí náà ni ó sì mọ̀ ṣe yín ayọ̀ ni ó ṣe wa ìbànújẹ́ ò ní ṣe wa. Orúkọ tèmi ò mọ̀ yípadà olúwa nífẹ̀ẹ́ mi àdébáyọ̀ náà ni èmi lọmọṣẹ́ láàrin ọmọṣẹ́ lámẹ̀sán ọmọ olóbì mẹ́wàá gba tí gbogbo yín pè ní àníkẹ́ ọmọ ẹgbà mo tún ti dé lọ́sàn-án tòní náà rẹ yẹn ó sì pọ́blẹ́mù ó sì wàhálà fọmọ ọlọ́run dédé a máa lọ smoothly ni a máa lọ rẹ́gẹ́rígẹ́ a máa lọ bóyá yẹ kó rí a máa ṣe kí ni a máa jọra wọn náà ni láṣẹ ìdúmọ̀rẹ́ a tún ti dé lọ́sàn-án tòní náà ni torí ètò ká máa fi ilẹ̀ ní ìkànnì yìí àdàbà 88.9 FM ẹ máa bá a ṣe mọ́ ṣe ní gbogbo ọjọ́ sátidé bá ti di ọjọ́ sátọ̀dẹ̀ báyìí ní gbogbo dédé aago 12 títí di aago kan ọ̀sán náà ni a ó máa gbé ètò òun wá sórí afẹ́fẹ́ bẹ́ẹ̀ ni èmi ti débẹ̀ yẹn jẹ̀rẹ́ ọmọ yín olólùfẹ́ yín ọ̀rẹ́ yín sweetheart yín bébì yín àwọn kan háàdì orúkọ mọ́ orúkọ mi lọ́sẹ̀ tó kọjá ẹ̀yin rẹ ọlọ́run oyè ẹjẹ́ a ṣe kí ni ká sáré bọ́ sí abala kìíní lórí ètò lónìí gẹ́gẹ́ bí a ṣe mọ́ ṣe abala àkọ́kọ́ àmọ̀ bíra wa ní oríṣiríṣi ìbéèrè a sì ní àǹfààní láti jẹ ẹ̀bùn lórí ètò ìgbà tá a bá kúrò níbẹ̀ láàmọ̀ bọ́ sí abala kejì níbi tí a ó ti mọ bèrè bí ọ̀sẹ̀ wa ṣe lọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì mọ̀ wípé chapter we close and another one we open náà ni àmọ̀ close chapter ọ̀sẹ̀ yìí àmọ̀ open another one lọ́la àwọn ọmọ àwọn máa wò pé àbá olọ́sẹ̀ wá ṣe rí gan how did it go gangan in pàtó in particular how did it go gangan lọ́dọ̀ tí yín lápọ̀ ọ̀dọ̀ tí yín ṣóra ẹwà ṣe é fíìlì ọ̀sẹ̀ yìí ṣó dùn mọ́ yín tàbá ní kàwá rè tiẹ̀ over 10 kí lẹ́yìn máa fún ọ̀sẹ̀ yín ẹ bá a ṣe máa ń ṣe ní àwọn abala méjèèjì nìyẹn ẹ jẹ́ a máa túṣu tísàlẹ̀ kòkò lẹ́yọ kọ̀ọ̀kan ẹ jẹ́ sáré ṣe kí ni yín sáré ṣe rè débébété kí gbogbo a ṣe ni kí ni ká máa dó sí àlòjóyè ẹ fún mi ní ìṣẹ́jú kan ìpadàbọ̀ ẹ mọ̀ yìí kò ń bẹ́ ẹ̀ tí ì

0: káàbọ̀ padà nígbà omi sẹ́yìn bá ti ń gbọ́ mi lọ́sàn-án tòní sẹ́yìn iṣẹ́ ìdarapọ̀ máa wà ní ká máa fìlì ẹ̀ ní ètùtù gorí afẹ́fẹ́ ní ìkànnì yìí àdàbà 88.9 FM pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín àníkẹ́ ọmọ ẹ̀gbà ìmọ̀ bá ti mọ́ ń ṣe ní dédé gbogbo sátọ̀dé ìbáyìí lẹ́sẹ̀yìn a máa mú wá lábala lábala nípele nípele láwẹ́láwẹ́ a máa ṣí ó máa dàbí ewé mọ́ínmọ́ín tá a máa ń ṣí ní ẹ̀tú kan ẹ̀tú kejì ẹ̀tú kẹta kẹ́ẹ̀ tó débi tí mọ́ínmọ́ín wà dédé ẹ̀ la máa ṣí lọ́sàn-án tòní a máa fún yín ní oríṣiríṣi ìbéèrè láti òwe ní òǹkà yorùbá àyàn ògbófọ̀ ẹ̀sìn bá sì ń béèrè òwe ọ̀hún ẹ̀yìn ó mọ parí ẹ̀ a tún máa béèrè àwọn nǹkan tá a máa ń pè àwọn ewé bẹ́ẹ̀ àti àwọn èso wa ní èdè yorùbá ọ̀pọ̀ nínú wa pátápátá ni a mọ àwọn nǹkan tá a máa ń pè àwọn kiní ní èdè òyìnbó ṣùgbọ́n ó ṣe láàánú pé a mọ̀ ní èdè yorùbá ó yá tíṣà ti dé olùkọ́ ti dé báyìí ṣe mínú ọkọ yín I'm the teacher of the train of the class of the everything a mọ̀ sí gbogbo ẹ̀pọ̀ lọ́sàn iná ni ó yá nọ́mbà tó wọnú àgbàlá àti wọn wá ń bí báyìí tẹ́ ẹ bá ń gbàgbàlá wa tó posh tó tíṣlà posh náà ni 0816251999 ni nọ́mbà tó wọnú àgbàlá wa wá àwa tá a posh tá tíṣ nìkan náà la máa wọnú àgbàlá yìí ṣùgbọ́n ọkàn máa ń gbìyànjú wọn ni àdékẹ́ mo ti pépé mọ́ bínú ẹ̀yẹ́ ṣáà gbìyànjú èmi wà ń bí fún yín mo dúró tán mo dúró re mo dúró digbí kò sí nǹkan tó fẹ́ mìmí mímí kan ò lè mìmí iyẹ̀ kan ò lè yẹ̀ mí ẹsẹ̀ mi ò lè yẹ̀ torí pé kíni orí àpáta kristi náà ni mo gbé tẹ̀mí lé ó yá 0816251999 the number tó wọnú àgbàlá wa wá gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́ẹ̀kan ẹyin ní ukọ́mà tẹ́ ẹ fẹ́ máa wọlé náà yà welcome in advance o ẹyin dẹ́ẹ̀dẹ́ ti jẹ́ tára yín ti mọlé ara yín ti ó ti yí mọ́lé láàjọ wọn ṣe náà nà 0816251999 the number tó wọnú àgbàlá wa wá ẹ̀rọ ẹ̀ka àsán o ẹ̀ka àsán sá o yẹ sá orúkọ yín àti peter tí ń pè wá.
1: Báoshi tó kàn fáà.
0: Báoshi báoshi Màdúgùrí Màdúgùrú ẹ káàbọ̀ sórí ètò.
1: Ẹ dẹ̀ pé tó ẹ gbàdúrí lọ́sàn yìí o.
0: Ẹ ṣeun gan ni ẹ ṣeun gan ni.
1: Ọ̀nà mọ̀tò ẹ gbàdúrí lọ́sàn yìí o.
0: Ó yá èmi náà ti ṣe tán èmi náà ti ṣe kí ni mo ti wà flẹ́ńdọ̀ mo ti wà ọ̀rà ṣó ti yá ni ṣé ká gbé yín wọnú ọkọ̀.
1: Ó yá
0: gbé mi wọ̀nyí wọ̀nyí fún un tó wà owó àkọ́kọ́ owó àkọ́kọ́ tí mo máa fún yín àbùkù tó bá kan ogójì èèyàn ẹ parí ẹ.
1: Àbùkù tó bá kan ogójì èèyàn. Ẹdún padà bí mi.
0: Ìkejì. Ok. Bára ilé ẹni bá tó ṣeré. Bára ilé ẹni bá tó bá ṣeré. Ó yẹ parí ẹ.
1: Ó yẹ ká bá ṣeré.
0: Bí ara ilé ẹni tó bá bá tó like ẹ ti wà òkè pẹ̀lú àwọn ará ilé yín bí ara ilé ẹni bá bá tó ṣeré ó yẹ parí ẹ.
1: Ọ̀yẹ̀ká bá ṣeré ni òjìgbọ́n tó mọ̀ nìyẹn o.
0: Báochi ẹ bá lọ báochi ẹ padà bá lọ báochi bẹ́ẹ̀ yẹ ẹ bá lọ. Ọlọ́ọ̀lọ́. Èmi ti ń gbé yín lọ fún àgọ́ ni tẹ́ ẹ bá ń gbó lọ fún à bẹ́ẹ̀ ni gbogbo ilé ìta ṣe náà ni a máa fi kọ́ra wa náà ni bẹ́ẹ̀ bá mọ tòní ẹ mọ tọ̀sẹ̀ tó ń bọ̀ bẹ́ẹ̀ tún mọ tọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ mọ ọmọdọ́dọ́ mẹ́ẹ̀ẹ́dógún a mọ̀ ṣe síra náà ni a mọ̀ kó nǹkan pọ̀ ni a mọ̀ lá nǹkan pọ̀ a mọ̀ dá nǹkan pọ̀ a mọ̀ ti nǹkan pọ̀ àwọn kan ti ń lo fa ẹ ti ń ronú fa ẹ mọ̀ ronú fa. Bẹ́ẹ̀ ni ibi náà làwa wà lọ́sàn-án tòní jẹ́rẹ̀ bá mi mo ṣe máa ń sọ ní gbogbo ọjọ́ sátidé lápá ọ̀dọ̀ ti wà ní bí owó ọmọ onírònú bá tàtí ẹ̀ wá nírònú gan kì í jó get worse mélòó la fẹ́ ro mélòó la mọ̀ ká nínú eyín adípèlé ẹ dákun ẹgbẹ́ pè ronú sẹ́gbẹ̀ẹ́ kan ronú ọ̀dà nǹkan rẹ̀ lọ mú sùúrù ibi ni premium happiness premium joy excitement tí ó lẹ́gbẹ́ tẹ́ ẹ bá ti tune in sádàbọ̀ báyìí tó bá ti wá di orí ètò ká máa fílẹ̀ ẹ̀ náà mọ̀ fílẹ̀ ẹ̀ nígbà òbí tí ẹ wà ní ọlọ́run fílẹ̀ fún fílẹ̀.

0: E. Kí ni à ń pè ní Yorùbá? Jute. Jute, that's just the word. Ewé ni bí àwọn mi fẹ́ fún yín ní expo ẹ̀fọ́ tá ṣá máa ń jẹ nílẹ̀ wa ń bí kò sí anybody tí ò kí ń jẹ. Jute ni à ń pè ní èdè Yorùbá bọ̀ ó ní nǹkan tá à ń ní èdè òyìnbó. Kí ni à ń pè Yorùbá? Ẹ sọ pé gbúre. Ìrọ̀ ẹ̀gbá. Ṣé tún fẹ́ try? Eyi ẹ tún sọ mi.
1: Ugu.
0: Kì í ṣe ugu. Ó dá ìbéèrè kejì tí mo máa fún yín. Kí ni à ń pe bush mango ní Yorùbá? A máa ń jẹ dáadáa. Ó ṣe jẹ́ pé nǹkan ẹ má jẹ́ kí n sọ answer fún yín ni mo wá ń fún yín. Òun náà bí ewébẹ̀ náà ni a máa ń jẹ́ a máa ń jẹ́ ó máa ń yọ̀ wá ẹ wá ẹ ti ń fún yín ní answer. Bush mango gúre wo ló ń yọ ìbólẹ́ sí jẹ́ gúre tó ń yọ torí tó ń yọ yẹ́yìn báwo lè ṣe ṣe gúre yìí tó fi ń yọ àṣà o àti mo jọ láàánú báwo ni gúre ti ṣe máa yọ yá eléso gbẹ̀yìn. Ó ṣe ẹ̀fọ́ ni mo fẹ́ fún yín náà. À ń pe kinní kan ní spinach. Kí ni à ń pè ní Yorùbá?
1: Ó
0: ní agbára, ilé agbára la wa. Ó dá gbogbo ẹgbàá náà àbí ẹni láti máa ṣe research tàbí kẹ dúró digbí ti ètò yìí torí àwọn kinní náà mo ti sọ tẹ́lẹ̀ kì í ṣe pé a ṣe ń sọ àmín àwọn kinní so ẹ má wọrí mo máa sọ answer fún yín so ẹ lè mọ nǹkan tí mo bèrè lọ́wọ́ iṣẹ́ ti gbọ́ ẹ ṣeun gan ni mo ní pé Jute first time tí mo máa bèrè Jute kọ́ lélẹ̀ lọ́wọ́ so eléyìí tí bá ti sọ answer ẹ mi ò ní bèrè mọ́ lọ́wọ́ àwọn èèyàn. Jute láti ọdún tí mo ti ń bèrè Jute kò sẹ́ni tó gbà ewédú. Àǹtí yẹn máa fọ́ bẹ́ẹ̀ ni máa fọ́ pé ewédú ni Jute bẹ́ẹ̀ ni Jute ni à ń pe ewédú. Then mo sọ wípé bush mango ìyẹn ni seed tí a máa ń sè àpọ̀n ṣe bẹ́ẹ̀ mọ́ àpọ̀n tẹ́ ẹ mọ́ ń jẹ tí mo ń yọ̀ tẹ́ ẹ mọ́ fi ń jẹsẹ̀ mo tẹ́ ẹ fi ń jẹ̀bà àpọ̀n òun ni à ń pè ní bush mango. Ẹlẹ́kẹta tí mo fún yín ewédú mo fún wọn náà spinach that's ẹ̀fọ́ tẹ̀tẹ̀. Ẹ̀dẹ̀ mú ẹ̀fọ́ yìí o àǹtí mo jẹ láàánú ẹ̀dẹ̀ mú ẹ̀fọ́ yìí o ẹ̀fọ́ tẹ̀tẹ̀ ni à ń pè ní spinach so àwọn eléyìí tí mo ti sọ answer ti ẹ̀ mi ò ní repeat ẹ̀ fún ẹlòmíì 0816251999 ni nọ́mbà tó wọn náà gbọ́lá wá. Hello, ẹ káàsán o.
2: Hello.
0: Mo ti sọ wípé lórí ètò yìí mi ò kí ń gbà kí àwọn ọmọdé máa pèsè orí ètò yìí àfi tó bá jẹ́ wípé ohun yín kàn sound bí ohun ọmọdé ẹni tó bá pè tó bá jẹ́ pé ọmọdé ni èmi máa mọ̀ àwa need is earning spirit tẹ́ pa máa fi mọ̀ pé ó yá children is talking ṣó ti yẹ yín bẹ́ẹ̀. Please we do not allow any kids to call on this show. Hello ẹ káàsán o. Hello. Wọ́n ti ń ti wọ́n wọ́n ti wọ́n ẹ máa ti wọ́n. Hello ẹ káàsán.
3: Ẹ̀ka san
0: ma orúkọ yín àti bìtẹ́sí ń pè wá.
3: Amọ̀lọ́lá
0: àǹtí ọlá ṣe wà pa ẹ̀ka san.
3: Mo wà ọ̀rẹ́ kọjọ́ mẹ́ta.
0: Àwa rè yẹn ṣe dáadáa lẹ wà níbẹ̀ yẹn o.
3: Àlàáfíà
0: ni o. Ẹ fẹ́ sì dàbí ẹ̀kúta ṣùgbọ́n kò lọ ẹ bọ́ ṣe sọ ọ wá lọ ń pe bá wà sí bá wà báwo ló ṣe jọra. Àǹtí ọlá ó yẹ jẹ́ kí fún yín ní ẹ jẹ́ fún yín ní ayàn ògbufọ̀.
3: Okay.
0: Tí bá ti sọ ní èdè òyìnbó ẹ máa sọ fún mi ní èdè Yorùbá bí mo bá ṣe sọ. I hate being friends with a betrayer. I hate being friends with a betrayer. Ẹ sọ lédè Yorùbá.
3: Mo kórira láti máa ṣe ọ̀rẹ́ pẹ̀lú àwọn ọ̀dàlẹ̀.
0: Àwọn ọ̀dàlẹ̀. Ok. Ìkejì. Today is the 25th day of the month of July in the year 2026.
3: Ìní ni ọjọ́ kejì karùndínlógún oṣù kejì ọdún 2002.
0: Ẹyin kọ ẹ káàbọ̀ 2002 kọ 2006.
3: Ṣé mi ìgbà ni 2025?
0: Ẹ ṣe wọ́n fẹ́ sọ 2002 ó lé ní kíni? Ó lé ní 25 àbí?
3: Bẹ́ẹ̀ni.
0: Ẹ̀yin tá a bá fẹ́ pe July ní oṣù keje kí la máa pè é?

0: ẹni bẹ́ẹ̀ ni ọ̀kọ́ lọ́lọ́hun orí ọlọ́hun ò lè ṣe yan. God is God that cannot lie, is not man that can lie. Àwọn èèyàn máa ń parọ́ wa dẹ́jọ́ wípé ẹ̀lú ẹ̀lú ìbólẹ́wà àwọn àgọ́ owó fátẹ́gùn sí fóònù ni àparọ́ kú àparọ́ ju gidi lọ. Àwọn àwọn sọ pé mo ti ẹ̀wọ̀ èmi lẹ̀ ń wò lọ́kọ̀ ẹ̀ èmi lẹ̀ ń wò lẹ́kọ̀ ẹ̀ òbá tó bóyá bíi bíi 20 minutes after. It's not good, it's not good. Òyìnbó yẹn le o, òyìnbó yẹn, ẹ̀wọ̀ ẹ ṣàmú bẹ́ẹ̀. Fún àǹfààní ẹ̀yìn tẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa lórí ètò lọ́sọ̀ọ́tò ní ká máa fẹ́ ìlẹ̀ náà ní pẹ̀lú àní kí ọmọ ẹgbàá nìkan ìyá àdàbà 88.9 FM. A ṣe wà ní abala àkọ́kọ́ lórí ètò ẹ̀dẹ̀bí tá a ti máa bèrè wa ní oríṣiríṣi ìbéèrè. Àwọn oníbàárà mi lọ ti ń pè látàrí wọ́n ti fọ́ láàdì mi lọ títí ṣùgbọ́n àti lọ́lá ti da ẹ̀bùn tiwọn bẹ́ẹ̀ yẹn. 0816251999 náà ni nọ́mbà tó wọnú àgbàlá wa wá. Ẹ̀lọ́ ẹ̀ka àsán o.
1: Ẹ̀ka
0: àsán o.
1: Orúkọ mi ni Moses, mo ń pè láti Epo Mọ̀lẹ́ Edo State.
0: Láti Edo State ni bọ̀dá Moses ti ń pè. Ṣé ẹjọ́ pé máa kó wa délẹ̀ lérí báyìí bọ̀dá Moses?
1: Lágbára ọlọ́.
0: Ẹ̀yin sọ, Moses ṣáájú òkó wa débẹ̀. Kí la
1: àwọn ni ẹ̀yin ẹ̀ gbọ́rọ̀ gbà ni.
0: Abẹ́ ilẹ̀ ẹ mọ̀nà. Tẹ̀lọ́ bínú unnecessarily.
1: Ẹ̀yin ẹ̀ gbọ́rọ̀ gbà ni.
0: Ẹ káàbọ̀ sórí ètò bọ̀dá Moses, you're welcome. Ó dà mo máa fún yín ní alfábẹ́ẹ̀tì. Tí bá ti ń sọ alfábẹ́ẹ̀tì ẹ̀ máa bí yín ní ìbéèrè lórí ẹ̀ ẹ̀ mọ̀ fún mi ní ìdáhùn rẹ̀. Ṣó ti yá? Ok, mo fẹ́ fún yín ní alfábẹ́ẹ̀tì mi. Orúkọ yín náà ni mo ti fẹ́ bẹ̀rẹ̀. Alfábẹ́ẹ̀tì mi ni mo fún yín. Ẹ dárúkọ orúkọ obìnrin àti ọkùnrin méje tó bẹ̀rẹ̀ pẹ̀lú alfábẹ́ẹ̀tì mi.
1: Ok. Number one, Muji.
0: Kí lẹ pé?
1: Muji.
0: Muji, ok. Ení?
1: Mumuni.
0: Eje.
1: Muidini.
0: Ẹ o ṣe jẹ mu ẹ ṣá mu everything ẹ fi tó kù lẹ kí lẹ mu ó di mẹta. Oya.
1: Ok. Moses.
0: Ó di mẹ́rin.
1: Matthew.
0: Márùn-ún.
1: Michael.
0: Mẹ́fà ẹ kò dárúkọ obìnrin kankan ẹ dá o. Ó kẹyàn kan.
1: Mojisola.
0: Mojisola torí mo àkíyèsí yín. Ó dà lórí alfábẹ́ẹ̀tì mi yẹn òun náà ni a ṣe wà. Mo fẹ́ kẹ́ dárúkọ nǹkan tí ẹnu ń jẹ. Oúnjẹ mẹ́ta tí ẹnu ń jẹ tó bẹ̀rẹ̀ pẹ̀lú alfábẹ́ẹ̀tì mi.
1: Mango.
0: Èso la máa kà yẹn síná anyways but ó ṣàgbà ẹnu kọjá. Ení. Bọ̀dá Mose.
1: Mo ń gbọ́ yín
0: o. Ẹ má sá lọ, ó kú méjì.
1: Ìsálọ̀.
0: Oya, ẹ ti ń pẹ aago ń lọ. Ó kú méjì. Kí ni most Yorùbá homes máa ń ṣe ní weekend jù? Tọ́ ọ bá sẹ́wà, wọ́n máa ń ṣe nǹkan míì.
1: Ok, máìmáì.
0: Máìmáì. Bí ẹ máìmáì lọ pé. Wọ Edo State lẹ́sìn wá. Ṣé Yorùbá ni yín àbí you are from Edo State?
1: I'm from Edo State.
0: Ah, ok, o ti yé mi. Oya, ó kàn yọ kan.
1: Ok.
0: Oya Obìnrin Moses àárọ̀ jọ́mùsọ̀ olókùn. Ó ti pakaso àbí? Ó pakaso ẹ̀ràn sí mọ́. Ó dà lórí alfábẹ́ẹ̀tì mi yẹn òun náà ni a ṣe wà. Ẹ dárúkọ nǹkan méjì tí a lè rí ní ilé ìdáná tó bẹ̀rẹ̀ pẹ̀lú alfábẹ́ẹ̀tì mi.
1: Ilé ìdáná.
0: That is kitchen. Abẹ́fẹ́ sáré wọ kitchen. Oya mo n gba yin. Bọ̀dá Moses.
1: Mo n gbọ́.
0: Ẹ gbọ́ mi, èmi mo n gbọ́ yin. Ẹyin ẹ sọ, ẹyin lẹ sọ̀rọ̀. Ẹyin lẹ sọ̀rọ̀, ẹ bọ̀ kankan. Ó dá ìbéèrè tí ó gbẹ̀yìn. Ẹ dárúkọ orílẹ̀-èdè méjì, orílẹ̀-èdè country méjì tó bẹ̀rẹ̀ pẹ̀lú alfábẹ́ẹ̀tì mi.
1: Morocco.
0: Ení. Ó sì pakaso. Bọ̀dá Moses. A ní ẹ má gbọ́ mi, èmi mò ń gbé ọgbọ́ yín sẹ́yìn. Ó sì pakaso.
1: Mali.
0: Mali, ok. Ẹ gba àwọn ìbéèrè méjì ní ìbéèrè mẹ́rin sí mo fún yín méjì péré òun ni ẹ gbà ń bẹ̀. So ẹ kàn gbìyànjú lóní bẹ́ńbẹ́ ṣùgbọ́n ẹ̀ nílé gba káàdì ẹ ṣe ohun tẹ́ ẹ wá. Thank you very much. ni oluwo gbagbe mi ko gbagbe re ko si gbagbe enikankan ngo ba to asuko na ni o mo se fun wa se ti gboyin bo le ton ma nso wi pe god time is the best akoko olohun ni skini o se koko se pato de lo mo ndun ju oluwo gbagbe mi ko si ni gbagbe yin na 8162519991 the number to she won na agbala ti wa wa o ele ka san o eh won ti ti won o ah eyin yo iburo e de ti ti won le sen e ka san o
1: e ka san
0: o ko yan as bi te sin pe wa
1: o pe lati la
0: eh bra so pe lati lati lawe yin okun o yin ora o si ala ni se o
1: ala ni o
0: ala fufu eh
1: eh?
0: E ka ye ma gbe mi fa na. Ma la to pe e ka bo sori eto. Okay, e je ki fun yin ni awon ewebe ati eso yi. Ma daruko meta e ma so nkan ti an pe won ni ede Yoruba fun mi so ti ya. Kini an pe spring onions. Ni opo igba ma fi spring onions se fried rice. Kini an pe ni Yoruba?
1: Ayun.
0: Eh, yin fi ayun sinu fried rice bo la to pe. Ah. Eya ti ba bu eyin ekiti ba e ba so pe kini eyin fi ayu ayu sinu fried rice
1: fried rice
0: eh mo alubosa yen o green bayi o gun bayi o ma n chop e eh bele ti ra ayu ayu ko ibere keji kini a n pe garlic ni Yoruba
1: okay ya dada ni ayu
0: ah ah ori yi pe mo fe so mo mo mo fun yin ni e so e wa le so boya e mo ele te really sabe o e mo o da ibere keta ti o ma gbeyin e kini an pe grape awon grape wa ta man je eso yen kini an pe ni Yoruba
1: eto
0: nigba ti Adamu ati Eva wa ninu garden of opoto ero gin sopoto o
1: o de pa lori wo
0: o sa pa yin lori o ngba ti Adam and Eve wa ninu garden of eden ngba won ni pe won je eso kan kini won pe eso yen
1: o yo de ran ti on trip on so na to de
0: eso ajara olu je ki mu yin lo si garden of eden so e le tete ja si pe ah o ni bi ti mi gbe yin lo eso ajara but nitori pe ninu question meta te bi ti mo bi yin meji pere le gba ma fun yin ni half card le ma gba but ato pe e ya ti tani e fun mi ni number yin be yen 250 e fun mi ni number yin
1: 0070
0: mhm
1: 62 66
0: 28 08
1: 96
0: okay I should go in but I talk back.

0: jẹ́ n tó máa repeat ẹ ó ṣe díẹ̀ tí mo gbọ́ láti ọ̀dọ̀ mommy glory the last time tí wọ́n complain fún wa ni pé ẹnìkan mú nọ́mbà wọn lórí afẹ́fẹ́ tó bẹ̀rẹ̀ sí ní pé àwọn tó bẹ̀rẹ̀ sí ní threaten wọn wọ́n dẹ̀ ti send nọ́mbà ẹnìyẹn náà sí mi èmi náà ti try nọ́mbà ẹnìhun bọ̀ nọ́mbà yẹn ó máa ń dà padà ni mi àmọ́ bóyá reason tí mommy glory ò ṣe pè mọ́ sórí ètò nìyẹn o bẹ fúnra mi èmi fúnra mi máa pè wọ́n lẹ́yìn ètò kí n lè bèrè ìdí tí àfigbóhùn wọn ni pé ó tó jọ mẹ́ta o so ẹ jọ gbogbo ẹyin tẹ ń hùwà bàjẹ́ gbogbo ẹyin tẹ ń ṣe ìwà ìkà tẹ máa mú nọ́mbà ní nọ́mbà lórí afẹ́fẹ́ nítorí pé àwọn èèyàn ní opportunity láti máa pè nọ́mbà wọn sórí lórí afẹ́fẹ́ ẹyin kan á wá mú ẹ wà máa pè wọ́n ẹ máa lọ threaten tàbí kẹ máa sọ pé anything ẹyin rí ọlọ́run rèé o ẹyin rí ọlọ́run ọlọ́run ò mú yín ṣíkún báyìí lọ́lọ́run mọ ọmú yín a máa trace nọ́mbà yẹn o torí nọ́mbà ọ̀hún mommy glory ti send ẹ̀ sí mi so we will find a way to trail that number tá a bá dẹ̀ ti get ẹni tó wà nídìí ọ̀rọ̀ ọ̀hún ẹni òun máa fi imú kó ata òfin kódà kì í ṣe ata nìkan ló máa fi imú kó ó máa fi imú kó pẹpẹ súùpù òfin ó máa go it's gonna fi imú kó yeah I said it it's gonna fi imú kó òyìnbó náà ni mi kí n máa ṣe èbó ṣùgbọ́n tó bá ti saturday ẹ báyìí ó máa ń rí bó ṣe máa ń ìgẹ́ta sí bí ibẹ̀ ṣe máa ń sọ náà nìyẹn yìí o ìgẹ́ta sí bí ibẹ̀ máa ń worry I dey for you. Oye 26251991 apá bí náà ni a ṣe wà lọ́sàn-án tó ni lórí ètò ká máa fìlì ẹ̀ ní ìkànnì yìí at about 88.9 FM ẹ̀dùn ẹ̀yin dẹ́ mú nọ́mbà ní nọ́mbà ọlọ́wọ́ padà tẹ̀yìn o ọwọ́ tẹ̀yìn o táwọn èèyàn bá ń pe nọ́mbà wọn lórí pé wọ́n jẹ ẹ̀bùn tàdé fẹ́ make sure pé a fún wọn ní ẹ̀bùn wọn tẹ̀yìn kan wá wà níbì kan tẹ́ni ẹnìkan ò rí yín ojú ọlọ́run ká everywhere ọlọ́run wò ó God is watching. The number you are sharing, God is watching. There is God. Oh, 8162519991. Hello, Kasa.
1: Hello.
0: Ma.
1: I need your mic. Bow one.
0: Emi re ye.
1: Oh, God, thanks for the most kumba.
0: Oluwa sheon.
1: What if I end? Yes, it goes your love.
0: Mommy glory, I should pay in life. Say walori la go papa.
1: Emi re. Emo pay silence. Very, it's a fool for kinipa.
0: Benny. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ìgbà tí mi ò rí yín ni mo wá ní pé ṣèṣe pé mọ̀mí
1: gbọ́ èèyà mo ti fẹ́ nìyẹn bó ṣe é pè tó ń dà mí láàmú mo ti silent
0: yẹn ó dà
1: bẹ́ẹ̀ni
0: kò sí wàhálà èmi náà ó náà jẹ́ kí n tútù sọ lénìí again pé wọ́kàn mi ṣe lọ sọ́dọ̀ yìí náà ni mo ṣe tún sọ pé ẹnìyẹn o ó máa fi imú kó ata òfin torí nọ́mbà tẹ́sẹ̀ ń sí mi mo rí òun náà ni mo ń sọ mo ti pé nọ́mbà ẹni òun kò lọ ni mo ti pé mo pe nọ́mbà náà kò sí wàhálà àwọn orí fáìgẹ̀ ni glory ẹ ṣeun ẹ̀rọ ìrà o eléyìí tó le kí ni eléyìí tó le ni máa fún mi ẹ̀ṣẹ̀ máa ní kó rọ̀ ní kí ni
1: ó
0: lè lè tó rọ̀ ẹ má gbé mi mọ́ra ó dá àwọn mi glory ẹ jẹ́ fún yín ní alfabẹ́tì eléyìí tó yẹ kò lọ fà ẹ jẹ́ fún yín ní alfabẹ́tì ẹ that is ẹ ní yorùbá ṣó ti yá ó yẹ dárúkọ orúkọ obìnrin àti ọkùnrin mostly obìnrin ọkùnrin ṣá anyway ẹ dárúkọ márùn fún mi ẹni ọlá wàá
1: ẹni ìtọ
0: ó di méjì tí n bá gbọ́ ẹni ẹ̀yẹ nítorí ẹni kí ni mi ò fẹ́ ẹ fẹ́ nílẹ̀ ẹ̀yẹ àti ta ni ẹni ogo ni
1: ẹ̀wà tó mi
0: ó di mẹ́ta ẹ fẹ́ wálẹ̀ ó ku méjì
1: ẹ̀wà tọ́lá
0: alẹ́ ẹ fẹ́ wálẹ̀ sẹ́ ẹ̀ ó ku méjì
1: ẹ fún ṣe tán
0: a ní wúrà ó di mẹ́rin
1: ìbẹ̀ ẹ ti gbọ́ yẹn rí
0: mo ti gbọ́ ó kẹyọ kọ́
1: ẹ fún wù mí
0: alẹ́ ẹ fẹ́ fúnlẹ̀ ẹ jẹ́ kẹ́ fún máa ṣe tiẹ̀
1: àwọn èèyàn ń jẹ́bẹ̀ náà
0: mi ò níwọ̀n jẹ́bẹ̀ ẹ ti fún mi lẹ́fún ṣe tán ẹ fẹ́ fúnlẹ̀ ẹ lọ bòmíì
1: ẹ fún wù mí
0: alẹ́ ẹ fẹ́ fúnlẹ̀ sẹ́ mọ́mí glory
1: ẹ kẹ́yìndé
0: gbẹ̀gbọ́n ẹ̀yin ẹ lọ lò ó fún mi kò sí wàhálà lórí alfábẹ́ẹ̀tì ẹ yẹn náà ni a ṣì wà ẹ dárúkọ oúnjẹ mẹ́ta tí ẹnu ń jẹ tó bẹ̀rẹ̀ pẹ̀lú alfábẹ́ẹ̀tì ẹ.
1: ẹyin
0: ení
1: ẹbà
0: ẹjì
1: ẹfọ
0: ẹta ẹ ṣe wá stress ẹ mọ́. lori alphabet eye ohun na ni asiwa e daruko nkan meji ti ele ri ni ile idana to bere pelu alphabet e
1: ah eh mo le re yi
0: e fe yin le ti se yin ninu nje
1: ah egusi
0: o je niyan o bo well a le ri egusi ninu kitchen
1: a le ri ninu ile idana
0: mo se gbo yin o ya
1: ah kitu ni o a le ri egugun
0: e niyan ki se e e ki le gun na wa denu kitchen
1: eh ta wa bi se be na egugun bogo
0: eh ori e la wa obo mi glory eh
1: ah Okay.
0: Ka ku lori e o da lori alphabet eyen ohun na ni asiwa e wa yi ka yin e daruko nkan meji ti e le ri to bere pelu alphabet e
1: mo le re gba o
0: e gba okay okay ko
1: mo tu le re yin
0: e tu re yin nibi te wa
1: be ni o wa legbe mi
0: ah mommy glory eyin re ah olo eyin re olonu e fun mi number yin o re mo kan te di number yin anyway bo ah ke ma tun lo pe e ma wori pelu number yin mo ni number yin
1: ehe yes ma ba le mi o mama mi je fun wa tun ma da mi lawo awon alagbara
0: e ma wori
1: e ku se takutaku
0: 08162519991 the number ejeja ma se come on kobo nitori akoko wa opolopo lorun lo wa ni ori ila ta ona fe wole mo de like ki ma fun everybody in time lati ma wole elo e ka san hello eh o ti re bete tabi awon o mo wi pe awon wole nitori won o si wole actually elo e ka san o
2: Omega.
0: Bye, see you.
2: Omega, don't show up.
0: Amy Renye, oh, I'm Margaret.
2: I'm Margaret. How are you?
0: Ah, fine, very well.
2: I'm good, too.
0: How are you? Yeah, I'm good, too. Okay, Mommy Margaret, I'm good, too. I'm good, too. Mommy Margaret. Okay. Ah, checking for you, low, Winnie. Efe.
2: Oh, I'm good, too.
0: Onka. Okay. Kini, Ankpe. 512 ni ede Yoruba
2: 500
0: Benin
2: edegbeta o le mejila
0: edegbeta o le mejila
2: ben
0: o da kini a npe 800 ni Yoruba
2: egberin
0: soda yin loju
2: Benin.
0: Okay. Kini anpe 1200 ni ede Yoruba.
2: Egberun kan ati igba.
0: E so po.
2: Igba o le ni egberun kan.
0: Momo bi pe yin so according to bi mo se so ni ba se npe 12. So ohun lo je ke so be. Bo ni bi Yoruba se ma pe fun yin.
2: Igba le ni egberun
0: ta ba pe ni igba mefa so lo
2: igba mefa na
0: ta ba tu wa so wi pe egbefa nko egbefa gogogogo la npe ki se igba mefa ki den se egberun le ni ni igba bi ki le pe le nko ye egbefa ni a npe o da ibere ti ma bere ti o ma gbeyin kini a npe 625 ni Yoruba
2: egbeta o le ma dogbon
0: egbeta o le me dogbon
2: ben
0: so da yin loju
2: ben ma
0: ita ba ni pe ka so le ede yoruba bi yoruba se ma so gogo nko
2: egbeta egbeta le ma dogbon
0: egbeta le ma me dogbon a mo wi pe egbeta ni 600 so kini 25 yen ba la se ma wa pe
2: oko le ni egbeta o le marun
0: oko le legbeta o le mare sha ti ko po ko si wa la regret o ye fun wa ni number yi o
2: ah aja fun yin ni ti bere won je nti mi mi o
0: ateyin na okay e mo kan te ma se fun mi se mo number ti mo ni pe ki awon eyan fi number won ranse si ngba ye
2: mo
0: pe number kan okay mi fe ko disturb yin ni
2: 73 86
0: all right ko si wa la e se ogun ni money Margaret

0: 08162519991 and 9991 no ni number to she won agbala wa wa na ni 2 more minutes lati kai eto yi lati kese re nle ele ka so
1: ma
0: e ka so sa o ko yin
1: adede ji akinola don so lati akunu akoko
0: akunu akoko ona yin jin o
1: ni on do stage ni o
0: mo mo bi takunu akoko wa mo mo
1: e ti ra e te ba le mo akunu e ti ra e gbiyan
0: ni de be ri bo mo si gbo ri mo de mo pa akoko lo wa
1: ajo bayi ti gboruko akunu ni ondo se ti are pe irin eku kan
0: e se fe wa polowo akunu lori eto mi ni lo sele eyin akunu to so pe buru yen pe laun
1: awon eyan lo so be o
0: se yin na e si gbo ri abi
1: awon eyan lo so be itan wo lo be o e try bi e mo pe di rere lolohun
0: rere lolohun ni kene e ka bo oda ta oni ose yin se lo ni ose yi te ba ni kere ti se yin
1: ba ti wa ye ja wo mo se o ni melody
0: melody tu ni
1: melody wa no itu wa lo ni akunu si an gbadun we are enjoying
0: oluwa seun te ba ni kere ti ose yin ki le ma fun over 10
1: over 10 8.5
0: 8.5 ose to ba si ni 8.5 o si dun niyan
1: iyan na pe ni perfect A1
0: perfect A1 e se dere boda ki ola mo gbadun e mo gbadun e mo gbadun
1: adi ya kan la akunu akoko
0: e se ogan ni dabo won sha won sha won sha gbakunu sori akunu akunu o sha daruko akunu ki mo ti gbo afia afia yu boda ki ola dedeji mi ti gbo yin ara akunu abi omo akunu ya welcome ele ka so
2: ele ka so
0: o kan yin asbi te sin pe wa
2: Mlekun lati
0: kere akoko. E ka bo eyin akoko da be mi ni mi le ni o. Eyin na tu wa lati ibo lele ti wa e.
2: Ewo ataro mo tin pe.
0: Oh be ro lo lati e pe mi akoko abi.
2: Aye pe mi ko ifira ni.
0: Ifira tu di ti yin. Ah lo. E ka bo sori eto jere ati re mi lekun. Ba ti bo si second segment ba yin sin. Ba le se ma rate yourself e ma binu.
2: Mo ni 50 over 10.
0: Ah eyin tu ni 50 over 10 e tu gba ju pass mark lo.
2: Rabio
0: Oluwa seun o se yin dun gan niyan o te le di 15 Oluwa seun e seun gan ni ati re mi lekun thank you so much ewo akoko yen tin lo bo se gbe body le mi na n gbe tele bo se lo na le mi na n tele bo se lo fa le mi na lo fa gugu wa n se fa fa fa papo a ni reju ba lo lori to lo se yi nitori pe akoko wa tin lo te ina ba woju ojo ago kan ti fe lo kede be ti mo wi pe ipolowo oja un na lagun mu owo a nilo lati ipolowo ọjà gẹgẹ bí mo ṣe máa ń sọ ẹni náà wá gbàgbọ́ láti gbé ìpolówó ọjà yín wá àwa wà ń bí fún yín gbogbo ohun tẹ ẹ bá ń tà pátápátá ẹ má gbébọ ní àdàbà 88.9 fm pàápàá jùlọ lórí ètò kama fìlì pẹ̀lú àníkí ọmọ ẹgbàá a ti ṣètọ̀sẹ̀ yìí àwa tá a wá lọ́sẹ̀ yìí náà là á wà ní ọ̀sẹ̀ tó ń bọ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá tẹ wà nígboro eléyìí tẹ rí pé àtẹ̀yìn tẹ rí pé ẹ mọ bínú gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé àdàbà tiwa máa ń fò yẹ ni àdàbà wa báyìí lókè lókè lókè náà la mọ́ ń lọ bẹ́ẹ̀ náà ṣẹ́yìn wà lókè lókè tẹ́tẹ́ tí a ó fi pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀ mo fi ń ṣe abẹ́ ààbò àti ìṣọ́ olódùmarè ibi ò ní ṣe yín ibi ò ní bá mi ní gbọ́bi sí yín ẹ̀yin náà ò ní gbọ́bi sí mi ibi ò ní bá wa láṣẹ Edumare orúkọ tèmi ò yí padà olúwa nífẹ̀ẹ́ mi Adébáyọ̀ náà ni èmi lọ́mọ ṣe láre ọmọ ṣìlá mẹ́sàn-án mọ́ olóbì mẹ́wàá gbà títí tí a ó fi pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ odígbà kan náà.
3: Hello, ṣé ń gbádùn àdàbà? Mo ń gbádùn àdàbà. Mo ń gbádùn àdàbà. Mo ń gbádùn.
4: Ó ń gbádùn àdàbà.
3: Gbogbo wa là ń gbádùn àdàbà.
5: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
6: It's about to go down.
7: What?
8: Aww. My love, what did happen?
7: Before I marry you, the TV where you promised, the fridge in car, where is it? Washing machine in car, will I be using my hands to wash clothes in 2026?
8: Cancel this wedding. Relax, everybody. Who said I must buy everything once? Are you CDK? CDK? Yes, so I dey pay small, small. Fridge, washing machine, even solar system. Now CDK.
7: So all those things don't already dey house?
8: Abba, since last month.
7: Pastor, continue the wedding.
9: Yay! Walk on that, turn together.
8: Why stress yourself? Get phones, TVs, solar appliances, furniture, and more on CityCare. Pay small, small. Zero interest, normal market price. Download CityCare today.
10: Visit us at Danco Plaza, at Jilosun, beside Olu Motors, opposite Maria Assumpta Catholic Hospital, Ikerio Road, at Doikiti. Please call 0707-484-3351.
9: CityCare! Pay small, small. Live big, big.
11: Oh,
4: fún ẹyẹ nígboro lẹnu ọjọ mẹta yìí.
11: Wo bẹ́ẹ̀ la bí ni ìṣòro iṣara iná mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí iṣara yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà ìrorun ń sùn déédé. Wo ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú mo rọ́nà báyọ̀ jẹ ayé ọ̀hún ti wá sú mi.
12: Agbóhin ìṣe ló ṣe ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúlùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ aráyé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
13: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan bẹ ń bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lórúkọ wọn. Ṣé rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
14: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kí yín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́ àlàáfíà náà làáfíà ìlọlé ayé. Kọ́lọ́ má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa kọ́ náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nù lé tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 64 60 64 19 07 64 60 64 19.
13: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín ìṣòro nípa iṣan ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
14: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn tó bá ti jí báyìí láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ro òun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀ró pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfi kọ́sẹ̀ wá ọmọ kọ́ tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́lómi bá ti ẹ̀gbìnrínjú tó sun oorun wákàtí kan àbò oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí epo ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májì adákẹ́ tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 64 60 64 19 07 64 60 64 19. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn àfi kọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́sẹ̀ máa fà á jáde. Ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ isoro ni agbakara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni tai tai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri pa tele se ohun ba si ma ke ohun gogogogo be elomi ba sun bayi ki le o to mo elomi le se eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni mo fi so pe ka gun eju ka dide nle ka wa janfa ni ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta salorun ta ti ko wa lati ilu sayoro to wulo fokunrin to wulo fobirin ka wa janfa ni re nle se baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school nilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pe bawo lo tin se ko ti e le ri alaye kankan se npe ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti lo yi mo ti lo hun mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akura to je pe a ri anfani re je ni ilu akura ati agbegbe re ngba teyan ba ti gbianju so tun to gbianju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan gbe si ngba ti won na ba le gbianju to ba le yoju si mi si olohun ba ni won ni o le ja anfani egbogi mo kuro yi o ri pe lagun olohun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbianju si wa to ti gbianju sa wo yen o ri pe lagbara olohun iwo no dupe o dupe fa olohun ni o dupe ta lo mi esoju lasan o ngba to ba dodo wa a gbianju a se be lohun fun baba je pe nkan kan wa nbe ni lagbara to olohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni lu akura ero ba ni soro mi re o sebu o 64 60 64 19 o sebu o 64 60 64 19
13: esho baba mo fe bere bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agbo ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
14: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sakese awon kan ta anje lasiko yi ata won kan ta mu ba won kan yi se da to ti won du to be na lo nsa ko ba fu agwara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo bara adi lo be si ma ro hun koni le soju se re to ya ko se ninu le mo tabi ko ke ma go pe gbogbo ara ni wohun balomi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju koni le ri gbasese ta ba tun mi ejo sese gbonse yan bayi ko le o bi tewura bayi ni o ma se ese a wa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin pada wahale be ni won si tun ma ta kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta ohun ni elomi to ba ni eleyi ni yo hun lenu leni elomi ani eleyi lo tun yo hun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfa ni ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akura baya wa fe bere one abo ni mara kan to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagbo ninu ewe ategbo mo nbe ko ìbáyàwó tí báyìí tọ́jọ́ òdodo pàdé ni nígbà tí wọn náà bá yọjú sọ́dọ̀ mi kọ́ wá jàǹfààní egbòogi mọ́wọ́ kúrò. Ó mọ̀ wípé bí ewé àti egbò ti wà láyé àtijọ́ bẹ́ẹ̀ náà lọ wà lásìkò yìí, lóòótọ́ ewé àti egbò ọ̀nà wọn ti jìn kò sí tòsí mọ́, ṣùgbọ́n àwọn ọdẹ kò síbi tá a lè lágbọ́dẹ́, kò síbi tá a lè wá egbò dé. Láàrin ewé tútù a sì rí egbò tútù tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin. Nígbà tí wọn náà bá wá sọ́dọ̀ mi ká wá jàǹfààní ewé àti egbò, mo ti kó egbòogi tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin, mo kọ wá láti ìlú sẹ́yìn orò. Ẹ̀yin náà mọ̀ pé mo máa sọ pé ọdẹ ni mí, ọdẹ ni bàbá mi. Àwọn ọdẹ sì ni a lè rìnrìn 40 ìṣẹ́jú, a lè rìn 100 ìṣẹ́jú, a lè rìn látàárọ̀ títí dalẹ́ tá a sì ní ìṣòro kankan nínú iṣẹ́ ara wa, bẹ́ẹ̀ la ní ìṣòro kankan nínú egungun ara wa. Ṣé bí àǹfààní ewé àtegbò yìí náà làwa náà jẹ? Nítorí ẹ̀ mo fi ní kẹ́yìn náà wá jẹ àǹfààní ewé àtegbò, mo ti kó egbòogi tó wúlò fún wa láti ìlú sẹ́yìn orò, pàápàá egbòogi mọ́wọ́ kúrò, mo ti kó wa. Ìwọ́n tọ́lọ́run bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi, gbogbo ohun tó ti nágbára tó ti nágbọ̀rọ̀ tó ti rò bí báyá ò lè kúrò nínú ìṣòro yìí. Fọkànbalẹ̀ lágbára Ọlọ́run tí wọn náà bá wá ọ jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò, tó sì mọ̀ pé gbogbo ohun tó ń rò bí kò lè látúnṣe yẹn. Ó dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Máa bọ̀ wá nílé iṣẹ́ bàbá òkè Ògùn nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́ ń bẹ̀ la wà. A ní fara nira wa báyọ̀ fẹ́ béèrè ọ̀nà tàbí onímọ̀ràn kan tó fẹ́ béèrè lọ́wọ́ mi, pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064606419 07064606419. Bẹ́ẹ̀ la lomi yọ máa rí pé báyà bóun bá ti ń ṣe ẹ̀yọ́ ìnira lòun fi ń ṣe ẹ̀yọ́, ẹlòmí a máa ta ẹlòmí a máa ró lágbára Ọlọ́run. Ìwọ náà wà nínú àwọn tí wọn máa gbégbá ọpẹ́. Nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́. Tó o bá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀nà tàbí onímọ̀ràn tó fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ mi, pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064606419 07064606419. Àlàáfíà ara wa ò ní di fi àfíà orígbà.
15: A ò máa ti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
11: Wò ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣanra ẹ̀ náà mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa ro mí, tí iṣanra yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa ro mí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó, kódà ìrorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú oronabayoje ayé ọ̀hún ti ẹ̀ wá sú mi.
16: Agbórí ìṣelòṣì ń jẹ lọ́bẹ̀. Ṣé wo kọ́ nípa bàbá òkè Ògùn ni? Ògbólógbòó ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣọmọ aráyé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè Ògùn lónìí. Ẹ máa pe 07064606419 07064606419. Bàbá òkè Ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣèwòsàn.
17: Communications tún bọ̀ nára yọ. Odún ni wọn kìí ṣàìmọ̀ olóko. Tá a bá ń sọ̀rọ̀ nípa kọ̀m̀pútà láptọ̀pù nílẹ̀ yìí, má làágùn jìnà. Ọ̀dọ̀ wọn ni kó o máa bọ̀. Má fowó tó làágùn kó o tó rí. Tún ra ní tí ò dá o. Gbogbo ẹ̀yin òbí àti alágbàtọ́ àti ìwọ tó nílò kọ̀m̀pútà láptọ̀pù, máa bọ̀ ní Frank Communications. Kò wá rojúlówó láptọ̀pù tó fi ní lọ́kàn balẹ̀ tó tún lálòpẹ́. Tún gbọ́ o, gbogbo kọ̀m̀pútà láptọ̀pù tó bára lọ́dọ̀ wọn báyìí, ẹ̀dínwó ló bá dé. Pẹ̀lú ẹ̀bùn kọ̀m̀pútà láptọ̀pù bag, digital mouse, kọ̀m̀pútà láptọ̀pù stand àti charger, Frank Communications ti kó kọ̀m̀pútà láptọ̀pù wọlé bìbà. Irú èyí tó bá ń fẹ́ ńbẹ lọ́dọ̀ wọn, okòwò ńbẹ lórí kọ̀m̀pútà láptọ̀pù wà ra tiẹ̀. Kò tún kẹ́kọ̀ọ́ ìdókòwò lórí kọ̀m̀pútà láptọ̀pù. Gbogbo ẹ̀yin òbí àti alágbàtọ́, ẹ̀yin akẹ́kọ̀ọ́, oníṣẹ́ ọwọ́, oníṣòwò, òṣìṣẹ́ ìjọba, gbogbo yín lẹ nílò kọ̀m̀pútà láptọ̀pù lásìkò yìí o. Tún gbọ́ o, àǹfààní san díẹ̀ díẹ̀ tún wà. Bóyá ìwọ náà máa bọ̀ ní Frank Communications tó wà ní Frank Complex 7 Okemeso Street, lẹ́yìn Unity Bank. Telephone 09061233331 tàbí 08033534200. Frank Communications, kọ̀m̀pútà láptọ̀pù tó dáa tó fi ní lọ́kàn balẹ̀, ọ̀dọ̀ wọn ló ti ríra.

0: hoteli ti Christy Messiland to wa ni oke Abuja wena Igesha nipele osun pe gbogbo eyan mo Olorun ninu pade adura isoji nla lojo meta ti Olorun ti pase idasile re fododun awa fe ri Jesu la pe ta kori odun to koja bibi ti opolopo awon eri ti fara han o ti ya ninu todun yi ti a pe akori re ni Olorun yo si nu gbogbo mi jenu igbala iwosan itusile aluya gbogbo mi je gbogbo adi ninu kuro o ya wa pade Jesu alase pe ninu aye awon ranse re prophet ba mi saye olayinka oni o mo boruko Jesu gba wa lalejo pase itusile sinu aye oripojipo niyan to ba ni gbagbo to si wa pelu opo awon ranse Olorun bi prophet Adeyemi Areola lati siyesi Olorun ere Ibadan prophet Samuel Adegbemi Dide latori oke idole nigbati lady evangelist Folashade Taiwo yo je olori emi ti o mo fawo Olorun sokale ojo monday ojo 27 si thursday ogbon ojo ninu osu ta wa yi ni nigbangan le ijo sin wa siyesi Messiland to wa ni owe na jisa ipinle osun ago meji la osan si marun daji ladura laye o mo waye lojojumo mo je kan to fi tadun ipa tan fun iwo na ma bo aba Jesu alase pe pade gbogbo gan ojo pipe ata ipe ti mba ye re won ya jakade o kudanu iwo na o tun le darapo ma won ti o gbe gba ope ladun ti nbo Jesu reti re on loluwa
1: Great advertisement sells a story, but every successful advertisement must also comply with the Advertising Regulatory Council of Nigeria. ACON invites you to the Southern Regional Advertising Conference 2026 for the theme Regulatory Compliance and its Challenges. Join renowned industry leaders as they discuss the future of advertising, regulation, and professional excellence. Speakers include Julia Okujags, FRPA, Barrister Aaron Audu, FNIPR, Professor Stan Iyoza, ARPA, Honorable Ayaun Chike, FRPA. Commencing from Wednesday 19th and Thursday 28th August 2026. By 10 a.m. prompt at Ibom Hotel and Golf Resort, Uvo Akwa Ibom. Register now. Early bird 100,000 naira. Ends July 14, 2026. Late registration 150,000 naira. Till conference day. For inquiries, call Remy on 0803-832-6586 or Lawrence on 0803-952-8018. Southern Regional Advertising Conference 2026. Where compliance inspires confidence. Prepare. Announcer Dr. Ololeko Fadolopo, FRPA, Director General, ACON.
2: Ọba Eti.
3: Ọba Eti.
2: Ọba tó ń jọ ọba tó tà ní ìlú ìgbàlódé ìjọba. Ọba tó ń jọ ọba tó tà ní ìlú ìgbàlódé.
4: Ọdún mọ̀dé tí jọ o kètékété ọmọ ọba ò lé lúlé lóko àti ló dálẹ̀ tẹbí tẹ̀rá tọ̀rẹ́ atọ́lójú mi ò dojú ògún káyà bá adélé ọba rẹ̀ princess adú adéfolúkẹ́ agúnbẹ́ adépàgbọ́n tọdún ni èyí ni ilé jọ tuesday ìjọ kejìdínlọ́gbọ̀n oṣù kejì ọdún ni 28th july 2026 kàti arìnrìn mọ́jú pèrè káàkiri àpapàrà rodé ní kètékété ọ̀sán ìjọ ọ̀hún mo yín o mọ́ bọ́ o oyin mo toro mọ́ oyè oyin mo toro mọ́ oyè orin ilà àgbà kí a mú kọ̀ọ̀chàkà sóde ìkété òlú kà á mújósí àtọ́bá àtijọ́yè kà á mọ́sẹ̀ rájó pẹ̀lú ojú àjòmọ́jú lulọ̀ ọba olé lakure north àmọ́ra amọ́dún ó di o àmì balẹ̀ club usa lọ́fọ̀ kí mi ṣọ̀kan yìí.
5: Bàbá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
6: Abba ajo oko ti ìbọnni nípa 24/7 Abba Make Sure kọ̀rọ̀jọ́gbọ́n oògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Make Sure kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọgẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 Abba Make Sure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091 60 62 62 53 09

0: fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀ tán wà lórí ìjókòó kókó ti tó láti gbé àkàrà òyìnbó fún ìgbéyàwó tò ní.
1: Ẹjọ̀wọ́ ẹ dúró lọ́jà rẹ.
2: Kí ló ṣẹlẹ̀?
1: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì kan, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
0: Ẹ ní tòótọ́.
1: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
0: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀ kan ṣo níbi tí CDK wà?
2: Èmo ló tún jẹ́ CDK báyìí.
0: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
1: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
0: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
1: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
0: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
3: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors, ládojúkọ Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe
4: 07077 483351.
5: Number 1 radio, Adaba FM, 88.9, Akure.

0: ẹ̀yin náà lọ darapọ̀ mọ́ wa lórí TikTok kẹ́ ẹ máa wò wá bá a ṣe ń ṣètò
1: yìí.
0: Ó tún máa wọ̀ ẹ́ńtátẹ́nì ju kẹ́ ẹ máa fetí nìkan gbọ́ lọ. Ìwọ náà tiẹ̀ lọ wò ó bí ilé agbára wa ṣe rí. Oní Sátidé Ládàbà.
1: Ọmọdé wọn yóò wọ́n.
0: Tiktok account mi o ni peace ambassador ẹ kan tẹ síbi tí wọn ti ní kẹ sars yẹn ẹ tẹ peace ambassador. Àjọ darapọ̀ tàjọ máa ṣètò tòní. Tàjọ máa bẹ kẹsíkẹbẹgẹ tàjọ máa tí bántì. Akutukutu ọ máa wo lálà ọ máa lò nǹkan ọ máa gbé nǹkan ánú. Ọ̀dà àgbẹnú omi sáráńtẹ́ já àgbẹ̀tì odò dàgbà ń tọ̀gẹ́.

0: ọba.
1: Bá a bá ń sọ̀rọ̀ nípa àwọn ọba.
0: Ọba.
2: Ọ̀rọ̀ arójú.
0: Àmì àṣẹ.
1: Tó kópa nínú ìkọsílẹ̀ àti ìtàn Yorùbá tá a bá ti ka ìlú Ọ̀wọ̀ kò tí ì pé.

ọkàn tí àyìn lálé lẹ́yìn tẹ́ ń gbọ́ yìí. Bàbá wa kébé ń Kwara. Ìgbà náà rè bí àná yìí. Agbára kan lèèyàn ní téèyàn lè fi máa bẹ Ọlọ́run olójú àdúrà téèyàn lè ṣe. Nínú àdúrà téèyàn lè ṣe ni pé Ọlọ́run jẹ́ mi ìmí ogun jẹ́ ń rálàáfíà fi lùgbà. Àdúrà ò ṣeé ṣe pé ti máa ń dàgbà Ọlọ́run jẹ́ ń dògbó pé èèyàn fẹ́ darúgbó kéèyàn kàn máa dàgbà lọ. Béèyàn bá ti ń gbàdúrà pé kó wọn dàgbà yóò máa rẹ ara rẹ ní ara gbogbo àwọn agbára tó ní tẹ́lẹ̀ yóò máa dínkù gbogbo àwọn tó lè ṣe kò ní lè ṣe mọ́.

bọ́ tí ń wọnú kò mọ́ òkun ọ̀rọ̀ ọtọ̀ sáyìn lọ. Gbogbo agbára tá a ní nígbà ìwé ẹ̀ tá a lè gòkè tá a lè sọ.

0: gbogbo ẹ o dẹ kú pátápátá pátápátá.
1: Iṣẹ́ gbogbo ènìyàn ló fẹ́ ọdẹ.
0: Sọ́mọ̀rọ̀ dádínáwó àsìfà làṣáfì lìínà. Ìyẹn ni pé tí àlọ́ bá lọ àbọ̀ ń bọ̀. Bí àlọ́ bá lọ àbọ̀ ń bọ̀. Ìtumọ̀ gbólò ìyẹn ni wípé òdòdó yọ tanná yọ padà rẹ̀ náà ni. Ọ̀dà kọ́lọ̀ ń fún àwa náà lẹ́mìí àtàlàáfíà gbogbo àwa tá a jọ jẹ́ mate báyìí. Gbogbo àwa tá a jọ wà ní late 40 early 50.
1: Ọ̀rẹ́ díẹ̀ ọ̀tá díẹ̀. Òun ló jẹ́ kẹ́rù.
0: Ẹja ro 30 years máa yé wa tọ́lọ̀ ń bá fún wa láǹfààní ẹ̀ ní o tá a sì ń bí ọlọ́run kó fún wa.
1: Ayàn ló lè ka ìjà o, àìlápọ̀ ni sì máa f'oyó.
0: Ntí ó yà wà lẹ́nu ni wípé ọ̀pọ̀lọpọ̀ wa àbọ̀ ó ti bọ̀ o.

0: agbára wa bó ṣe rí yìí kò lè rí bíi ti tẹ́lẹ̀ mọ́. A lè máa lọ kébékébé ká máa bọ̀ kàbàkàbà bíi ti tẹ́lẹ̀ mọ́. Àwọn nǹkan kan wà tó jẹ́ pé wọn ó ti máa ṣe fún wa tí ó jẹ́ pé fúnra wa la máa ṣe mọ́.
1: Ojúbẹ kan sáré kọjá lọ o. Ẹ wá jogún bí lọ́pọ̀ o. Ẹ wá jogún bí lọ́pọ̀ o.
0: Àwọn ọ̀rọ̀ kan bẹ tí wọ́n ti máa ní ẹ mọ́ jẹ́ bàbá gbọ́ o, ẹ mọ́ jẹ́ wọ́n gbọ́, wọ́n ti dàgbà. Ngbà bá dé lámọ̀ fún wọn ní làbárí ẹ̀. Ẹ mọ́ jẹ́ wọ́n gbọ́
1: o.
0: Yóò ti máa rìjẹ́ẹ̀tì èèyàn díẹ̀ díẹ̀. Wọ́n ti máa pírátíìsì lójú èèyàn wípé wọ́n ń bẹ láyé ni ẹja máa ṣe nǹkan tó jẹ́ wípé ńgbà wọn ò bá sí ńbẹ̀ mọ́ náà ẹja máa ṣe lójú ayé wọn tá tó lè máa ṣe lẹ́yìn ayé wọn náà. Kìí ṣe gbogbo nǹkan ni wọ́n máa gbọ́. Gbogbo àwọn oúnjẹ tí ń dùn lẹ́nu wa yìí kò ní lè dùn bíi tìgbà náà mọ́. Gbogbo àwọn iṣẹ́ tá à ń ṣe tá a fi ń rí ọ̀nà jẹ ìmú tá a fi ń ná tá a fi ń lò agbára wa ò ní lè ka bíi ti tẹ́lẹ̀ mọ́. Ẹ pàdé mi lórí TikTok Peace Ambassador kẹ́ ẹ bá mi ṣí a ẹ̀.
1: Fújì rọ́pọ̀ kọ́ fojú ojó fújì rọ́pọ̀ kọ́.

0: ẹ já pèsè fún ọ̀la láti òní wa. Bó la ṣe lu ọ̀la tí ó da, òun ló yẹ kó jẹ́ question ìbéèrè tí ó mọ wá sórí ẹ̀mí wa. Àwọn tí ò tí ì di grandpa lónìí, ńgbà bá rí bí ọdún márùn-ún, ọdún mẹ́wàá sí, wọ́n ti ń di grandpa. Àwọn àṣẹ́sí kan ń bẹ tá pàtì torí kí ọ̀la wa kó le dùn.
1: Tó bá bá ní jọ táwọn bá lè débẹ̀.
0: Béèyàn bá ti ń wọ bíi 40 sókè, ó ti yẹ kó máa yí àwọn ìwà kan padà kí ọjọ́ iwájú rẹ̀ kó lè da ju bí ti ń lò bọ̀ tẹ́lẹ̀ lọ.

mọ̀ wípé àwọn ìwà kan ń bẹ tó jẹ́ pé èèyàn ń wù nígbà tí èèyàn ń bẹ léwe bíi kéèyàn mọ bínú àbíjù nígbà tí èèyàn ò tí ì mọ bílé ayé ṣe rí nìyẹn èèyàn ó bínú àwọn gbogbo èèyàn ni wọ́n mọ bẹ́ pé mọ́ ṣe bẹ́ẹ̀ ó ti tó ẹ foríjìn ẹ jẹ́ ká pa irú ìwà bẹ́ẹ̀ tì bí èèyàn bá ti dàgbà kì í ṣe gbogbo ìwọ̀sí lèèyàn máa ń kọ̀. Èèyàn bá ń kọ gbogbo ìwọ̀ sí irú ẹni bẹ́ẹ̀ àwọn nǹkan kan bẹ tí ò ní máa bọ́ sí fún. Bẹ́ẹ̀ èèyàn bá ń kọ gbogbo ìwọ̀ sí àwọn oore kan bẹ tí ò ní máa tẹ èèyàn lọ́wọ́.

ìyàwó ilé bá ń kọ̀wọ̀ sí kò lè pẹ́ ńlé ọkọ. Bí baálé ilé bá ń kọ̀wọ̀ sí lákọ̀jù kò lè ní ìyàwó lọ́ọ̀dẹ̀. Irú wọn ò lè níyàwó lọ́ọ̀dẹ̀ torí pé ẹ ń bá kọ gbogbo òwò sí wàhálà ni. Ilé ayé ìgbà kan mára kọ̀ọ̀kan òun náà nílé ayé. Bàbá bá ń kọ̀wọ̀ sí ìlú a máa tún márùn-ún.

0: was he? I'm a two or really day. Ẹyin gan ọ̀rá ààrẹ wa lẹ́nujọ́ mẹ́ta ẹ̀rí Bọ́lá Ahmed Tinubu. Ìwọ̀sí táwọn èèyàn fi ń lọ̀ wọ́n ń pè ìyàwó wọn níyà alákàrà. Gbogbo orí social media ló kún bìtìbìtì tí wọ́n sọ pé ìyà alákàrà ìyà alákàrà. Ọmọ tí ò gbọ́dọ̀ fọwọ́ kan bàtà ẹsẹ̀ wọn gan ó ń pè ìyàwó wọn níyà alákàrà. Bọ́ba jẹ́ wípé ààrẹ orílẹ̀-èdè wa ń wò wípé what is that nonsense? Ẹ̀sìn lè mọ́ pé ìyàwó mi níyà ìyá alákàrà tó náà fẹ́ kọ̀wọ̀ sí ọ̀hún. Nǹkan ọ̀bá bàjẹ́ lẹ́nu ọjọ́ mẹ́ta ìṣùgbọ́n wọ́n fi soso wọ́n fi para ni. Nígbà àwọn gan fẹ́ address àwọn èèyàn wọ́n ní hello ladies and gentlemen. Ẹ̀bà ẹ̀bà ẹ̀bà tẹ́mọ́lẹ̀. Nígbà àwọn náà ga tí wọ́n fẹ́ address public tí wọ́n kí ladies and gentlemen.
1: Tàmàdù ló dá bùtì sílẹ̀.
0: Wọ́n kí àwọn senator ńgbà wọn kí yàn next ìyá alákàrà wọn kí. Sẹ́ra rẹ̀ wà gan-an. Ó ga o. Ńgbà wọn kí àwọn èèyàn next ìyá alákàrà wọn kí ìyàwó my able wife ìyá alákàrà.
2: Ọlọ́mọdé
0: gbé
2: ṣàgàn.
0: Ẹ bà.
2: Ohun ojú rí make me strong.
0: Ṣé mọ̀pọ́ ní Sátidé Lákùrẹ́?

Ìwọ náà gbọ́ṣẹ́ wò. Ó rí pó jọra wọn ni, ṣùgbọ́n yàtọ̀ síra wọn. Àdàbà 88.9 FM ni wọ́n ń pe rédíò eléyìí. Bọ́ọ̀dẹ̀ ṣe ń pàdé mi lórí ètò, lórí TikTok. Ìwọ náà máa ṣe àyà ògo rí ọ̀tàn.

0: ஒரு யோத்தம் பீத்தி தெல்ல யோத்தம் கியூத்தி தெல்ல எல்லோ ọlá àríọ́ máa pọ̀ sí pẹ̀lú ògo
1: ọlọ́run.
0: ẹyẹ kọ ìwọ̀sí ní ìkọkúkọ lóòótọ́ ni wípé ìjọmọ nìyàn ọmọ kọ ìwọ̀sí lára èèyàn. ṣùgbọ́n kì í ṣe gbogbo ìwọ̀sí lèèyàn kọ. bóbìnrin bá ń kọ gbogbo ìwọ̀sí a máa sọ adé orí ẹ̀ dànù bẹ́ẹ̀ ni bó bá ń kọ gbogbo ìwọ̀sí fọ́kọ ẹ nínú ilé ọkọ ẹ gbogbo tí ìyá ọkọ ṣe fún ẹ òun náà ló fẹ́ máa ríro. gbogbo táàbùrù ọkọ ṣe fún ẹ gbogbo ẹ ló fẹ́ máa ríro. béèyàn bá wà lẹ́nu iṣẹ́ ìjọba tó ní pé gbogbo ìwọ̀sí lọ fẹ́ máa kọ o ò lè rágbèga lẹ́nu iṣẹ́ ìjọba.
1: ohun
0: tí mò ń wí ni pé obìnrin tí ń bẹ́ ń lé ọkọ tí ń kọ gbogbo ìwọ̀sí

0: ẹja tún ọjọ́ ọ̀la wa ṣe lẹ̀ ká ní sùúrù pẹ̀lú àwọn ìwà àdání wa ìwà tọ́lọ́run dá mọ́ wa ká máa rántí pé bí òní ti rí ọ̀la ò tiẹ̀ lè rí bẹ́ẹ̀ ni àlàáfíà tá a fi ń lo òní ọjọ́ orí tá a fi ń lo òní yóò tún yàtọ̀ fún tọ́la ẹ̀dá kan lè máa bẹ láyé kọ́ mọ́ ṣàìsàn ṣùgbọ́n nígbà tí bá ń dàgbà gbogbo àwọn ẹ̀yà tí ń bẹ lára rẹ̀ yóò mọ rẹ̀ wọ́n gbogbo ẹ̀ ó mọ wálẹ̀ bó ṣe lè sáré tẹ́lẹ̀ kò lè sáré bẹ́ẹ̀ mọ́ ìpele kan sí ìpele kan ayé máa ń fúnni lórúkọ tuntun ńgbà kan náà ń pè ní ọ̀hún wọ́n mọ̀ pé ní you this boy ìwọ ọmọ yìí ó yá wá ńgbọ̀ ọba tún yá wọ́n tún máa sọ wípé ọyá wọ́n tún pa orúkọ ẹ̀dà.
1: tani ọmọ kore fuji music.
0: wọ́n pa orúkọ ọ̀rẹ́dà sọ́mọ̀ pé wọ́n ọmọ yìí ni wọ́n ń pè ọ́ tẹ́lẹ̀.
1: agbájé barista.
0: wọ́n tún mọ àwọn kó tún mọ pè ọ́ bọ̀dà bọ̀dà ó yá wá pẹ̀lú respect.
1: ìráyìnde agbájé barista.
0: ńgbọ̀ báyá wọ́n máa pè ọ́ bàbá àbúrò ó yá wá.
1: sáyìn làmì ké fẹ́ kù wàrà.
0: ọ̀ndágbére fáyé díẹ̀ díẹ̀ nù wọ́n máa ti ń pè ọ́ bàbá àbúrò. ńgbà ọba yá yóò tún dàgbà ju pé kí wọ́n tiẹ̀ máa forúkọ ọmọ rẹ pé ọ lọ ẹnu ó tún ti máa ti àwọn èèyàn láti máa forúkọ ọmọ rẹ pé ọ.
1: orin wa sí láyìnde ọmọ.
0: ọwọ́ rẹ tó ju ọlọ àti tí ò ju ọlọ wọn mọ pé ọ dádì dádì ẹ kú ijọ́ mẹ́ta o. bọ́ ọba ti ń gbàkúnlé àwọn tó dàgbà ayé ń ti ọ lọ jáde díẹ̀ díẹ̀ nu. ẹgẹ́ tún ọ̀la wa ṣe láti òní ẹ mọ̀jà máa bínú ìbíkúbi.
1: ilé bàtà ń dùn.
0: ẹgẹ́ tún lè wa ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí ni wọ́n ba ìdílé wọn jẹ́. ọ̀dà kíni serious matter tọ̀sán.
1: wẹ́lẹ̀ pé tó ń dùn.
0: serious matter tọ̀sán 08162519919. nọ́mbà tẹ́ pè wá sí nìyẹn 08162519919.
1: àdàmú sákàrà ń sọ tí ẹ lọ́dọ̀.
0: serious matter tọ̀sán ò ní wípé ẹ rí pé tẹ bá ní káwọn èèyàn máa sọ aburú tí ń bẹ nínú nàìjíríà àṣìṣe àwọn olórí wa wọn sọ ní ìsìn ìtílẹ̀ òkun a lè mọ rìkọ́là lónìí tí ó pọ̀ bẹ́ẹ̀ ni.
1: jùmọ̀ akẹ́bàrú sáàtì.
0: ṣùgbọ́n lónìí kí lórí tó dáa tó wà náà nàìjíríà tí ẹ tiẹ̀ mọ̀ bá ṣe máa ń sọ gbogbo ohun tí ọ̀dánù nàìjíríà this nigeria is very something nàìjíríà ìṣekiní kan èmi ò ní bá wọn sọ sọkúsọ. kí ni wọ́n tiẹ̀ rí tọ́ da tọ́ wà nù nàìjíríà tó fi appreciate pé ọlọ́run ṣeun inú nàìjíríà ni wọ́n dá mi sí.
1: ibo payé ìwà ni mo.
0: ṣe eré mi ẹjẹ́ mi ọ̀kọ́kọ́ sọ tèmi ẹjẹ́ ọ̀kọ́kọ́ sọ tèmi kíní kan tí mo appreciate nínú nàìjíríà ni wípé wẹ́dà wa kọ̀ láfiwé.
1: ní king of music tó ń sọ.
2: tálẹ̀ tálẹ̀ fiwé ọlọ́ṣọ́lá fiwé tó sẹ́ tálẹ̀ fiwé.
0: ṣe ẹ rí wẹ́dà wa tá à ń lò yìí ẹ wo gbogbo àgbáyé pátá pátá pàtàpátá kọ̀ láfiwé o.
2: tó sẹ́ tálẹ̀ fiwé.
0: lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ ní orílẹ̀-èdè germany. ó ní wọ́n sọ wípé òòrùn ràn láràn jù wọ́n ní hot temperature débi wípé tí wọ́n bá gbé epo tí wọ́n gbé sínú air fryer sínú fry pan tí wọ́n wá gbé síta epo yẹn ó sì gbóná débi wípé wọ́n lè fi dín ẹyin. àwọn ìjọba wọn wọ́n wá pọnmi sínú ọkọ̀ wọ́n wá ń fọ́n sí àwọn èèyàn lára káàkiri ń gbòòrò. ní orílẹ̀-èdè nàìjíríà ní àyín gbogbo àwọn nǹkan wa ní máa ń wà normal. mo ti lọ sí àwọn orílẹ̀-èdè káàkiri láwọn àsìkò míì bí n bá lo àwọn orílẹ̀-èdè kan nù kó tutù ò mú jù kó tiẹ̀ mọ́ bá yàn lára kéèyàn mọ́ lè jáde síta gan inú ilé la wà àní lè jáde. mo lọ sí àwọn orílẹ̀-èdè míì tó jẹ́ wípé ó gbóná ni bí nǹkan míì lálálálálálá. nígbà tí n bá fi lu ọ̀sẹ̀ méjì ní àwọn orílẹ̀-èdè yìí ó ti sú mi. mo appreciate pé weather orílẹ̀-èdè nàìjíríà is one of the best in the world. ẹ̀yẹ wo tó òjò bá ti ń rọ̀ jù lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ tó òjò ń rọ̀ awon omo orile de Nigeria tun tin so pe ah Olorun eleyi po e ri po tun ti slow down bayi o tun ti slow down
1: orin number 1
0: oro wa ta ba nso bayi inu eti Olorun ni tin dun Olorun de fun wa ni response lese kese bo oru ba moju awon eyan mo wi pe ah oru ipo Olorun oru ipo nbo ba ya e tun wa ri wi pe oru yen gan yo tun ma lo le otutu o tun ma mu ojo selule kabiyesi Olorun Olorun to gbe Nigeria ka ibi to ni apere to da adupe o emi le so eleyi nipa Nigeria kini wo na le so to da nipa orile de Nigeria 08162519919 elu eka so
3: olu aye ti ban ti
0: koni baje fun yin
3: o ko jo meta o
0: e seun pupo o
3: ki yen pe ti go
0: e seun
3: o ko ti me jina ka sa fa mo ku lata ide obese seri nkan kan ti mo ko mo gba ni Nigeria pe Nigeria lolo da mi si
0: kabiyesi
3: akoko ma gba lo pe weda da ni Nigeria ni ngba mo gba lo pe weda da ni Nigeria ko si nkan ti e ma si Nigeria teni o ni so si bi to ba ti mo kan to se iyen lo be nkan ti mo to like Nigeria ni pe a mo gbogun tira wa pe ta ba fe se nkan rere ka ti goke ti mo feel like Nigeria kan ni e
0: e wa o
3: a ma gbogun tira wa a le debi ta lo to ma gbogun ti o ti to ba debi to lo tan a mo Nigeria na to wa ma pada rere ti e pada mo won akoko gbogun ti o lala kokko to ma ti pe nkan rere to fe se ti mo feel like Nigeria niye
0: won ma royan lagbara latari ki won gbogun ti yan
3: won royan lagbara iko to ba dojo waju yi won a fi ritan rere so ni Nigeria ti mo feel like Nigeria niye oruko temi ni Nigeria kasafa mu ki latari bi opese e gba ti ban ti ko mo lo F1 MM
0: e se pupo awon alofa pasuma niye awon ti oga nla awon oga nla niye nje mo pe mi na ti di camp hello e ka san o kilo ko yin bo le tin pe wa o
3: e mo pe to alara ire lati do re ni o
0: e se pupo
3: ya ne bi to ti e mu wa loni nto je ke mi feran orilede lopolopo o je orilede ti sa fun wara ti fun oye tolorun le ni fe wa ṣùgbọ́n àwa jìnà sọ́lọ̀ ṣùgbọ́n ọlọ́run ní ìfẹ́ wa.
0: ọlọ́run ní ìfẹ́ wa
3: bẹ́ẹ̀ ni. so tabanikade tún wo àwọn resources wa tá a ní náà ó ṣàfihàn ṣe wọ́n ṣe ló dàbí ẹ̀yà israeli. so nínú bíbélì sọ ọlọ́run ní ìfẹ́ wa ọlọ́run ní ìfẹ́ wa ṣùgbọ́n àwa la jìnà sọ́lọ̀run.
0: ọlọ́run ní ìfẹ́ wa a jìnà sọ́lọ̀run
3: àwa jìnà sọ́lọ̀run bẹ́ẹ̀ ni.
0: ẹ ṣeun púpọ̀.

0: 081625199 lẹ́ẹ̀ fi láǹfààní láti pè wá. Hello.
1: Hello.
0: Ẹ káàsán.
1: Ẹ káàsán sà.
0: Kí ló kọ yín gbọdọ̀ ti ń pè wá o?
1: Ẹ̀sán ẹlẹ́rọ ló ń sọ̀rọ̀ láti ìrùn àkókò.
0: Ẹ̀sán ẹlẹ́rọ láti ìrùn àkókò.
1: Bẹ́ẹ̀ ni, ẹ kú ètò sà.
0: Ẹ ṣeun púpọ̀ ẹ̀ bàbá mi.
1: Nǹkan tí mo fi láìkè orílẹ̀-èdè Nàìjíríà yìí ó pọ̀, mo máa sọ díẹ̀ lára ẹ̀.
0: Ẹja gbọ́.
1: Irúgbìn ní orílẹ̀-èdè Nàìjíríà, kò sí àwọn irúgbìn tá a fi sílẹ̀ tí ò ní wù tí ò dẹ̀ ní méso tó da jáde. Ìyẹn ẹ̀kan. Gẹ́gẹ́ bí ẹ ti wá ṣe àlàyé náà nípa ti wẹ́dà. Ẹ rí orílẹ̀-èdè míì wà tó jẹ́ pé wọ́n lè wọ aṣọ bí mẹ́ta sórí ara nígbà kan ṣoṣo. Nítorí orílẹ̀-èdè Nàìjíríà ò rí bẹ́ẹ̀. Nípa àwọn resources tọ́lọ́run fún Nàìjíríà ó pọ̀ lọ́pọ̀lọpọ̀ tó fẹ́ jẹ́ pé kò yẹ kí ọmọ Nàìjíríà kọ̀ọ̀kan ká lè tòṣì tó yẹ ká máa jẹ ká máa mú. Ṣùgbọ́n ìwà wa lórílẹ̀-èdè Nàìjíríà kò dáa. Ṣùgbọ́n a fẹ́ mọ̀ pé Ọlọ́run nífẹ̀ẹ́ Nàìjíríà so ìfẹ́ Ọlọ́run náà kò ní fi wá sílẹ̀. Ẹ ṣe ìwẹ́ kú ètò.
0: Ami, ami, ami.
2: Ó yá

0: The Blue Sky Mall. Ilé ìtajà ńlá nílùú Àkúrẹ́. 24/7. Láàárọ̀ lọ́sàn-án àti lálẹ́. Wọ́n fi ṣílé ìtajà yìí o. Supermarket tó fẹ̀ wà mbẹ̀.
1: Fún gbogbo èrò nílé, èyí tẹ nílò fẹ́ bí yín àti èyí tẹ nílò fún ara yín. Ilé oúnjẹ ìgbàlódé ìtú wà mbẹ̀. Fún oúnjẹ ilẹ̀ díẹ̀ tuntun kì òkun. Ìbá jẹ́ ní takeaway. Blue Sky Mall á pákéjì ẹ̀.
0: Wọ́n tún ní ààyè fún smartphones lóríṣiríṣi. Fún gbogbo ẹ̀yin tẹ dárú ẹ̀ mọ̀. Smoothies, ohun tẹnu oúnjẹ àtàwọn ohun tẹnu mu gbogbo.
1: Bí ìtẹ̀ fẹ́ra lẹ yẹyọ, àbẹ̀yàn lára tún tà.
0: Bàbá ń bari ìwádìí ti bàbá ńlá búrẹ́dì Blue Sky Mall tó gàgàrà tó gbogbooro. Tọ́mọ ọdún mẹ́wàá ò lè dágbé. Àjẹgbádùn ni fún gbogbo ẹbí. Number 49B, ìsìnkàn roundabout nílùú Àkúrẹ́ la gbé kalẹ̀ sí. Telephone 0704025-5164.
1: Fún gbogbo ìgbà 24/7, lẹ́yìn máa bá òrò ṣiṣẹ́ wọn ní sẹ́pẹ́.
2: Blue Sky.
0: Ti ara rẹ lọ́rùn kó o bèrè ohun tó bá fẹ́.
3: Ẹ ṣeun púpọ̀. Nípa ti Blue Sky Mall, ẹ jẹ́ kí n ṣe báyìí. Ilé iṣẹ́ kan bẹ tí màá pe nọ́mbà ẹ̀ fún yín, gbogbo ẹ̀yìn tẹ bá ní driver's license. Kẹ kàn sí ilé iṣẹ́ ọ̀hún. 080-32-15-16-17. Tẹ ní driver's license ni o. 080-32-15-16-17. Discount work, una lè fẹ́ lọ ṣe mbẹ̀. 080-32-15-16-17. Nípa ti Blue Sky Mall, ìwọ tó bá mọ̀ wípé o ní OND, NCE, tàbí tó bá ní BSC, tàbí HND, o náà ni kẹ́ lọ sí Blue Sky Mall, o lè pe 080-32-15-16-17 náà fún yẹn. Ṣùgbọ́n gbogbo ẹ̀yin tó bá jẹ́ pé tẹ fẹ́ ṣiṣẹ́ gẹ́gẹ́ bí mo ti wí, ìyẹn ní Blue Sky Mall, ẹjẹ́ iṣẹ́ báyìí ná, tó mọ̀ pé o fẹ́ ṣiṣẹ́ Blue Sky Mall. Ẹ lè pe nọ́mbà ilé 081-488-19263. 081-488-19263. Gbogbo ẹ̀yin tẹ bá fẹ́ ṣiṣẹ́ ní Blue Sky Mall, tẹ ní àwọn qualification tí mo wí yẹn. Tàbí tó bá jẹ́ tó lè ṣiṣẹ́ dispatcher tó lè wá ọ̀kadà, wọ́n ń pè ọ́ náà ní Blue Sky Mall. Níbẹ̀ náà la wà, mò ń bọ̀, àwa tí ó ní sùn.

0: Hello, ẹ ká sá o.
1: Hello, ẹ ká sá o.
0: Kí lorúkọ yín bọ́lẹ̀ tí ń pè wá o?
1: Apá àdìjẹ́ ládùá látẹ̀rẹ̀ ni o.
0: Ẹ ṣeun púpọ̀.
1: Ẹ lọ sọ.
0: Kí ni tẹ́ rí tọ́ da tọ́ wà náà Nàìjíríà?
1: Mo fi láàgì orí Nàìjíríà ó pọ̀. Àkọ́kọ́ wẹ́dà wa dà nínú òòrùn òmùrùnmú jù. Òjò ọ̀pọ̀ jù. Ọyẹ́ ọ̀pọ̀ jù. Oru ọ̀pọ̀ jù. Ẹlẹ́ẹ̀kejì ilẹ̀ tọ́lọ́run fa dà. Àlùmọ́ọ́nì tó dẹ̀ tún pọ̀. Ẹlẹ́ẹ̀kẹta gbogbo ọmọ Nàìjíríà ọ̀pọ̀lọ́ àìsọ̀lẹ.
0: Àìsọ̀lẹ.
1: Gbogbo ìyá ìdíyàwó ọ̀pọ̀ tó máa là. Àmọ́ tó wá ṣẹlẹ̀ ni pé níbi tọ́lọ́run tá a wí gan Nàìjíríà dẹ̀ ń ṣe lọ ọlọ́run dẹ̀ fẹ́ràn wa.
0: Ọlọ́run dẹ̀ fẹ́ràn wa.
1: Àmọ́ wa fẹ́ràn ara wa. Èyí tí nǹkan kan bá dé ní Nàìjíríà kó dàbí tẹnìkan á dàbí ètò gbogbo tá a fẹ́ ká kóra àdẹ ni kó lọ bìkan.
0: Ọ̀dà ọ̀dà ṣe ẹ rí nǹkan kan sọ tọ́ da nípa àwọn olórí wa ṣe mọ̀ pé kò sí ibi téèyàn ò lè kù sí béèyàn bá ti rí kó burú tó yóò níbi kan tó ti da kí lẹ rí tó da nípa àwọn olórí wa.
1: Àwọn olórí wa ọlọ́run ṣàánú fún ẹ̀jẹ̀ ló ń ro gbogbo wa ẹ̀jẹ̀ ló ń ro àwọn náà ó fẹ́ rò pé ẹ̀jẹ̀ tí wọ́n fi bí Nàìjíríà ẹ̀jẹ̀ ìmátara ẹni nìkan.
0: Ọ̀dà ọ̀dà ọ̀dà ntọ́ da la fẹ́ sọ ń pa wọn lónìí a fẹ́ sọ kejì ẹ ṣeun púpọ̀.
1: Gbogbo àwọn olórí wa kálukú náà ní ṣe ń pípẹ́ ẹ̀ka
0: ẹni
1: gbogbo olórí ti pọ̀ tó yẹn kálukú láàrin tí kálukú ṣe.
0: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
1: Kò sí olórí kan láàrin pé dáadáa tó ṣe rè. Àmọ́ àwọn ọmọ Nàìjíríà a kì í wo dáadáa n tí ò dáa làá máa wò. Ṣé ìṣe àwọn gbogbo ṣe dáadáa? Wọ́n ní mo kú ṣe dáadáa wọ́n ò ní ṣe dáadáa.
0: Wọ́n ní ṣe dáadáa. Mo ṣe
1: dáadáa ló ń fa àwọn olórí náà. Tábà ń yìn wọ́n pé lágbájá ṣe dáadáa àwọn olóògbà kémi náà ò ṣe dáadáa bó ti ṣe. Àmọ́ bí àtúntò ló ṣe tó ìpè là máa fi ránṣẹ́.
0: Ẹ ṣeun. 081625.

0: mọ̀ pé mo lẹ́yìn tó bá ní driver's license. Mo ní kò pé 08032151617. Ẹ lo ẹ̀ka san.
1: Ẹ máa kú ètò.
0: Ẹ ṣeun bàbá mi ojú òní tìyìn.
1: Ọlọ́run a máa fún yín sí o.
0: Àmì àmì àmì àmì.
1: Ẹ ò ní tẹnubó bí ọwọ́.
0: Àmì àmì àmì àmì.
1: Ṣé rédíò àdàgbà kò ní bàjẹ́ o?
0: Àmì àmì àmì àmì.
1: Mo gbádùn ètò yín yẹn.
0: Ẹ ṣeun púpọ̀ ẹ ṣeun púpọ̀.
1: Ọlọ́run a máa fún yín sí o.
0: Àmì àmì.
1: Ṣé o.
0: Ẹ ṣeun. Kí lẹ́rí tó dáa nínú Nàìjíríà tí Nàìjíríà fi ń wù yín pé ẹ jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà?
1: Ohun tó dáa ní Nàìjíríà pọ̀. Gẹ́gẹ́ bí bàbá yẹn ti sọ lẹ́ẹ̀kan. Ọlọ́run fi gbogbo tẹ́wa lọ́rùn ní orílẹ̀-èdè.
0: Kábíyèsí.
1: Kò sí àwárí òkun ta lè fẹsọ̀. Bí nǹkan ọ̀gbìn lánàá kò sí. Àbí ọrọ̀ ajé. Àbí wẹ́dà wa gbogbo ẹ̀ ló wà. Ọlọ́run mo fẹ́ lè sọ pé Nàìjíríà dán lọ́rùn jókòó sí.
0: Bọ́yì awalakẹ́ bàjẹ́ Elédùmarè òun la fi ń yọ ayọ̀ káyọ̀.
1: Bẹ́ẹ̀ni. Òjò tá a ń sọ pé ó pọ̀ pọ̀ yìí. Aríbi tí ò sì tí ì rọ̀ lọ́dún yìí. Orílẹ̀-èdè kan wà fún yàrá kan lọ́dún lójó mọ́ ọ̀rọ̀.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Ẹ bá wulẹ̀ wa kò sóhun tá a gbèsè tí ò dá. Mo kò sọ wá wa yìí tó wà mẹ́. Nípa ti àwọn olórí tẹ́ ń sọ. Ọ̀pọ̀lọ ní tá a bá sọ̀rọ̀ débi rù.
0: Káfó ọdẹ ṣe ń wo ojú òní ti yìn mo rò pé ẹni pé káfó yìí ò ní.
1: Òwe ni mo fà yẹ.
0: Ẹ ọ́ dáa.
1: Náà ìbéèrè tí mo fẹ́ bèrè ni pé ṣé lára àwọn láti gbàdí Nàìjíríà ti bẹ̀rẹ̀ títí ìpínlẹ̀ ń sọ àbí lára àwọn olórí.
0: Èyí tá a kan sọ ni wípé àṣàrí dáadáa náà táwọn olórí wá ṣe àwọn oore tí wọ́n ṣe fún wa àbí olórí kan lọ́sà mú fóònù tájọ́ fi ń bára wa sọ̀rọ̀ ìwá.
1: Àtẹ̀tẹ̀rún tó bàjẹ́ lákòókò tiẹ̀
0: náà. Bẹ́ẹ̀ ni náà la sọ ìpè dáadáa wọn la fẹ́ sọ lónìí.
1: A lè gba mínísítà láti Nàìjíríà ti dá kẹ́yìn mọ́. Àwọn olórí ti dá mi. Àwọn èèyàn láti gbàdí kò sí àti ẹ tó kárápà àti ẹ tó ya wèrè kò sí yàtọ̀ láàrin wọn.
0: Ọ̀dà ẹ ṣeun torí ká lè fẹ́ lómi láàyè láti pè ẹ ṣeun púpọ̀ ojú òní tí yẹn. Ẹ ṣeun. 08162519991. Kí ni dáadáa tó orí sọ nípa orílẹ̀-èdè yìí? Ẹ lo ẹ̀ka san o.
2: Ẹ lo ẹ̀ka san olóòtú.
0: Kí ló kọ yín ibolẹ́tí ń pè wá o?
2: Ó lọ wà pẹ̀lú mi ló ń sọ̀rọ̀ o bàbá ìyanu láti Ifọ̀n.
0: Ẹ káàbọ̀ sórí ètò.
2: Ẹ kú ètò.
0: Ẹ ṣeun.
2: Ọlọ́run ní Balaka yìí ń jẹ́ o.
0: Àmì kí ni dáadáa tẹ́ ẹ rí sọ nípa Nàìjíríà yìí?
2: Tábá ní ká wo Nàìjíríà, ọmọ dà ló dà sẹ́gbẹ́ o. Ẹgbẹ́ ò kí ń ṣe ilé ọmọ o. Kò sí orílẹ̀-èdè tá a lè fi wé Nàìjíríà o. Èmi ti lẹ́yìn tó jẹ́ kó lọ sí Dubai. Ó ní ṣe náà máa ń gáìdì wọn bígbà tí yẹn bá ń gáìdì ewúrẹ́ àbí adìyẹ. So àwọn náà la tó sì wọ́n lọ títí wọ́n á fi lọ wọlé lọ sùn. Kò sáàyè àti rìn káàkiri ìgboro. Náà nílùú òyìnbó tá à ń sọ bí bàbá ìta kan dédé máa rẹ́rìn-ín wàá kan máa sọ̀rọ̀ wàá máa rẹ́rìn-ín láàrin ìta gbangba.
0: Wàá ṣe fa
2: ọ̀rẹ́mi báyìí nìyí. So freedom yẹn so pọ̀. Ọ̀tẹ̀ ìṣòro tá a wá nínú pé sọ̀mọ̀ pé ilé tó bá ń tòrò àwọn ọmọ àlè bẹ̀ ni ò tí ì dàgbà.
0: Bẹ́ẹ̀ni.
2: Because àwọn àkókò kan wà ní Nàìjíríà yìí tó jẹ́ pé èèyàn jẹ lè sílẹ̀kùn sílẹ̀ gan kó sùn.
0: Bẹ́ẹ̀ni.
2: Kò sí gangan. Ọ̀tẹ̀ nígbà táwọn wọ̀nyẹn tó ti dàbí pé wọ́n ti wá dàgbà báyìí sọ̀mọ̀ gbàdí táwọn tòkè ọyá dàgbà ni wàhálà dé lókè ọyá. Ṣé o kọ́ náà kójọ kó gbà wá?
0: Àmì.
2: Ṣé o gbọ́ níbẹ̀ lè yọ bàbá?
0: Àmì ẹ ṣeun.
2: Ẹ kú ètò.
0: Ẹ ṣeun. Bá a bá ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè tó fún àwọn tó fún ọmọ ẹ̀ ní freedom. Ẹja kan sára sí àwọn ìjọba wa o. Ṣé ẹ rí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yìí? A ní freedom tó pọ̀ gan o, tó pọ̀ gan wà láì. Àwọn olórí wa sì ń gbìyànjú o. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà a rí ìgbìyànjú wọn látàrí wípé ẹlòmíì ò jáde lọ kúrò lórílẹ̀-èdè Nàìjíríà.

mọ̀ pé $8,000 8,000 ni o $8,000 ló ń san lórí owó ilé yẹn lóṣù. Yóò tún wá san tax lọ́dọọdún. Tax tó ń san lọ́dún lórí ilé yẹn is $5,000. Ẹ wá sí gbogbo ẹ̀ kẹ́ wo ń tọ́jẹ́. Dákun bá ń tẹ calculator. $5,000 lọ́dọọdún kéèyàn máa san lórí ilé kan. Ilé tó jẹ́ pé ìwọ ló ní o. Kì í ṣe wípé rent ilé ọ̀hún o, ó yàtọ̀ fún owó pọ́ọ́ra létọ̀ ń san lóṣooṣù.

ṣe mọ̀ wípé lórí ilé tó ti rà ó ti ra lẹ́yìí yóò tún wá san 7 million lọ́dún fún tax ìyẹn gẹ́gẹ́ bí owó Nàìjíríà $5,000 ni ó san lọ́dún fún tax. Bó bá ṣe wípé gbogbo àwọn tax yìí ni wọ́n gbélé wa lórí tí wọn ò já ní freedom. Ó ṣeé ṣe ká wà discourage láti máa ní àwọn property kan tá à ń ní àwọn àṣeyọrí kan tá à ń ṣe ó ṣeé ṣe ká wà discourage láti máa ṣe àwọn nǹkan wọ̀nyí. Ṣé ẹ mọ̀ pé kákàtàdé páàkì sí ẹ̀gbẹ́ títì bá ṣe máa ń páàkì nílẹ̀ wa ní àyè. Bọ̀bá páàkì bẹ́ẹ̀ ló òyìnbó ńgbà tó ọba ìdé wọ́n ti kakuléètì yí àwà tó fi páàkì wọ́n kàn fọ́n bíìlì ni. Ilé ayé sòro gbé lọ́hùn ju àyè ibi tá a wà ní àyè lọ. Ẹja dúpẹ́ síbi tọ́lọ̀ ń dá wa sí. Ẹ má jà wá ayé bí ò ṣe yẹ. Mo fẹ́ máa lọ lórí ètò tòní. Nọ́mbà mi ni 08035086685. Mo dúpẹ́ lọ́wọ́ Adéwálé Abdulrahman. Atọ́kùn ètò àwárí ọ̀tún. Àjọ ń bẹ nílé agbára látẹ̀ẹ̀kan ojú òní tí ọ ò ní rí gbé sọnù bí ò ṣe bí ọmọ. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ń gbọ́ mi níjọ́ mẹ́jọ látùn máa láǹfààní láti pàdé Peace Ambassador Jagaban of Entertainment Aremu Musa Adebiyi ló ń kí yín pé ó dijọ́ mẹ́jọ.

0: ẹ̀ṣẹ̀ tó sẹ́, tó ki, ó fẹ̀nfẹ̀, ó kẹ̀ǹkẹ̀, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí lùdùndùn létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.
1: On your trap, set.
2: Wọ́n sáré ìje yìí lọ, Àdàbà sì múra lọ́wọ́. Eré ìje yìí kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM. O ti gba ko kini. O si waju awon egbe ni tele leyin.
3: This is Àdàbà FM. Stay riveted.
4: Achievers University calling.

0: bẹ́ẹ̀ náà ló ń ṣàkóbá fún àgọ́ ara wa ẹlòmíì iṣẹ́ ìjoko ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ìdúró ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì wàhálà lọ́sàn-án wàhálà lóru ni bẹ́lòmíì bá wá wọnú ilé yóò máa rí i pé gbogbo bàrá àdínlọ́bẹ̀ sí máa ro òun kò ní lè sojúṣe rẹ̀ tó yẹ kó ṣe nínú ilé mọ́ tàbí kó kẹ̀ máa gbó pé gbogbo ara ní wóhun bẹ́lòmíì bá lọ ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí ọgbọ̀n ṣẹ́jú ogún ṣẹ́jú kò ní lè rí gbọ̀nsẹ̀ ṣe tó bá tún gbìyànjú ṣẹ́ṣẹ́ gbọ̀nsẹ̀ yẹn báyìí kólíó bíi tewúrẹ́ báyìí ni wọ́n máa ṣe ẹsẹ̀ àwọn àwọn bàbá wa ẹlòmíì iṣẹ́ àgbẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ọdẹ ni ẹlòmíì ó ṣe wàhálà látàárọ̀ títí di alẹ́ wọ́n tún fi ẹsẹ̀ rìn lóko wọ́n fi ẹsẹ̀ rìn padà wàhálẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sì tún máa ta kẹ́bẹ́ ọgbọ́n ewé àtẹ̀gbò yìí náà ni wọ́n ń dá ẹlòmíì ọfà ara ni tiẹ̀ yóò kàn máa rí i pé gbogbo inú ara bẹ̀rẹ̀ sí máa ta òun ni ẹlòmíì tó bá ní eléyìí ní yọ̀ òun lẹ́nu lénìí ẹlòmíì a ní eléyìí ló tún yọ̀ òun lẹ́nu lọ́la ẹlòmíì ò tiẹ̀ lè sọ bí tí ń ṣe òun iná mo fi ní ẹjẹ́ ká wá jàǹfààní ewé àtẹ̀gbò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyè mẹ́kùn grammar school ní ìlú àkúrẹ́ bóyá òwò fẹ́ béèrè ọ̀nẹ̀ àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi sápẹ̀ mi sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 64 60 64 19 ẹlòmíì àti ẹ̀ máa sọ pé òun ò ní gbàgbọ́ nínú ewé àtẹ̀gbò mọ́ bẹ́ẹ̀ kọ́ ìbáyàwó ò tí ì báyìí tó jẹ́ òdodo pàdé ni nígbà tí wọn náà bá yọjú sọ́dọ̀ mi kọ́ wá jàǹfààní egbòogi mọ́wọ́ kúrò ó mọ̀ wípé bí ewé àtẹ̀gbò ti wà láyé àtijọ́ bẹ́ẹ̀ náà ló wà lásìkò yìí lóòótọ́ ewé àtẹ̀gbò ọ̀nà wọn ti jìn kò sí nítòsí mọ́ ṣùgbọ́n àwọn ọdẹ kò síbi tá a lè lágbọ́dẹ́ kò síbi tá a lè wá egbòdé láàrin ewé tútù a sì rí egbò tútù tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin nígbà tí wọlé bá wá sí ọ̀dọ̀ mi ká wá jàǹfààní ewé àtẹ̀gbò mo ti kó egbòogi tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kọ wá láti ìlú sẹ́yìn orò ẹ̀yin náà mọ̀ pé mo máa sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi àwọn ọdẹ sì ní a lè rìnrìn 40 ìṣẹ́jú a lè rìn 60 ìṣẹ́jú a lè rìn látàárọ̀ títí dalẹ́ tá a sì ní ìṣòro kankan nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ la ní ìṣòro kankan nínú egungun ara wa ṣé bí àǹfààní ewé àtẹ̀gbò yìí náà làwa náà jẹ nítorí ẹ̀ mo fi ní kẹ́yìn náà wá jẹ àǹfààní ewé àtẹ̀gbò mo ti kó egbòogi tó wúlò fún wa láti ìlú sẹ́yìn orò pàápàá egbòogi mọ́wọ́ kúrò mo ti kó wa ìwọ́n tó náà bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo ohun tó ti nẹ́gbàrá tó ti nẹ́gbọ̀rọ̀ tó ti rò bí báyá ò lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọ́n náà bá wá ó jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo ohun tó ń rò bí kò lè látúnṣe yẹn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa bọ̀ wá níléeṣẹ́ bàbá òkè ògùn nọmba 4 dúdú yẹmi lane opposite oyè mẹ́kùn grammar school nílùú àkúrẹ́ ń bẹ̀ la wà a ní fara nira wa báyọ̀ fẹ́ béèrè ọ̀nẹ̀ tàbí onímọ̀ràn kan tó fẹ́ béèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 64 60 64 19 07 60 64 60 64 19 bẹ́ẹ̀ lẹ́lòmíì yóò máa rí i pé bóyá bóun bá ti ń ṣe ẹ̀yọ́ ìnira lòun fi ń ṣe ẹ̀yọ́ ẹlòmíì a máa ta ẹlòmíì a máa ró lágbára ọlọ́run ìwọ náà wà nínú àwọn tí wọ́n máa gbégbá ọpẹ́ nọmba 4 dúdú yẹmi lane opposite oyè mẹ́kùn grammar school nílùú àkúrẹ́ tó o bá fẹ́ béèrè ọ̀nẹ̀ tàbí onímọ̀ràn tó o fẹ́ béèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 64 60 64 19 07 60 64 60 64 19 àlàáfíà ara wa ò ní di fi àfíà ó dìgbà.
1: A ò máa ti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wòó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣanra iná ọ̀nà ni. Bí o bá jí gbogbo ara máa ro mí tí iṣanra yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa ro mí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà ìrorun sùn déédéé. Wòó ọ̀rẹ́ mo ti gbìyànjú.

0: kọ́nà báyọ̀ jẹ́
1: ayé ọ̀hún tiẹ̀ wá sún mi.
0: Agbóhin ìṣirò sì ń jẹ lọ́bẹ̀.
1: Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni?
0: Ògúlùgbù ọdẹ tó ń fi wí àtẹ̀gò sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460649 0706460419 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣèwòsàn.

0: ẹ kú dédé wòye ẹyẹ ẹ wá kí n pé ẹ káàbọ̀ sórí ètò kóòtù mẹ́kúnnù tòní nínú ibi tí a ti máa ń yanjú èdè àìdè láàrin àwọn tí ó bá ní àwọ̀ láàrin ibi tí a ti fẹ́ kí àlàáfíà kí ó jọba láàrin ìlú kí ó má sí wàhálà láàrin wa. Ètò kóòtù mẹ́kúnnù iléeṣẹ́ rédíò àdàbà ni ẹ ti ń gbọ́ ètò náà Adéyẹmí làwà lórí orúkọ tèmi. Ẹ tí ẹ bá gbàgbé ní ọjọ́ mbẹ́ ní ìjẹjọ́ a sọ̀rọ̀ nípa ọ̀gbẹ́ni Dennis Adébọ̀wálé ọ̀gbẹ́ni Adébọ̀wálé láti Àkúrẹ́ tí wọ́n fẹjọ́ Dennis láti ilẹ̀ Ojúje sùn lórí ọ̀rọ̀ visa àbí no visa. A pe Dennis ní àtìlẹ̀ Olújẹ lẹ́ni bí wọ́n ṣe fẹ́ máa sanwó yẹn kí wọ́n ṣàlàyé fún wa ní orí ètò lónìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ni wọ́n ń pè sórí ètò yìí tí wọ́n fẹ́ sùn nígbà tí wọ́n bá dé fẹjọ́ sùn tá a bá ní kí wọ́n sẹ́ndì nọ́mbà ẹni tí wọ́n fẹjọ́ ẹ̀ sùn tí wọ́n ní sẹ́ndì ẹ̀ gbogbo ẹni yòówù tí ó bá fẹjọ́ ẹnìkankan sùn lórí ètò yìí pẹ̀lú ògo ọlọ́run tí kò bá ti sẹ́ndì nọ́mbà ẹni yẹn débi tá a ti bá sọ̀rọ̀ àní máa gbé ọ̀rọ̀ wọn jáde láti ẹni lọ ṣùgbọ́n ẹni tó bá fi ẹjọ́ èèyàn kan sùn ó lẹ́tọ̀ọ́ ká gbọ́ tẹnu ẹni tí wọ́n fẹjọ́ ẹ̀ sùn nítorí kíni a lè gbẹ́jọ́ ẹnìkan dá lórí ètò yìí torí òṣìkà ni máa ń ṣe bẹ́ẹ̀ tí ẹnìkan bá fẹjọ́ ẹnìkan sùn ó yẹ kí ó fún ènìyàn náà láǹfààní láti lè fèsì nípa ẹ̀sùn tó fi kàn án kí ẹ jẹ́ kí a fi hàn sọ́kàn tí ẹni yòówù nínú wa tí a bá ti fi ẹjọ́ sùn lórí ètò ẹ jẹ́ ká gbìyànjú láti máa sẹ́ndì nọ́mbà a lè máa gba nọ́mbà ipe kẹ́ máa pe nọ́mbà lórí afẹ́fẹ́ nọ́mbà ẹni tẹ́ fẹ̀sùn kàn lórí afẹ́fẹ́ torí ẹlòmíì kò mọ bí wọ́n ṣe ń ṣe láwùjọ bí ẹ bá ti gbọ́ nọ́mbà yẹn báyìí ni wọ́n máa pẹ̀ sí pé ẹni yẹn wọ́n sì máa sọ̀rọ̀ tí ò dáa sírú ẹni bẹ́ẹ̀ ààrẹ fẹ́ yẹn a fẹ́ kí èdè àìdè tí ń bẹ láàrin wa kí ó yanjú ni. So akíyin káàbọ̀ sórí ètò tòní ní èní a gbìyànjú láti ṣe àwọn kìnìún kan tó pé àwọn kan náà fẹjọ́ sùn ní orí ètò yìí a pe ọ̀gbẹ́ni Dennis a sì tún sọ̀rọ̀ nípa ẹjọ́ kan tí ẹnìkan fi sùn lórí ètò yìí ẹ jẹ́ kí a gbọ́ ẹjọ́ ọ̀tà kọ́kọ́.
1: Mr. Babatunde láti ọ̀rẹ́.
2: Babatunde láti ọ̀rẹ́.
1: Bẹ́ẹ̀ni sà.
2: Ok kí ni kàtẹ́fẹ́ bá ọ fún.
1: Máàlù kan tẹ́nàtì ni ó rẹ́ǹtì ilé lọ́wọ́ mi. Ó ti tó sá.
2: Mo ń gbọ́ yín.
1: Ó ti tó ọdún méjì tí mo ti fojú kàn án sí yìí.
2: Ok ó tilẹ̀kùn mọ́lé yín.
1: Ó tilẹ̀kùn mọ́lé. Ó dẹ̀ wá tọ́nà sílẹ̀. Tó bá múná dé iná ẹ̀ máa wà títí tí nípa máa fi múná lọ ni.
2: Sọ̀rẹ̀ ni ilé wà.
1: Ọ̀rẹ́ ni ilé wà.
2: Àdúgbò bọ̀.
1: Ní Alhaji Akinsode street.
2: Ọ̀fẹ́ lọ́rẹ̀.
1: Lọ́rẹ̀.
2: Ṣe ní nọ́mbà.
1: Number six Alhaji Akinsode street.
2: Ṣe ní nọ́mbà ni ẹ̀.
1: Bẹ́ẹ̀ni sà.
2: Jẹ́ ti gbìyànjú láti pè é.
1: Mo ti pè é. Ó lòun máa rán èèyàn wá. Mo dẹ̀ wá sọ fún pé ẹni tó bá rán wá kó sọ fún pé kó dẹ̀ sọ fún ni kó wá kó ẹrù ẹ o. Kó dẹ̀ san owó ilé owó ilé ẹ̀ tó kù.
2: Ó ti tún bí oṣù mélòó ló ti fi ilé sílẹ̀.
1: Ó ti tún ọdún méjì àbí ju bẹ́ẹ̀ lọ́gán.
2: Tó tún ẹgbẹ́
1: wàá tẹ̀tọ́. Bẹ́ẹ̀ ni sà.
2: Ẹ bá ní nọ́mbà ẹ sẹ́ndì nọ́mbà ẹ tẹ́tì nọ́mbà
1: ẹ. Nọ́mbà
2: ẹ tẹ́tì
1: nọ́mbà ẹ.
2: Ẹ tẹ́tì nọ́mbà ẹ.
1: Yes sir.
2: Nọ́mbà yín. Ẹ tẹ̀tù orúkọ
1: yín.
2: Nọ́mbà yín. Orúkọ yín. Nọ́mbà yín. Ẹ sẹ́ndì
1: orúkọ yín.
2: WhatsApp.
0: Tọ́ wọ́n fi ẹjọ́ tẹ́nàtì wọn sùn. A sì ní kí wọ́n sẹ́ndì nọ́mbà tẹ́nàtì náà kárí ìbásọ̀rọ̀ pé yóò ṣe wá kó ẹrù ẹ̀ nínú ilé ṣùgbọ́n dì sìn àárí nọ́mbà tẹ́nàtì àwọn náà sì tún tẹ́tì wa láti lè jẹ́ kí a lè pe ẹni tí wọ́n fẹ̀sùn rẹ̀ sùn. Ìyìn níbẹ̀ ẹ jẹ́ kí a lọ tí gbogbo nǹkan tí à ń wí náà nítorí pé tí èèyàn bá fẹjọ́ sùn ó yẹ kó fún ẹnì kejì ẹ̀ ní àǹfààní láti ro àròjárí tiẹ̀ kí a lè mọ nǹkan tí ó ṣẹlẹ̀ tí ó fi wá sí ro ilé náà tí ó fi wá kẹ́rù ẹ̀ láti bí ọdún méjì tán ni ó ti lọ. Nígbà tí èèyàn bá sì wà nínú ilé tó bá tilẹ̀kùn máa lè onílé tí ó sì tanná abẹ sílẹ̀ tí iná yẹn bá spark tó bá jólé ńkọ́ kí ló fẹ́ kí onílé ó ṣe irú ọ̀gbẹ́ni tí à ń sọ yìí náà won ma gbo to ma ti gbo eto yabi won re nikan ti o mo won ti o so fun won e je ki won lo keru won ni bi ti won ti le kuma lati bi odun meji ti won si tan na be sile ti won o si je ki onile o fi de rent awon o si sanwo le lati bi odun meji won si tan na le won ti le kun gbogbo nkan won yi e je ki awon be ki ti won ba gbo to re ati ri number won ton ba gbo ti e ba ti lo keru yin abi ti e ba dodo landlord yin a ro ogbe ni ti o pe na to je landlord igbe kan pe wa ti won ba pada wa si be ti won ba si wa na ki won je ki a mo yi ni be ogbeni Dennis ninu ejo ti baba wa kan Adebowale lati do Akure ti won mu wa ta fi kan yin nipa oro visa pe ele fe ba won se visa kan fun omo won lati gba yen won fun yin lowo won ori visa won ori owo be si ni won ni leyin gba yen won se are to po gan pe won bere owo yen lowo yin send owo won si pe yin egbe call yin mo je ki agbiyanju ka mo kan ti o sele e ja pe ogbeni Dennis ki a mo kan ti o na yo wi agbiyanju lati pe ogbeni Dennis ṣugbọn won o gbe won ti gbe number won boya won o si nibi ti phone wa abi ko je pe won charge nibi ti o wa ti won o si ni to si ti won ba si ti gbo pe a pe won ogbeni owo to ba mo ogbeni Dennis nile oluji e ba wa so fun pe ogbeni Adebowale latakure hello
3: hello
0: e ka san o
3: akaza
0: o ade emi la wa loruko temi lati le ise radio adaba
3: okay sir bole sir
0: e sir enikan lo fi ejo yin sun lori eto wa ko tun mekunu ati ni ki a gbo tenu yin bo ba sere ogbeni Adebowale won ni latakure won le so pe fe ba won se visa won si ko fun yin visa o bo si te dawo pada won ni awon de tin sare lati gbogbo obo olopo gba ti won so fun yin pe won sare ko ni idowo lati fi tojo ara won àwọn afẹ́ gbọ́ tẹnu yẹn bó ṣe rí.
3: ok ẹ ṣe sá ẹ ṣe gbọ́ ẹni dábàáyà iṣẹ́ yìí níṣẹ́ òní jóná.
0: ami
3: lóòótọ́ o ti láti di 2019 bí 2019 òun náà wá ń gbà yẹn wọ́n náà fẹ́ ṣe travel fún ọmọ wọn obìnrin student visa to the price ń gbà yẹn before god am gbà yẹn wọ́n kọ́ drop ₦300,000 yà mo lè apply fún admission jáde ńgbà yẹn mo lè send ẹ sí wọn wọ́n fún mi láti mission gba yẹn ká wá continue process tó kù wá lókè so at the long run àdẹ̀tí àìsàn lọ dẹ́dẹ́ gba yẹn later ọmọ yẹn wọ́n pè mí ọmọ yẹn kàn sọ fún mi pé kí ó dùn mo fẹ́ marry mo fẹ́ ṣe ohun marriage náà mo fẹ́ ṣe marriage kẹ kò disturb kíní ẹ̀ mohan olókè mo ṣe àìmísà ọ̀dọ̀ gba yẹn mo ṣáà dúró lórí ẹ̀ gba mi ṣáà sọ ẹni tí mo ṣáà dúró títí yá okùnkùn ní ọkàn ló fẹ́ ṣe márìjì pé òun ò ṣe tó òun fẹ́ ṣe pé ó máa sọ lè fọkàn lẹ̀ pé kíníkan kìnìkan àti mo ṣe sọ pé ó kì í gbà yẹn so lẹ́tà mo ṣàpò mọ́mí ẹ̀ gbà yẹn wọ́n ṣàmọ́ mi sọ pé kò ṣe mọ́ ó fẹ́ ṣe pé ó fẹ́ ní fúnpọ́ fẹ́ tọ́kọ pé ọkọ ló sọ pé ó lè sọ pé ókè ẹni tí ó lórí mi sí wọn gbà yẹn gan gan ẹni ó fi tábùlà fẹ́ náà sọ pé ọgá pé irú kí lélẹ̀ pé kíníkan pé kò máa yẹ ọmọ rí lókè lẹ́tà ó ti pẹ́ tó ta tó mọ́ pẹ́ tí ẹ tí ẹ ni ma fi se ìrìn àjò ìwà àtọkọ kíníkan
0: kí ni nkan tẹ wa le ṣe fún ọgbẹni Adébọ̀ wa le báyìí nígbà tí yìí ló dé lé ṣẹ̀rí August 10 tí ẹ pin ìpinnu yẹn tẹ bá fẹ́ send ẹ̀rú yẹn pé mi ṣe understand bẹ́yẹn ẹ jẹ́ kí n mọ̀ nígbà tẹ bá send ẹ̀ so àwọn bàbá wa náà Adébọ̀ wa lè ń bọ́ ní ìsìnwádìí August 10 tí wọn bá ti send ẹ̀ kí ẹ jẹ́ kí àwa náà gbọ́ kí a lè pe ọ̀gbẹ́ni Dennis ẹ rí pé wọ́n sọ̀rọ̀ ọmọlúwàbí nísìn wọn ni wọ́n dàwó yín padà ẹ àmọ̀ pé bí ọ̀rọ̀ traveling ṣe máa ń rí náà nìyẹn ìgbà ìgbìyànjú ọ̀gbẹ́ni Dennis ọlọ́run abòyìn láṣìírí kẹjẹ kí owó yẹn kí ẹ jẹ kí ó tètè wá kí wọn lè fi tọjú ara wọn ọlọrun abòyìn láṣìírí o ẹ ṣeun tó ètò lórí ètò kóòtù mẹkúnnà náà ni àwa tí a ti ń bá yín sọ̀rọ̀ lórí iléeṣẹ́ rédíò àdàbà 88.9 FM àkúrẹ́ ọ̀gbẹ́ni Dennis ti pinnu pé wọ́n san owó yẹn ní August 10 gbogbo ẹ̀yìn yẹn wa ẹ sì ti gbọ́ náà bẹ́ẹ̀ ẹ̀yìn náà jẹ́ máa bá fọkàn bá ètò yìí lọ àti má sì ní àrídájú pé ọ̀gbẹ́ni Dennis yóò san owó náà ẹ̀ ṣe pinnu nítorí pé wọ́n pinnu lójú gbogbo ẹ̀yìn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ó sì ṣe lágbára ọlọ́run ìyìn níbẹ̀ gbogbo ẹ̀yìn tí ẹ bá fẹ́ fi ẹ̀sùn sùn dé ní lórí ètò kóòtù mẹ́kúnnù nọ́mbà tí ẹ pè sí 08162519991 08162519991 kó tó di pé a wà máa gbọ́ ọ̀rọ̀ àwọn èèyàn wa tí wọ́n bá fẹ́ dá sí ètò tòní ẹni yòówù tí ó bá fẹ́ fi ẹ̀sùn sùn dé ní nọ́mbà tí ẹ pèsè náà nìyẹn 08162519991 iléeṣẹ́ rédíò àdàbà ni ẹ sì ti ń gbọ́ ètò tí a mú wa fún yín.
4: mo ní ọyọ jẹ eli mo kọ láti pààyàn o.
0: hello.
5: hello.
0: Ẹ ká san o. Orúkọ yín o.
5: Ẹ san orúkọ mi ni Rọ́ọ̀fù Aramide láti ìlú Àkúrẹ́.
0: Kí lẹ porúkọ yín?
5: Abdulrahuf Aramide láti ìlú Àkúrẹ́.
0: Abdulrahuf àgbọ̀ yín o.
5: Ẹ san ẹ kú ètò san.
0: Ẹ ṣeun.
5: Ẹ jọ sá ẹjọ́ Pásítọ̀ Tolúlọpẹ́ Akíndùsóyè ni mo fẹ́ fi sùn.
0: Pásítọ̀
5: Tolúlọpẹ́.
0: Tolúlọpẹ́.
5: Akíndùsóyè.
0: Akíndùsóyè. Agbọyin.
5: Wọ́n gbé nílùú Àkúrẹ́ níbí.
0: Ok.
5: Ní sáàdì márùn-ún.
0: Kí ni kàtà ṣe fún yín?
5: Mo tán ṣe fún mi ni pé mo jẹ́ oníṣẹ́ ọwọ́ Bátísà Jáàríwá yẹn.
0: Ok.
5: Ó wá rẹ́ǹtì bátìrì ní ọwọ́ mi ní ọ̀n 15-5 ní ọdún.
0: Ó rẹ́ǹtì.
5: Bátìrì, ó rẹ́ǹtì bátìrì lọ́wọ́ mi, bátìrì mọ́tò.
0: Ok.
5: So ó wá sọ fún bátìrì yẹn, ìgbà tó rẹ́ǹtì ẹ̀ ní 15-5 nínú ọdún. So wa ni láti yẹn o máa dápa o jẹ ọjọ Friday wa lo máa dá bátìrì yẹn padà fún mi ní ọjọ Saturday nírọ̀lẹ́ yẹn.
0: Ok.
5: So ó dẹ̀ ní bátìrì tó o ní kò dáa o ní bá mọ́tò o ní bátìrì tó o fẹ́ gbà lọ́wọ́ mi wọ́n fẹ́ fi gbé mọ́tò lọ sí Abuja ni.
0: Ok.
5: Pétúrà tí wọ́n di Saturday ìrọ̀lẹ́ Saturday títí alẹ́ pé wọ́n á ti gbede pé tóun bá ti wá dá tèmi yẹn padà wọ́n á wá gba títò tí ó wà ní ọwọ́ mi. Ìyá ló dá wa ní ṣùgbọ́n tó bá ti jẹ́ pé alẹ na ba fi de won le ba mi ni le wa bi se Sunday pe ko ku ku je wa ni Monday aba wa je so ti e ti mo fe ba si yen o fun mi lowo ti mo ma fi ba se so ma lo da o wa jojo Monday wa pe mi o ko gbe number mi mo mo pe Tuesday mo gbe same thing Wednesday ko gbe o wa di Friday ki pe ojo mejo mo tun pe ko gbe lenu kan sa ki mo wa for ki mo to lo go mata so o wa di Sunday mo tun pe ko gbe so bi wa ni ojo ti won fe gba bati yen lo ma kokko fi number kan pe mi number yen mo wa try mo wa pe eni yen pe ojo o number baba eni yen ba down o ba ni Abuja lo tin soro pe o lo gbe bati mi lo wa do ki mo ni eni ti o wa mo ni mi o mo re mo ni sugbon pastor yi lo wa gba bati lowo mi nigba to de gba bati lowo mi o lo so pe won a da pada igba te ki mo sa soro gbe o wa ni ke mi send bati to ki send e so ki o send ti mi pada mo ni ko possible mo ni ko pe aburo eyan to ro le egbon lo nje si mo ni ko pe pastor to lu lo pe akibuso yen ko pe ko wa ba mi ni sub mi pe mo n pe ko gbo ko so lenu kan sa ki mo fa orogun Monday o di Monday mi o ri Tuesday mi o ri gba to di Wednesday ni ojo le ya mo wa pe mo si wa gbe ni wa ni so da mo wa sala yi o sa be mi o ni kini kan mo ni da ko yoju si mi sub gba to di Thursday wa wa o sa be ni o se mo wa siro gbogbo owo ti o je mo ni battery tuntun ti mo gbe fun e mo ra mo fi sise ni mo de gbe fun e awa sa jo so wa ni ki jo o ba se pe system bi odo mi to wa ni won ati e won gora won ye bo se bere si soro sira lori phone yen binu se bi aburo lo ba ni o ba pa phone o ni ki mo wori o ni ohun o le ri owo yen so fun mi pe ki jo ohun a lo ra battery

0: me wa si bi to wa to bi seju me wa si bi e pe mi tori asiko ti lo lori eto loni ma fe gbo ejo yin so that a le loni ojo mejo lagbara olohun asiko tin lo ku seju meje ti a lo lori eto yi boya re ni to le da si wa ni seju kan ti o je kon le da si awon kan ti a ti so tele ni yo wo to ba fe fi esun sun ba fe join ni kan sun tabi mi wọ́n pè wá sí nọ́mbà tí mo pè lẹ́ẹ̀kan yẹn 08028948992 tó bá ti di lẹ́yìn ètò 08028948992 ṣùgbọ́n lásìkò tabari ẹni tí yóò fẹ́ dá sí níṣẹ́jú kan tó kùí 08162519991.
1: Hello,
0: ẹ̀kánsán.
1: Ẹ̀ṣẹ̀.
0: Ẹ̀ṣẹ̀.
1: Mo fẹ́ oyin Damola Adesida ni orúkọ sí.
0: Mo gbọ́ yín.
1: Àwọn kan ni mo fẹ́ report wọn ní àdúgbò.
0: Ẹ wo tó bá ti di lẹ́yìn ètò yìí tí wàá ti tóbi ìṣẹ́jú bíi mẹ́ẹ̀ẹ́dógún sí ẹ pè mí sórí nọ́mbà tí kì í ṣe lè dẹ̀ máa pè sí zero tẹ pè mọ́ nọ́mbà tẹ pè sí ni 08028948992 ṣẹ́ ti kọ́lẹ̀ 08028948992 lẹ́ẹ̀kan sí 08028948992 tó mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yìn èèyàn pátápátá ẹ̀yìn tí ẹ fẹ́ jọ́sùn àti ẹ̀yìn tí ẹ ń dá sí ọ̀rọ̀ wa tí ẹ sì sọ pé ẹ̀yìn àjò èdè àìyedè ti ń bẹ láàrin ẹ̀yìn àti àwọn tó ń fẹ́ jọ yín sùn ní ìtòbínú bí ọlọ́run ó bòyìn láṣìírí láti ṣe bẹ́ẹ̀ o ọlọ́run ó dúró ti yín ọlọ́run ní borúkọ yín jẹ́ nítorí pé tí ẹ bá ṣe tá bá sọ àwọn èèyàn náà wọ́n bẹ̀rẹ̀ sí fojú àbùkù wò yín láàrin ìgboro a sì fẹ́ kí wọ́n fojú àbùkù wò yín a fẹ́ kí ẹ níyì lọ́wọ́ àwọn èèyàn láàrin ìgboro lọ́jọ́ mẹ́jọ ní ẹtúpàdé Adéyẹmí làwà lórí ètò ọ̀rọ̀ lórí ètò kóòtù mẹ́kúnnù 08028948992 08028948992 fún ẹni tó bá fẹ́ fẹjọ́ sùn láti sìn títí dọjọ́ sátidé tí ń bọ̀ tí a tún ṣe ètò yìí lórúkọ gbogbo àwọn èèyàn wa tàjọ mú ètò náà wà fún yín Adéyẹmí làwà lókè yín pé ọlọ́run wọ́n máa yí o God bless Nigeria.

0: 101.9 FM. Peace of a dove.
1: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀tán wà lórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtòní.
2: Ẹ tọgbọ́ ìyàwó láyọ̀.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
1: Ní tòótọ́.
3: Kájà sọ pé o ò tí ì rẹ̀ wọ́n àbí?
1: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣoṣo níbi tí CDK wà?
4: Èwo ló tún jẹ́ CDK báyìí?
1: Bẹ́ẹ̀ ni o, CDK, ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
3: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá dọ̀dọ̀ wà. Download CDK lórí Play Store àti Apple Store.
5: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe 0707 484 3351.
6: CDK.

0: ṣe ọkọ mi.
1: Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
2: Màámi.
1: Ṣùgbọ́n dúró náà o, ò ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
2: yẹn. Hypo kẹ̀.
1: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
3: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
4: Hypo.
5: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o, tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
6: Yéè, mo gbé o, dátà tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
5: Ṣé mi ò sọ fún ẹ?
6: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi dátà rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
5: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ dátà ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó dátà rẹ.
6: Jẹ ìgbádùn dátà rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
0: Wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n ò lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀ kan lásán, ara yín kan kò sí lẹ́yìn ẹ̀.
7: Maggi Stack tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
7: Maggi Stack yóò sọ gbogbo oúnjẹ tá a

0: ni.
1: Fún ìgbádùn búrẹ́dì pẹ̀lú ìṣẹ̀ra lóore pàtàkì. Ó yàtọ̀ búrẹ́dì ní o.
0: Fẹ́ bí aláyọ̀.
1: Orí iléeṣẹ́ wa wà ní.
0: Ó yàtọ̀ Plaza lẹ́yìn Chicken Republic lálágbà Kakure.
1: Telephone 0803-303-5183.
2: Nípínlẹ̀ Èkìtì, wọ́n wà ní Chicken Republic Bank Road Ladọ Èkìtì. Telephone 0815-064-3082.
3: Ní ìlú Ọyẹ, a wà ní dojúkojú St. Peter and Paul Primary School, Ọyẹ Èkìtì. Ní ìlú Ọwọ̀, a wà ní dojúkojú Baptist Church, Ìyẹ̀rẹ̀ Ọwọ̀. Ní ìlú Ondo, a wà ní PKM2 Ife Road. Lẹ́gbẹ̀ Valentino Soka Filling Station ní ìlú Ondo, a wà lẹ́yìn Chicken Republic Jubilee Road, Ìkàrí Àkókò. Ẹ má gbàgbé ẹ̀ka wa tún wà lẹ́yìn Chicken Republic Lókìtì Pupa.
4: Ẹ lè kàn sí wa lórí ẹ̀rọ ayélujára wa www.mcmackin.com.ng.
1: Ó yàtọ̀, iléeṣẹ́ McMackin Nigeria Limited ló ń ṣe búrẹ́dì tó dára. Fẹ́ bí aláyọ̀.
5: Ẹ̀ka àbọ̀ padà láti ẹ̀ka polówó ọjà.
6: Mánìjà, ẹ jẹ́ ká kọjá lọ sí gbogbo àkókò mẹ́rin láti ibi tí a ti lè rí búrẹ́dì òye àtọ̀rà.
7: Gbogbo àwọn èèyàn tí ń ṣojú wa ní gbogbo àkókò mẹ́rẹ̀ẹ̀rin náà ni a ti rí Ìkàrẹ́, Ugbẹ́, Jubilee, Àgbálùkù, Ìyànì, Ìkáràmù, Gèdègédé, Àjọwá àti gbogbo ẹ̀yin tẹ́ ń bèrè fún búrẹ́dì ó yàtọ̀ ní ìpínlẹ̀ Kogi. Ẹ lè rí rà ní Àjọkúta, Tòǹbẹ̀, Ìkàbà, Ayétòrò àti Lọ́kọjà àti agbègbè tó yí wọn ká. Ẹ mọ̀ pé àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 09038678596 tàbí 07068800264. Ẹ mọ̀ pé ọlá ìyá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ní agbègbè Àkùngbá, Ikún, Àkókò, Ọ̀bà, Ọ̀kà, Ìdóàní, Ìdógún. Ẹ mọ̀ pé ọlá ìyá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 09133305834. Gbogbo àwọn èèyàn tó wà ní Àkùngbá, Ọ̀kà, Súpárè, Ìmẹ̀rì. Ẹ mọ̀ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 09136487142. Gbogbo ẹ̀yin tẹ̀ wà ní Ìkàrẹ́, Arigidi, Ọ̀gbàgì, Ìmẹ̀sí, Àgbádo, Òkè Àgbè, Oyin, Omo Èkìtì, Ìyàmoyè, Ẹ̀kìrìn Àdé, Ẹgbẹ́dá, Ìyàrà, Ìgbágún, Ifẹ̀ Olúkọ̀tún, Pọ́nyán. Ẹ máa pe Kenny sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08067282508. Ní agbègbè Àgbálùkù, Ugbẹ́, Ikún Àkókò, Ẹ̀pìmì, Ìṣùà, Ìfira, Àkùngbá. Ẹ máa pe Olúlẹ́yẹ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 07065452906. Ní Àkókò Ẹ̀dó àti Àùchi, ẹ pe Ọlọ́run Fẹ́mi 08109386856.
5: Mánìjà, ẹ̀ka àbọ̀ padà láti Àkókò. Ẹ jẹ́ kọjá lọ sí ẹ̀ka polówó ọjà. Tí a bá padà dé, mánìjà ẹ jẹ́ ká mu láti ìlú Ọ̀wọ́.
8: McMackin Nigeria Limited.
9: Ilé-iṣẹ́ alálùbáríkà ni ilé-iṣẹ́ wa.
8: Ó yàtọ̀ bread.
9: Àwa ni bàbá.
8: Ó yàtọ̀ cakes.
9: Ó tún lẹ́nu.
8: Rọ́ọ̀tì.

borí àtẹ̀jíṣẹ́ àkọ́kọ́ igba látọwọ́ àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ tamẹ́dù ó ní olóòtú ẹkú iṣẹ́ ọpọlọ ó ní àwọn ń gbádùn búrẹ́dì ó yàtọ̀ dáadáa ní ìlú àkúrẹ́ àti agbègbè ẹ̀ ó ní tó bá jẹ́ pé òun ni o ó ní tóun bá ti fi àwòrán ìyẹn fóònù tó wà lọ́wọ́ òun tóun fi yà á tóun rí ẹ̀rí tó dájú òun á já owó yìí gbà lọ́wọ́ ẹ̀ òun á yọ ìwọ̀nba eléyìí tó jẹun tó bá dẹ̀ jẹ́ pé kò tó òun kí gbogbo ẹ̀ sápò òun lọ nìyẹn tá a mẹ́dù ṣe lè tí wọ́n fẹ́ ṣe nu ẹ bá ń gbé òkè rìn àbí.

lórí àtẹ̀jíṣẹ́ kejìgbà ó lò ní sanmi láti òdígẹ́ ó ní olóòtú ẹ máa kúṣẹ́ ọpọlọ o ó lòun gbádùn bẹ́ẹ̀dó yàtọ̀ dáadáa ní àdúgbò òun ní ìjọka ó ní olóòtú tó bá jẹ́ pé òun ni o òun ò tiẹ̀ ní jẹ́ kó na tán tóun á fi búso pé òun àti ẹ̀ wọ́n á jọ dé station ni òun á dẹ̀ gba owó yìí tí kọ́bọ̀ tí ò ní yẹ̀ ó ní irú ẹni bẹ́ẹ̀ olóṣòro ṣe lóore gbàǹgbà.

àtẹ̀jíṣẹ́ yìí ó láwọn ni Rahman Ajadi láti Ìjìgbá. Ó ní olóòtú ẹkú iṣẹ́ ọpọlọ. Ó lè tẹ tún mú wá lónìí ológan tí ọ o. Ó ní ìṣonú ẹ̀kú ni ẹ máa pọn lánà ni. Ó láwọn ń gbádùn bẹ́ẹ̀dọ̀ yàtọ̀ dáadáa ní ọ̀dà road. Ẹ ṣe ibi tẹ ti ń rówó ra ìbànújẹ́ ò ní wọlé tọ̀yìn. Ó ní olóòtú ó ní ọ̀rọ̀ ti sọra rẹ. Ó ní torí pé ẹni tó jẹun ní owó tó dẹ̀ náwó lójú aago akúkú ná owó tòun náà á ná fún un pẹ̀lú eléré. Ó ní àìní ná owó tòun bẹ́ẹ̀ ó ní òun á fa gbogbo aṣọ ẹ̀ ó di station. Alhaji Ajadi odidi àfáà bàgbé òkè.

0: mo tun ri atejise kan ni ohun ni Mr. Rowolo lati ilu Ikerekiti ni ipinle Ekiti oni olotu e ku se opolo oni awon gbadun bread o yato dada ni ilu Ikere olohun ti ohun ma se ni pe ohun a fowo to arakunrin ohun a pe sita se bi o bura fun mi ibo lo ti wa ri owo to na fun elere yi oni ti o ba wa gba lero olohun a wa mu ni ele fun oni ru owo be ohun a gba ti o de si nkan kan ti a sele e se o lati ilu Ikere e je nko ja lo si eka apoluwoja ti n ba pada de ti asiko ba si wa a si ma ka awon atejise eyin da loke le
1: ara ọ̀tọ̀ tún lè yí tá a gbẹ́jẹ́ o alára ní tòun ọ̀tọ̀ ó yàtọ̀ cakes látúngbẹ́jẹ́ àkàrà ìbò alájẹpọnula tí ń mọ̀dẹ ìyàwó òde ọjọ́ òbí àti gbogbo ayẹyẹ ó yẹ ni láìyẹlẹ̀ ṣe ti gbọ́ nípa ó yàtọ̀ fruit cake chocolate cake punch cake coconut cake cake lóde ayẹyẹ ó yàtọ̀ cake ní kẹ́mọ̀yàn láàyò a tún ṣe cream cake lóríṣiríṣi bó lẹ ṣe fẹ́ sí ṣé whipped cream lẹ́fẹ́ ni tàbí butter king ó sì jẹ́ fondant king tàbí fat icing cake kò béwu dé o eléyìí yàtọ̀ sí kítí pọpọ.
2: Iléeṣẹ́ wa wà ní Ikoya Road, Òkìtì Pupa. Ní ìlú Ọ̀wọ̀, a wà ní Ìdímúṣá ní ìdojúkojú mọ́ṣáláṣí ńlá a wà ní Jubilee Road ní ẹgbẹ́ Adé Peter Filling Station Ìkàrẹ́ Àkókò ní Àkùngbá a wà ní Ìkàrẹ́ Road Àkùngbá Àkókò ní ìpínlẹ̀ Èkìtì a wà ní Bank Road Adó Èkìtì.
1: Ẹ kàn sí wa lónìí ní Chicken Republic Plaza Alágbàká Àkúrẹ́ tàbí kẹ pé wá sórí àwọn nọ́mbà wọ̀nyí 08079491467 tàbí 08079491481 nígbà gbogbo ó yàtọ̀ cakes ní kẹ́ máa yàn láàyò.
0: Kabo pala lati eka polowo oja.
3: Funky Fuji.
0: Beni mo fi asiko iki baba mi ninu Oluwa Prophet Dr. Eso Aina JP. Baba ti Olorun gbawo e sise ranse Revelation of God nilu Akure ati agbegbe e. Baba adua yin lori eto yi. Mo dupe lowo yin ogun te wa ti se o. Koni pada sori omo, koni pada sori aya, koni pada sori eyin na. Mo dupe Olorun baba, Prophet Dr. Eso Aina. Eto baba mi ri won, ko ba mi dupe Olorun baba yi. Da.

0: Mungbadu adaba.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, aròyìn kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀ wa sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ má bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

lọpọ ìgbà àwọn èèyàn kí mọ bí data wọn ṣe máa ń tètè jó tán èmi gẹgẹ bí ẹrọ ìbánisọrọ alágbèéká wa jẹ kí n jẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ gan kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ tó bá sì mọ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ bẹrẹ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò

0: Láti ẹni lọ ní ibi gíga lọ ṣe rere. Ní ibi gíga lọ ra àánú gbà. Láti ẹni lọ tàbá rẹni tó wà lórí ìdùbúlé àìsàn ní orúkọ Jésù gba ìmúláradá. Gba ìmúláradá. Ìwọ tó ń wá ọmọ tó ń wojú Ọlọ́run fún ọmọ ní orúkọ Jésù lọ finú ṣoyún. Lọ fẹ̀yìn gbọ́mọ pa. Ìwọ tó ń wá láti gòkè ní orúkọ Jésù ọ̀run fà ẹ́ gòkè. Ọ̀run fà ẹ́ gòkè. Mo dára mi papọ̀ mọ́ má jẹ̀mú Kávárì. Mo fà ẹ́ gòkè. Mo fà ẹ́ gòkè. Mo fà ẹ́ gòkè. Ojú òní ti ẹ̀. Bẹ́ẹ̀ ló ti rí. Ilẹ̀kùn ṣí fún ẹ ní ibi gíga. Lọ ṣe rere. Lọ rí gbà. Ní orúkọ Jésù Kristo Olúwa wa. Àmì. Àmì. Àmì ní orúkọ Jésù.
1: Lẹ́sí àná-àní, Ọlọ́run ti lo ìránṣẹ́ rẹ̀. Prophet Ọmọnìyẹ Prince Joshua fún ìtúsílẹ̀ àti ìdáǹde ọkàn wa. Bó bá rí bẹ́ẹ̀, ẹ láǹfààní láti bá wa jọ́sìn tàbí wá sínú àwọn ìpàdé àdúrà wa nínú ìjọ yìí. Holy Ghost Liberation Christian Outreach Ministries International tó wà ní number 5 Road 1 Shamaki Wa Quarters, Ondo. Bákan náà ni ìpàdé àdúrà máa ń wáyé ní Prayer Camp City. Àgọ́ àdúrà àti ìjọ yìí tó wà ní Adaja Igusin. Òmu ìjọ yìí wà ní Sash Road, Mandela Estate, Nipoku, Port Harcourt. Ẹ máa pe ìránṣẹ́ Ọlọ́run, Prophet Ọmọnìyẹ Prince Joshua sórí

0: Bàbá kẹrin wa dé balẹ̀ kasagua lórí ìtọ́jú ìlera àti àìlèṣedédé ọlọ́mọkùnrin nìkan ṣoṣo. Chai chai chai. Ìdùnnú ṣubú la tẹ̀kan lẹ̀ dò bẹ́ẹ̀ ló sinmi ìjẹkújẹ débi pé ó ti wá sọ ẹ̀dákú rẹ tẹ̀ lọ́dọ̀ olólùfẹ́ rẹ. Bàbá kẹrin wa ni ó fọ̀rọ̀ rẹ lọ lórí àìlèṣedédé tí ń bọ̀ fínra. Ìdákọ́lẹ̀ ara ẹra tiẹ̀ kọ́ sùn lọ. Ọ̀pẹ́ ẹ̀yìn dúdùn. Ara títa ara gbígbóná. Inú kíkún inú kíkún. Àyà tí ń lù pipi ìpì. Má le gbápá má le gbẹ́sẹ̀. Ọwọ́ àtẹsẹ̀ tó kú rìrì. Níwájú ta ni bàbá kẹrin wa ni ó kàn sí. Pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé tí wọ́n sọ bí tí nǹkan lù gọ̀ọ́sí lára tiẹ̀. Oògùn tẹ́ ẹ bá lò láàrin ìṣẹ́jú mẹ́rìnlélógún tí ò bá ṣiṣẹ́ ò fúùtù fẹ́ tẹ̀ ni. Kìí ṣe ti bàbá kẹrẹ wa. Bàbá kẹrẹ wa wà pé mi débẹ̀.
1: Bàzó Ọlọ́run máa jáde ogun àìsàn.
2: Mo kí onílé, mo kí àlejò. Ànífàìsàn ló gbà. Orúkọ ti èmi ni Bàbáńgánà, tí gbogbo ayé máa pè ní Bàbá kẹrẹ wa. Aláṣẹ àti olùdarí Stand Action Koboko. Èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó bá lè máa bá ìwọ ọlọ́mọkùnrin ìjà kàn sí mi.
3: Nílé iṣẹ́ wa tó wà ní Ifelodun Street, Off Continental Street, nílùú Àkúrẹ́.
2: Phone number mi 08164122777.
4: Kí la mọ̀ sí Stand Action Koboko? Àwọn egbòogi tó dá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Òun ni à ń pè ní Stand Action Koboko. A ní olómi, a ní oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa. Kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò. Kí ẹ ṣe ara rẹ kó lè máa gbéra. Àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́. Níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò dá, ó máa ń fa ìtìjú fún ọlọ́mọ ọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Koboko wá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Egun jẹ egun, òòṣà jẹ òòṣà. Ògùn tẹ̀mí ò bá mọ̀, èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri. Nǹkan tí mo jogún lọ́wọ́ bá ńlá wa ni. Bàbá wa, a máa dàgbà, a máa wọ 90, wọ́n máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin, wọ́n sì máa kápẹ́bù láti máa bá wọn ṣe. Bóyá ọmọ ogójì ọdún ni ẹni, àádọ́ta ọdún ni ẹni, ọgọ́ta ọdún ni ẹni. Torí pé ẹṣẹ ara rẹ ò gbéra dáadáa, àgbòrè ò lè kàn bí àgbò, àbí ẹṣẹ ara tirẹ̀ kéré ju ọjọ́ orí rẹ lọ. Àdá fún ọ̀rẹ́ ò lè gbéra dáadáa. Má fi dẹ́gbula.
2: Bàbá kẹrẹ wa.
3: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodun Street, Off Continental Street, Àkúrẹ́.
4: Ibẹ̀ ni wà. Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo, àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, òun ni ẹ jẹ àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin irọ́ ẹni ní gbogbo ìgbà. Oríkèríkè ara ń rọ ni, ara ń jẹ ẹ̀jẹ̀ ni, àbí omi jí ara rẹ tí ọ̀hún fi bí sọ fi rẹ̀ sí kò pọ̀ tó. Má fi dágula, o lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 081

0: 6 4 1 2 2 7 7 7
1: bóyá wọn ṣe ẹyọ ẹ má rìn ẹmẹ àìsàn kan wà tó ń fà á àìpè níjà nínú iṣan ara ni ṣe mọ pé ọgọ kan wà nínú mọtò tí à ń pè ní kapurẹtọ ti kapurẹtọ yìí tó bá ti ní ìdọtí ọ tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ wọlé sínú ẹ ó ló máa ń fa kí kapurẹtọ kó má lè ṣe bó ṣe ń ṣe ibi tó fi ń gbà wọlé omi ò ní lè gbabẹ wọlé mọ kapurẹtọ yìí kò ní lè ṣe dáadáa ó dẹ wà nínú iṣan ara ọmọ ọlọmọkùnrin iṣan ara kan wà tó ṣiṣẹ pàtó tí iṣan ara yìí tó bá ti ní ìpèníjà òun ni ọlọmọkùnrin máa di bọ̀dá ṣúkẹ́ṣúkẹ́ àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dì wọ́n fẹ́ ṣe gáàtì ẹ nǹkan máa jáde níbi gáàtì ẹ wọ́n máa fọwọ́ tì sínú irú nǹkan báyìí yóò dáa kọ sí mi.
2: Bàbá ń gana bàbá kéré wà.
3: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelotu Street off Continental Street Àkúrẹ́.
1: Ibẹ̀ ni mo wà gbogbo nǹkan kí nǹkan tí ó bá ń ṣe wọ ọlọ́mọkùnrin nínú àgọ́ ara nínú iṣan ara ọlọ́mọkùnrin nìkan ni mò ń pè o.
0: Phone number mi 08164122777
1: àgbo marugbo takebe òun ni àgbo tí èmi ń gbé káàkiri tí ọlọ́mọkùnrin sùn tẹ́lẹ̀ gbogbo orú nǹkan báyìí kò da ẹlòmíì tó bá lóògùn lọ́wọ́ àṣìṣe tí oògùn bá tán á tún padà sí bó ṣe ń ṣe ni irú nǹkan báyìí kò da a ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́ tí o bá wá sí ọ̀dọ̀ wa tí a bá béèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀ a mọ̀ pé nǹkan báyìí ló ṣe o ká tó mọ oògùn tá máa fún ọ àwa kì í ṣe èyí àwa kì í ṣe ọ̀hún ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi bóyá ó wá nítorí ọkọ rẹ̀
3: kọ sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelotu Street off Continental Street Àkúrẹ́.
2: Bàbá ń gana bàbá kéré wà. Phone number mi 08164122777 08164122777.

0: 88.9 FM. Àwọ̀lú sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Ẹ kalẹ̀ ìwọ̀nyí ni àkójọpọ̀ ìròyìn àṣálẹ́ òní bí ó ṣe máa dé sétí gbọ̀yìn láti lè ṣe rédíò àdàbà 88.9 FM Àkúrẹ́. Ìlàrámọ̀kẹ́ la ti ń ròyìn látẹnu Adéyẹmí làwà ṣáájú kókó inú ròyìn náà. Àjọ ọlọ́pàá ni kò sóòótọ́ nínú ìròyìn pé ọ̀gá ọlọ́pàá ni kẹ́yìn ìbọn lu àwọn tó níbọn lọ́nà àìtọ́. Àjọ UNICEF ló ti ké gbàjarè lórí ọ̀rọ̀ bí wọ́n ṣe ń lo àwọn ọmọdé nílòkulò àti títètè fi àwọn obìnrin lọ́kọ̀ ní Nàìjíríà. Olùkọ́ ilé ẹ̀kọ́ fásitì ìní ó jẹ́jọ́ ìwà ìṣerúbani lẹ́yìn ìfẹ̀hónúhàn lórílẹ̀‐èdè Tanzania.
2: Adaba 88.9 FM la ń gbọ́.
1: Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Àjọ tí mójútó àwọn ìlú tí wọ́n ti ń pèsè epo nípínlẹ̀ Ondo SuperDEC ló ti ní kò sóòótọ́ nínú pé òun lọ́wọ́ sí wàhálà yìí ti ń ṣẹlẹ̀ nílẹ̀gbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ondo báyìí. Ọ̀rọ̀ látọ̀dọ̀ àjọ náà sọ pé ìyànjú láti so àwọn aṣáájú àjọ náà mọ́ wàhálà yìí ti ń bẹ nílẹ̀gbìmọ̀ aṣòfin ọ̀hún nípasẹ̀ àwọn ìròyìn ni ló jẹ́ nǹkan tí o lè ṣe ni lọ́nà. SuperDEC ṣàlàyé pé wọn ò ní pa kíkó nínú ọ̀rọ̀ abẹ́lé ilẹ̀gbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ondo tó ń ṣàlàyé pé ìbáṣepọ̀ wọn kò jówó eléyìí tí ó bá òfin mi nípa iṣẹ́ tí àjọ náà ń ṣe. Àjọ náà wá kìlọ̀ fáwọn ilé ìròyìn àti àwọn tí ń gbọ́rọ̀ jáde lórí ẹ̀rọ amáyélujára pé ìbàlá ilé ìgbìmọ̀ aṣòfin náà ni kò kàn wọ́n tó sì jẹ́ pé tí wọ́n bá ń sọ ó lè ba orúkọ àjọ ọ̀hún jẹ́. Ó wá fi kún un pé àwọn olórí ilé àwọn ilé iṣẹ́ náà lábẹ́ alága àwọn ọmọọba Olábìyí Poróyè ni ó mójútó ọ̀rọ̀ iṣẹ́ ìdàgbàsókè láwọn ìlú èyí tí wọ́n ti ń pèsè epo nípínlẹ̀ Ondo. Àjọ SuperDEC wa rọ àwọn tí ọ̀rọ̀ kàn nílé wàhálà nínú wàhálà rọ ilégbèmọ̀ aṣòfin náà láti wójútùú sí níbàámu pẹ̀lú òfin. Àjọ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà ló ti ṣàlàyé lórí ọ̀rọ̀ yìí tán ni ọ̀gá àgbà àjọ ọlọ́pàá Ọlátúnjí Èdèsù sọ lórí ọ̀rọ̀ lílo bí àwọn ọlọ́pàá ṣe ń lo ìbọn tó ti ṣàlàyé pé òun ò pàṣẹ pé kí wọ́n yìnbọn lu ẹnì yòówù tí wọ́n bá ti rí ìbọn lọ́wọ́ rẹ̀ láìtọ́. Àlàyé náà ló wáyé nítorí ìròyìn kan èyí tí ó jáde lọ́jọ́ Jímọ̀ tó ṣàlàyé pé ọ̀gá àgbà àjọ ọlọ́pàá náà ni ló pàṣẹ fáwọn ọlọ́pàá láti yìnbọn lu ẹnì yòówù èyí tí wọ́n bá rí ìbọn lọ́wọ́ rẹ̀ láìtọ́ lásìkò èyí tí ń bá àwọn tó ní ṣe lọ́rọ̀ ààbò sọ̀rọ̀ nílùú Makurdi nípínlẹ̀ Benue. Nínú ọ̀rọ̀ rẹ̀ àjọ ọlọ́pàá náà ṣàlàyé pé ọ̀rọ̀ ọ̀gá ọlọ́pàá ọ̀hún ni ló ń tọ́ka sí ẹsẹ̀ òjìlélúgba ó dín mẹ́ta iṣẹ́ ọlọ́pàá èyí tó ṣàlàyé ọ̀nà tí àwọn ọlọ́pàá fi lè lo ìbọn lọ́nà tó bófin mu nígbà tí wọ́n bá ń ṣiṣẹ́ wọn. Ọ̀rọ̀ náà ni wọ́n fi àwòrán fídíò gbé lẹ́sẹ̀ nípa ọ̀rọ̀ yìí tí ọ̀gá ọlọ́pàá náà sọ níbi ìpàdé ọ̀hún. Àjọ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà wá rọ àwọn èèyàn àti àwọn ilé ìròyìn láti máa gbé ìròyìn tó tọ́ jáde nípa ọ̀rọ̀ yìí tí ọ̀gá àgbà náà bá sọ kó má bàa sí àṣìgbọ́ nípa ọ̀rọ̀ rẹ̀. Àjọ ọlọ́pàá nípínlẹ̀ Ogun ló ti mú àwọn èèyàn 16 kan fọ́kàn òjọ̀ka ẹ̀ṣẹ̀ èyí tí ọ̀rọ̀ kíképo epo pẹtrol lọ́nà tí ò bófin mu bí ba nǹkan jẹ́ jíjalè àti gbígba ọjà olè pẹ̀lú ìbálòpọ̀ lọ́kàn òjọ̀kan nínú ìròyìn wọn àti iṣẹ́ tí wọ́n ń ṣe lábẹ́ àti gbógun ti ọ̀rọ̀ àìsàbò ń bẹ̀ tí wọ́n pè ní kò sáyè. Àjọ náà ṣàlàyé pé mímọ̀ ọ̀hún ni ló wáyé nípa ìròyìn ọ̀tẹlẹ̀múyẹ́ títètè gbéṣẹ̀ sí ipe àrọ́wọ́ àwọn èèyàn àyẹ̀wò àti ìwádìí tó tọ́ àti àkọlù sí àwọn tí wọ́n fi ẹ̀sùn kàn náà jákèjádò àwọn ẹ̀ka ìpínlẹ̀ ọ̀hún. Àjọ ọlọ́pàá ni ló gba ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí lọ́wọ́ wọn lásìkò iṣẹ́ náà yìí tí ọkọ̀ méjì ń bẹ nínú rẹ̀ alùpùpù tí wọ́n jì kan àgbá epo tí wọ́n ń lò pé jẹ́ ti pẹtrol mẹ́rin àti àwọn garawa epo 13 tó jẹ́ ti epo dísù ẹ̀rọ kan tí wọ́n ń fa omi àti ẹ̀rọ amúnátàn pẹ̀lú àwọn nǹkan míì tí wọ́n gbà pé àwọn yẹn ń lò fún ìwà ọ̀daràn wọn. Àjọ náà lọ ṣàlàyé ìfẹ́ rẹ̀ láti rí pé wọ́n tẹ̀síwájú iṣẹ́ wọn láti gbógun ti ìwà ọ̀daràn àti láti mú kí ààbò wà káàkiri ìpínlẹ̀ Ogun. ni bayi ile ejo giga ijoba apapo tin be nilo eko kan nlo ti fun ajo tin gbogun ti oro ogun oloro ndla lanfani lati ba ile ise ti won tin se ogun kan je eyi ti won lo fun pipese awon ogun oloro kan nibe adajo musa kakaki nigba tin pase ohun so pe ile ti won tin po ogun na ni won le tuka ati pe ki won si ba opopolopo awon kan elo eyi ti won lo nibe je awon ke elo na ni won so pe won gba ni owo awon omo orilede mexico meta ati omo nigeria meje eyi ti be ni ile epo ogun na ti be ni abule iloti ni agbegbe inu gbo abidagba ni agbegbe ijoba abile ilaorun ijebu nipinle ogun sugbon ile ejo ilo yo awon ogun kan kuro ninu yi ti won le baje leyin ti awon agbejoro olujejo ti otako eleyi idajo na lo waye nibe ojo meji leyin ti ile ejo na pelu awon toro kan ninu ejo ohun ti won be inu gbo na wo nibi ti won ti ri ile ipo ogun oloro na ko to di pe o dajo na adajo kakaki lo gba ro jare ejo eti ajo ndla pe to si bere fun aye ati ase lati ba ile ipo ogun na je ati lati ba awon ogun oloro eti won lo ni be je ni eti won ni o to oni billion to tobi orin le lugba billion naira agbejoro olujejo lo tako ibere na to si salaye pe gbigba awon nkan won je ile o je titako oro igbejo ohun ile ejo na lo wa dajo ile fun lori ibere ajo ndele na pe kan ba awon kan won je to si daabo bo awon ile ti eri nbe nibe pe won le lo gege bi eri ni waju ile ejo Are Bola Tinubu lo ti ki Minister for Road Engineer David Umahi ku oriire lori ojo bi re to si salaye re gege bi okan lara awon agbe okan lara awon omo ilegbimo akan lara awon omo igbimo asejoba ohun eti o n tepamose to si yayi ju are ohun lo soro na to so pe ife itepamose Umahi si ati le pese awon ona jake jado orilẹede yi lo ye lati gbosuba fun to salaye pe akitiyan re in lo ti ko ipa pataki ninu iyanju ijoba tin be lode yi lati mu dagba soke ba ilana ibokigbodo oko tinubu lo wa ro gomina ipinle eboyin tele ohun lati tesiwaju ise re lori oro isise atunse ati pipari awon ise ona nibamu pelu ilana ireti otun ti ijoba re o wa salaye pe titesiwaju lati pese awon nke elo amuludun to yaye in lo se pataki lati mu igbega ba igbe aye re awon orilẹede nigeria ati oro aje re ajo tin bojuto oro awon omode ninu ajo isokan agbaye iye unicef in lo ti fẹdun okan lori oro abo awon omode ni nigeria to salaye pe mefa ninu awon omode mewa ni won se nisekuse lorilẹede nigeria ti bi meji ninu marun awon omode ti won be laarin odun kan sodun marun ti won o si se akole ibi won ajo na lo ti salaye pe meji ninu marun awon odobirin orilẹede nigeria ina won fi loko ko to di pe won pomo odun mejidinlogun to si salaye iye yi gege bi iranti bo se wulo to lati mu lati pakun abo awon omode jakijado orilẹede yi olori ajo unicef tindabobo awon omode ni nigeria yen natalie makole lo salaye yi nibi eto agbeyewo abo awon omode ati ifikunukun ti ajo unicef laarin odun 2028 sodun 2032 eyi ti o waye nilu abuja makole salaye pe akole iti lo soju bi opolopo awon omode lori oro abo idanima ati anfani ojo ola won eti be ninu ewo o wa pe awon ijoba ati awon ojugba won lojuna idagbasoke lati lo ilana to yaye ati eri nipa dida abobo awon omode jamba na ajin oru kan ti ina manamana fa ilo ti ba ile oniyara meji kan eti o nbe ni ilorin je ile ajo panapana ipinle Kwara salaye pe isele na latẹnu alukoro ajo ohun hasan adekunle ti o salaye pe awon dukia torun na kan ni awon ile oniyara mejo ati palo pelu ile alaja meji kan to ni awon yara merin merin o salaye pe jamba nana ni o ba ile oniyara meji ati palo na je nigba ti awon ile yoku ati awon ile alaja meji itin belegbere ti won da abobo nipase tititi dahun si awon panapana iwadi lo so pe ina manamana lo fa wahala hun awon olugbe agbegbe suru lere leko ina ti fi edo kan lori atan idoti eyi ti won oko fun opo ose eyi ti be ni ilu na ta sala yi pe leyi in lo le fa wahala fun eto imotutu olososu eti ijoba ipinle na gbe kale bo ti le je pe awon olugbe ibe won gba ayika won won si ko oju agbara won lasiko eto imotutu ayika lojo ojo Saturday on awon okiti atan eni o se nbe lawon ibi ti won ko si ti awon to ye ko ako si wa ko lagbegbe ohun awon olugbe on salaye pe awon idotina eni o tin fa oro ipaya lori ilera awon eyan ni pataki lasiko ojo yi won salaye pe awon idoti on lo ti kun pa ninu oro ohun to gba agbegbe na to si tin fa wahala akun omi ni awon eka ilu ohun awon olugbe on wa pe awon ajo kole kudoti lati tesiwaju ati wa ko idoti nibe ta kisi lo pe kipe lati wa ko ilu idoti be lo le fa isan layika ilaramoke lati royin lati le ise radio adaba 88.9 fm akure ninu royin lati gbo iroyin lati le okere ti agbamuludun ati tare idaraya.
3: Welcome to Great Springs International School, Emurele Owo Road, where excellence knows no bounds. Our commitment to international standards shines through every classroom, and our state-of-the-art facilities create an environment for limitless learning. From day to boarding, we provide a nurturing space for growth, ensuring your child's educational journey is truly exceptional. Admissions are now open into GSS and SS classes at Great Springs. We don't just educate minds, we shape futures. Admission forms are available at the school premises and at Fingerprint Hotel and Suites Obaile Akure North. To reward excellence, scholarships are available for the best three students. First position, 100% tuition scholarship. Second position, 75% tuition scholarship. And third position, 50% tuition scholarship. Entrance examination for the 2026-2027 academic session will take place at Great Prince International School, Emurele Owo Road, beside Computerized VIO Office, Owo Ondo State, Nigeria. Also at Fingerprint Hotel and Suites Obaile Akure North and online. For inquiries, please call 0703-360-6184. Great Springs International School, soaring in excellence.

Rap Herbal Capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀, ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí lọ́hùn-ún níbẹ̀ yẹn, ariwo Figo Cap Herbal Capsule ló gbà gbóró kankan. Tewétegbò ilé wa ńlá fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbédógbédó. Figo Cap Herbal Capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 0803860 6858 Vigo Cap Herbal Capsule. Ìròyìn ẹ ti gbàgbóró kankan lẹ́nu àwọn ọkùnrin.

0: a dove.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣe aláìmọ́pánilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àrò yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

0: ẹ̀kú sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dàbí titun.
1: Màámi.
0: Ṣùgbọ́n dúró náà o, ò ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná yẹn.
1: Hypo kẹ̀.
0: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
2: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
3: Hypo.

0: live it, my father.
1: Eddie A-B-A.
2: Big bag.
3: Gaining velocity on Adaba FM.
4: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kí mọ bí data wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o, tó fi dórí àwọn apps tí ó lò. Gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀, ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
5: Yay! Mo gbé o! Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn!
4: Ṣé mi ò sọ fún ẹ?
5: Jara ẹ! Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
4: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
5: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
6: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àárẹ̀ kan kò sí lẹ́yìn ẹ̀.
7: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
6: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
7: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: Ọ̀yá afẹ́fẹ́lẹ́lẹ́ tí ń fẹ́rẹ̀ lé olókun mọ́ fẹ́rẹ̀ lé olókun mọ́ o. Ẹ̀fúùfù lẹ̀lẹ̀ tí ń fẹ́rẹ̀ lé ọlọ́sà ọ̀yá tara sàsà kọ́ dẹ̀yìn bọ̀. Àtún ti balẹ̀ sórí ètò. Torin tìlù tìlù torin níkànnì àdàbà FM 88.9 Àkúrá ìlú Ìlaramọ̀kí ńláwà tá a ti ń gbóhùn Sátágùn. Sèbí bá já bá ti gbọ́ ajá gbọ́ torí torí ni. Bágbò bá ti kàn àgbọ́ àsìkàn ti wẹ́ gbọ̀ngbọ̀ngbọ̀n. Torin tìlù ó tún ti balẹ̀ kà. Ìkànnì àdàbà FM náà lẹ ti ń láǹfààní àti máa gbọ́ wa. Ẹ ti mọ̀ náà wípé tá aago méje àbọ̀ tó bá ti lù báyìí lọ́jọ́ Sátidé, ètò torin tìlù òun náà ni mọ́ gba ìgboro kan. Àtún ti dé náà nìyẹn. Àtún máa tún ṣe kí ni a máa gbádùn ara wa dáadáa lálẹ́ òní. Ẹ fún mi lámbà, màá fún yín lámbà. Màá jù gbá yín, ẹ máa jù gbá mi. A máa jù gbára wa nìyẹn. Ok náà, ohun tún dàgàn.
1: Wọ́n ń bá bàbá jà tó ní bàbá ò ṣètò. Tó dẹ̀ tún bá máa jà tó ní màmá ò ṣètò. Ó dìgbà tó bá dàgbà tó bá ń dá ṣẹ́ṣe wàrí bó ṣe rọrùn tó gbogbo ẹ̀ yóò.

0: ó ná lọ jẹ pé wọn wà nù sitting room wọn wọn ń wo fíìmù lọwọ ìbí náà ti ń wo fíìmù yẹn lọwọ.
1: ọmọ màlá lábẹ́ ọ̀run kò sí ohun tí ó ṣe.
0: àfi pín tẹlifíṣàn bá kú dédé ibi tán ti ń wo fíìmù yẹn lọwọ náà ni ẹnìkan bẹ́ẹ̀nbẹ́ ọdúnladé adékọlá àti mide martins abiodun àwọn náà wà nù sitting room ńgbà náà àwọn ń sọ̀rọ̀ lọ́wọ́ wọn fẹ́ẹ́ gbé ọ̀yàwó fẹ́ẹ́ gbóúnjẹ fọ́kọ ibẹ̀ ni fíìmù yẹn dé tí fi ìbá kú ha bó la ti fẹ́ ṣe kí lọ́ ṣẹlẹ̀ kìí ṣe pé náà lọ wọ́n tẹ tv wọ́n tẹ́tẹ́tẹ́tẹ́ kò tàn ok wọ́n ní kò sí wàhálà kò tẹ́ wàá sówó ńlẹ̀ báyìí dáa fẹ́ẹ́ fi ṣe tv ọwọ́ tó bí oṣù kan sẹ́yìn ìgbà náà wọ́n bá gbé tv ó di ilé ẹni tí ọba wọn ṣe.

0: gbogbo ẹ̀ òun náà lẹ́ẹ̀rí ń bẹ̀. Kí ni ká ṣe o? Ṣé ilé ní bá ṣe ṣeré? Ohun tá a máa mú wáyé bẹ́ ẹ bá ti gbà á. Iléeṣẹ́ aláró ló máa fún yín lẹ́bùn. Bẹ́ ẹ bá ti gbà á lórí ohun tá a fẹ́ mú wá lálẹ́ òní. Ẹ máa gbẹ̀bùn láti iléeṣẹ́ aláró spare part. Ṣó ti yá sẹ́ ẹ ti ṣe tán? Ọyẹ ẹgbọ́ o. Ẹ dẹ̀kẹ̀dẹ̀kẹ̀dẹ̀kẹ̀dẹ̀ gbọ́ dáadáa. Ọyá o ń yẹ́rìí o, ọyẹ ẹgbẹ́ o.
1: Tó a máa kì ní ọkọ mi, ọlọ́fàá mo jọ, ọmọ àbí ṣojú òkàn, ìjàkadì ló lọ́ọ́ pa. Akáká ti rí ká, ògbóníbodè ṣe dáadáa, ògbóníbodè lọ́ bèrè ìyàkálẹ̀. Èmi náà sì ni.
2: Stop! Kí ni gbogbo kátìkàtì? No, kí ni gbogbo kátìkàtì tó sọ
1: yìí? Wọ́n kọ mú ẹ wá sí ìrántí.
2: Irú ìrántí ó ṣíwọ́ ni yẹ. Ta ló sọ fún ẹ pé mo fẹ́ rántí ẹ̀ mọ́ láyé mi? You are dead to me. Ṣótúbọ́, ṣọ́ ààrẹ láti èmi lọ ní ògbọ́dọ̀ fẹ́ yé bí báyìí mọ́.
0: Ọyá ta ló lò yẹn? Òǹdẹ́ gbọ́ yẹn ta ló ní 08162519991. Ẹ gbọ́dọ̀ sọ lẹ́kùnrẹ́rẹ́ ẹni tó lò yẹn 08162519991. Ọyá ta ló wà ń bẹ̀? Ẹ̀lú ẹ̀ka alẹ́lẹ́ o.
3: Ẹ̀lú ẹ̀ka alẹ́ o.
0: Ẹ̀ka alẹ́.
3: Ẹ mà fún ètò.
0: Ìyá Glory kọ́ yìí ni.
3: Òun náà ni o, ó dì
0: mí pé ìwọ ni làbàlà àkọ́kọ́ yẹn. Queen of Lamba.
3: Ẹ kú iṣẹ́ takuntakun, a kú weekend.
0: Ẹ ṣeun. Ọyá, ta ló lòun tẹ́ ẹ gbọ́ yẹn?
3: Ohun yẹn nìyẹn ti sọ̀rọ̀, mo lọ ṣe ẹ̀yọ́ ẹ̀ nìyẹn ti sọ̀rọ̀ tọ́gí tó wá jókòó padà.
0: Kíni irọ́ nìyẹn? Oyè Mami Glory. Mami Glory. Ṣé ẹ tún fẹ́ fìyẹn ṣe lámbà fún mi ni? 08162519991. Ẹ jẹ́ àwọn ẹlòmíì. Hello.
4: Hello, láti Lára ni Sakirat.
0: Sakirat láti Lára?
4: Bẹ́ẹ̀ni sà.
0: Ọyá ta ló lò yẹn?
4: Mide Martins.
0: Pè tán o, pè tán, pè. O ti marry now. Ọyá. O ti já. 08162519991. Hello, ta ló wà ń bẹ̀?
5: Hello.
0: Orúkọ yín, ibodè ti ń pè?
5: Àwa ni ọ́fíṣà.
0: Ẹ̀yin mélòó?
5: Àwa sójà láti Ìkàrẹ́.
0: Láti Ìkàrẹ́?
5: Bẹ́ẹ̀.
0: Ok. Ọyá ta ló
5: lòun yẹn?
0: Ta ló lòun yẹn?
5: Ẹ̀yẹn ni Mide Martins.
0: Mide Martins kí ni?
5: Láti Ìkàrẹ́.
0: Mide Martins láti Ìkàrẹ́?
5: Ẹ̀nà.
0: Ok. Ọyá, mò ń gbọ́ yí.
5: Àti ọkọ ẹ̀.
0: Ọkọ ẹ̀ o. Ìyẹn láti Ìkàrẹ́. Ẹ wàá sọ pé láti Ìjàrẹ́. Ọkọ rẹ̀ láti Ìjàrẹ́. Ọlọ́run mi o, ọlágbára. Ó dẹ̀ wá yìí sí, ó dẹ̀ clear dáadáa o. Ọyẹ tó jáwé lòmíì, ọ̀gbẹ́ni Joseph. Hello.
6: Ẹ̀ka alẹ́
0: sà.
6: Victor ló ń pè o.
0: Victor láti bo?
6: Látàkúrẹ́.
0: Látàkúrẹ́.
6: Bẹ́ẹ̀ni.
0: Ohun tẹ́ ẹgbọ́n yẹn ta ló ní?
6: Mide Martins Abiodun.
0: Mide Martins Abiodun.
6: Bẹ́ẹ̀ni.
0: Àti ta ni?
6: Ẹni fún ọmọ nìyẹn
0: o. Ọ̀hún méjì lọ sọ̀rọ̀.
6: Àmì ìgbó ọkùnrin
0: yìí. Ẹ gbọ́ o. Ìtẹ́ẹ̀fi lè gbọ́ ti mi dé. Ẹlẹ́ gbọ́ mi dé.
6: Àgbọ̀ ó lò gan.
0: Kò clear.
6: Kò clear rárá tóbi yẹn mo gbọ́.
0: Mr. Victor.
6: Ẹ̀lò tó sí ìṣẹ́ àkọ́tọ̀.
0: Ẹ pẹ̀lẹ́ sà, ó yé mi. Wọ́n ní kò clear létí àwọn ni. Ẹ jáwé lòmíì. Hello.
7: Hello, ẹ kalẹ́ o.
0: Orúkọ yín?
7: Mrs. Akingboye Látàkúrẹ́.
0: Mrs. Akingboye, ṣé ohun yẹn clear létí tẹ̀yìn?
7: Fún mi Mide Martins Abiodun nìkan ni mo gbọ́ dáadáa.
0: Ǹbo. O nìkan lẹ̀yìn náà gbọ́.
7: Bẹ́ẹ̀ni sà.
0: Ẹ má mú kinní ilẹ̀, ẹ má mú lámbà alẹ̀ fún mi. Ní voice tó clear yìí. Ọlọ́fà mọ́jọ.
1: Kàkà ti rí ká.
0: Ògbóníbodè lọ́bìrì ìyàkálẹ̀. Ilé ìrùn clear tó. Ẹ yáwó ẹ̀lò. Hello. Yes sir, ó kọ yín.
8: Ìdúrọ̀lá ló ń sọ̀rọ̀ Látàkúrẹ́.
0: Ọyá mò ń gbọ́ yín, ta ló lò yẹn?
8: Mide Martins Àfíìsì Ọwọ́.
0: Mide Martins Àfíìsì Ọwọ́. Okay.
9: Atodunlade.
0: Atodunlade.
9: Yeah.
0: Odunlade kini.
9: Atodunlade Adekola.
0: Okay. Eh gba sa.
2: O ya, bi bo se we.
0: E ja we lo mi. 0816251991. 0816251991. Into clear da da wa. Olofa mojo.
1: O ma bi
0: sojo ko. O ma bi sojo. Ijakadi. Akaka. Oya. Hello.
10: Hello.
0: E ti lo jiwo. Ki le pe?
10: Ekale o.
0: Ekale.
10: Nko mi ni jomi loju lati Akure.
0: Jomi loju lati Akure. Oya ta lo lo yen.
10: Nde ma ti za bi odun.
0: Okay.
10: Ati afis owo.
0: At afis owo.
10: Be.
0: O gba. Afis ese lele. Eni to lo yen re. Kule omi sore. Mede Matis Abiodun. Awon mejeji ni o da do mi o. Mo de fun lebun lati le ise. Alarus fair party o. Bo o dun mi sha. No problem. Eja mo lo.
11: Gba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo pariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni oda ti e kon sun lo ni
12: aba aju ko ti ibo ni nipa 24/7 aba make sure koranjo gogun bile tawon okunrin bire fun gba gogo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara o ka gu eyin didun ara riro afogedegede do ti ara danu logo lo mo okunrin abaju ti o si ma sise akori lodun.

0: wọ́n tún bẹ̀rẹ̀.
1: Wọ́n lè ṣaláì máa pa ní lẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
2: Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
1: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

bọjọ jákèjádò àgbáyé pàápàá jùlọ lórílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀pọ̀ àwọn obìnrin ló ń jáde láti ṣiṣẹ́ ìbí, ṣùgbọ́n ọ̀gọ̀ọ̀rọ̀ ló torí bẹ́ẹ̀ tẹ̀rí gbaṣọ. Bẹ́ẹ̀ sì ni pé ọ̀pọ̀ àwọn àṣẹ ìbí ló ń mí ìmí àkọ́kọ́, ṣùgbọ́n tí wọn kò mí ìkejì. Ọ̀rọ̀ yìí kìí ṣe ọ̀rọ̀ òǹkà lásán, ìyá ni wọ́n. Ọmọbìnrin ẹnìkan, mọ̀lẹ́bí àwọn kan, ẹ̀mí tí a lè dóòlà pẹ̀lú ìmọ̀ tí ó tọ́, ìkẹ́ àti ìgbìyànjú láìrọsẹ̀. Ìdí nìyí tí ó fi ṣe pàtàkì láti tayín lólobó nípa ọ̀nà tí ààbò lè fi wà lórí ìyá àtọmọ. Torí pé ìrìn àjò láti jẹ́ abiyamọ kìí ṣe àdárìn, iṣẹ́ àjùmọ̀ṣe ni. Láti ilé oníkálukú dé ilé ìwòsàn, láti àárín ìlú tó fi dé orílẹ̀-èdè wa, gbogbo wa la ní iṣẹ́ láti ṣe. Ẹ káàbọ̀ sórí ètò àbíyè, eléyìí tí àjọ ìyẹ́ Áfíríkà ń ṣagbátẹrù.

0: Hello, yeah, woman.
1: Chola.
0: Kemi, ki lo sele? Oh, eh, jabi pe.
1: Oh, ananasi kele wo so. Mo tun ti ri eje die loni.
0: Eje? Kilo, so subu ni, so gbe nkan to wuwo ni.
1: Mi o gbe kokko, mi o se kokko, o kan joko ni. Mo si mi, bi doctor se so pe ki ma si mi. Mo ko sa dede ri pe ara inu se mi ba kan. Ti mo ma wo re bayi. O mo ti re je ba erun ba mi o. Eh, ta bi ko ti eye mi mo. Se mo tun ma padanu omo mi ro ni.
0: Fara balẹ, fara gbọ mi wo a mi padanu nkokọ. A ni padanu nkokọ, ko si nkokọ to wale. Eni bo lo se wa bayi na.
1: Mo wa nle.
0: Mo n bọ ni kiakia, mo n bọ ni kiakia.
1: O te mo si gbọ.
0: Eh, Tayo!
2: Sir!
0: Eh, wo o se da be eh, wo mo n bo o lo ni pe de eh ti ala ti ba de o fun won ni ina ti mo ko sori aja yen so gbo
2: eh
0: eh ko de gba egberun meji la lowo won so gbo nkan ti mo so fun e
2: o je sir
0: eh mo n bo bi oni pe
2: e ma pe sir.
3: E pele madam Ogbeni Sola e ku ijoko.
0: Ṣé
3: o ní àkọ́kọ́ náà ẹ fi ọkàn balẹ̀ kò séwu rárá. Ó ti ẹ̀ dára bí ẹ ti tètè wá. Ó yẹ kí ohun tó yẹ kí àwọn aláboyún máa ṣe nìyí. Tí wọ́n bá ti rí ohunkóhun ó yẹ kán tètè máa bọ̀ nílé ìwòsàn níbi tí wọ́n ti ń ṣètọ́jú wọn. Nítorí ohun kékeré tí wọ́n bá fojú tẹ́ńbẹ́lú nígbà mìíràn ó lè ṣe ìjàmbá fún ìyá àti ọmọ.
0: Dókítà ẹjọ́ ṣé gbogbo ẹ̀ ṣá wà dáadáa ṣé kò sí ọ̀nù báyìí.
3: Lágbára Ọlọ́run ọmọ wà dáadáa, ó wà ní ìtura.
1: Ọkọ
3: rẹ̀ lù dáadáa. Ẹ̀jẹ̀ tí ẹ rí yẹn ní ṣe pẹ̀lú ipò tí ibi ọmọ wà o. Ṣé ẹ rántí ní ìgbà àkọ́kọ́ tí ẹ kọ́kọ́ wá? Ó sọ fún yí wípé oyún ìjù kan ń wù ní ìsàlẹ̀ ilé ọmọ. Ara ń tó fa ibi tí oyún ìjù ti ń wù, ó súnmọ́ ibi tí ibi ọmọ wà. Ara ń tó fa ẹ̀jẹ̀ tẹ́ ẹ rí ilé yìí.
1: Ṣé ẹ̀jẹ̀ ni kò séwu báyìí, kí la máa ṣe?
3: Kò séwu, ẹ fọkàn balẹ̀.
0: Dókítà, kí la ti, a ní kí, báwo la ti ẹ̀ ṣe lè dènà kó má tún ṣẹlẹ̀ mọ́ báyìí?
3: Ọ̀gbẹ́ni Sọlá, ṣé kí n máa fẹ̀kọ́ tanná fún yín? A ò lè dènà rẹ̀ pátápátá o.
0: Dókítà.
3: Mi ò kúkú tán yín, a ò lè dènà rẹ̀. Ibi ọmọ náà sì wà nísàlẹ̀ síbẹ̀. Oyún ìjù tí a sì rí ní ọjọ́ ní ìyẹn náà wà ń bẹ̀. Ṣùgbọ́n a lè dín ewu kù. Ìyàwó yín láti wà lórí ìsinmi pípẹ́ lórí ibùsùn wọn. Ìyẹn àkọ́kọ́. Ẹ má dúró ṣe ohunkóhun. Ṣé ẹ̀ ń gbọ́ màdámú?
1: Mo ń gbọ́ yín.
3: Lọ́wọ́ tí ẹ wà yìí, rírìn láti inú yàrá sí ìta gan lè bẹ́gudé. Ẹ má dúró fún ìgbà pípẹ́. Ẹ má gbé nǹkan tó wúwo ju o. Kò sí pé à ń lọ oko tàbí ọjà. Ò ní lè ṣe wàhálà kankan bó ti wò kéré mọ.
1: Dókítà, gbogbo nǹkan tẹ kalẹ̀ yìí, ṣé yóò ṣe é ṣe báyìí?
0: Ṣé kí ni yóò ṣe é ṣe? Báwo ni ìwọ ṣe ń sọ̀rọ̀ báyìí?
1: Ṣé wọ́n ń pélé ni?
0: Tí n bá bó tiẹ̀ já gbàgbé yẹn, ọ̀rọ̀ ẹ̀mí là ń sọ yìí. Dókítà ẹ wo, èmi á rí dájú pé kò ṣe gbogbo nǹkan tẹ ní kó má ṣe yẹn. Ẹ̀yẹn fi yẹn lẹ̀sẹ̀ mi lọ́wọ́.
3: Ó dára o. Kò burú.
0: Oníṣe òṣèṣe yóò ṣeéṣe, àásọ̀rọ̀ ẹ̀mí oníṣe máa ṣeéṣe.
3: Kò sí wàhálà tẹ bá ti ní ẹ bá wa mójútó wọn.
0: Èmi á mójútó dókítà.
3: Àmọ́ ṣá o, ó ṣì ní àwọn àmì ewu pàtàkì kan tí ẹ ní láti kíyèsí. Kì í ṣe ẹ̀jẹ̀ nìkan o. Yàtọ̀ sí ipò tí ibi ọmọ yín wà tí ẹ bá rí omi tàbí ẹ̀jẹ̀ nígbà kọ̀ọ̀kan. Yálà pupa ni tàbí dúdú, ó kéré ni àbí ó pọ̀ díẹ̀. Iṣẹ́ ni kí ẹ gba ilé ìwòsàn wá o lẹ́sẹ̀kẹsẹ̀. Èmi ni orí fífọ́, ojú tó ń dúdú tàbí tó ń hò bàìbàì. Ìwúwo ojú lójijì, inú rírun ni. Kí ọmọ máa gbéra jù tàbí kó tiẹ̀ má gbéra rárá. Gbogbo àwọn nǹkan wọ̀nyí lè jẹ́ àmì fún aláboyún. Wọ́n lè jẹ́ olùtọ́kasí àwọn nǹkan tó lágbára mìíràn. Tí orí bá ń fún aláboyún tí kò lọ, ó lè máa tọ́ka sí wípé ìfúnpá rẹ̀ ti ga. fun apere ti abe ese ba nkan oloyun o le tumo si nu pe ara won nilo awon onje odo bi eja be ni bi ede ati be be lo gbogbo awon nkan wonyi ko ye ki e ma fi pamọ fun awon to se toju yin awon ami wonyi ki se egun be ni ki se ijiya o je ona ti ara fi nke fun iranlowo nigba ti e gba ri nkankan ninu awon ami wonyi e ma duro de owuro o koda e ma duro de onkohun e tete ma bo ninu iwosan lesekese e ma se so wu pe e koko fe lo gbadura na rara o e ma bo e le gbadura lona
4: nigba ti mo koko gboyun ni o mo gbogbo eleyi o o ti le so fun mi
3: ti mo bayi na imo na si ni agbara ipo ti e wa nilo itoju peki peki ti e ba si mi bo se ye ti e si jeun lore ko re bo ti to gbere la ma gbo
4: o ṣe ti omo mi wa laaye
5: emi
4: atoko mi na wa lalaafia
5: a wa laaye o se nkan to ma se
3: e fọkun ba le ya mu a o sa gbogbo ifa ti agbara wa olorun lo si fi wa se
4: ami o e se gidi kan to po
3: e se gbere la ma gbo
6: bí a ti ṣe ń ṣẹ́wẹ́lẹ́ abala ètò àbí ìfún tòní ẹ jẹ́ kó wà ní ìrántí wa wípé ẹ̀mí àwọn ìyá ṣe pàtàkì bí ìpájà ṣe ṣe pàtàkì fálápìn gbogbo ọmọ ló nílò ìlera pípé ní ìbẹ̀rẹ̀ ayé wọn àti pé bí a bá lè ṣera wa lóṣùṣù ọwọ́ a lè mú kí ìlànà ìbímọ ó rọrùn ó wá ṣe ń ṣe kẹ́ ẹ ní ìbéèrè tàbí àṣẹ̀yìnwí bẹ́ẹ̀ lẹ sì lè fẹ́ bá wa kọ́mọ lò pọ̀ bọ́ nípa ṣíṣe onígbọ̀wọ́ ẹ kàn sí wa lórí ẹ̀rọ yìí 091-121-92038 lẹ́ẹ̀kan sí 091-121-92038 tàbí kẹ́ ẹ fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí ímeèlì yìí eafrica2@gmail.com bákan náà ẹ lè bá wa dọ́rẹ̀ lórí àwọn ìkànnì ayélujára wa pẹ̀lú orúkọ iye africa ẹ má ka wákàárẹ́ ìnínú dídóòlà ẹ̀mí ẹ túbọ̀ máa fọn rere rẹ̀ káàkiri àbíyè àjọ iye africa.

0: Adaba 88.9 FM Atuti Fufere
1: Adaba yo.
2: Tẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
3: Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣára ẹ̀ náà mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí iṣára yóò máa fà mí so láti bàárà ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò òun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ jẹ́. Ayé ọ̀hún ti wá sú mi.
4: Agbóyin ìṣe ló ṣì ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúnlùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gbò ń sọmọ aráyé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń jọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706464190706464 6419. Bàbá òkè ògùn.

0: náà mi ni wi mímọ́ wi gbogbo ẹni tí ń ṣiṣẹ́ tí ayé di ẹrù wúwo lé lórí torí àjàgà rẹ̀ rọrùn òun níjọ kásàpótólísọ ini centre montelo destiny restoration tó wà ní ìgbàjọ walushi street ìwárọ̀kà àkókò nípínlẹ̀ ondo ń pe gbogbo ènìyàn níbi tọ́lọ́run ọba ti ń lo wòlíì rẹ̀ bí o alámòye kò ṣeun tì ní agbára àdúrà nínú ilé ìjọsìn ọ̀hún bí àwọn àkókò ìsìn wa ti lọ nìyí o ọjọ́jọ́ tuesday ni ẹ̀kọ́ bíbélì bẹ̀rẹ̀ láti aago márùn-ún ìrọ̀lẹ́ sí aago mẹ́fà ìrọ̀lẹ́ wednesday àkọ́kọ́ lóṣooṣù òun ni àdúrà orí òkè pẹ̀lú ìfàmì òróyàn ní orí òkè tó wà ní ìsàlẹ̀ ilé ìjọsìn wa bẹ̀rẹ̀ láti aago méje òwúrọ̀ sí méjìlá ọ̀sán ìfòróróyàn yóò wà fún gbogbo ènìyàn every wednesday òun ni àdúrà orí òkè ọjọ́ kìíní ọjọ́ kejì àti ọjọ́ kẹta ní oṣooṣù òun ni ìṣọ́ọ̀rù àgbàyanu máa ń wáyé nínú ilé ìjọsìn wa friday tó kẹ́yìn lóṣooṣù òun ni àdúrà ọ̀sán kan òru kan ìyẹn last friday of the month friday àkọ́kọ́ lóṣooṣù òun ni àgbàyanu àdúrà fún gbogbo àwọn obìnrin aago mẹ́sàn án òwúrọ̀ sí mẹ́ta ìrọ̀lẹ́ ló máa ń wáyé sunday kẹta nínú oṣù òun ni àkànṣe àdúrà tá a pè ní I possess all my possessions aago mẹ́jọ àárọ̀ sí méjìlá ọ̀sán ló máa ń wáyé ìfòróróyàn yóò wà fún gbogbo ènìyàn ọjọ́ àkọ́kọ́ nínú oṣù ni àdúrà ìrìn ọ̀run bẹ̀rẹ̀ láti aago mẹ́fà òwúrọ̀ títí di aago mẹ́jọ àdúrà àṣálẹ̀ ògo ti ń gbé ògo mi sunday tó kẹ́yìn nínú oṣù kẹta ni ló máa ń wáyé aago mọ́kànlá àṣálẹ̀ sí mẹ́ta òwúrọ̀ aago mẹ́jọ sí aago mọ́kànlá òun ni ìsìn ọjọ́ ìsinmi nínú ilé ìjọsìn wa ìwọ náà gbìyànjú kó darapọ̀ mọ́ wa nínú ilé ìjọsìn wa lénìí kó lè mọ̀ wípé rere lolúwa
1: ọlọ́run gba ọpẹ́ wa a ń sọ lórí ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ dìde tán ìmọ́lẹ̀
2: arise and shine
1: Isaiah 60
2: ìwé Isaiah orí ọgọ́ta
3: dìde tán ìmọ́lẹ̀
1: ibi tí a ti mú ọ̀rọ̀ jáde ni
2: and that is where we have been
1: found tán láàrin ẹbí ẹ
2: light it
1: tán láàrin àwọn olóògógóró
2: shine it among the drunkards
1: tán láàrin àwọn ẹ̀ka ènìyàn
2: among the wicked ones
1: lọ sáwù dẹ́kun kó tán ìmọ́lẹ̀
2: go to the garden of the dark ones and show light
1: àwọn àyànfẹ́ ọlọ́run ni ìmọ́lẹ̀
2: the beloved of God.

0: ìràwọ̀ òwúrọ̀ ló lè tanná ẹ̀.
1: The morning star, I can reflect the light.
0: Ó lé mi ní ìràwọ̀ òwúrọ̀.
1: Sam, the morning star.
0: Ọmọ Maria.
1: Son of Mary.
0: Alágbára ńlá.
1: The Almighty.
0: Òun là ń tẹ̀lé mọ́ mi.
1: The one we are following.
0: So tó bá rí pé nǹkan dàrú.
1: You see things are going down.
0: You need light.
1: O nílò ìmọ́lẹ̀ ni o.
0: Tó bá rí pé nǹkan wọ́.
1: Things are not going smoothly.
0: O ṣe aláìní ìmọ́lẹ̀.
1: That means you lack light.
0: Kì í ṣe gbogbo ẹni tó wà ní ṣọ́ọ̀ṣì ló ní ìmọ́lẹ̀.
1: Not all that are in church that have light.
0: Kì í ṣe gbogbo ìjọ ní ìmọ́lẹ̀ wà.
1: Not all churches receive light.
0: Ìmọ́lẹ̀ ni ìwàláàyè mi Ọlọ́run Ọlọ́run báyìí ló sọ bẹ́ẹ̀.
1: Light is my presence, so thus is the Lord.
0: Ìwàláàyè Ọlọ́run máa ń jáde nínú ìwàásù.
1: The presence of God will manifest in sermon.
0: Sí àwọn ọmọ ìjọ.
1: To the members.
0: Ìwàláàyè Ọlọ́run máa ń wà nínú èèyàn.
1: The presence of God will work in the presence.
0: Ó máa gùn wà níbẹ̀.
1: It will there, it will there.
0: Ohun yẹn wá nítí mà á wá ṣe gbọ́ létí.
1: And the voice will sound well, it will be melodious.
0: Ìyẹn náà pè ní pé èèyàn jẹ́ ìmọ́lẹ̀.
1: And that is to prove that you are alive.
0: Mo sọ lórúkọ Olúwa.
1: I declare in the name of the Lord.
0: Ìmọ́lẹ̀ ayé wa.
1: The light of our lives.
0: Tẹ bá ṣe àmì dáadáa.
1: Say a better amen.
0: Kò ní wọ òkùnkùn.
1: Amen. Ẹ
0: ṣe àmì dáadáa o.
1: Say a better amen.
0: Mo ní ìmọ́lẹ̀ wa ò ní mọ òkùnkùn.
1: Our Elijah no
0: know. So mo sọ pé ìmọ́lẹ̀ túmọ̀ sí ìwàláàyè Ọlọ́run.
1: They are replicate the praise of God.
0: So ayé ẹ iṣẹ́ àyànmọ́ ẹ gbogbo ẹ lónìí kó jáde nínú òkùnkùn.
1: Your life destiny comes out of that.
0: Ẹ wo ìwé Jọ́hánù.
1: John.
0: Orí 1.
1: Chapter 1.
0: Ẹbẹ̀ látẹsẹ̀ 5.
1: From line 5.
2: Ìmọ́lẹ̀
0: náà sí
2: ìmọ́lẹ̀ nínú òkùnkùn.
0: Ẹ ó mọ́lẹ̀ nínú òkùnkùn.
1: It
0: mọ́lẹ̀ kirikirikirikiri.
1: All over.
0: Mo rán wọn kì í ríran téèyàn bá wà nínú ìmọ́lẹ̀.
1: You don't see when you are in darkness.
0: Ẹ jẹ́ sọ díẹ̀ nínú àwọn ìgbé ayé òkùnkùn.
1: Let me tell you little things about darkness.
0: Number one.
1: Ìkíní.
0: Wọn ì ríra wọn.
1: You don't see yourself.
0: Wọn ì ríran.
1: You don't see.
0: Màmá wọn ì ríran.
1: Everything will be blurring.
0: Kò sí nǹkan tí tó ṣe fi pamọ́.
1: Nothing can be hidden.
0: Mm-hmm. Òkùnkùn máa ń gbéra ẹ pamọ́ ni.
1: A darkness will hide itself.
0: Ìmọ́lẹ̀ wọn ò kí ń tàn.
1: Their light will not show forth.
0: Màmá wọn ì rí àṣeyọrí ṣe.
1: They have no success.
0: Wọ́n máa ń rá kò lójú kan torí pé ohun tán bá ń wá wọn ò lè rí.
1: They just be merigrading at the point because they won't see what they are looking for.
0: So inú ayé tó ń wà wọn ì rí ìran ríwájú.
1: They can't see forward where they are.
0: Wọn kì í mọ ohun tó kàn.
1: They don't know the next thing.
0: Wọn ì mọ ohun tí wọ́n fẹ́ ṣe.
1: They don't know what to do next.
0: Yẹ́nyẹ́nyẹ́ òun ló fà á tí ìmọ́lẹ̀ bá ti lè wọ ibì kan ìyapa máa ń wà.
1: When light comes in there will be separation.
0: So ìmọ́lẹ̀ ló máa mú kí ìyapa wà láàrin òkùnkùn àti ìmọ́lẹ̀.
1: There will be separation of power between light and darkness.
0: So ẹ tẹ̀síwájú.
2: Òkùnkùn náà kò sí borí rẹ̀.
0: Kò borí ẹ̀.
2: Ọkùnrin kan wà tí a rán láti ọ̀dọ̀ Ọlọ́run wá.
0: Yes.
2: Orúkọ ẹni tí ń jẹ́ Jòhánù.
0: Òun
2: náà ni a sì rán fún ẹ̀rí.
0: Yes.
2: Kí ó lè ṣe ẹlẹ́rìí fún ìmọ́lẹ̀ náà.
0: Fún ìmọ́lẹ̀ náà.
1: Ọ̀dà láìtì.
2: Kí ó lè gbàgbọ́
0: nípa. Tẹ bá kíyèsí ó ń tan ìmọ́lẹ̀ yẹn kiri.
1: He was just spreading the light.
0: Jòhánù tan ìmọ́lẹ̀ yẹn.
1: John spread the light.
0: Ó tan.
1: He spread it.
0: Ẹ wo ẹsẹ 12.
1: Look at verse 12.
2: Ṣùgbọ́n iye àwọn tí ó gbà.
0: Àwọn tó gbà.
2: Àwọn ni ó fi agbára fún láti.
0: Àwọn la ṣé àwọn tó bá ti wà nínú ìmọ́lẹ̀ náà báwọn wọn máa ń fi agbára fún wọn.
1: Those in light have been empowered.
0: Wọ́n máa ń ní àyípadà.
1: They have transformations.
0: Bàbá gbogbo nǹkan máa ń béèrè lọ́wọ́ Ọlọ́run Ọlọ́run máa ń ṣe fún wọn.
1: The Lord used to grant all their requests.
0: Wọ́n máa ń rí pé ohun dára fún wọn, wọ́n dẹ̀ ń tẹ̀síwájú torí pé inú ìmọ́lẹ̀ náà wà.
1: You see them progressing because they are in light.
0: Kí nìdí tó wá pé wọn wà nínú ìmọ́lẹ̀ wọn ò lè tẹ̀wájú.
1: I didn't mean they are not in light, they cannot progress.
0: Òun ló sọ pé jẹ́ kí ìyà tó wà verse 4 Genesis chapter 1
1: Genesis 1 verse 4.
2: Ọlọ́run sọ ìmọ́lẹ̀ náà.
0: Yes.
2: Pé ó dára.
0: Ọlọ́run
2: sí padà sí agbede méjì.
0: Ẹ má gbọ́ ó padà sí agbede méjì ìmọ́lẹ̀ àti
1: òkú. Ọlọ́run sẹpẹ́tẹ́ dákì.
0: Ẹgbẹ́ àti wà àti ẹni tó ń dààmú
1: yẹn. No, I'm not troubling you.
0: Olúwa pín níyà. Kì í ṣe lórúkọ yín o, lórúkọ mi o. Gbogbo ẹni tó ń dààmú ẹ. Gbogbo ẹni tó ń fòrò ẹ.
1: Ẹgbẹ́
0: mo gbé ìmọ́lẹ̀ dé. Ó yà kó pin níyà. Wọ́n ní ìmọ́lẹ̀ dé. Ó palà sí agbede méjì. Ìmọ́lẹ̀ àti òkùnkùn. Mo dé pẹ̀lú agbára Ọlọ́run. Mo gbé pẹ̀lú agbára Kristi. Ẹ gbọ́ lórúkọ Olúwa.
1: Ìwọ
0: tó ń gbọ́ mi.
1: Láàárín
0: ibi tó ti ń
1: dààmú
0: ẹ. Ìmọ́lẹ̀ gba ìmọ́lẹ̀ yẹn. Gba ìmọ́lẹ̀
1: yẹn.
0: Òkùnkùn ayé ẹ jáde. Ẹ̀mí òkùnkùn jáde. Nínú ilé yẹn jáde.

0: Olorun ko mo ba gbogbo wa gbe soji ani baba lo ko jini.
1: Honorables, ife eye agbaye tun ti de o. Be ni trophy si wa fun gbogbo honorables. Láì gun Trophy Premium Lager kan kí o sì yẹ abẹ́ ìdérí rẹ̀ wò fún kóòdù. Kàn sí trophylagerng.com kí o sọ tẹ́lẹ̀ ẹni tí yóò gba ife ẹ̀yẹ náà. Tẹ kóòdù ọ̀hún sí yóò sì yí koto tí o fi jẹ káàdì ìpè. Bí kóòdù rẹ bá ṣe pọ̀ tó, bẹ́ẹ̀ ni àǹfààní jíjẹ ẹ̀bùn rẹ yóò ṣe tó. Trophy Premium Lager, onígbọ̀wọ́ ife ẹ̀yẹ àgbáyé ti FIFA. Kì í ṣe fún ẹni kò tí ì pé ọdún méjìdínlógún. Má ṣe mu ọtí àmupara.
2: Se ngbadun adaba
3: mo ngbadun adaba
2: mo ngbadun adaba
3: mo ngbadun adaba
2: o ngbadun adaba
3: gbogbo wa na ngbadun adaba
4: ibi sa pa ma gba oko ye niyan
5: e ku dede akoye se la fi ale wa se layo layo mo de bayin
4: ayele o
5: mo le wa te ti fe ma gbo ale ni Iti agbawo isegun bile ni to se agbatero fun ye ni alaji agba baba laanu woni nkin so woni nkin so mo woni nkin salubarika baba oro awon to nsele kaakiri aye la npapo ta fi nso bi duniya sere fun yin lori eto gbogbo ogbon te ba se nko e ma fi pamo si apa osi ke le ba fi ko elomi Sunday akoji ade lo nkin elembe o number ile ise to run wa ni se ti ni a ma so ko si ma jo yin gbo ati pe gbogbo nte ba ri de mu nbe ko se lanfani number yi si lo wo ile ise na eni ti o si gbe ni alaji agba baba laanu 08063 970829 se ranti omo ile badagre kan to ra le si cemetery nibi ti an seku si lori bere kan to wa ni cemetery yi opolopo oku ni an ti si sori ile nu ni an ba tabe fun ni nbe se nja yepe to se fa awon mo nle lota fun wipe won o lobe mo awon egan si ti gba be won o lobe mo looto sugbon won oku kan ti wa mi odun mewa odun ma ndogun ogun odun ti an ti si si cemetery ta n so na ìgbà tí wọ́n mọ̀ ṣánbẹ̀ tí wọ́n wúge roko gbogbo awo àwo wúkòkò bàbá aṣáṣun ni a bá fi téèpù wọn fún 60 by kinní kan wọ́n ṣe àtàlẹ̀ fún ọkùnrin tá à ń sọ yìí wọ́n bá lẹ ọ̀rà símẹ́ǹtì lọ́wọ́ wọn wọ́n fi rọ́pọ̀n wọ́n pọ̀nrọ́ wọ́n gbé dọ́kúmẹ́ǹtì kan léwọ́ rẹ̀ wọ́n ní kó tiwọ́ bọ̀ ni a bá gbowó ribiribi lọ́wọ́ rẹ̀ òun ralẹ̀ tán wọ́n bẹ̀rẹ̀ sí ń jápé yẹ̀pẹ̀ àtòkúta sí wọ́n bá fẹ̀ kan ó fìlì gbogbo lẹ̀ òkúté ń bẹ lábẹ́ ilẹ̀ ń kò wú wọn ọkàn fẹ̀ kan fìlì wọn ọjà kúta ọjà gráfò kò ṣe foundation ilẹ̀ kankan ń bẹ̀ ọ́ ohun tó ṣe ni pé ó fò kúta ó tẹ gbogbo ẹ̀ bọ́nú àwọn sàárè òun ni wọ́n kúkú ni wọ́n ṣe kíni ni wọ́n bá kan kéré orí rẹ̀ tó sì ń ṣe lórí ibẹ̀ ni pé ntàmọ́tò ọ̀pọ̀lọ̀ ká máa tàmọ́tò kò nílò wípé a ṣẹ̀ṣẹ̀ ń ṣe foundation à ń kọ́ gbá kó àwò gbangba wálé à ló ti máa wọkọ̀ wọn ó sì máa nù ń jojúmọ́ àwọn ọkọ̀ tí ń lọ yìí kó láti ìlú òyìnbó tí wọn ó kò dé pọ̀tun ibẹ̀ ni lọ máa já wọn sí àwọn tòkúbọ̀ tó lé ńlẹ̀ ni ọkọ̀ tó jẹ́ pé sálẹ́sà inú rẹ̀ ńgbọ̀n bá ti kọ́ kọ́rọ̀bọ̀ omi ọmọ jáde látẹnu rẹ̀ lẹ́yìn
6: o ta ko jo lu ko do ise owo awon ara bi tin somo ologo domo olopo ni
7: o ya tete
6: to eni tolorun ko kokoro itusile
7: le lowo
6: alhaji agba baba laanu spiritual
7: okunrin dandan
6: eyike iya isara
7: o sese bere tabi olojo pipe
6: promise and faith
7: asiri bibo
6: eyonu ebi awon agba
7: baba laanu kaju e
6: eyonu agba
7: ko senti oye ko ni lowo
6: contractors oloselu
7: n lo fun interview
6: eyonu agba lu koja be
7: awon kan ba di alhaji agba
6: yo tun
7: tori adi tun ti yo
6: oja re o tani
7: o fe gbomojo oyun ijo asiri bibo atude asina o ya lodo eni ti alafiran e ma pade baba laanu alaje agba lojojo wednesday thursday ati friday ni lu akure
8: en la fejo
7: so folo kada pe
8: ile baba laanu
7: ide mango loki ogba lo lo

0: On Sunday, Lady Baba Lano, Nina God Plaza, opposite Alafia Hotel.
1: Wow,
0: John Monday and Tuesday,
1: Lady Baba Lano,
0: in Bakusa Street,
1: opposite Ile Yabakusa,
0: Iluare,
1: telephone
0: 006-397-0829.
2: Èyí ni láti sọ fẹ́yìn tí ẹ̀gbọ́n ìlú mẹ́ta péré lẹ́tìlẹ̀ rí ọ́fíìsì bàbá aláàánú aláàjì àgbà yàtọ̀ sáwọn ìlú mẹ́tẹ̀ẹ̀ta tá a bá rẹ́ni tó sọ fún yín wípé aláàjì àgbà bàbá aláàánú ńbẹ ńbẹ kan ọ̀nbẹ nígbà ńbẹ láwo ìrọlọ́bàdé ìlú àkọ́kọ́ nílù àkúrẹ́ ọjọ́ Wednesday Thursday Friday sílẹ̀ lè rí wọn lákùrẹ́ olóyè mẹ̀kún ibikíbi tẹ́ ẹ bá gbà wọ́n lù àkúrẹ́ ẹbẹ̀rẹ̀ Lafẹ́ Junction láti Lafẹ́ Junction yìí ẹ bá wọn lọ́kadà tó wà ní Lafẹ́ Junction ẹ bá wọn sọ̀rọ̀ wípé kí wọn ó gbé yín dókè ọgbà nídìí mango lọ́dọ̀ aláàjì àgbà bàbá aláàánú dódò lọ́sàn ó sọ lágbára olódùmarè ìlú kejì ni ìlú ọ̀rẹ́ nípínlẹ̀ Ondo ẹbẹ̀rẹ̀ ilé ìyá Bakusa tó wà ládùúgbò Bakusa nílù ọ̀rẹ́ ọjọ́ Monday àtọjọ́ Tuesday ọjọ́ méjì ẹ láàrin ọ̀sẹ̀ ni wọ́n ń lò mọ́ nílù ọ̀rẹ́ ibẹ̀ lẹ́sì ti rí bàbá aláàánú nílù ọ̀rẹ́ o ẹ mọ́ gbàgbé ìlú kan tó kù nílù ọ̀wọ̀ nípínlẹ̀ Ondo Saturday àtọjọ́ Sunday ǹjọ́ méjèèjì ń lẹ̀ lè rí wọn nílù ọ̀wọ̀ ní Nagot Plaza ní dojúkọ ilé ìtura Lafia Hotel kò pé méje tẹ ẹ bá ti débẹ̀ àbùṣebùṣe ẹ rí láti àkúrẹ́ tó délùú ọ̀rẹ́ tó fi délùú ọ̀wọ̀ kò síbi tí ọwọ́jà bàbá aláàánú òde nípínlẹ̀ Ondo nọ́mbà kan ṣoṣo sí lọ́wọ́ ọ̀dọ̀ aláàjì àwọn òní pa tí ó gbé o ọwọ́ bàbá aláàánú fúnra wọn aláàjì àgbà ọwọ́ ìní ọ̀bọ̀ sí fóun kò yòówù tẹ bá fẹ́ bèrè ayé ò ní ṣe wá ṣe bá láṣe bò lọ ẹ pé aláàjì àgbà bàbá aláàánú lórí nọmbà yìí 08063970829 wọn ń pè kínní kan ní ìyọnú àgbàló. Mo ní àwọn àlàyé kan kékeré lórí rẹ̀ ìyọnú àgbàló tí mo ń ṣàlàyé ńpa rẹ ò ní o. Fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ wá sí àgbàlá iléeṣẹ́ bàbá aláàánú aláàjì àgbà àkànṣe ìyọnú àgbàló kan ti wà nílẹ̀ fún yín. Bàbá tí ń jí ta bá ń sùn ẹ̀jẹ̀ á máa gbàdúrà kọ́lọ́ mọ́ jẹ́ kórí olórí kí wọ́n gbàṣe wá ṣe. Òdìgbà tí èèyàn bá níṣòro kó tó ní ìyọnú àgbàló yìí lọ́wọ́ wọn ṣàlàyé tí ó gún mọ́ lórí rẹ̀.
3: Ẹni sóyìnbó ayé nílé àná rẹ̀ láti.
2: Torí àwọn ayé tẹ rí òun ọ̀fẹ́ ká rẹ rò ká sọ àforí ẹni ayé ọ̀fẹ́ ká ṣiṣẹ́ ká jèrè ń bẹ ayé ò sì fẹ́ ká kọ́lé bí pé ká sin kọ́kọ́rọ́ kù ni. Ayé ọmọ fẹ́ ká lọ́mọ láyé lẹ́yìn ìgbéyàwó ọ̀pọ̀lọpọ̀ ní wojú ọmọ ayé ọ̀fẹ́ kí ara mọ́tò wọn ò tí ẹ fẹ́ ká ní promotion lẹ́nu iṣẹ́ bíi pé ká wà ń rán àkíkan ni. Ẹ wá rí gbogbo ntá ńlá akọjá nílé dúnìyàn yìí gan. Mo fẹ́ sọ fún yín pé ǹjẹ́ ẹ mọ̀ wípé èèyàn nílò ẹ̀yọnú àgbàló. Kí ni wọ́n ń pè lẹ́yọ̀nú gan fúnra ara rẹ̀ kí n kọ́ ń ṣàlàyé nípa ẹ̀yọnú fún yín. Ẹni tọ́lọ́mù bá yọnú sí ọ̀nà rẹ̀ ó gíyá ohun gbogbo tó bá sì dáwọ́lé yóò mọ̀ lọ síwájú ni kò ní wá sẹ́yìn. Ẹ bá ń gbọ́ wípé ẹnìkan ń lo ẹnìkan ń ta ó ṣe é ta ẹnìkan ń lò ó ń kàn ó ń ṣílẹ̀kọ̀. Ẹ̀yọnú ayé ń lórí gbà. Bẹ́ẹ̀ bá sì rí ìyọnú Ọlọ́run kò yàtọ̀ sí tayé ọ̀kan náà ni ayé àní kárí ilé ayé kárí gbé tá a bá ń bẹ lókè rùpẹ̀ kárí dúnìyàn yìí ká ìlògbà rè. Ìdí nìyí tí aláàjì àgbà bàbá aláàánú tí wọ́n fi gbé àkànṣe ètò kan kalẹ̀ fáwọn tó bá wá sí ọ́fíìsì wọn. Ilé ìtọ̀ ọ̀hún kí lọ́ọ̀sì ìdálé lórí àkọlé wo lè yà á fẹ́tọ̀.

0: Akusa Street,
1: opposite Ileya Bakusa,
0: Iluare.
1: Telephone
0: 006-397-0829.
2: Big bag.
3: Gaining velocity on Adaba FM.
4: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àrò yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
5: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
4: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
5: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: ṣe wọlẹ̀.
1: Jésù.
0: O lè máa bá báyìí lọ.
1: Bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀ni o.
0: Ayé rẹ nílò àyípadà.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Ó yẹ kí ó tó ọ̀sẹ̀ méjì.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Kí n tó tún wọ Ìlọrin. Ṣùgbọ́n ìpàdé tá a parí ní stadium.
1: Ó yẹ sà.
0: Ká bá mi wí pé.
1: Ayérayé o.
0: Àwọn kan wà tó yẹ ká rí ìtúsílẹ̀.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Ṣùgbọ́n.
1: Yẹ sà.
0: Tí wọn ò tí rí ìtúsílẹ̀.
1: Ayérayé o.
0: Olúwa wí pé.
1: Yẹ sà.
0: Ọ̀sẹ̀ tá a fẹ́ mú yìí. Olúwa wí pé.
1: Ayérayé o.
0: Wọn gbúdọ̀ gbín ogun wọnú oṣù kẹjọ.
1: Bẹ́ẹ̀ni sà, bẹ́ẹ̀ni o.
0: Lọ́lúwa ṣe rí kí n tètè padà wá.
1: Kábíyèsí o.
0: Ní ọjọ́ Monday.
1: Ó yẹ sà.
0: Bí wọ́n ti ń parí ní òkè Ṣẹ́gun. Tó bá di Tuesday.
1: Ọjọ́ Tuesday.
0: Kánsẹ́lì bẹ̀rẹ̀ ní Ekuahun.
1: Hallelujah.
0: Ní opposite Yorùbá.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Yorùbá market.
1: Opposite Yorùbá market ni o.
0: Ní Challenge Road.
1: Challenge Road.
0: Ó máa lágbára gan.
1: Alágbára o.
0: Ní Ekuahun.
1: Ekuahun.
0: Máa bọ̀ nbẹ̀.
1: Ó jẹ́ máa bọ̀ o.
0: Látago mẹ́jọ àárọ̀.
1: Mẹ́jọ àárọ̀ ni Tuesday ni.
0: Ní kánsẹ́lì máa ti bẹ̀rẹ̀.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Láti Tuesday.
1: Láti Tuesday.
0: Àti Wednesday.
1: Àti Wednesday.
0: Bàbá ti parí lọ́jọ́ Wednesday.
1: Ó yẹ sà.
0: À ń lọ padà sí Sangu-Ọta.
1: Sangu-Ọta.
0: Fún crossover night.
1: Hallelujah.
0: Òru ọjọ́ Thursday.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Má mí sí ẹ̀.
1: Má mí sí o.
0: A máa ṣe òru Thursday.
1: Bẹ́ẹ̀ni o.
0: Àti òru Friday.
1: Àti òru Friday.
0: A fẹ́ ré kọjá sínú oṣù kẹjọ.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Oṣù bíi bàbá mi.
1: Ó yẹ sà.
0: Samuel Ojo.
1: Bẹ́ẹ̀ni o.
0: Adébáyò.
1: Adébáyò.
0: Authority.
1: Authority.
0: Ó máa ní agbára.
1: Alágbára o.
0: Àwọn oṣù kẹjọ yìí.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ogun ayé rẹ̀ máa ṣẹ́wọ̀lẹ̀.
1: Àmẹ́jẹ̀ẹ́sù.
0: Ó máa wọnú ògo tuntun.
1: Àmẹ́jẹ̀ẹ́sù.
0: Ó máa wọnú ìpele tuntun.
1: Àmẹ́jẹ̀ẹ́sù.
0: Ìwọ la rán mi sí o.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ó máa lágbára gan.
1: Alẹ́ o, alágbára o.
0: Crossover night.
1: Crossover night.
0: On the 30.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ọjọ́ Thursday. On the
1: 30
0: and 31st.
1: And 31st.
0: 30 and 31st.
1: And 31st.
0: Ní Sangu-Ọta.
1: Sangu-Ọta.
0: Olúwa rán mi sí o.
1: Ó yẹ sà.
0: Rí ipò wà nbẹ̀.
1: Bàbá o.
0: Ní Mount Event Center.
1: Mount Event Center la máa lò.
0: Tá a bá ti ń parí crossover.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ní àárọ̀ Sátidé.
1: Láàárọ̀ Sátọ̀dé.
0: A máa ma sá lọ ilé ṣà.
1: Ilé ṣà.
0: Fún Sunday service.
1: Ó yẹ sà.
0: Àkọ́kọ́.
1: Sunday àkọ́kọ́.
0: Nínú oṣù kẹjọ.
1: Bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀ni o. Ó yẹ sà.
0: Ìbẹ̀rẹ̀ ọ̀tún lélẹ́yìí. Fún orí òkè Sioni.
1: Kábíyèsí o.
0: Àrẹ̀mọ̀lẹ́kún.
1: Ó yẹ sà.
0: Ìwọ tó bá ti fẹ́ dé láti Sátidé.
1: Ẹ o.
0: Wà á bá mi lọ́jọ́ Sátidé.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Màá ṣe kánsẹ́lì fún ẹ.
1: Ó yẹ sà.
0: Màá púrè fún ẹ.
1: Àjániwáyò.
0: Sunday gẹ́gẹ́.
1: Sunday service.
0: Aago méje.
1: Méje àárọ̀ ni o.
0: Sí mọ́kànlá.
1: Méje àárọ̀ sí mọ́kànlá ni.
0: 7 to 11.
1: 7 to 11.
0: Tó o bá dé ní 12.
1: Bẹ́ẹ̀ni sà.
0: O lè bá wòlíì ẹ.
1: Àti parí nìyẹn o.
0: Ní 12 o'clock.
1: Ní 12 o'clock.
0: Wòlíì àti wà lọ́nà Èkó.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Fún Sunday service.
1: Fún Sunday service.
0: Sunday service àkọ́kọ́.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Nínú oṣù kẹjọ.
1: Ní Sangu-Ọta.
0: Ní Sangu-Ọta.
1: Kábíyèsí o.
0: Ọjọ́ kejì.
1: Ọjọ́ kejì.
0: Oṣù kẹjọ.
1: Oṣù kẹjọ
0: ni o. Ní Sangu-Ọta.
1: Sangu-Ọta.
0: Mount Event Center.
1: Mount Event Center ni.
0: Sori àwọn Sunday àkọ́kọ́.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ní gbogbo ìjọ.
1: Ẹ o.
0: Wọ́n kì í fi ṣeré.
1: Rárá o.
0: Sunday àkọ́kọ́.
1: Ẹ o.
0: Ìfàmì òróró yàn.
1: Ó yẹ sà.
0: Ẹ̀yin ará Sangu-Ọta.
1: Sangu-Ọta.
0: A máa lo only communion wine.
1: Kábíyèsí o.
0: Ẹ̀jẹ̀ jẹ́.
1: Ẹjẹjẹ sùn.
0: Ní Sangu-Ọta.
1: Àdániwáyò ṣe.
0: Ní Sunday àkọ́kọ́.
1: Bẹ́ẹ̀ni.
0: Sunday àkọ́kọ́.
1: Sunday àkọ́kọ́.
0: Nínú oṣù kẹjọ.
1: Nínú oṣù kẹjọ.
0: Only communion wine.
1: Bẹ́ẹ̀ni o.
0: Àti.
1: Yẹ̀sà.
0: Òróró.
1: Òróró la máa
0: lò. Anointing service.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Anointing service.
1: Anointing service.
0: A máa da òróró ní ọ lórí.
1: Ayérayé o.
0: Ó máa ní agbára.
1: Òṣèjẹ sùn.
0: A dẹ̀ tún máa fún ọ ní mantu.
1: Kábíyèsí o.
0: Ní ọ̀fẹ́.
1: Òṣèjẹ sùn.
0: Tó o máa fi rìn ìrìn àjò.
1: Àdániwáyò.
0: Ọ̀sẹ̀ tuntun. Oṣù tuntun.
1: Oṣù tuntun.
0: Bàbá ṣe ṣe ní Èkó.
1: Bẹ́ẹ̀ni o.
0: Náà la ṣe máa ṣe ní ilé ṣà.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Ní orí òkè Sioni.
1: Orí òkè Sioni.
0: Àrẹ̀mọ̀lẹ́kún.
1: Àrẹ̀mọ̀lẹ́kún rẹ̀.
0: Ibi o bá dé ní ilé ṣà.
1: Bẹ́ẹ̀ni o.
0: Sọkún lórí òkè òkò tó Jésù.
1: Ó yẹ sà.
0: Ẹ̀yin ará léṣe ẹ̀ dìde.
1: Ẹ̀ dìde.
0: Ìbẹ̀rẹ̀ ọ̀tún lélẹ́yìí.
1: Kábíyèsí o.
0: Ohun tuntun ni sà.
1: Ó yẹ sà.
0: Ó fẹ́ ti ayé rẹ̀ wù jáde.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Mo fẹ́ kó o bá Ọlọ́run pàdé.
1: Àdániwáyò.
0: Kó o wo bí oṣù yìí ṣe máa rí fún.
1: Ó yẹ sà.
0: Bàbá ti parí.
1: Ẹ̀ o.
0: Sunday service.
1: Ní Sunday service yẹn.
0: Ní Èkó.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ní on the 2nd.
1: Ẹ̀ o.
0: À ń lọ sí.
1: Kábíyèsí o.
0: Ibì kan tó ń pè ní Òró.
1: Òró.
0: Ẹ̀yin ará Òró.
1: Hallelujah.
0: Ní ọjọ́ Tuesday.
1: Ó máa tọjọ́ mẹ́ta.
0: Ọjọ́ kẹrin.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ọjọ́ Tuesday.
1: Ọjọ́ Tuesday.
0: Ọjọ́ kẹrin.
1: Òró.
0: Oṣù kẹjọ.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Òró.
1: Òró.
0: oṣù kẹjọ ọjọ kẹrin
1: etí
0: sọjọ tuesday
1: la máa bẹrẹ
0: àti ọjọ
1: wednesday
0: ó máa ní agbára
1: alágbára o
0: ní òró
1: òró
0: sórí ọjọ tuesday yẹn
1: ọjọ tuesday yẹn o
0: tí ṣe ọjọ kẹrin
1: yẹsà
0: a máa bẹrẹ
1: kábíyèsí o
0: ní seven àárọ
1: ni o
0: àárọ kùtù ni
1: àárọ kùtù hàì
0: aṣọ white ló gbúdọ̀ wọ
1: aṣọ funfun ni o máa wọ bọ
0: lọjọ kẹrin
1: bẹẹni sà
0: oṣù kẹjọ ó máa lágbára
1: òró
0: òró ẹ ti mọ bí ta ṣe ń pàdé
1: bẹẹni ẹjíjẹ
0: mountain of solution bible assembly ní along bọdẹ diwe
1: ni o
0: àgbègbè bọdẹ diwe
1: bẹẹni
0: ní àdójúkọ ilé láì muhammed
1: ó yẹ sà
0: ilé láì muhammed
1: àdójúkọ ilé láì muhammed
0: bọdẹ diwe
1: road
0: àdójúkọ ilé láì muhammed
1: ilé ẹjọ
0: adéboye avenue ó máa lágbára gan
1: ó máa lágbára o
0: ní kwara state òró kwara state
1: ẹdìdẹ o
0: bàbá ti ń parí òró ó máa lágbára
1: o kábíyèsí ọlọ́run o
0: tàbá ti parí ìwádìí òró ẹ̀yà ará ìbàdàn wòlíìmọ́
1: alẹ́lúyà
0: lẹ́yìn ìpàdé títòró
1: kábíyèsí o
0: ìbàdàn lókè o
1: ìbàdàn ẹkú oríire o
0: ìbàdàn lókè o
1: ìbàdàn ẹmà kú oríire
0: lẹ́yìn ìbàdàn ó kan ìkírun lẹ́yìn ìkírun ó padà sí èkó lẹ́yìn èkó ìlọrin lẹ́yìn ìlọrin ọ̀fà lẹ́yìn ọ̀fà ìlẹ́sà lẹ́yìn ìlẹ́sà ẹ̀yà rọ̀ǹdó ẹ máa retí wòlíì ara mi sí ọ sórí oṣù kẹjọ ìrìn àjò ìpèlí ìrìn àjò iṣẹ́ ìránṣẹ́ ni ìsọjí àgbáyé ni ìwọ ló máa lẹ́rí olúwa wíwé nínú oṣù kẹjọ yìí ẹ̀yìn kan wà ìdámẹ́wàá yín ó máa bẹ̀rẹ̀ láti 500,000 200,000 1,000,000 2,000,000 wàá máa pé wòlíì pé mo fẹ́ san ìdámẹ́wàá tí mi ò san rí nítorí ìyanu ńlá tí mi ò rí rí ó ṣẹlẹ̀ ní ìyanu ṣẹlẹ̀ sí ọ ìyanu wọ ilé rẹ ohun tuntun wọ ilé ẹ agbára wo ní dá ohun tuntun dúró nínú ilé rẹ agbára yẹn di òkú ọ ẹ̀mí ẹ bọ́ra tí ń dá ohun tuntun dúró tí òjò tuntun wọlé rẹ ó yẹ kó gbiná abọ̀dìyẹ mi tẹjọ ń gbélé pọ̀ abọ̀dìyẹ mi ẹ bọ́ra tí ń gbénú ògiri ilé rẹ tí ń dá ire dúró síta tí ò jẹ́ kí ire wọlé ẹ tí ń dá orere dúró síta tí òjò rere wọlé ẹ ká máa lana o lana o ẹ lana o ẹ lana o ẹ lana o ẹ lana o ẹ lana o ẹ máa lana o. God bless you all.
1: Ọlọ́mọ àbúkọ wọ́n yóò.
0: Yóò dára fún ọ. Ìwọ gẹ́gẹ́.

0: keep it locked on Adaba FM.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa pànílẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adò chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
3: Honorables, ife ẹ̀yà àgbáyé tún ti dé o. Bẹ́ẹ̀ ni trophy sì wà fún gbogbo honorables. Ra ìgò Trophy Premium Lager kan kí o sì yẹ abẹ́ ìdérí rẹ̀ wò fún kóòdù. Kàn sí trophylagerng.com kí o sọ tẹ́lẹ̀ ẹni tí yóò gba ife ẹ̀yẹ náà. Tẹ kóòdù ọ̀hún sí yí o sì yí koto tí o fi jẹ káàdì ìpè. Bí kóòdù rẹ bá ṣe pọ̀ tó, bẹ́ẹ̀ ni àǹfààní jíjẹ ẹ̀bù rẹ yóò ṣe tó. Trophy Premium Lager, onígbọ̀wọ́ ife ẹ̀yẹ àgbáyé ti FIFA. Kì í ṣe fún ẹni kò tí ì pé ọdún 18. Má ṣe mu ọtí àmupara.
4: Àtẹ̀tí sí ìkéde pàtàkì yìí. Àjọ National Directorate of Employment NDE lábẹ́ abala kẹta ní ìbámu pẹ̀lú ìrètí ọ̀tún ti ààrẹ orílẹ̀-èdè yìí President Bola Ahmed Tinubu gbé kalẹ̀ láti fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí kò níṣẹ́ tí ọjọ́ orí rẹ̀ wà láàrin ọdún 18 sí 55. Onírúurú ẹ̀ka ti wà láti kọ́ wọn níṣẹ́ níṣẹ́ ọwọ́ oríṣiríṣi ní ẹ̀ka bíi ètò ọ̀gbìn, ẹ̀ka ayárabíàṣá àti iṣẹ́ ọwọ́ lóríṣiríṣi. Ìforúkọsílẹ̀ yóò bẹ̀rẹ̀ ní 23rd of July 2026 tí a ó sì ṣe fún odindi ọ̀sẹ̀ kan gbáko. Àwọn tí ó bá nífẹ̀ẹ́ sí lè kàn sí ìkànnì ayélujára www.nderegistrationportal.ng pẹ̀lú nọ́mbà ìdánimọ̀ NIN àti àwòrán pélébé kan. Fún ìwádìí lẹ́kùnrẹ́rẹ́, ẹ kàn sí iléeṣẹ́ NDE tí ó wà ní Federal Secretariat Ìgbátòrò nílùú Àkúrẹ́. Àwọn tí ó ti jàǹfààní ìpele àkọ́kọ́ àti ìkejì kò ní àǹfààní láti forúkọ sílẹ̀ fún ìpele yìí. Olùkéde Mr. Adéríọlá Emmanuel Taiwo, State Coordinator NDE Ondo.

0: àpá oyè akínbùwà láti ìdèpé títí wọ òkìtì pupa ẹkùn dédé àsìkò yìí ẹ rí alábẹjógé orí ìtì ọlọmọ abìsẹ wàrà nífẹẹ òun náà ló dá fọrùn mẹlà ìyẹn aṣayé sọrùn òbíní bàbá ń bẹnu ọ̀sàrà bàbá ń bẹnu òṣòro òṣè wọn ní bó ní fáwọsẹ gbẹnu ilé yìí là.
1: ìyàrá ju bá ti gbọdọ ló ti ń bá wọ ìjọ.
0: bó ní ó ṣe gbẹnu ilé yìí lówó lọ́wọ́. ó ní èyí wìnìwìnì ẹyẹ òkun. ẹbí ni wọn máa sìn tèmi ni wọn sì máa ṣe.
1: ló ti ń bá wọ ìjọ.
0: èyí wìnìwìnì ẹyẹ ọ̀sà. Tèmi ni wọ́n mọ̀ sí tèmi ni wọ́n mọ̀.

ń tọ̀nà ìrìwò bọ̀. Ọjà ìjìgbò mẹ́kùn lákọ́dé. Èwo kókò lakọ́kọ́ jẹ. Ló bá bù ṣe gàdà ló bútú bù ṣe gèdè. Àtúnjẹ̀wò ewùrà. Láwùjọ oṣù tí ń bẹ lóko. Òun lọ̀bọ́ ti yẹ wùrà láàyò. Ẹ wá gbọ́ àyò láà máa jẹ́ lójú ọmọ aráyé. Ayé dẹ̀ ń jáyé ìgbà ń jẹ́gbà. Ìdùnmọ̀rì yóò jẹ́ a máa

ẹni tó jẹ́ ní iyì láwùjọ kò kọ̀ pé kóun mọ́ dẹni ẹ̀tẹ́. Nítorí ìfẹ́ owó ìsá ni. À ń gbàdúrà àlàáfíà kárá àlàáfíà fi láyé. Bẹ́ẹ̀ni gbàdúrà pé òun kóun orí dààmú. Gbogbo wa a sì ń hùwà bẹ́ẹ̀ nípa ń tanra wa jẹ. Nígbà tí agbófinró tó bá múra kó òun lé láàárọ̀ tó yẹ ó bá ráwọn èèyàn níta tó bá ń kí pé ẹ́rí ṣe lé ní ọlọ́run májé wá tó ń ṣàmí. Owó lajẹ́ fẹ́ gbà wá yàtọ̀ sí owó tí ń rí ní lópin oṣù. Ẹ̀sìn ní ká yóò rójú kìlú ó tòrò kí gbogbo ẹ̀ ó dá. Pé ńgbà agbófinró bá ti ń ronú pé kájọ́ wọgbá lè níbi pé kí wàhálà ó ṣẹlẹ̀ láàrin ìlú kó dewó fún. Àdìsọ wípé kájọ́ rójú kìlú ó tòrò. À ń tanra wa jẹ. Kò sẹ́ni tó gbàdúrà pé jíjáde tóun ó jáde lẹ́ni kóun rí dààmú kóun rí jàǹbá ọkọ̀. Àbí kóun kọ́ lẹ́sẹ̀ kóun kọ́ lọ́wọ́. Kò sẹ́ni tó gbàdúrà irú rẹ̀. Ṣùgbọ́n àwọn kan wà tó jẹ́ pé kó tọ́jú èèyàn tí ẹsẹ̀ rẹ̀ ti ṣẹ́ tẹ́sẹ̀ rẹ̀ dá tàbí tọwọ́ rẹ̀ dá. Àwọn làwọn fi ń jẹun àwọn a sì máa gbàdúrà rírí ṣe. Ọlọ́wọ́ ni rírí ṣe wọ́n fẹ́ gbà wá. Ṣé máa gbọ́ òhírì lábẹ́lẹ̀.

ẹ gbọ́. Ohun ọmọ tún yín lẹ̀ pé kẹ́ ẹ gbáwo orin yẹn kẹ́ ẹ fi sọ̀rọ̀ àjìjà. Ìdí abáni wípé àwọn orin yẹn fúnra rẹ̀ gan prógráàmù ni. Fúnra ìwọ̀n ìṣemúgun atẹ́gùn.

0: míì tún jáde eléyìí tí wọ́n ń pè ní ìjìnlẹ̀ odù. Ọwọ́ KSA náà ló ti jáde. Ìjìnlẹ̀ odù tẹ̀lé àríyá special bẹ́ẹ̀ ni. Bobby Benson ló tẹ̀lé ìjìnlẹ̀ odù.
1: Sáré lọ sájà nílẹ̀ odù.
0: Nítorí tú ló wá bọ́ sí ìyá Betty Three.
1: Ó tó lù fẹ́lu ní màá ṣojà rẹ̀.
0: Ok.
1: Àfọ̀rọ̀.
0: Lẹ́yìn Bobby Benson tó jáde tẹ̀lé.

ayé ìfẹ́ ta nílé ayé owó la ní sí. Ìfẹ́ owó yẹn dẹ̀ wá pọ̀ gùn débi wípé pákáleke ayé pọ̀. Láàrin ọmọdé láàrin àgbàlagbà. A kàn ń tanra wa jẹni. Àwọn kan lọmọ wọn ń tẹ ẹ̀ka jẹ́ pé ọmọ àtẹ̀ka làwọn jẹ́ àwọn òbí kan ló bí wọn. Àwọn òbí mi ń jalè pé àwọn oníyẹ̀mí wò ń torí ọmọ wọn pé kí o lè máa rí ṣe níbi ìka títẹ̀. Ìfẹ́ owó yìí náà ni a kàn ṣáà ń tanra jẹni àwa mu àwa máa díbọ́n bẹ́ẹ̀ ni wípé àmọ́ ohun tó ń lọ irọ́ sì ni ọ̀pọ̀lọpọ̀ wọn ń pa ẹ rí. Ìfẹ́ owó yìí sáà ni ìfẹ́ owó ìfẹ́ owó ìfẹ́ owó pákáleke ayé pọ̀ ẹni tó yẹ kí ó jẹ́ ni iyì láwùjọ tí gbogbo èèyàn bá yẹ kó máa fi ojú iyì wò ó sọ́ra rẹ̀ dẹni yẹ̀yẹ́ tó gbà nítorí ìfẹ́ owó yìí náà sáà ni abalẹ̀ ayé jẹ́ tó pọ́n a kàn ń tanra wa jẹni púpọ̀ nínú àwa tá a pera wa ní òbí tá a sọ pé aṣòbí aṣàbíamọ lórí àwọn ọmọ wa a kàn ń tanra wa jẹ sáà ni ìfẹ́ owó pọ̀ jù ìfẹ́ owó yìí òun náà ni ò jẹ́ ká yóò rójú kí gbogbo ẹ̀ ó rí bó ṣe yẹ kó rí ẹ rí ṣebí òun náà nìyí nígbà tó bá dàsìkò láti tẹ́wọ́ láti ṣe ohun tó tinú ọkàn wa wá tìlú ó fi tòrò tìlú ó fi da àwọn tó wá gbówó káwọn kan mọ́lé ẹ̀yìnbá ẹ̀ ní ẹgba ilé ẹgba ilé ẹni tó yẹ kó mu kó tẹ̀ka látinú ọkàn rẹ̀ pé ẹni báyìí ni ọkàn òun mú tó kàn ń yàn láàyò irọ́ ni wọ́n tún fi ra ọkàn rẹ̀ padà ẹ rí pé lé ayé tá a wà yìí àfi ká kíyèsára wa dáadáa ká bára wa sọ̀rọ̀ gbogbo ẹ̀ náà dáa lé owó títí sáà ní kú mọ́ ni ta la fẹ́ fi yẹn jọ bó ṣe wò ká dàgbà tó láyé ikú náà lò pé ohun gbogbo sáà ní kú mọ́ ni ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí èní kọ́ torí àtúbọ̀tán ayé àkọ́kọ́ torí àtúbọ̀tán ayé ìkejì nítorí wípé kí ẹ̀yin àwọn ọmọ wa kó lè bá a dùn kó lè bá a dáa ó kí ní abẹ̀hún níbi gbogbo tí ẹ bá wà tẹ́ ẹ gbé ti ń gbọ́ wa kí ló wà ń bẹ̀ mú ń bọ̀. Oh, shit.

0: kábíyèsí ọlọ́dún tòkè odò.
1: Ajá olórin jẹ́ omi máa gbọ́ ọ̀pọ̀ mi láyé.
2: Bọ́lá bá ti lu oníyàgùn pẹ̀lú bàlẹ̀ kọ́kọ́.
0: Ọba wa Adébáyọ̀ Kétíkú ẹ̀lẹ́ ń bẹ̀wọ̀n ẹkú dé àsìkò yìí.

0: pẹ̀lú ìdùnnú tí mo ga jí tó bá wọ stúdíò fáwọn orin. Ìdùnnú yẹn pọ̀, ó sẹ̀ tí mo kàdé ni. O ṣe. Lẹ́hápì.
1: Ṣé mi ẹ̀dùn ká ìdé ìyálé?
0: Taiwo Azan.

Alhaji Olóyè dé Emmanuel Feleyin sọ̀rùn àjìjà. Ọmọ bíbí ìlú Abẹ́kúta eléyìí tó fi àkúrẹ́ Olóyè mẹ́kùn sí bùgbé. Ọ̀gájí òun ṣe ti ìlú Mọ́kà ó ṣe ti ilẹ̀ Mọ́kà dé ni. Ó ti dàlájì tán eré míì tún wọlé dé.

ṣètò ọkọ̀ tuntun fún Mercedes Benz tuntun. Wọ́n ní pé kó máa fi sọ̀rọ̀ àjìjà àbọ̀dé mẹ́kà ni. Mercedes Benz yìí.

Balẹ̀lẹ̀ balẹ̀ pansága wa ń gbọ̀n dí bẹ́bẹ́. O ṣe ajagunjagun wa ń sọ lọ bí ẹyẹ. Akùkù bí o.

balẹ̀ òkè àpẹ̀ kán mọ́ ìgbálẹ̀ gbárawé mọ́. Ọkà ńlá ńlá ó lè mọ rí bi yẹn. Lọ́kọ́ yàn, lálọ́kọ́ yàn, tún lálọ́kọ́ dẹ̀ máa yàn, tó bá dàbò rè ní ọmọ rẹ̀ á fà.

Mọ̀gájí ti mọ́kàdé lóòótọ́. Dé òun àti àwọn nǹkan bíi nǹkan olówó iyebíye tó kó dé aṣọ ni góòlù ní gbogbo ẹ̀ ni. Ó lẹ̀rẹ̀ wá bú Mercedes Benz tuntun níní, ó wá já sí ìdí. CMI àwọn ló ṣètò yẹn. Ó tilẹ̀ jẹ́ pé wọ́n yọwọ́ wọn padà nú àwo orin bí eégún ṣe ń gbà wo orin jáde náà yọwọ́ Mercedes padà títí owó tó fi sanwó Mercedes Benz tán. Ṣùgbọ́n Mercedes Benz yẹn tí wọ́n gbé tẹ̀ǹdì lẹ́yìn ìgbà táwọn ìjáde tán. Pẹ́pẹ́ yẹn ni Mercedes Benz yẹn tó ń lásídẹ́ǹtì. Ṣé pé jàǹbá ọkọ̀ tó pọ̀ lọ́rẹ́rẹ́ ṣùgbọ́n Mọ̀gájí lòun ò ní lo gara wa ọkọ̀ láyé òun. Ṣé pé wọ́n dá Mercedes Benz yẹn padà míì tó tún jiná jù yẹn lọ lòun tó ń wá. Ó di pé wọ́n gbé Mercedes Benz tuntun dé àwọn oníṣùtì ètè wọ́n ti yọ ṣùtì àti hàn hín. Wọ́n ti sè yẹn lábẹ́lẹ̀. Ó sàn àbí ò tán. Mercedes Benz dá ń dèrò àwọ̀ ọmọlápá ìyẹn náà ló mu tó ti níjàǹbá yẹn. Nígbà tó mìíràn máa padà dé ìyàlẹ́nu lọ́jẹ́ ìyẹn tó mu ó tó ń halẹ̀ ju èyí tó lásídẹ́ǹtì lọ. Bẹ́ẹ̀ ṣe ń pariwo pé bàbá jọ mi ò ṣakọ, bàbá rí Mọ̀gájí lọ́dún náà lọ́hùn-ún bàbá jọ mi ò ṣakọ.

0: 1976 táwọn yìí jáde. Àwọn adùn ló bá dé.
1: Ó
0: ṣe. Ọ̀kan làwọn ń ṣe yìí. Akin Singu máa fẹlé yìí sọ̀rún àjìjà. Àǹtí mi níkẹ ojúbánirẹ́. Àwọn ọmọdọ́mọ ojúbánirẹ́ ni olówó ẹ̀lẹ́ ń bẹ̀rùn.

0: bàbáyídé láti mẹ́kà ilẹ̀ mì títí. Ọwọ́ àti táórídì adédigba wọ́n jọ lọ ní. Wọ́n ti ẹ̀pọ̀ tó ń bára wọn pàdé ní mẹ́kà. Babangadi àgbà ìyẹn Haruna Ìsọ̀lá Bello àwọn náà lọ. Yàmíyọ̀ ọlá ìtàn onílùú KSA òun náà lọ. Fàtàyì olówó ń yọ̀ òun náà lọ. Ìgbàjọ 1975 yẹn wọ́n jọ lọ ní.
1: Ìgbàjọ ọlọ́pàá tá láàyè kò máa mẹ́mu o.
0: Barista òun náà wà ń bẹ̀.

0: lọ́wọ́ ń yọ̀, wọ́n jọ wà ń bẹ̀ ni. Ọdún 1975 yìí. O ṣe? Ọ̀lẹ́ntì Nàyìnlá, àwọn náà wà ń bẹ̀. Ọdún 1975 yẹn, ilẹ̀ mì tìtìtìtì ní ilẹ̀ Maka, ìlú Maka tí gbogbo àwọn onífàájì lọ. Ó sì parí ìjà láàrin Fatayo Olówóyọ̀ pẹ̀lú Egun Mogaji. Fatayo Olówóyọ̀ tóun sì ti sẹ Egun Mogaji níbi ẹgbẹ́wúrẹ́ wọlé o, ẹgbàgbùtọ̀ wọlé. Ó parí gbogbo ẹ̀ wọ́n ní ẹmójúkò níyùn, ọ̀rọ̀ ló dé tó rí, ìjà ló dé tó rí dòwe. Ẹ ǹlẹ́ ń bẹ̀ ọmọ kí níbi tí ẹ wà tí ẹgbẹ́ ti ń gbọ́ wa. Ẹ kú dédé àsìkò yìí, ẹ̀yin olólùfẹ́ wa dédé, mo kí yín pé ẹ kú ìbánigbétò náà, a sì jọ máa lájọṣepẹ́ ayọ̀. Ẹ kú dédé àsìkò yìí lẹ́ẹ̀kan sí i níbi ẹ wà tí ẹgbẹ́ ti ń gbọ́ wa. Àdàbà 88.9 FM níyìn la wà tí a gbé ń dún. Mo kí yín ní àbẹ̀hùn pé ẹ ṣe Felix Akinduro. Ọ̀rẹ́ ẹ̀gbọ́n mi nìyẹn, ọ̀rẹ́ Rotimi Jaiye Ọba Felix Akinduro, ọmọ bíbí ìlú Ondo Ekimu Ogun, eléyìí tó fi àkúrẹ́ olóyè mẹ́kùn ṣebùgbé. Ẹ ṣe, mo kí yín ní àbẹ̀hùn pé ẹ kú ìbánigbétò náà, ẹ dákun.
1: Rárá mẹ́tẹ̀ẹ̀ta màmá fi wọn.
0: Tani mi eléyìí.
1: Mẹ́tẹ̀ẹ̀ta màmá.

0: nígbà tó dọdún 1996 eléyìí jáde tí wọ́n ń pè ní kọ̀mpútà.
1: Kọ̀mpútà
0: yìí ló jáde ló wá fa. Ló fẹ́ fa gbọ́n mi sí omi ò tó lágbo fàájì. Láàrin ìtani àti ìtani.
1: Ó bá yà ṣọ́ra.
0: Ọ̀rẹ́ bóyá. Ọ̀rẹ́ ló mọ̀ bó ṣe jẹ́.
1: Ó bá dàkú máa dàdé. Ẹni dáadé ọ̀bàdé lọ.
0: Fàṣọ bá lo èdè kan nínú àwo orin ló lorin kan bẹ̀.
1: Mọ́tò bá ti kú.
0: Àpò ìbínú ló bọ́ sí fún Ṣáìdì Òṣùpá.
1: Ìwà nìkan lẹ́rù tó máa fà lọ.
0: Àwọn Ṣáìdì Òṣùpá lóòótọ́ ló ti ṣe fàdí fújì fàdí sùkò ló ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n yìí ò bọ̀pọ̀ òun wà lọ́dún náà lọ́hùn. Wọ́n lè kọrin àwọn tó mọ̀ pé ń kọrin wọ́n mọ̀ pé ń kọrin ìràwọ̀ rẹ̀ ò tí ì jáde síta.
1: Ọmọ ò ní báyìí lọ.
0: Ìràwọ̀ pàṣọ ti jáde gbogbo ayé bẹ̀rẹ̀ sí ní gbọ́ ọ̀rọ̀ bọ̀ kíbọ̀ jáde àfi bí ipa wo orin ò jáde rí. Nígbà tí kọ̀mpútà wá jáde.
1: Fẹ́ lọ́wọ́ mo fẹ́ kọ́ lè mo tún bẹ̀ ra mọ́tò.
0: Nípa tó bá lórin kan nínú àwo orin obìnrin pẹ̀lú obìnrin wọn ò ní ṣe kinní kan wọn ò ní ṣe nǹkan kan. Akíìmọ̀ ọmọ òdìdẹ̀ máa gbọ́ mi kó máa dè é. Wọn ò ní ṣe kinní kan ni wọ́n lóyún wọ́n bí kinní kan ni kinní kan bá ṣe nǹkan kan. Àpò ìbínú ló bọ́ sí fún Ṣáìdì Òṣùpá.
1: Àwọn òbí fúnra wọn wá sílẹ̀ fún wọn.
0: Nítorí kíni Ṣáìdì Òṣùpá ló lóun lòun ni composition òun kọ́ wọn pàṣọ lọ́gán náà lọ́hùn ni. Òun ni pàṣọ bá gbọ́n yẹ́bẹ́yẹ́bẹ́ ló bá mu ló bá lóunú àwọn orin ẹ̀.
1: Nígbà
0: tí Ṣáìdì Òṣùpá tí ó gbé tiẹ̀ jáde ló bá gbáwo orin kan jáde ilé èyí tó halẹ̀ lọ́dún 1997 nìyẹn. Blaster Blaster. Ó sọ pé tẹ́ni ọ̀gá bá jí òun lórin kan òun tún lè yí lù padà.
1: Ìjọ kí
0: ló. A máa sọ yún un nígbà tó bá yá.

àwọn nǹkan tí mo fẹ́ tẹ́ láwọn orin lórí ó pọ̀ díẹ̀. Ṣé bálẹ̀ ní kí n wọ́n ní yàjóyàjó bẹ́yẹn láì farabalẹ̀ tẹ́ nǹkan lé lórí. Ẹ mọ ohun táwo yìí bá jáde nítorí wípé ohun tó bá táwo orin yìí bá jáde. Àwọn orin yìí ohun tó fà lágbo fàájì kíjà rẹ̀ ó tó tánlẹ̀ kékeré kọ́. Kékeré kọ́ ṣùgbọ́n. Ẹgbàgbé pé mi ni Mr. West kò lu ayé ìgbọ́kọ̀ fún wọn. Ẹ rí àwọn orin kọ̀m̀pútà yìí látọwọ́ Jibọ́lá Pàṣúmà. Ohun tó bá dé òní lọ́lọ́ọ̀kan yẹn aṣá àti dúpẹ́ ẹ mọ̀ pé bọ́wọ́ bí ọwọ́ mi bá ti àwọn orin ohun tó rọ̀ mọ́ orin yẹn ó gbọ́dọ̀ jáde látẹ́gùn ó nìyẹn ẹ ṣáà jẹ́ ká mú yẹn dání mi ò ní wo ẹjẹ́ ká fìyẹn sílẹ̀ náà pẹ̀lú àṣẹ ọlọ́run jẹ́rìí ara rẹ̀ ọwọ́ tí ń bá fi lu àwọn orin nígbà tí ń bá tẹ́ pẹpẹ lé e lórí ẹ̀yìn gan ó mọ̀ pé nǹkan ju nǹkan lọ ṣé ẹ gbàgbé pé mi lolú ayé ìgbọ́kọ̀ fún wọn èmi lèmi ń gbọ́kọ̀ gbéyàwó fún ni lórí atẹ́gùn àti lábẹ́ aṣọ èmi lèmi ń gbọ́kọ̀ gbéyàwó fún ni lórí atẹ́gùn àti lábẹ́ aṣọ ọpẹ́ ni fọlọ́run Mr. West kò lu ayé ìgbọ́kọ̀ fún wọn mò ń gbọ́kọ̀ gbáya fún wọn lóòótọ́ ilẹ̀ sì ti ta sí a ti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run láwọn tó ti rí tiwọn ṣe lórí ètò yìí àwọn tí wọ́n ti di nǹkan mú lórí ètò yìí tán ti bímọ tán ti níyàwó tí àwọn ọmọ wọn sì ti ń ṣe dáadáa àwọn tilẹ̀ yìí ń bẹ́ẹ̀ ńbẹ́ àwọn tó òkè òkun náà wà ńbẹ́ a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run nígbà tá a dẹ̀ bẹ̀rẹ̀ lọ́gán náà lọ́hùn-ún ó dàbí eré ó dàbí àwàdà ọlọ́run wá fi títóbi rẹ̀ hàn lórí ètò náà pé kó máa lọ bẹ́ẹ̀ káwọn ayé rí tiwọn ṣe a dúpẹ́ ẹ wá rí ọpẹ́ ni fọlọ́run à ń gbọ́kọ̀ gbéyàwó fún yàn lórí atẹ́gùn àti lábẹ́ aṣọ nọ́mbà tèmi Mr. West kò lu ayé ìgbọ́kọ̀ fún wọn ẹ kọ́ sílẹ̀ nọ́mbà tèmi ni 08008033659609 nọ́mbà tèmi nìyẹn 08033659609 nọ́mbà tí ẹ fi pè mí nìyẹn 08033659609 nọmba tí ẹ fi máa pè mí nìyẹn pé ẹ ń wọkọ ẹ ń wáyàwó ẹ farabalẹ̀ kọ́lẹ̀ 08033659609 ṣùgbọ́n gẹ́gẹ́ bí àrọwà tí a máa ń pa ẹ má fi ètò yìí ẹ má fi ṣètò ní jìbìtì dé ẹ má fọgbọ́n gbowó lọ́wọ́ èèyàn ẹ má fọgbọ́n gbowó lọ́wọ́ ọkùnrin kẹ ẹ mú kẹ ẹ sá lọ tàbí kẹ ẹ tàn kẹ ẹ lẹ́ ń bọ̀ kẹ ní kó fowó ránṣẹ́ sí yín kò tí ẹ tọ̀nà kọ́mìnrin ó sọ pé kọ́kùnrin ó fowó ránṣẹ́ sóhun ò ń bọ̀ lọ́kùnrin tó ò tí ì rí tí ọkùnrin náà ò sì tí ì róbìnrin yẹn rí kẹ wá fowó ránṣẹ́ kó wá ba yín bí àbùkù mo kà yẹn kún ẹ ká obì irú obìnrin bẹ́ẹ̀ kún ni kò sì yẹ kó rí bẹ́ẹ̀ yẹn ẹ mọ̀ já ṣe bẹ́ẹ̀ ẹjá máa ṣe dáadáa gbogbo tá a bá fẹ́ ṣe ẹjá máa ṣe dáadáa bá bá ju nọ́mbà obìnrin sátẹ́gùn àbá fún yín lábẹ́ aṣọ ẹ wá obìnrin yẹn lọ ẹ má lu obìnrin olóbìnrin jìbìtì ẹ má dọ̀gbọ́ gbowó lọ́wọ́ obìnrin kẹ sọ pé fẹ́ tẹ̀sí mọ̀ pé jìbìtì lẹ fẹ́ lù ẹ máa ronú àtúbọ̀tán ayé lójú ní gbogbo nǹkan tí a bá ń ṣe akínwálé adéyẹmí ojú òní tí ọ àjọ lájọṣepẹ́ ayọ̀ ẹ rí o kí ní ibi tẹ́ wà tẹ́ ewé ti ń gbọ́ wa 08033659609 arábìnrin kan ó ń wá ọkọ̀ alálùbáríkà ẹ̀yin ọkùnrin ilẹ̀ yẹ kọ nọ́mbà arábìnrin sílẹ̀ irú ọjọ́ orí tó lóun fẹ́ láti bí 5858 wó tiẹ̀ wọ́ 70 kò sí tó burú ńbẹ̀ tó bá ṣe pé ẹni tó ṣe rí mọ́ọ̀yàn obìnrin tá a sì ń sọ yìí kì í sọlẹ̀ obìnrin ó gbìyànjú tó láyé ẹ rí ẹ̀yin náà ó mọ̀ pé nǹkan ju nǹkan lọ ẹni tó bá bọ́ sí lọ́wọ́ òun tàn kú oríire ẹ jẹ́ ju nọ́mbà sátẹ́gùn ẹ̀yin ẹ pé ẹ̀yin ìsọ pé kọ́mọ kékeré ó pé o 40 kó má pé o láti orí 58 sí 60 65 70 gan lè pé nọ́mbà rẹ̀ ni 070 70 73 93 86 46 070 73 93 86 46 ẹ pè nọ́mbà yẹn 070 73 93 86 46 ẹ mọ̀ pé rere lọ́lúwa ọba ẹ̀yin gan mọ̀ pé nǹkan ju nǹkan lọ ẹ ṣe mo kí yín níbi ẹ wà tẹ́ ẹ gbé ti ń gbọ́ wa Mr. West kò lu ayé ìgbọ́kọ̀ fún wọn ẹ ṣeun ẹ kú ìbánigbétò náà. Pẹ̀lú àṣẹ Èdùmarè àjọ pàdé ayọ̀ bọ́dọ̀ ọjọ́ mẹ́jọ á pàdé ayọ̀.

0: 0821-64-12-27-77.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, ara yín kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

ife ẹ̀yẹ àgbáyé tún ti dé o. Bẹ́ẹ̀ni trophy sì wà fún gbogbo honorable. Ra ìgò trophy premium lager kan kí o sì yẹ abẹ́ ìdérí rẹ̀ wò fún kóòdù. Kàn sí trophylagerng.com kí o sọ tẹ́lẹ̀ ẹni tí yóò gba ife ẹ̀yẹ náà. Tẹ kóòdù ọ̀hún sí kí o sì yí koto tí o fi jẹ káàdì ìpè. Bí kóòdù rẹ bá ṣe pọ̀ tó, bẹ́ẹ̀ni àǹfààní jíjẹ ẹ̀bùn rẹ yóò ṣe tó. Trophy premium lager, onígbọ̀wọ́ ife ẹ̀yẹ àgbáyé ti FIFA. Kì í ṣe fún ẹni tó ti pé ọdún 18. Má ṣe mu ọtí àmupara.

0: Oluwa
1: ìjàwó Oluwa wa mo pàṣẹ Ọlọ́run ó gbẹ̀san Ọlọ́run ó jà
0: fún
1: Ọlọ́run ó jà
0: fún
1: Ọlọ́run ó jà
0: fún
1: Ọlọ́run ó jà
0: fún
1: Ẹ̀yìndánimọ̀
0: sí
1: Ẹ̀ngìníà mo fẹ́ padà wọnú àdúrà ẹ̀kọ́ àwọn nǹkan tó bá wà bẹ́ẹ̀ wọlé.
2: Orúkọ mi ni Olúwafẹ́mi Gabriel, mo wá láti Ìjẹ̀bú òde. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní àti orí ọ̀fẹ́ tọ́lọ́run fi fún mi láti máa wá sí orí òkè yìí. Ní December 2024, wọ́n pe àwa kan jáde pé ta bá lè máa san ìdámẹ́wàá ká san fún oṣù mẹ́ta. So láti December yẹn mo sanwó March. So mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ní láti yẹn Ọlọ́run jogún ọ̀kadà kan fún mi. Ó jogún under kan ṣáà fún mi. Ó tún jogún pick up kan fún mi. So mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ò kì í jẹ̀yàn gbé. So gbogbo bí mo ṣe ń san ìdámẹ́wàá Ọlọ́run dá padà fún mi ní ìlọ́po ìlọ́po ìdí ẹ̀rí mi nìyẹn.
0: Ẹ ké hallelujah. Ṣé rí ohun tọ́lọ́run wá nílò ojú ìgbọràn. Once you are obedient, ó ní bẹ́ẹ̀ yẹn bá fẹ́ tí ẹ sì gbọràn, ẹ yóò jẹ ire ilẹ̀ náà. Ọ̀rọ̀ tó bá tẹnu wòlíì jáde má máa fi ṣeré o. Olúwa yóò ràn wá lọ́wọ́ lórúkọ.

0: mi ni Grace Balogun láti Àkúrẹ́. Ní ọdún tó kọjá, mo wá síbi mo pẹ̀lú àwọn tó ń wá ọmọ mi kan tí mo ti ṣègbéyà fún ọdún márùn-ún. Mo wá rí jáde. Èmi wá ní lọ́ọ̀kì, mo jẹ́ ẹ̀kan nínú àwọn tí bàbá pè sókè pé kó gbàdúrà fún àwọn tó ń wá ọmọ. Mo wá gbé.
1: Ok, ẹyin náà dẹ̀ lọmọ tó tún ń wọ́ ọmọ.
0: Bẹ́ẹ̀ ni sà. Mo wá gbàdúrà yẹn fún ọmọ mi yẹn. Mo ń ṣáàdì kọ́ ọmọ mi bímọ. Wọ́n ní kámù kan, mo wá mi kàn mọ̀ pé pampers tí mo mú wá pé ó pọ̀. Mo ṣàgùn. Sí ìyàlẹ́nu Ọlọ́run, menstruation tó ṣe ní July yẹn kò ṣe mí mọ́. Àfìgbà tó Ọlọ́run bá mi fún lọ́mọ mẹ́ta.
1: Ẹ dìde kí Alleluia.
2: Alleluia.
1: Màmá láwọn mọ̀ pé pampers táwọn kó lánípọ̀.
0: Pampers yẹn mo ronú pé kí ni màá mú báyìí fún àwọn alákọ̀wé mi mọ kan tí màá mú ṣàwọn pé gbogbo ọlọ́run lo pampers. Mo bá kó pampers lórí igbá mi, mo dì sí Lai Lomberg. Mo ṣáà wá síbí pé Ọlọ́run o, ọmọ mi omi ìfẹ́ kú, kọ́pù mọ̀ mi kan wà. Ó máa lọ́mọ o, bá mi fún lọ́mọ, ó dẹ̀ ṣe. Oṣù ń gan, menstruation tó ṣe
1: ní ìlú àìyẹn. Lẹ́yìn ìpàdé tá a ṣe yẹn kò ṣe menstruation
0: mi mọ́.
1: Gbogbo ẹ̀yìn tó ń wọ́n mọ́, lẹ́yìn ìpàdé yìí, oyún ló kù tẹ́ máa ní.